0: 15 minutes past 8. Yeah, I'm like, what if 17 minutes past 5? I go see why we won your sitting your long. Other, I don't look at it one day, we are like a bear. Arakunrin ti mo n so yi ti n pe mi ti won ti n fe ma si bi en yo mi lenu ke mo wi bi en yo mi lenu lati jojo meta se wa alaye ti won wa seun mo wa wo pe n ten wi yi o o le possible ah enge ya alagba ki yen mi listen si a o mo fe gbo voice note arakunrin ke yin no fi ti ara yin gbo arakunrin na ba n gbo mo roruko re bayi n o save number yen lori whatsapp mi gba mo roruko un ni binu sa ni binu mo fe gbo ki to wa office mo fe gbo gomina wa ni ipinle oyo e ti ru daada olohun je so daada I'm a gambit with says needy bulloto fegbe yin and he say needy in tenkwini vote loto I can lawan doubt it egbe ile egbo
1: I can Mr. I can hear me ejo ni oruko awon egbe mi ti orojo kan wa po afẹ ke ba wa se iwadi lori oro ti mo fe so yi ke ba ke gbajare si governor boya awon omo ni boya awon ogbo ni ati awon oga wa to ro kan gege bi oluko ni Oyo State won so pe awa ta wa ni level 14 a se exam a se sanwo 7000 naira lati ma so owo ta ma fi wo ko kakiri ta ma fi sanwo ni banki ti a tun se tun wa se exam pelu stress fun awa ta ni degree lowo wọ́n á sẹ̀ wá dá wa padà sí 13. ẹni tí ó bá lè qualify fún 15, 16, 17 kó tó kúrò lẹ́nu iṣẹ́ so be it ẹni tí ó bá sì ti lè qualify fún kò nílè ju 13 yẹn tí wọ́n á dá padà sí tàbí 14 tó bá lè gba promotion padà débẹ̀ ìbéèrè tí ò wá yé wa bá ni pé ṣé ẹ̀ṣẹ̀ ni pé ká tún lọ kàwé kátún ní degrees lẹ́yìn NC ta fi gbaṣẹ́ ṣé àwọn tí ò wá lọ báyìí nísìnyí òun wá tún wá fẹ́ dèmóòtì àwa fún wọn láti tún jẹ ọ̀gálé wa lórí ṣé àwọn tó wà ní level 13 lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí wọn wá fẹ́ wá dèmóòtì àwa fún wọn láti lè jẹ́ kan jẹ́gbẹ́ tó jẹ́ pé títí ìparí ọdún yìí sí ọdún tí ń bọ̀ àánú àgbà promotion tiwọn wọ́n tún wá padà tún wá jẹ́ senior fáwa

0: ká lè gbìyànjú ká ọ̀nà lè kópa ní gbígbọ́ program gbà náà ẹ tó torí ọlọ́ torí kò yé wa o nǹkan ìbànújẹ́ nísìnyí jẹ́ fà wá nǹkan ìbànújẹ́ ní jẹ́ fà wá pé a lọ náwó nára lórí degree a lọ stress ara wa nígbà tó wọ̀ nígbà tí ó wọ̀ àwa ní degree tán nísìnyí ó yẹ ká bọ́ sí level 15 wọ́n á ní àwọn á dá wa padà sí 13 so lẹ́yìn ọdún mẹ́ta míì la sì sì lè ní promotion padà wá sí 14 lẹ́yìn ọdún mẹ́ta míì ẹni tó bá lè qualify fún 15 ni ó ṣẹ̀ṣẹ̀ lọ ẹni tó bá lè dé 16 kó tó retire ẹni tó bá lè dé 17 so àwọn tí ò wá lọ degree yẹn báyìí nísìnyí àwọn yẹn ẹni tó bá sì ti sọ pé òun lọ degree gan tó bá sọ pé òun ò ṣe exam yóò takú sí 14 kò ní rí promotion mọ́ kò ní lè kọjá 14 yẹn ó sì ní degree lọ́wọ́ sí ẹ̀ṣẹ̀ wa ni ṣé àwọn tí ò wá lọ bá ń sìn wá fẹ́ sàn jà wá tá wa wá lọ ẹni tí ò bá lè padà rí promotion ju 13 tàbí 14 kó tó kù lẹ́nu iṣẹ́ nígbà tó bá dìmú tiẹ̀ ṣé ẹni tí èèyàn jẹ́ sí ní ọ̀fun tẹ́lẹ̀ tó padà wá jẹ́ sí ní ọ̀yàn àbí àjọ jẹ́ kẹgbẹ́ ẹjọ́ ṣé inú irú ẹ̀nìyẹn tọ̀rọ̀ ọkàn yẹn tó jẹ́ victim of this circumstance how happy will he or she be at work even at home ṣé wọ́n ti pa sáyé gan ṣé ó lè develop courage ṣé ó lè develop confidence ṣé ó lè ní ayọ̀ láti ní ọkàn ẹ̀wà kò yé mi o kò sì yé àwa tọ̀rọ̀ ọkàn torí ọ̀rọ̀ yìí la kàn ń gbéyẹ̀wò láàrin ara ẹ jọ ẹ bá wa ṣèwádìí kẹ bá wa tàn mọ́lẹ̀ sí reality about this matter ẹ ṣe àdúpẹ́ àbọ̀ ọlọ́run yóò túbọ̀ máa dájú lórí yín ẹni farapa ẹni faragbọ́fà o ọmọ yín ò ní sọnu o ìkọ̀ọ̀kan nínú wọn àti aya àti ẹ̀yin náà ẹ ṣe o.
1: ṣẹ̀rẹ̀ arákùnrin tẹ gbóhùn ẹ̀ yìí kì í sọ nìkan o wọ́n fẹ̀ tó àwọn olùkọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n fẹ̀ tó bíi 20 tí voice note tí wọ́n ti ń bẹ lórí fóònù mi ṣùgbọ́n èmi àti arákùnrin tó sọ̀rọ̀ yìí a fẹ́ gbójú agan síra wa díẹ̀ gbogbo kan náà kọ́ lẹ́ẹ̀mọ bẹ̀ wá ń ṣẹ́jàre ẹ dákun àfi wálẹ̀ ẹ jíjọba ó ṣiṣẹ́ wọn mo mọ̀ pé arákùnrin yẹn bá ń gbọ́ mi láàjìn bí ẹ bá lórí ọ̀fẹ́ tó ní mọ̀ pé wọn ní gbótò ìlálẹ̀ láàjìn iná mo wí wọn ní gbọ́ àjọ mú ní kí ni ṣé gbogbo kan náà ni ìjọba fẹ́ mo kọ́kọ́ bìbò pé so possible kí wọn ó dì móòtì yín mi gbọ́rí fúnra àjọba ni wọ́n fún yín ní promotion ẹ wọ́ tiẹ̀ on merit ni ẹ lọ bì ẹ lọ kòkó tẹ fi gba level 14 yín kódà ìmí ti múra lẹ̀ fún level 15 according to the last information tí mo gbọ́ ẹ ti lọ sí suburb ọ̀pọ̀ yín ló ti ṣe gbogbo document yín ló ti pé tí ẹ ti yẹ̀wò screening tí ẹ ṣe fún yín last wọ́n ti ń retí lẹ́tà gan fún level 15 ọ̀pọ̀ wọn lolùkọ́ tí wọ́n gbà tí bàbá wa kábíyèsí his imperial majesty ọba rashid adewolu ladoja arusa 1 mo ṣe kábíyèsí forí adé ọ̀pọ̀ wọn ni wọ́n gbà láyé ìgbà tí bàbá ń bẹ lórí oyè lọ́dún 2005 ìyẹn gbà wọ́n sẹ́nu iṣẹ́ púpọ̀ nu wọ́n ti ń lo ilẹ̀ mọ̀ ti ta díẹ̀ wọ́n ti ń lo ọdún mọ́kànlélógún lẹ́nu iṣẹ́ 21 years ẹ ti lọ́dún mọ́kànlélógún lẹ́nu iṣẹ́ ọlọ́run ó jẹ́ ẹ sọ láyọ̀ o wọ́n wá ní ẹ fẹ́ dìmọ̀ ta wọn ìyẹn lèmi ọ̀rọ̀ ògbé ẹni tí ń fún yín ní information yẹn rumor ni ń fún yín is there any circular from the state government either from the head of service or from the office of the chairman of Oyo State Universal Basic Education Board is there any memo táwa ló ló ń fẹ́ dìbò tì yín fún kínni ṣé wọ́n ń sùn gbọ́n fún yín ní promotion sí level 14 ni ṣé wọ́n ń sùn ni
2: era ko si gomina lase ipinle oyo ngbo mo be nitori olohun se chairman oyo state universal basic education board se won ngbo won si wa pe lawon oluko nigba won se teachers day lojo monday ibe na din promise won pe leave bonus si won for primary school teacher the next 2 weeks yo jade o ara mo boya bi 2025 abi ti 2026 tori leave bonus meji ta won oluko ile iwe alakobere ni nbe lowo lorun gomina ni isin leave bonus meji 2025 2026 nbe lorun won the last time ta gbo oni oyo chairman oyo state universal basic education board won send the press release won claim pe ke sakata won ni leave bonus won wa won la won joint hello education committee san jack niye aha won ni won o joko but inu mi du pe fra na won ton sapatenu jewo boya won jack ni won ran won se pe the next 2 weeks nje de mi na ni pe very soon won eti soon tan nisin won tun se le ri mi fun lojo ah si ni dg o dg campaign won o ti re gboro su jomo se ten si lasiko campaign yi eyan ma minu awon eyan do ngboro ni in ri pe ten si e si ni lo ibo isasiko ile mo si ten si yi o is a wrong time money bi gomina ba ngbo now emi atarakunrin wa gboju agan mo ri pe won o ri mi bi eni bi sharing mo tun dirole ana won wa je ngbadu la wa jo ngba sira wa bi gbada ba ngba bolu mo ni e lo joko that cannot be possible now how would they demote you demotion eyin da ngbo mi nile okere ta ngbo mi ka ole Nigeria eyin e ma lo ori kan ni bandore kini view yin te ba jo luko ile iwe alakobere presently sugba ngba te wa ri pe mo wa tu joko pe alabi o ba ni alagbede ti nlurin loju kan na gbama gbama ngba mo tun awon voice to tawon mi on the same similar issue mo wa pe nikan en ti mo pe won ni dako won agba oluko ni won tara ko ni wa to ba mi sore mo ni e pe NUT yin e teacher e NUT won le NUT of function mo ni mo ni e ma so be ma o won ni se ta won o be ta won se NUT go ma gbo tin lo gboro ko ye won ti address issue yen enti mo wa pe agba oluko ni retired teacher ni ah wala won ogbon ti mo so yi o mu ni na roje n pe yin kini bo ni won ki fa mu ki fa won ni ki fa won ni iseju tintini won ni se mo le fa won te ba gbo voice to ti e ri pe igba ti mo n bo lali ana pada sile ise radio ni voice note ragbe ni bele nja le gbo ki mo wi ni bele nja in le gbo iwadi ti won se laarin bi ago bi mesa lali ana ti mo pe won si ke bi ago bi mesa bo in lo si mewa temi n bo inu maruwa mo wa yi e ka gbo ni bele ati ni ja
3: but primary school ti wo level 16 now.
4: Okay.
3: So won gbodo se conversion from NC Keda to degree Keda.
4: Okay.
3: So on ta nse ye will never affect their take home.
4: Okay.
3: Pe ko ni affect owo won.
4: Okay.
1: Ni je gboju ba lo. Emi ni send there si.
0: Se mi lu.
1: Alaye ti en ti mo pe wa se re o. Number 1 won ni nti opo yin le je pe NC le fi gbase. Won ni primary school teacher ti nde level 16 bayi. Teyin na si mo. Opo yin te wa fi NC gbase yen. Won ni ijoba nta lati se ti se conversion tele. To degree order
2: se mo gbe igbase n to wa nu we yi te igbase ni pe nc leji lowo lo to lopo yin ti wa lo se degree le ti wa ni degree lowo tabi opo yin gan se fe pari degree re part time tin se ngba yen n lo ro se boss lori se ke wa se degree yen le fi gbase at initial stage se gante won le nc yen n le fi gbase position se te wa gba n so pe e gbodo se conversion from kinu conversion from NCE to degree holder from NCE to degree holder won le gbodo se conversion yen conversion yen o ni won ni a fe se fun yin e wa gbo nti e wa wi o won ni ko wa a fe ti te kompe yin ke mo wi won ni ko se kini ko a fe ti salary yin iye ta n gba ngba wa de wa nlebu 14 te wa ni sin ina le pada mo gba titi ti won o fi pari conversion yin from NCE to degree holder. Shall I ti mo se yin alaye ti won se fun mi nu be ba wa n gbo mi kete kete be ba jolu ko lewe alakobere

0: bẹ́ẹ̀ kí mo ti sá fún ikùn nìyẹn. Ìjẹ̀bù tó bọ̀ sí ogbó tí wọ́n máa ń sọ ń pa Fúlàní àtàwọn Sanga tí wọ́n kàwé ipò kùtù tẹ́tẹ̀ ni wọ́n ka bàbá láwé. Ṣé bá sì rí àwọn ọmọ wọn, àwọn bàbá wọn jẹ́ wọ́n máa ń ṣe iléèwé ni níbi ibi ẹ̀sìn lówó tó. Sọ́yà ni pé ẹja fún ẹja ìpèníjà
1: kẹ́kẹ́. Ká mọ̀ sọ pé ká fagilé, kì í ṣe pé ká fagilé àmọ́ ká wo ohun tá a lè ṣe.
0: Ṣé NYC ẹni ò dáa ní àbí kí ni ẹja wò náà? Ẹni tó ẹgbẹ́ ẹjọ́ fẹ́ẹ́ ṣe kọ́ńtrákì nǹkan tàbí tó fẹ́ẹ́ ra jà tó tí ò ní tírààfù mọ́ ni.
1: Táwa nítorí.
0: Àbára tó ní pé kí ẹni fẹ́ mọ́ pa ọ́ ejò kẹ́yìn adé ẹjẹ́ àwa ní kájú ọmọ ìyẹn kọ́ mọ́ sàbá mọ́.
1: Ẹ ṣe thank you sir, thank you sir. Ẹnìkan ti wà lápá bí. Hello. Hello.
2: Ẹ ká lọ sọ.
1: Akwájin orúkọ yín bọ̀lẹ̀ tí kò wà ní pàápàá.
2: Orúkọ tèmi ni kò fóṣì látòlúndé ìbàdàn. Ẹ fẹ́ kún sílẹ̀ níbẹ̀ kúnlé pẹ̀lú ògùn ọlọ́run.
1: Àmì.
2: Iṣẹ́ rí reality ibẹ̀ ni dádì Yambale Azizi sọ yẹn. Àwọn olórí wa gangan nǹkan tí ò jẹ́ kan kárà máa sì kí ẹ. Ọmọ wọn mélòó ló ń fàfù lórílẹ̀‐èdè Nàìjíríà yìí? Tápẹ́ àwọn ọmọ wọn wà lára àwọn ọmọ tó ń jígbé tó ń fèsì bò ẹ ti rí pé solution ti máa wá. So solution ni ẹja wà. Ẹ rí pé tẹ́lòmí bá rẹ lọ sáàbù ní bóyá Kaduna. Àwọn òbí ẹ̀ máa rìnrìn ni pé ẹ wá ọmọ òun ò dé fọ ọmọ òun lẹ̀ o. Ṣé ọ́dẹ̀ ló wà níhun lẹ́yìn náà sọ pé wà nù constitution pé ẹni tí ò bá ti lè sáàbù kò gbogbo òwe tó kà F9 ni ọ̀nà owó aláfẹ́ gbé gbà bí ò ń ṣe pé ká wá ojútùú sí ètò ààbò yẹn gangan. Ọ̀nà àbáyọ ni ká wójútùú sétú ààbò torí yín ò ní dàrú oko pé sí ni ládolóńgbè.
1: Mo wo lórí ìkànnì ìbánidọ́rẹ̀ Michael ọ̀rẹ́ mi, my lovely Akakiyemi, NYC scheme is laudable and should be applauded. Honestly speaking, the scheme like order has its challenges as you have enlightened in your today's program. Yes, there is need for review for improvement. The main purpose of NYC is for proper integration and unity of Nigerian youths. Like other Nigerians, youth coppers are not immune against the problem of insecurity in Nigeria. In my opinion, we should not throw away the baby with the bathwater. Let's peer the scheme. The benefits of NYC outweigh its challenges. Your program is fantastic. Hello.
3: Hello,
1: Kaka.
3: Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello.
3: Hello.
1: Hello. Yes, ma.
3: Mọ́mí Gbẹ̀ngà ló ń pè láti UK.
1: Láti UK, ẹ̀ra mọ́mí.
3: Ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ti ń sọ látàrí lórí àwọn oní NYC. Nǹkan tó dáa ni. Ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ lẹ ti kọ́kọ́ sọ nǹkan tó fà á. Ìdí tó fà á.
1: Tá a fi ṣàgbékalẹ̀
3: rẹ̀. Hatred tó ti wà ńlẹ̀ láti ilẹ̀. Táwọn bàbá yẹn fẹ́ unite. Ṣẹ́rí káfà kó já káwá so padà.
1: Káfà kọjá káwá so pata ojú àpá ò lè jojú ara.
3: Kò lè jojú ara láéláé. Nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́. Dàgbọ̀ yìí làwọn Yíbò kò sí nǹkan tí tẹ́ bá kó wọn jọ wọ́n wà ń bí ìtajọ́ ń ṣiṣẹ́. Tó bá rí àǹfààní kan tó yẹ ọmọ Yíbò yẹn bá rí àǹfààní kan tó yẹ kó wà lára ó wá sọ́dọ̀ Yorùbá ó pe kó gbe fún Ghana. Kò sí bá a ṣe lè eradicate ẹ̀. Ṣé dé àwọn òfin kan àwọn òwe kan wà tó jẹ́ pé tó bá fẹ́ nọ́mbà ń ṣiṣẹ́ tó bá yọ máa rẹ̀ wọ́n. Sísẹ́mù yìí ó ti rẹ̀ ẹ́. Ẹ jẹ́ pé oníkálukú ó dúró sáàyè rẹ̀. Gbogbo nǹkan táwọn èèyàn fẹ́ àṣírí ìgbà ẹ̀ kò pọ́síbù. Ṣé àwọn tí ò lọ sí NYC Ibo ò ń fẹ́ Yorùbá? Ṣé Haúsá ò ń fẹ́ Yorùbá? Láì ṣe pé wọ́n lọ sáàbù níbẹ̀. Àwọn nǹkan yẹn eléyìí tó ti ń la ẹ̀mí lọ yìí ó ti lágbára jù. Nígbà tóbi bá tọ ọmọ títí tọmọ lọ sí yunifásitì tó jáde kó kọmọ bẹ̀rẹ̀ ṣe kó dúdíyà máa jèrè tán gbé tán pa. Tẹ wá ń sọ wípé nítorí pé kinní kan kí ni mélòó níjọba fẹ́ ṣe ńbẹ̀? Pápá ò bá ti ṣe iṣẹ́ kankan
1: kápá lórí.
3: Kí wọ́n fi òpin sí kóníkálukú máa sin ìlú bàbá rẹ̀ níbi tó bá ti.
1: Kọjẹ́ríjọ́ náà scheme.
3: Kọjẹ́ ríjọ́ náà kóníkálukú dúró sílé bàbá ẹ̀ kó máa sìn tó bá fẹ́ sìn bẹ́ẹ̀. Ìlú òyìnbó tẹ̀ ń pariwo tẹ̀ ń pariwo mélòó ló ń sìn rúùlù nílùú òyìnbó. Sísẹ́mù yẹn ti ṣiṣẹ́ nígbà tó yẹ kó ṣiṣẹ́. Síkọ́rítì tẹ̀ ń sọ kì í ṣiṣẹ́ ìjọba nìkan gbogbo wa ìlà gbọ́dọ̀ mójútó. Ìlú òyìnbó tá a wà yìí kò ń ṣe.

0: táwọn agbénipa agbénipa báyìí náà wọn sì bẹ ṣùgbọn àwọn ará ìlú fẹràn ara wọn wọn bá ti rí wọn náà kẹsì wọn náà máa sọ náà máa ṣàlàní wọn tán fi ń kó àwọn ọmọ yẹn tán fi ń kó wọn wọ gbó tán fi ń ṣe gbogbo ẹsẹ mọtò kankan ò kọjá lẹgbẹẹ wọn ẹnìkan kan ò kó fi rí wọn tán lè pe ọlọpàá láwọn on time tán fi jẹ pé kán tó rìn jìnnà wá ti rí wọn mú kò sí ìfẹ kankan ẹka àwọn ọmọ ilẹ yorùbá ẹ kó wọn lọ sáàrin ìlú ẹ wá sọ pé ìfẹ ẹ ti ní kan fẹ ṣe kán jẹ kó oníkálukú ọba jàkúrẹ ni wọn wà ní ìsìn tán ti tán lọ láti ìbàdàn tán lọ sí àkúrẹ ẹ rí i pé gbogbo wọn yẹn tán júrò nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ wọn á ti rí wọn mú àwọn yorùbá sì mọ̀nà tí wọn ó tọ̀ tí wọn ó fi gbọmọ padà ẹ wo ètò ṣẹlẹ̀ lórí ire sópẹ́ kán tó rí wọn mú mélòó ni ọmọ yàrá ìyá tó wà nìbàdàn sí tí ó lọ sí àpò ibom tí ó lọ máa sọ pé ẹ wọn gbọmọ òǹbẹ ti gbọ ọkẹ ṣàwọ sísẹmù yẹn ti ṣiṣẹ ńgbà tó yẹ kó ṣiṣẹ ó ti rẹ ni bá a bá ń bẹ̀rẹ̀ kán wà ní ọdá wọn kàn àdọ kán ṣe bí jọnà kọmọ máa sin ìlú bàbá ẹni tó bá fẹ fẹ mọ ní ìbò kó lọ sílẹ ìbò kó lọ fẹ wọn facebook ti wà nísìn kò síbi kán ti fẹ mít kán lè mít ọlọ́run wà lọ́wọ́
1: mama wa láwọn fọwọ́ sí ẹnìkan bíyàn méjì ní ọláǹfààní àti ìpèmí sí ká mọ tàtà pèsè lórí ètò ẹ ṣe mo dúpẹ àkó àjìn o èyí tó wò lè tọ ẹ ló. Èèyàn tún ẹlọ.
2: Akin Akinyemi.
1: Mọ̀ ń gbádùn yín dádì.
2: Òní ìbàjẹ́ bẹ́ẹ̀ oníṣòkìlọ̀ ìwà ni Samuel bí tó yọ ọmọ ìyá. Ṣé ẹ mọ nǹkan tó wà nílẹ̀ yìí ó dàbí bàtà wà ní bíútì ní tí mo wà lẹ́nu iṣẹ́ àwa ló máa ń rí bí àwọn mọ́tò bóyá mọ́tò sójà ni bóyá nǹkan nǹkan bẹ́ẹ̀ tó bá ti wà ní fork wọn ò ní jẹ́ kárí pí ẹ̀ bóyá pòpẹ́là ló tú bí nǹkan tó fà á tí pòpẹ́là fi tú yẹ kò làm kọ́kọ́ máa wà dá bóyá ọ̀yì ló ń dà sí láti ibìkan tó fi slack àkọ́kọ́ wà bí nǹkan tó fà á àwọn lọ páàkì ẹ ni gbàdá bá wà nǹkan tó fà á àwa instructor àwa lọ respect ẹ pé nǹkan tó fà á tó fi tú yẹ kó má bàa ṣẹlẹ̀ mọ́ báyìí ní ìsìn we don't need see party we need solution nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni ẹ tó rọ ọlọ́run jẹ́ ká sọ mọ́ nù nǹkan tó ṣẹlẹ̀ tó bá yanjú irú ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n báyìí ẹ̀ ń jẹ́ ká rí òkodoro ẹ̀ torí àkàrà gbé wọn gbé èèyàn náà ní àjẹmí kan ní sowo mẹjẹ akan wa máa para wa lẹkùn ojú ogun la wà báyìí ní nàìjíríà tí wọn bá wà yanjú ẹ god bless you wòlíì tó kìlọ ìwà ni ọlọrun ajẹ.
1: ẹ jẹ́ lójú orí ìkànnì ìbánidọ́rẹ̀ egun jọ bí elizabeth beautiful morning sir please let disband the nysc program because it has been bastardized due to political and regional differences the east is naturally against the west. Your opinion? The North is equally against the West. Listen to the comment from other regions after the Orire episode. Since then, they have been looking for ways to deal with the West. Ha! Oluwamiu. Egbon wa Fawole Femi. Good morning, sir. My humble opinion. It appears as if the present day government in Nigeria does not share the dreams of those who established the scheme as a means of national cohesion. But it seems as if Nigerian government is tired of supporting the scheme, both at the highest level to the lowest in terms of welfare, safety, and even the engagement. So as I said earlier, I don't support total scrap of the scheme, but I think the reform is inevitable and it will even be abused when we as a nation and cannot sustain what can enhance our national unity. Well done, sir. Any you know about sort of kind of hello.
3: Hello, sir.
1: Hello, sir. Who can you live out sort of kind of a cab was ready to
3: come in our own is a cartel music.
1: He said, you pack,
3: yes,
1: sir. Yes, sir.
3: I bring it back.
1: I'm you.
3: I got him a conversation. Nǹkan tó ń yà mí lẹ́nu ni pé mo rò pé wọ́n sọ wípé agreement tó wà láàrin Nàìjíríà àti àwọn tí wọ́n colonize Nàìjíríà ni pé Sèmá ti lo àsìkò pé ọgọ́rùn-ún ọdún bí pé ẹni tó bá fẹ́ yà lọ nípínlẹ̀ sípínlẹ̀ wọ́n lè yà lọ yóò mọ nǹkan tí Nàìjíríà jẹ́ olójú kòkòrò àti oníyànjẹ àti ìka àti apànìyàn sí. Bí ọ̀bá ṣe ṣe kí wọ́n yẹ kí wọ́n bá àwọn tí wọ́n colonize Nigeria soro lawon olulilede wa won je ti ba fe lo ko lo so ka fi kaluku lorun le ijoba de mi gboju ba ni joba adibayo regional eh ko de ko won pa muritala
1: oda
3: olorun ran wa lowo o
1: se
3: e peto
1: wala mi lati wo ara e je ko ma le de wa Gago le ban soro mo ojo ti lo oro ga mi Dixon fe debi Dixon ma laja in wo mi na nwo lowo button tin gbe le tin gbe oke ni oba edide ko re aga to wa to e kan mi lara nbi ni sin egbe edide ni o follow
4: Nigeria is a land of
1: ajo mejo le mi ati yan tun pade mo dupe lo gbogbo eyin da jo n sai so fun dagba soke orilede wa Nigeria eyi to wo leto ikani lagilule ti gbadun e 96.7 FM oke ga joke adura mi re o gbo na ta ba to ti o mu nkan se daada lolede en to laye to lorun oko mi ati yin wa ma jasun e won mo wa te nbe lakata ja ma fadu aran won lowo olonu anu re koko sawon ajini gbe nuku won ba wa fi won le o eyin obi toro kan lagba olorun na mo yo wa ba yin ya talafia nkan ko ni se won a ni padanu kankan nu jobo lede Nigeria e mo sun eyin gominya lase gbogbo ipinle mererin din logoji e mo sun a ni pada to ba ti jo mejo e ba pe mi ojo opo te pe mi sire 080 32 95 41 91 ona ni WhatsApp number mi gbogbo yin te lo nba ke e ba mi ran pastor Adisa Daniel Idowu lowo fear not ba wa lori aketa ese ko lo ba mi ko ba n gbe won ti de o mo dupe o mo dupe pe okun lede wa Nigeria omo tesi waju lagbara lo eyi to wo God bless our great nation akin akin yemi lo ko temi je pade mi ati yin bi adun bi oyin odijo mejo

La Gelu FM. Jaga bago boletio. Maro wanso. La Gelu FM 96.7.

0: wọ́n mi.
1: Lọ́nìí ọjọ́ Wednesday ó ní ìṣẹ̀ sí tọmọtọmọ. Ẹ̀wọ́n wo ọba tó dá wa sí tí ògbé wa ní kọ̀ndíṣàn. Kábíyèsí rẹ̀ ọba tí kì í gbarì tó sì fún ọrẹ tó ṣe fẹ́ nìkẹ́ni wà fìyìn. You are reliable, dependable, sustainable, unchangeable God, intentional God ní ọlọ́ọ̀dùnmọ́rẹ̀. Ilé ọba mẹ́mọ̀ mọ̀ṣẹ́ ni lọ́rẹ́ láìsí retí dividend. Ọgbọ́ra méjì lókè lálálálá pariwo go. Very good, my name is Pastor Fakeye Mane Baba Alabiyama. Ìwọ àtọmọ rẹ ayọ níwọ yín kúrúrú nílẹ̀lẹ́ o. Àfi kọ́lọ́run tètè ṣe ni sà. Nítorí tó bá ní kò sówó lọ́wọ́ rẹ ayé lè má tètè gbàgbọ́. Àfi kọ́lọ́run tètè ṣe káyé tó bẹ̀ sí sọ pé ládùúrú rẹ yìí. Ọba mi adáni má gbàgbé ìwọ nìkan lọ̀rọ̀ wáyé. Ayé ti rò wá pé wọ́n náà lè ṣe nǹkan kan mọ́. Wọ́n ní eléyìí ò tẹ̀ lẹ́ni láárí mọ́. Ṣùgbọ́n a wá síwájú àgbélébùlẹ̀ ni ó. Nínú ọ̀rọ̀ ọlọ́run tó sọ ní 7:22 wípé òkúta tí bíríkìlì á kọ̀ sílẹ̀. Tán ni kò sí iṣẹ́ tí òkúta yìí fẹ́ ṣe nínú ilé alájà gogoro tí wọ́n fẹ́ kọ́. Òkúta yìí náà ná padà fi ṣe foundation tó gbé ilé dúró. Òkúta tí wọ́n kọ̀ sílẹ̀ ló padà di pàtàkì igunlé. Màmá tó ń gbọ́ mi wọ́n ti lè kọ́lẹ̀. Wọ́n tiẹ̀ ti lè sọ wípé báwo ni tiẹ̀ ṣe jẹ́ láwùjọ. Wọ́n ti lè ní kó gbẹ́nu sọ̀rọ̀ lọ́jọ́ tó fẹ́ sọ̀rọ̀ tó lọ́pọlọ. Má rojú ohun tọ́lọ́run rí àwọn ò rí. Ọlọ́run ti ri wípé lọ́jọ́ ọ̀làwà padà dẹni tó ń bọ̀ ìran. Ọlọ́run ti ri wípé kó sì máa padà dayọ̀ nínú ilé rẹ̀. Ọlọ́run ti ri wípé yẹ̀yẹ́ sì máa di ayẹyẹ. Ọlọ́run ti ri wípé àwọn tó sọ pé báwo ni tiẹ̀ ṣe jẹ́ sì máa padà pàtẹ́wọ́ fún ọ. Gbogbo àwọn tó sọ pé ládùúrú rẹ yìí lọ́jọ́ ọjọ́ sí wọ́n sì máa padà dúró di ọ̀kan tó ṣe mítìn. Àrò pín ní tènìyàn ìlérí Ọlọ́run lórí rẹ ni ò ní yẹ. Mẹ́kà 7 sọ pé ká má yọ̀ nítorí tó bá ṣubú oṣù máa dìde. Mẹ́kà 7 ló sọ pé ká má yọ̀ tó bá jókòó sínú àkùkù Ọlọ́run yóò jẹ́ ìmọ́lẹ̀ rẹ. Genesis 50:20 ibi ni wọ́n rò sí ọ irin ni ó padà já sí lórúkọ Jésù. Bí ìlérí tó wà ní 7:26 kó lè ṣe. Wípé ẹnu rẹ máa kún fún ẹ̀rín. Ahọ́n rẹ máa kún fún orin. Wípé àdẹ̀sí máa dá ìkólọ rẹ padà. Wọ́n sọ ní orílẹ̀-èdè wípé Ọlọ́run ti ṣe ńlá fún ìwà àtọmọ rẹ. Ìwọ náà lè sọ wípé Ọlọ́run ti ṣe ńlá fún mi inú mi sì dùn. Àsẹ́yẹ́ 61:7 sọ wípé dípò yẹ̀yẹ́ àpọ́nlé ní ìlọ́pọ̀ méjì ni ìwà àtọmọ rẹ máa rí gbà. Àsẹ́yẹ́ 61:7 náà ló sọ wípé dípò ìpòrúru ọkàn ayọ̀ ló máa kúnnú ilé rẹ. Gbogbo ohun tó ti sọ ní ìlọ́pọ̀ méjì lọ́lọ́run máa fi dá padà fún ọ. Bí ayọ̀ títí lálẹ́ kó máa gbé ní ọ̀dẹ̀dẹ̀ rẹ tọmọtọmọ. Ìwọ tán wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó sanra tó yẹ kó lówó tí ò ní lórúkọ jẹ́ wàá bẹ̀ sí lọ́wọ́. Ojú olówó tá fi ń wọ̀ tí ò sí kankan nínú àkáǹtì rẹ yẹn owó máa wọnú àkáǹtì rẹ tọmọtọmọ. Nílé bàbá ẹnu rẹ máa tókè. Nílé ìyá ọnu rẹ máa tókè tọmọtọmọ. Nílé ọkọ ẹnu ọmọ rẹ máa tókè. Nílé bàbá ọmọ rẹ lórúkọ Jésù ẹnu ọmọ rẹ máa tókè. Àtiwọ́ àtọmọ rẹ ní àdúgbò yín ẹnu yín máa tókè. Iṣẹ́ ogun ládùúrú rẹ yìí ó bàjẹ́ o. Tọmọ rẹ bá dìde tán lórúkọ Jésù wọn ní fóúnjẹ ọmọ dùn ọ. Wọn ní fóúnjẹ ọmọ nù ọ. Wọn ní fóúnjẹ ọmọ forí rẹ. Ọmọ wa ní dájú rẹ. Ayé òní fi ọ̀fọ̀ ọmọ gbóúnjẹ ọmọ lẹ́nu rẹ o màmá. Bàbá Jàmí gbọ́mọgbọ́mọ ò ní rí ọmọ rẹ gbé. Ohun tẹ́ ẹ̀rù kò ní bẹ̀ yí tẹ́ ń rò jẹ. Àwọn ẹlẹ́sùn jí yín lórúkọ Jésù ẹ̀ ní rí ìjàm̀bá. Nínú kìsì yẹn ẹ̀ ní rí ìjàm̀bá. Níbalùwẹ̀ yẹn ẹ̀ ní rí ìjàm̀bá tọmọtọmọ. Lójú pópó àbò Ọlọ́run kó dájú lórí gbogbo wa. O ní ṣọ̀kadàgún o. Ọ̀dà lọ́kadà yìí rọra o ní jẹ́ sùmọ̀gẹ̀rẹ̀ níwájú rẹ́lùwé o. Ọ̀dà dírẹ́bà rọra máa sáré àṣejù lórí orí kẹ̀kẹ́ lórúkọ Jésù o ní ṣubú o. Bá a ṣe ń sọ yìí ó dùn bówó rẹ bá dé o ní gbàgbé Ọlọ́run o. O ní tàpá sí Ọlọ́dùmọ̀rẹ̀. Àjàgà Bábílónì inú ilé yìí ó yáwó o. Ojú yóò ti alẹ́ ni lójú ọrùn. Alẹ́ ni lójú ayé kò ní rọ́wọ́ mu. Ẹni yọ sọ́mọ rẹ lójú àlá yóò kàn dín nínú yọ̀. Ire ló ń bọ̀ yóò gun òní pé wà tọmọ rẹ pamọ́. Ọmọ rẹ ò ní di alárìnkiri ìràwọ̀. Ọmọ rẹ ò ní rógun oní tìrú àkọmọ́jú o. Olúwa dá sí ìlàkọjá rẹ tá ayé fi ń jẹun. Ayé ọmọ rẹ máa dìrọ̀ mọ́ lọ́rẹ́ látòní lọ. Ogun tí ò gba ìtìlójú yóò yá ò ní gbúrò rẹ̀ mọ́. Ọmọ rẹ ò ní kẹ́rù ayọ̀ rẹ̀ sí kòtò. Ó yá gba ire tó ju ohun tó ń rò lọ. Ayé ò ní yí àkàbà mọ́ ọmọ rẹ lẹ́sẹ̀ o. Olúwa yóò ṣe ọmọ àtọmọ ọmọ rẹ ní ọmọ àrídálẹ̀. O ní rí àdánwò Ọlọ́run látara ọmọ rẹ. Ogun ọmọ rẹ ò ní rẹ̀ dànù. Ọ̀tọ̀lérò ọ̀tọ̀lẹ̀yàn lórúkọ Jésù ọmọ rẹ máa pàdé èèyàn gidi tí ń ranni lọ́wọ́. Ayé ọmọ wọn jáde kúrò nínú ayé òfo lọ sínú ògo. Kẹ̀mí ẹlẹ́yìí kí gbogbo àgbáyé ọgbọ ọmọ rẹ òní di tanwọlé òní ṣòfò ọmọ ayé òní tú ọmọ wa dá òní rógun omi jẹ torí ọmọ rẹ obìnrin kò ní rógun àlùbami ẹwà nílé ọkọ o ayé òní fi gàrí funfun tẹ̀bà dúdú fọmọ rẹ lọ́jọ́ oru ayé òní ṣe ọ̀ọ́bì sí ọmọ rẹ lọ́jọ́ tó yẹ kó gba èrè wálé ọmọ rẹ òní di túlẹ̀túlẹ̀ o ọmọ rẹ òní pòórá lójú rẹ òní sírìn ọ̀rọ̀ ọmọ rẹ òní níbi tó bá fẹ́ já sí ni kó já sí o òní mú ọmọ wa lọ sí yàrá àwọn ọmọ nílé o òní fagbo ìkorò mọ́mí tọmọtọmọ òní jẹsẹ̀ mọ́lẹ̀ torí àwọn ọmọ rẹ òdẹ̀ ní káwọ́ lórí torí ọmọ o ọ̀rẹ́ ọmọ rẹ òní gbàbọ̀dẹ̀ tí òní kájú dẹ̀rọ̀ tọmọtọmọ o màmá sàmì eléyìí ẹ̀mí ọmọ rẹ òní bọ́ lójijì kàrá yé òní sọ ọmọdé àgbàna mọ́ lọ́wọ́ o ìṣẹ̀lẹ̀ amúnikọ́ni ayọ̀ lórí ọmọ yóò ṣẹlẹ̀ nù lẹ́yìn o òní ṣe transfer ìbànújẹ́ fún ọ̀tọmọtọmọ obìnrin àjòjì kò ní yí pọ̀ mọ́lọ́ta fọ́kọ rẹ̀ òní fọmọ bú o mo rẹ́ pè dànù nínú ilé yìí lónìí ayé òní sọ ọmọ rẹ mọ́lẹ̀ òní gbògo gbé pàdánù ọwọ́ àkọ́bí rẹ̀ àkọ́bí lórí ànúgbà òní dìgbẹ́ wùdání wà tó lórí ṣe òní dìrò ibi tí ẹgbẹ́ rẹ ti ń ná ọwọ́ àkọ́bí sàmí òní fọwọ́ họ rí òdẹ ní yí ságídí o ọ̀dẹ parí ìjà pẹ̀lú ìyàwó yín lẹ́ni lórúkọ jésù ṣòní wọnú ilé yín o òdẹ máa dára fún yín o jésù olúwa àndẹ́là sì gbọ́ ẹ̀rí yìí.
0: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní September 27, mo ṣe ìyàwó fún lastborn mi.
2: Hallelujah! Ọkùnrin àbóbìnrin.
0: Obìnrin.
3: Gbogbo ẹni ń pè mí ní àgbáyé. Àmì ni mo fẹ́ gbọ́. Wà á dúró lọ́jọ́ tí ọmọ rẹ bá ń ṣègbéyàwó. Iṣẹ́ ọmọ rẹ á ṣojú rẹ. Ìgbéyàwó tó ṣe ṣé wọ́n jẹun.
0: Wọ́n jẹun torí gbogbo bá ṣe ń ṣe ìsọjí ní agége tó bá sì ń gbàdúrà máa ń sọ ni pé ìgbéyàwó ọmọ mi kò dùn bí ìgbéyàwó ọmọ bàbá Emmanuel Fakeye ó dẹ̀ dùn bẹ́ẹ̀ àwọn tájọ wà ń bíbà àwọn tó wá ọ wà ń bíbà
3: àwọn náà àwọn tó wà bí wọ́n jẹun
0: bẹ́ẹ̀ ni sà
3: oúnjẹ wo lẹ ṣe
0: mo ṣe jollof rice mo ṣe fried rice
3: kí lẹ tún ṣe
0: sàláàdì wà ń bẹ sẹ́mo àṣàrò mo dẹ̀ yí ẹran láta.
3: ṣe ẹkún pọ́dà bẹ́ẹ̀ ṣe make-up.
0: mo ṣe make-up. ipe baba alábíàmọ̀ ìconfirm ni o torí mi ṣèyàwó fọmọ rí.
3: ẹni tí ó fẹ́ ṣègbéyàwó fọmọ ẹ̀bọ̀ lọ́wọ́ èyí jẹ́ fẹ́ ṣègbéyàwó fọmọ.
2: congratulations o pẹ̀lú lọ́wọ́ ti pẹ̀ lọ́wọ́ èyí náà ṣe yóò fọmọ o.
1: káyì ó máa gbọ́ ẹ̀rí màmá ọlọ́run wà ó mo tún ti sọ ọlọ́run wà tó a dúpẹ́ lórí àwẹ̀ tá a parí lánàá tá a fẹ́ lọ ṣe ìdúpẹ́ rẹ̀ ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ sunday tó o bá mọ̀ wípé o bá wa gbà kankan nínú àwẹ̀ yìí ẹ̀tọ́ rẹ ti wà ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ sunday ní dálẹ́mọ̀ tó o bá mọ̀ wípé o lórí ọ̀fẹ́ àti gbà kankan ọjọ́ sunday wọ́n ló yẹ kó o tètè dé bẹ́ẹ̀ dẹ̀ ni ọjọ́ sunday wẹ̀jẹ̀ wẹ̀ mú ni a máa wéwọ́ ni ọjọ́ náà a fẹ́ ru ọ̀run sókè pẹ̀lú ìyìn wa ọjọ́ yege la fẹ́ ṣiṣẹ́ lórí pẹpẹ ọpẹ́ bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà lógún state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fakeye CAC aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o màmá bàbá kò sí ọgbẹ́ tá a fẹ́ dá sí ọrẹ títẹ̀ ní àfi ká a dá ọrẹ yìí ni mo pè ní ọrẹ èmi ò ní mọbojì ọmọ kò síye tó lè fi ránṣẹ́ olórúkọ jésù àtẹ̀mí àti ìwọ àní mọbojì ọmọ láàárọ̀ ìbí mo ṣe ń kúrò ní studio màmá wà ní ṣọ́ọ̀ṣì prophet adégbọlá láàárọ̀ yìí wákàtí méjì péré ni nílùú ifọ̀ láàárọ̀ yìí nǹkan méjì mo dẹ̀ fẹ́ wá ṣe ń bẹ̀ number one ibi tó yẹ kọ́mọ rẹ ó dé nínú ọdún yìí a fẹ́ gbàdúrà wípé kò gbọ́dọ̀ yẹ then number two wọ́n ní kí n wá píndọ́mù fún gbogbo ènìyàn níbẹ̀ ìyẹn láàárọ̀ ìní aago méje wípé píndọ́mù yẹn ṣe ń wọnú ilé rẹ ó tún rí ebi mọ́ tọmọtọmọ tó bá ti dé abẹ́ kòkó nílùú fọ̀ bí ọ̀kadà lọ sí ajúrawa lọ àjọ wà sọ́gbọ́n bẹ̀rẹ̀ CAC City of Joy ọlọ́run bàbá alábìyàmọ́ o
4: ààyè ló wà.
5: Hello, hello, prophet 09060 57 1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamọ o, a ò ní máa bọ jẹmọ.
4: Lagilu FM 96.7.

0: ojú rẹ̀, kí gbogbo ìjọba rẹ̀ báyé ti ń lọ. Iṣẹ́ rẹ̀ yóò máa yí, Jesus Christ, iṣẹ́ rẹ̀ yóò máa yí. Fi ìbùkún fún Olúwa ọ̀kan mi. Sórí tó bá lè kálẹ̀ lúyà láàárọ̀ yìí. Bàbá, ìwọ náà jẹ́ àjọké. Hallelujah. Méje, one, two, go.
1: Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.

Ẹjẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ní àárọ̀ yìí. Ohun tí Olúwa fún mi ní àárọ̀ yìí, òní ọjọ́ tó ní agbára ni. Àkọ́kọ́, òní ni ọjọ́ àánú àkọ́kọ́ nínú oṣù kẹwàá. Òní wá jẹ́ ọjọ́ keje. Ẹ mọ̀ kíyèsí tí Olúwa fún mi yìí o. Òní jẹ́ ọjọ́ keje. Méje nọ́mbà ṣe pé ni. Bíbélì gan sọ pé ní ọjọ́ keje, Olúwa sì sinmi nínú iṣẹ́ rẹ̀ gbogbo. Ẹjẹ́ ń bẹ̀rẹ̀ báyìí láàárọ̀ yìí, torí màá ka ẹsẹ̀ Bíbélì tó ṣe díẹ̀ láàárọ̀ yìí. Ṣùgbọ́n ohun tí Olúwa fún mi ni pé ọmọ, Olúwa ni olùgbé ènìyàn dìde. God is the lifter of men. Àánú kò lè wá ẹnikẹ́ni rí bí Olúwa kò bá dá sí. Ẹ̀sà, ẹjẹ́ sọ ilé fún wa. Mo ti sọ ní àìmọye ìgbà, ọ̀dájú ni ayé, ayé fúnra rẹ̀ ọ̀dájú ni. Bíbélì sọ wípé nítorí pé alé olùfisùn sínú ayé, ègbé ni. Ó ní ègbé ni fún yín nítorí pé a ti lé olùfisùn sínú ayé. Bẹ́ẹ̀ ni sà. Ẹ wo bí ẹnikẹ́ni ò lè dúró nínú ayé yìí. Bí àánú Olúwa ò bá sí lórí ẹ̀, ojú rẹ̀ máa rí màbo. Àwọn tí ó gbọ́kànlé wọ́n máa dá, àwọn tí ó fọkàn tán wọ́n máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀. Àwọn tí wọ́n sọ pé àwọn máa dúó áwẹ̀yìn kò ní rí wọn. Àwọn tó ṣe lóore wọ́n á fẹnu ṣátáì. Àwọn tó gbé dìde àwọn náà ni wọ́n á máa sáré àti fà ṣubú. Àwọn tí ó yẹ kí wọ́n dúó tì í, àwọn náà ni wọ́n á máa sáré àti fi sílẹ̀. Ayé nìyẹn sà. Ṣùgbọ́n ẹ wo bí gbogbo ẹni tó bá gbọ́ mi láàárọ̀ yìí, ihun tí ó múnú mi dùn rèé, torí mo rí nínú Bíbélì bí Olúwa ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn dìde. Ó jẹ́ kí n mọ̀ pé òun ni ẹnìkan tó lè fi àánú gbé ènìyàn dìde. Ẹ jẹ́ mú ẹsẹ̀ Bíbélì tí mo fẹ́ fi ṣe àkòrí ohun tí Olúwa fún mi láàárọ̀ yìí. Nínú ìwé Sámúẹ́lì kejì, orí kẹtàlélógún, màá bẹ̀rẹ̀ ní màá kọ́kọ́ ka ẹsẹ̀ kínní, màá wá lọ sí ẹsẹ̀ kẹjọ, màá ka bí ẹsẹ̀ márùn-ún bẹ̀, torí mo fẹ́ fi ìdí àwọn nǹkan kan múlẹ̀. 2 Samuel 23:1-13. Ẹ gbọ́ tí ó sọ. Wọ̀nyí ni ọ̀rọ̀ ìkẹyìn Dáfídì. Dáfídì ọmọ Jéṣé, àní ọkùnrin tí a ti gbéga. Ẹni àmì òróró Ọlọ́run Jákọ́bù àti olórin dídùn Ísírẹ́lì wípé ọ̀rọ̀ ìkẹyìn nìyẹn tí wọ́n ń sọ, tí a sọ, tí Dáfídì sọ jáde nínú ìrìn àjò rẹ̀, ọ̀rọ̀ ìkẹyìn nìyẹn. Nínú Bíbélì yìí, àwọn alágbára tí wọ́n bá Dáfídì rìnrìn àjò ní ọjọ́ ayé wọn, wọ́n ń sọ nǹkan kan ń bẹ̀ yẹn wípé ògbẹ́gbẹ́ Dáfídì, ogun yẹn sì le. Àwọn mẹ́ta ni wọ́n dìde, wọ́n ní àwọn ó lọ, àwọn ó lọ bu omi wá fún Dáfídì. Torí pé ìdí tó fi le ni pé ibi tí kànga tí wọ́n fi pọnmi wà, ẹ̀yìn ogun tí àwọn Filistini tẹ̀dó sí ni. Sọ ẹni tí ó bá lọ bu omi yẹn yóò ní láti la ogun yẹn, á là á kọjá lọ, á lọ bu omi lẹ́yìn ogun, á tún wá padà là á kọjá padà wá gbé omi fún Dáfídì. Ihun tí wọ́n ṣe nìyẹn, torí wípé ogun yẹn le. Bí wọ́n ti ń ṣá wọn, bí wọ́n ti ń bù wọ́n lọ́gbẹ́, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ara wọn ló ń ta sí omi. Ìgbà tí wọ́n fi dé, omi yẹn ti di omi ẹ̀jẹ̀. Wọ́n rí pé àwọn gbé omi padà wá fún ọ̀gá wọn. Nígbà tí Dáfídì sì gba omi náà, Dáfídì ní òun ò lè mú, nítorí pé àwọn ènìyàn yìí wọ́n ti fi ẹ̀jẹ̀ wọn, wọ́n ti fi wu ewu fún òun. Òun ò ní ṣe bẹ́ẹ̀. Ó wá ní pé Olúwa ìwọ ló lómi yìí, ó sì da omi náà nù. Olúwa ń sọ fún mi pé ọmọ, wo èmi ni mo gbé Dáfídì dìde. Ẹ kíyèsí tí Olúwa fún mi láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yin tí ẹ bá ní oore ọ̀fẹ́ láti gbọ́ mi, Olúwa ni ó máa ń gbé ènìyàn dìde. Àánú sì ló fi ń gbé ènìyàn dìde. Bẹ́ẹ̀ ni sà. Inú ìwé Sámúẹ́lì orí kejì,
Samuel kini beni ori keji ese kejo 1 Samuel 2 verse 8 egbon kan to so o gbe talaka joko lati inu erupe wa o gbe alagbe soke lati ori atan wa lati ko wojo pelu awo ba lade lati mu won jogun ite ogo nitori pe awon aye ti oluwa ni o si ti gbe aye ka ori iwo o gbe talika didi lati inu erupe oluwa so fun wa wipe ohun nikan lohun le mu o jade ni ipele ibi ti agbara ile fi o si enikan yo mo ro ninu ile bayi pe so le gbe mi na dide o ti oluwa so fun mi niyan ohun lo gbe eniyan dide nigba ti awon eyan ro ko ti tan nigba ti won ti so pe o le je kankan mo nigba ti aye re kun fun ogbe nigba ti ikan o lo bo ti fe oluwa ma gbe eniyan dide inu we sabu iwe sabu ori keta Psalm 3 verse 3 awon yoruba pe ni ori David iwe sabu ori keta ese keta egbo ti bibeli tu so be ye o ni sugbon iwo oluwa li asa fun mi ogo mi ati olugbe ori ni soke the lifted of my head olugbe ori mi soke iwo ni asa mi ogo mi ati olugbe ori mi soke the lifter of my head the lifter of my head olugbe ori mi soke ohun lo gbe ori eniyan dide ohun lo so ni din ti aye o lero oluwa ro mi laaro ni aso tele meje lo ni ki so niru ojo oni ojo to yato ojo to labi sugbon gege bi oluwa ti fun mi lori ofe fun iran yi wo bi ma fi ohun ti a fun mi ma fi rere ajo pelu eyo omo olohun laaro yi oluwa ni omo mo fe ki o se eleyi itori wipe awon kan be nbi ti mo fe gbe dide now gbogbo eni to ba gbo mi ni akoko isa e fe se kankan fun mi laaro yi ko ba je pe ororo to je to jenu le na ni to ba sa ti le ri ororo ororo adua abi anything to ba le fi lo to je ororo o la ba lo laaro yi ma de so idi fun yi ti mo fi lo be David gan fura re o dede debi to de ye esa oluwa di omo mo fe ko fi ororo so tele si awon eyan ma ko ororo wa bu si owo won bayi ma so aso tele meje ma ni ki won fi ku ara won latokidile ma ni ki won ri pe awon da ore adu laaro yi eyi te ba le da ke to jade abi be ba ti jade sita e lo wa ona eyi na ni ore adu e wa je ki ororo ye wa lara yi te fi jade enikan di dadi bi o ti we ti ba fi ororo e ororo na kunra bayi se mo si lewe now

0: ọwọ́ yẹn gbẹ, ọwọ́ tó ń ṣiṣẹ́ ìlòdì pé kó o mọ̀ rí àánú gbà, ọwọ́ yẹn gbẹ, ọwọ́ yẹn gbẹ, ọwọ́ yẹn gbẹ. Àsọtẹ́lẹ̀ kẹrin leléyìí, bàbá tẹ ọwọ́ rẹ ni, mo rán àánú o, bí Olúwa ti sọ fún mi, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé láìsí àánú, mo sọ àsọtẹ́lẹ̀, ọwọ́ àánú Olúwa yóò kan ayé rẹ, ọwọ́ àánú Olúwa yóò kan ayé rẹ, ọwọ́ àánú Olúwa yóò kan ayé rẹ, ọwọ́ àánú Olúwa yóò kan ayé rẹ, ọwọ́ àánú Olúwa yóò kan ayé rẹ. Àsọtẹ́lẹ̀ ẹlẹ́karùn, bàbá Bẹ̀kẹ́sà dábẹ̀rù Abahadash, gbogbo ẹni tó gbọ́ mi ni mo bá wí, àsọtẹ́lẹ̀ leléyìí, bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, ìpele kò yé mi mọ́, tí ayé rẹ̀ wà, ọwọ́ tó fa Dáfídì jáde nínú o, tó sì mú lọ jókòó láàárín àwọn ọmọ aládé, mo sọ àsọtẹ́lẹ̀, ọwọ́ àánú yẹn yóò kàyé tiẹ̀ náà. Àsọtẹ́lẹ̀ ẹlẹ́kẹfà, gbogbo ẹni tó bá gbọ́ mi ni kó gbọ́ eléyìí, mo wí tàṣẹ, gbogbo ibi tó bá dé láti òní lọ, ọwọ́ àánú tí ò kàn ọ́ rí, ọwọ́ àánú tí ò ṣiṣẹ́ fún ọ rí, mo sọ àsọtẹ́lẹ̀, ọwọ́ àánú kan ọba yìí. Ẹ kíyèsí sá, Stephen sọ̀rọ̀ nínú Iṣẹ́ Àpọ́stólì orí kẹtàlá, Act of Apostle 13:22, Stephen ló sọ̀rọ̀, ó ní wípé nítorí ẹ a fa àdákò ní ìdí Sọ́ọ̀lù, a sì mú Dáfídì jókòó ní ipò aládé. Ẹ̀yin kan wà bíi sá, ní ibi tó yẹ kó jókòó sí, ibi tó yẹ kọ́kàn rẹ ó ti balẹ̀, ibi tó yẹ kó o wà kí inú rẹ kó ti mọ́ dùn, ṣùgbọ́n tí agbára ilé yìí ò jẹ́ kó o dúó níbẹ̀, mo dúó nínú àṣẹ Olúwa, mo sọ àsọtẹ́lẹ̀, àánú yóò gbé ọ lọ́bẹ̀, àánú yóò gbé ọ lọ́bẹ̀. Ó kọ àsọtẹ́lẹ̀ kan, ṣùgbọ́n kí n tó sọ àsọtẹ́lẹ̀ yìí, ìwọ tó o ní òróró yẹn lọ́wọ́, ó ṣe mú díẹ̀ bẹ́ẹ̀ kó o fi àná ìta rẹ̀, tó bá pẹ́ yìí kan fẹ́ lò gẹ́gẹ́ bí Olúwa ti darí mi, nígbà tó o bá wù ẹ̀ tán láàárọ̀ yìí, ó ṣe kọ́kọ́ mú díẹ̀ bẹ́ẹ̀ fi àná ìta orí ẹ̀, wá fi òróró tó kù, o lè fa sínú kan, o lè fi sínú ike kan, o lè wábì kan fa sí, àbí kó wábì kan fi sí, tó o bá fẹ́ wù ẹ̀ o lè lo. Olúwa ní ká fi ku ara wa ni, òun fẹ́ fi àánú gbé wa dìde. Ẹ sà, mo sọ fún yín, Olúwa máa gbé àwọn ènìyàn dìde, mọ̀ tó bá fẹ́ gbé ọ dìde, ó nílò láti yọ ọ, kò dẹ̀ ní yọ ọ láì ṣe kó fi òróró kan ọ. Ẹ kíyèsí, God will lift you, but for God to lift you, he must anoint you. Bẹ́ẹ̀ ni sá, ó fi òróró sí mi ní orí, ago mi kó àkùwọ́ sílẹ̀. Bẹ́ẹ̀ ni sá, Dáfídì sọ̀rọ̀ fún ìgbà ìkẹyìn, ẹsẹ̀ Bíbélì tí mo fi bẹ̀rẹ̀ nìyẹn, ó ní wípé Olúwa ló gbé òun dìde, ẹni tó gbé mi dìde. Ó bẹ̀rẹ̀ sí sọ nípa ìgbédìde Ọlọ́run. Ẹ̀yin kan wà bíi, ẹ ti fi òróró yẹn yẹ ara yín lóòótọ́, mo wá sọ àsọtẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀keje, tó bá ti àná ìtì ara ìwọ ni mo bá wí, àná ìtì ara rẹ pẹ̀lú òróró yẹn. Àsọtẹ́lẹ̀ keje lele, gbogbo ibi tí o ti dé tẹ́lẹ̀, ṣùgbọ́n tí àánú kò dìde fún ayé rẹ̀, mo sọ àsọtẹ́lẹ̀ pé lónìí àánú bẹ̀rẹ̀ sí dìde fún ọ, àánú bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ fún ọ, ọwọ́ àánú tó lágbára yóò kan ayé rẹ̀, ìwọ náà wọnú àánú lọ, ọwọ́ àánú yóò kàn ọ́ láti òní lọ, odi kò ṣe é dádúró, odi kò ṣe é pa. Bẹ́ẹ̀ ló máa rí, kò dẹ̀ ní yí padà. Jésù Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Ẹ kíyèsí, torí wípé Olúwa fún mi ní orí ọ̀fẹ́, ó ní mo ṣiṣẹ́ fẹ́ sọ eléyìí fún ẹ̀yin tẹ́ ẹ ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi. Ó ṣe wá gbogbo ọ̀nà kó o ní orí àánú láàárọ̀ yìí. Òní ni ọjọ́ àánú àkọ́kọ́ nínú oṣù kẹwàá, kì í wá ṣe ọjọ́ lásán. Ẹ sà, òní jẹ́ ọjọ́ keje nínú oṣù kẹwàá. Ẹ̀jẹ̀ sọ fún ẹ̀yin ọmọ Ọlọ́run pé ẹ wá ọ̀nà, ẹ̀yin náà jẹ́ ká jọ lọ nínú ìrìn àjò yẹn láàárọ̀ yìí. Ó ṣe wá ọ̀rẹ́ àánú lọ́wọ́ rẹ̀, wá wo ohun tí a dá ní wáyé lè ṣe. Olúwa ràn mí ni o, gbogbo ẹ̀yin tẹ́ ní orí ọ̀fẹ́ láàárọ̀ yìí, ẹ mú ọ̀rẹ́ àánú dání, ewa wo ti baba mi le se oluwa so pe ni aaro ni ki gbogbo eniyan gbo ile ki won ni ore anu lowo won ki won wa wa ororo sa ki won fi ko ara won jade ki won to se okun laaro je ki ororo ye kun o lara ko wa fi jade gege bi oluwa ti ran mi mo mo ti mo so fun o baba iwo na wa ororo ko fi ku ara re jade si ri pe iwo na ni ore anu a pe aka number te le fi ore anu si e ni kan so pe elo ni ore anu 1200 esa lati odun modun ti oluwa ti fun wa lori ofe lati wa lori rede ba so fun o pe iwo ba ohun ti awon omo olorun ti won ma da ni ojo Wednesday o na ni e fi ni ori ofe lati le ma gbo wa so gbogbo igba ta ba ti wa bayi awon omo olorun ti won ni okan ati fi ore anu le ni ojo Wednesday awon ni a le pe ni onigbowo fun ipade be ni sa wa wo bi eniyan oni seru e ki afefe anu ko ma fe sodo e sori pe ise afefe ni mo nse bayi tori igbohun si afefe lele wa wo bi mo fe dari re si laaro iwo na mu ore eyin te ba ni ore ofe ju be lo le se sugbon tori wi pe a wa lati da ide kede lagara opo awon eyan lo ba so fun mi pe daddy ore ye kere iba nilo tori wi pe a o se nitori ati ko kankan jo itori wi pe ti ipade yi ko le ma lo siwaju bi iwo na ti se bẹẹni mi naa ṣe tori pe gbogbo ti awọn eniyan da ko le debi kankan fun iṣẹ yi dandan ni o ti pa dandan fun mi lati le mu ninu temi naa fi jẹun ki n fi da si ki ipade le ma lọ siwaju gbogbo eyin te ni ore ofe laaro e mu ninu ti oluwa fun o wa fi ororo kun ara rẹ abi ko kan da ore yẹ ko wo ti adade waye le ṣe aka gbẹba te le fi ore anu yi si lele 02 71 96 92 04 je tu pe 02 71 96 92 04 temi tope opo ade aladewura e kiyesi ti mo so yi gbogbo eyan omo olorun te ni ore ofe lati gbo mi ni mo ba wi to ba ni ore ofe iwo na da ore yen weba bank ni bank yen weba bank oruko to ma gbe wa fo temi tope aladewura oko ade iwo to ba ni ore ofe iwo na fi ore yen sibe wa wo ti adade waye le se 1200 ni aro yi ma gba oniyanju pe fi ororo yen kora to ba de ri ore anu mo ki oko rire tori wi pe bibi to wa yen afefe anu ti gbe ni dide aso tele keje niyan gege bi oluwa ti ran mi afefe anu ti gbe ni dide gbogbo eyin te dawo si I ore anu laaro afefe anu ti gbe ni dide gbogbo ibi te wa eyin te da laaro yi afefe anu yo fe lu aye re bo so aso tele bi woli afefe anu yo fe lu aye re gba oro oluwa lenu mi afefe anu yo fe lu aye re latoni lo odi ko se pa odi ko se dado adu yo sise fo ileri adese o ti ri be ko yi pada jesu oluwa wa abi loruko jesu e kiyesi ola di oluwa ran mi ni ise to ni agbara esa bo ti le wu ki awon eniyan po to ni church wa ni iworo odu ni ola mo layo lati so fun yi pe oluwa ran mi ni ise to ni agbara oluwa ni tenugbo fun awon eniyan oluwa ni odidi thursday meta ninu meje te ba lo yi ni wa fi mo ba won gbadua si osan yi gbogbo eniyan wa gbe dani iwa ba won fi sugar si ati oyi ninu e esa wo bi mi o mo to le ba se to fi bisi meteta osan oyi ati sugar o ni ba fi mo gbadua fun e iwo bi irin ajo ibuko to ni agbara ni te ba ri eniyan to gbo mi ti owo ipanju be lara e so fun pe ko wa ona ko de ibi ipade olohun kankan ni ola ola ni ojo thursday ipade to yato lele ose meje loluwa ni ki fi ma fun awon eniyan ni omi esa ma tun bu omi yẹn fun ọ ori oke ni mo wa ti oluwa ti fi iranye ran mi ti mo ri angeli to bu omi si awọn eniyan lẹnu won bu omi yẹn bayi won de tobi won tobi debi pe aṣọ ya lara won igba ti mo taji ninu iranye oluwa ni to ba ti bọlẹ fun odidi thursday meje wa ma bu omi fun awọn eniyan oluwa ni bu omi lori oke ibi eti omi bayi ni mo so si ti mo ti ri iranye oluwa ni bu omi lo sale o ni wa ma fun awọn eniyan fun sunday ati thursday meje ni ibadan thursday meje ni abekuta sunday meje ni so gbogbo eyin te ba wa ni ilu ibadan ni aaro la thursday mo ki oko rire wa gba omi lowo mi bokan wa lasan iwo na mu osan dani to ra ba jo gbadua pelu osan ba fun o ni sugar sinu e ati oyin a jo fi gbadua be ni wa wa mo pe oluwa se sise agbara oluwa lo ran mi o si ran mi ni to yato gbogbo yi ni mo be e da si ke wo ti oluwa yo se enikan ni dadi e ba juwe bi o ti le de church yi ni ojo thursday to ba ti de ori bridge wo road koju bi igba ti o lo si ojo abi general gas latori bridge e ba bo waju bi igba te yan fe ba fe se re lo si ojo ile epo akoko ile epo rosuale sumo waju wa ri le epo elekeji ile epo poplar filling station ya wole bi egbe ile epo yen wa bere church olohun kankan be ni wa ti ri awon eyan be iwo na darapo bi arola ago befa esa ipade ti yato ki se bi ti tele igba ti o ba bi dago besan mo ti kuro be so ko tete de ni ko le ri ibuku igba e tete jiwa ko le ri obi gba de owo bi ati kalejo gbadua papo so bi arola o ba ko fu agbara e je fi number ile fun gbogbo eyin te ba da ori adu o si fe ki so aso tele number ile wa ba pe 0905 20 27 24 0905 20 27 24 thank you god bless you
1: Lagiliu FM 96.7

0: kò sí ọgbọ́n tá a fẹ́ dá sí ò ní ọlọ́run kì í kó àdúrà ọpẹ gbogbo èèyàn tẹ́wọ́ síwájú kí ẹ̀mí mímọ́ kọ gba ọpẹ mi àti ẹ in the name of Jesus Christ bá a ṣe ra ń bá a bọ̀ díẹ̀ ẹ̀yin àyànfẹ́ kinní kan dá mi lójú ẹnìkan ní kinní nǹkan yẹn ntọ́ dá mi lójú ni pé àdúrà yóò gbà lónìí òní yìí lọ́jọ́ wednesday àdúrà kejì tí ọlọ́run kì í kọ̀ ní àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ so lè kúnlẹ̀ kí n gbàdúrà ọlọ́run wo bí gbogbo àwọn ọmọ rẹ ṣe kúnlẹ̀ nínú studio wo bá a ṣe kúnlẹ̀ ní gbogbo ibi tá a wà gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní jesus city ẹ̀yin náà kúnlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé ọlọ́run tó sọ ni pé bí wọ́n bá ń sàmì ẹ̀ṣẹ̀ oní kò sí ẹni tó lè dúró oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ kálíbà máa bẹ̀rù ẹ gbogbo ẹni tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lónìí ọjọ́ àánú ọlọ́run dáríjì agbára ọlọ́run kọ́ dáríjì o ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa níwájú àní padà sínú ẹ̀mọ́ gbogbo èèyàn kígbe bàbá dáríjì mi wọ́n jẹ́ ń padà sínú ẹbí mi mọ́ mi ò ní padà sínú ẹ̀mọ́ sàánú mi ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ọba ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ pa ẹ̀ṣẹ̀ mi rẹ wẹ̀mí ní àwẹ̀ mọ́ èmi ó sì funfun ju ẹ̀gbọ̀n wúlọ jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó ṣiṣẹ́ ìtúsílẹ̀ nínú ayé mi ògo ni fún ọ jésù olúwa wa ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri àgbáláyé àdúrà kẹta tí ọlọ́run kì í kọ̀ ẹ dìde ó ní àdúrà fún àánú ṣé ẹrẹ́ ń tọ́ bá ní tẹsítímónì ẹni tọ́ ra àánú gbà ni bó o bá lè fòókè lẹ́ẹ̀mejì bí olúwa ṣe ń fẹ́ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè wàá ra àánú gbà in the name of Jesus Christ ẹ kígbe ẹni màá ra àánú gbà níbo lẹ ti ń gbòmí ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí nígbà tí n bá ń bínú màá sì rántí àánú àánú àmọ́ pègùn rẹ àánú àmọ́ pẹ̀ṣẹ̀ rẹ àánú àmọ́ pa májẹ̀mú ó mọ̀ ń ṣògo lórí ìdájọ́ iṣẹ́ tí àánú ṣe pọ̀ gan tọ̀ọ̀bárí tí ọlọ́run bá gbádùn ẹ lónìí àánú ló ṣiṣẹ́ yẹn o láàrin ogun lọ́gọ̀ àánú a sì mú ẹnìkan jáde ó láwọn mú kan a ó sì fi èkejì ẹ lẹ̀ òní ni 77 olúwa lòun ó sàánú àwọn ènìyàn ó tún wá bọ́ sí ọjọ́ wednesday àkọ́kọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá a ti bẹ̀rẹ̀ ìgbọ́wọ́lé méjìlá ni ẹ̀ẹ̀mejìlá ni màá gbé ọwọ́lé àwọn èèyàn lónìí báyìí nǹkan bó a ṣe nìyẹn kò sí pẹpẹrẹpẹ kankan kò sí ìdààmú kankan lónìí èmi àtàwọn pásítọ̀ gbogbo àwọn tó ń bẹ nínú sáfíìsì lágbọ̀wọ́lé lónìí ó ní kí n da omi 77 àti anointing oil kí n fi gbọ́wọ́lé gbogbo èèyàn ó ní láwọn èèyàn ó ní àǹfààní sí omi 77 ẹ sì mú anointing oil lọ lé ohun ọlọ́run lélẹ́yìí so ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ẹ mọ̀ fi ṣe awẹ́wàsà láti ìwó ròdù ni ẹ ti wọ mọ́tò tó ń lọ sí ìkirè ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní ìyànà kò yìí ọ̀ọ́ ẹ lè wá síbi wẹ́mà yóò gbé yín lọ sí jesus city straight bẹ́ ẹ bá ń bọ̀ láti gbogbo ọ̀sun ẹ ní jesus city lẹ́ ń lọ bọ́ bá ti dé jesus city níbi ẹgbẹ́ ìyànà kò yìí yẹn ó ti rí mọ̀ jàlà pẹpẹ yọ pọ̀ mọ́ láàárọ̀ ìsìn kan péré la sì ṣe is not going to be first or second service only one service lónìí apple sì ni gbogbo owó fi break apple méjì pẹ̀lú ẹyin méjì ohun ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí jáde àwẹ oṣù kẹwàá yìí ó ní yóò já sí ayọ̀ wá náwó yẹn méjèèjì sókè wà á dákọ̀ ẹ̀ wá fọkọ̀ mọ̀ mẹ́ẹ̀sì bàbá èmi ọ̀dẹ́kùnlé epaphras ọmọ títí layọ̀ deborah nínú ìsìn tòní lónìí ọjọ́ àánú jẹ̀rẹ̀ àánú gbà ọlọ́run dìde sàánú fún mi a ṣe bẹ̀bẹ̀ láàárọ̀ yìí ẹnjiníà ẹ já síde pẹ̀lú mọ̀mọ́ yìí ẹ wà wọn tí wọn ti rà àánú gbà bí ìtàn tiẹ̀ náà ó ṣe rí nìyẹn.
1: Praise the Lord. Orúkọ mi ni Yáàfin Adénọ́lá Ọmọ́hùnmí. Mo wá láti Ìjẹ́bú-òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbàlà ọkàn mi.
2: Nice.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo mọ ìpè Ọdẹ́kùnlé Epaphras. 2008 òun ni mo ti ṣègbéyàwó.
2: 2008.
1: Gbogbo àwọn tájọ́ ṣègbéyàwó last year. Gbogbo àwọn ọmọ wọn ti wọ yunifásitì last year mo wá fi ikoro mo fi gbàdúrà pé why me.
2: Ẹni sùúrù 2008.
1: Yes sir, 17 years to be precise.
2: 17 years lẹ́tí márì.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ bímọ ni.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ bí kankan rí.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Oh.
1: So nígbà tó wá di last year yẹn ẹyin a ṣe ìpàdé àwọn tó ń wojú ọlọ́run mama pèdè kan lọ́jọ́ yẹn wọ́n ní pé gbọ́dọ̀ gbàdúrà ipe kí ọlọ́run kó change prayer request wa ní ọdún tó ń bọ̀ mo fi kan ra gbàdúrà yẹn náà nílàsì ẹ̀yẹn bàbá ń sọ oríṣiríṣi pé àwọn èèyàn máa bíbèjì ká sọ wọ́n ní ire àti àánú oríṣiríṣi bàbá ṣe ń sọ bẹ́ẹ̀ ni mo fi ṣe gbàdúrà mo ra aṣọ láti ní 10 years ago tí mo fi máa ń ṣe prayer nílé mi ò mọ̀ pé aṣọ obìnrin ni mo rà nígbà tí mo bí tolúwa làṣẹ ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé aṣọ obìnrin ló wà níbẹ̀ aṣọ ọkùnrin ni mo máa ń pè mí ò mọ̀ pé tobìnrin ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé nígbà tá a wà ní auditorium èèyàn kan gbé ọmọ ẹ̀ wá ọmọ àmọ́ kájí fún ọ wá bí baba ṣe sọ pé ta ló fẹ́ báyìí mo kàn sáré fò síwájú apọ̀ gánjọ́ yẹn ta fò bọ̀ èmi lọ́wọ́ mi mú áńkì yẹn jọ yẹn láìsí ẹ̀ arúgbó ọjọ́ bàbá sọ fún pé àwa tá à ń wojú ọlọ́run ka dọ̀bálẹ̀ síbi pulpit pẹ̀lú omi jẹ́ lójú ni mo fi dọ̀bálẹ̀ mo sọ fún ọlọ́run pé tó o bá ṣe lọ́dún yìí I will not deny you mi ò ní sẹ́ ẹ tó bá jẹ́ pé mo ṣe fẹ́ kí n wá dọ̀ nìyẹn kí dẹ̀ padà I will not deny you
0: Kai.
1: Mo dúpẹ́ torí pé nínú ìrìnàjò 70 years yẹn mi ò fi ọjọ́ kan sí ọlọ́run mi mo dúpẹ́ nítorí pé mo képe nígbà gbogbo
0: he
1: lost a match after arúgbó ọjọ́ ni mo taken ni March mo dẹ̀ bí tolúwa làṣẹ ní November 27
0: Onda. Tolúwa làṣẹ ọmọ tó ń jẹun dáadáa ọrẹ o ọlọ́run wo eléyìí lọ́wọ́ rẹ mélòó lẹ fẹ́ bí sí.
1: Ọkùnrin kan sí sà.
0: Lọ́ba tán.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kí ló dé ọmọ ọdún mélòó ni?
1: 45.
0: Bẹ́ẹ̀ ṣe wí kó rí bẹ́ẹ̀ fún yín. Ẹ kígbe mẹ́nìkan èmi lọ́kàn. Next.
3: Nice. Àwọn tí ń ra àánú gbà nìyẹn. Kí n tó pe next. Ẹ lọ mú apple méjì méjì ẹ̀yìn méjì. Ẹ gba olúwa gbọ́ ni ìwé mímọ́ sọ. Ó láò fi ẹsẹ̀ yín múlẹ̀. Ẹ gba wòlíì rẹ̀ ó lẹ́ ó sì ṣe rere. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọjọ́ tí àdúrà àwọn kan gbà lè so àrẹ́ǹjì tí wọn ò fi ní wá. Yóò ní ń lọ lóṣù tí ń bọ̀. Èso ó sì ṣe gbogbo nǹkan yẹn. Ọlọ́run sì sọ pé òun ó pin àánú lónìí o. Ìpele oríṣi nǹkan méje lọ́lọ́run lòun ó pin. Bọ́ bá ti sọ bẹ́ẹ̀ àwa ti gbàgbọ́. Àwọn èèyàn ti dé Jesus City. Bí wọn náà bá fẹ́ wá, èètì lábẹ́rẹ̀ program láàárọ̀ yìí. Lágbára ẹni tó ní ayé àtọ̀run. Ìgbà tí wọ́n bá sì fi di ọwọ́ aago méjì ọ̀sán, a ti wálé. So láti ìwò ròdù tó bá ń bọ̀, ẹ̀wọ̀ mọ́tò tó ń lọ sí ìkiri, ẹlẹ́bẹ̀ẹ́ sọ̀kalẹ̀ níyànà kò yí. Bọ́ bá sì fẹ́ wá síbi wẹ́mà, ó ra àwọn ọkọ̀ church, inú Jesus City gangan wọ́n já ọ sí. Ó sọ simple. Ọlọ́run sọ fún mi pé màá sàánú lónìí ọjọ́ àánú. Bí ọjọ́ kan bá ń bẹ tó dájú láti pàdé ní Jesus City, irú òní báyìí. Ìsìn méjì mo máa ń ṣe ń wẹ́mà lónìí. Bọ̀ lónìí ní ìsìn tó ti bọ́ sọ́jọ́ àánú. À ń lọ Jesus City ìsìn ẹyọ kan, ìsìn kan péré, òun náà la ṣe. Ètò wá dájú kí n tó fi kún un. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ẹ fẹ́ san rẹ májẹ̀mú yín. Kápò ti san tẹ́lẹ̀ tó bá tún lè tún san. Ó da gan lónìí. Kàn mọ́ kígbe sàánú mi ọlọ́run. Kápò ti san, san. Ọ̀rẹ́ májẹ̀mú bẹ̀rẹ̀ láti 2000 tàbí kó o fi sọ orí ọmọ rẹ mo ní ẹ̀sọ́ tàwọn ọmọ yín náà ẹ̀sìn tiwọn. Ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ wọn ó fi ẹbọ bá mi dá májẹ̀mú. Ohun ọlọ́run ló ń gbọ́ yìí. Bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ó lẹ́ jèrè ilẹ̀ náà. Ọ̀rẹ́ májẹ̀mú la fi ń ṣe rédíò program tó bá fẹ́ fi dá sí. Ó fẹ́ fi ràn wá lọ́wọ́ pé ẹ jẹ́ mi náà dá sí lé. Jẹ́ àwọn ohun tí ó tẹ̀lé. Ẹ̀yin tẹ́ ẹ ti san tó sàn kan sí. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ tí san san tiẹ̀ náà lónìí san tàwọn ọmọ rẹ. O mú nǹkan kan ṣe wá fi sọrí ẹ̀ mọ́ fẹ́ àánú. Sàánú mi jẹ́mi náà lọkọ̀. Sàánú mi jẹ́mi náà bímọ. Account number church ni màá fún yín. 1966-36-38-73 Access Bank nìyẹn. Comfort Life Mission International ni ó gbé jáde. Lẹ́yìn òní báyìí mi ò ní sọ̀rọ̀ rẹ májẹ̀mú mọ́. Gbogbo ṣe ń jẹ́ tọlọ́run ní final. Bí ìyàn ọba wọlé ẹ lélẹ́yìí 2017-42-90-47 Comfort Life Mission International olóògbé jáde First Bank. Anointing oil gbogbo ẹni tó bá ní àǹfààní láti wà ńbẹ láàfin lé lọ́wọ́ lọ́fẹ́lì. Omi 77 omi agbára nìyẹn.
0: olohun si ni ka gbo wole gbugbu awon eyan o ni da omi 77 sinu anointing oil 77 HB kan gbugbu eni to ba wa igbo wole wa ti bere ba se mo se lodo odun niyan a gbo wole gbugbu awon omo olohun next engineer inu mi si dadun la we fun ti o se eni kan ni eri le ngbe yes bi se gbo royin ayo ti e na ni e pe lomi e je a tun gbo telomi
4: hallelujah sir
0: hallelujah
4: oruko mi ni olarunke yusuf emi ni bo wa lati eko mo je omojo lori afefe emi ni mo give testimony ni May 77 we pe gba ti mo yipo sister in lomi fun o promise me 1 million lese kese o de send 500,000 pelu ilegbe kin lo fi se for me so gba to di on the 24 o send balance 500,000 yoku a de ti bere si agbe yen
0: e ti bere bayi
4: be ni bo ti e wa nbi mo ya go pe ke le ri
0: ki le ngbe
4: agbado ati ege
0: legbe iya agbere o
4: so testimony mi elekeji ni pe o ni aburo mi kan to ti promise mi lati fun mi lowo business lati 3 years ago ti mo ba de tin pe ba kan ma ni sister mi e fokan pale so igba to ti be si ni yi mi so to yi mi so se
0: eh kan pe mo ni
4: yowo e son baba mi ti ka ma ma le olore kaakiri so mo sha face olorun sugbon fun iya lenu mi igba te wa si abule odu
0: ti mo wa ni ojo monday to lo yi oni ilopo se kan bayi
4: be ni teni pe ka bere nkan kan pe orun ti si bi pe ade mo yi pe a ma ri nkan yen mo sa fi si waju la pe olorun o ti fenu ara e so lati yo odun pe ohun ma se o ni so pe baba mi ti so pa o ri je ko le se fun iya lenu mi ni ago merin koja o se pe mi ni e pe sister mi e lo wo account number yin pe ohun ti ba mi transfer owo nigba ti mo ma wo o fun mi ni 5 million June.
0: Mo so mo gbo ni mo ni oluwa ni ko to dale awon eyan mo ri owo nre o ya tan bayi ise ki le nse tele momo
4: ni mo nse sugbon igba ti mo give testimony yen ni ma to ri sai tori pe se agbe mi ta wa ro ko ya ere agbe ni ma fi bere business ni but tin si owo ti de mo fe bere pharmacy and supermarket
0: nipa ka pe ise je barabale ko latan o egbon ti mo fe wi o ti oba se wi pe salary la tujo ti o fi pe yo todun melo
4: odun wo 30 years mo tin sise mi le do pe mo ni ye kan bayi la account
0: o nilo enikan ewe yo enikan to je pe owo ti won gba laarin 20 years o si gbe wa ni seju kan mo wonu jepojepo ase iledumare lo eni to ko latorun pe ko ran olowo teyin mejeji o ti ri na rira yin bi n ba je woli olohun ibi to ba wa ko ni ko yo si olojin si e wa so fen te joko ti o su ni temi mama yi ele be bere pharmacy ati supermarket ko ni run nice awon ti ran anu gba niyan kin to pe next e lo mu apple meji meji eyin meji egba oluwa gbo ni iwe mimo so o la fi ese yin mule egba woli re o le o si serere awon eyan ti de Jesus City bi wo na ba fe wa 8 la bere program la ro yi lagbare ni to ni aye atorun igba ti o ba si video wa ago meji osan a ti wale so lati wo rodu to ba nbo e wo moto to nlo si ikire ele be so kale ni yana ko yi bo ba si fe wa si bi wema o ra won ko church inu Jesus City gangan won ja osi o so simple olohun so fun mi pe ma sa anu loni ojo anu bi ojo kan ba nbe to daju lati pade ni Jesus City iwu oni bayi ise meji mo mo se wema loni but loni ni ise to ti bo soju anu an lo Jesus City ise eyo kan ise kan pere o na la se anointing oil gbogbo eni to ba ni anfani lati wa nbe la fi le lowo lo fe li omi 77 omi agbara niyan oh olohun si ni ka gbo wole gbugbu awon eyan o ni da omi 77 sinu anointing oil 77 HB kan gbugbu eni to ba wa igbo wole wa ti bere ba se mo se lodo odun niyan a gbo wole gbugbu awon omo olohun next engineer
5: oruko mi ni Alabi Zainab latejibo
0: ejibo nbi
5: Osun state
0: Osun
5: ọkọ mi lo mu mi de ibi
0: se won be nbi
5: ben
0: o ye pe o
5: Alabi Abiodun
0: dia e mo bo
5: February last year lo won wa sibi
0: February la won wa sibi
6: ẹyin ni Alabi Abiodun ẹdúró lẹgbẹ ìyàwó yín báyìí.
5: September 7 ni mi wá sí.
6: Ọjọ́ bẹ́ẹ̀dì mi last year lẹ wá bí.
5: Mo wá béèrè oyún.
6: Kí lẹ béèrè?
5: Oyún.
6: Ṣé n tẹ́ ẹ wí fọ́lọ́run oyún lẹ fẹ́?
5: Mọ́tò.
6: Àti káà.
5: Ọlọ́run dẹ̀ ṣe fún mi. Ó ṣoyún fún mi, ó ṣe káà fọkọ mi.
6: Ó ṣoyún bẹ́yìn, ó ṣe káà.
5: Ìyẹn náà ló ṣe.
6: Oṣù náà ni ṣé ẹ ti ń wa tẹ́lẹ̀? Ẹ ti ń wa tẹ́lẹ̀?
5: Bẹ́ẹ̀ni, 8 years.
6: Ẹ wo lẹ́yìn ọdún mẹ́jọ. Oṣù náà ni wọ́n lóṣù September 7. Oṣù yẹn náà ni àṣẹ ò ní pẹ́ já bọ́ọ̀lẹ̀ báyìí. Lẹ́yìn eléyìí ẹ lọ bí bèjì. Bàbá yìí bolẹ̀ kọ́lé sí. Bolẹ̀ kọ́lé yín sí. Kì í parí ní 2026 ẹ tẹ́wọ́ ẹgbórí yín wà. Next.
0: Nice. Gbogbo ilé ìkànnì tó ń gbọ́ yìí. Ọ̀rà ká ó tún lóyún. Eléyìí ní fi ṣe lọ. Lọ múra báyìí. Ẹ make sure kò mú apple méjì méjì. Ẹ gbọ́ràn ẹyin méjì méjì. Interview break nìyẹn. Èmi ó fún yín ní anointing at omi 7-7. Màá sì gbọ́wọ́ lé yín. Opportunity ńlá ni lónìí. Kì í wọ́pọ̀ bẹ́ẹ̀. Tó wọ̀ sí October báyìí náà la máa ń ṣe gbogbo àwọn nǹkan báyìí. Wà á yin Ọlọ́run. Ẹ jẹ́ máa fi ti màmá ìṣe lọ.
7: Orúkọ mi ni Abídọ̀yẹ Gani àti láti ìlú Iwo.
6: Iwo wo lójú ọba?
7: Mo wá nítorí, mo wá dúpẹ́ nítorí tọmọ mi. Ìgbà tó pé ọmọ ọdún mẹ́wàá ni àìsàn burúkú kan kọ lù. Ìgbà tí wọ́n sọ fún mi pé Ògún òru ló ń ṣe. Gbogbo ibi tí mo máa ń gbé ọmọ yẹn lọ, ìlú méje ni mo ti dé rí.
6: Ìlú méje?
7: Ni sà, tí wọ́n ní kí n gbé ọmọ yẹn lọ láti lọ ṣe ìtọ́jú rẹ̀. Ilé tí mo ti kọ́ débi òkè, torí rẹ̀ ni mo fi tà. Tó lè ṣe ìjẹ́rìí wà nínú àwọn akọrin yín tọ́mọ pé nǹkan yẹn ń sí ọmọ.
6: Kí n pàṣẹ ẹ ń bá wù ní ó sàmí, ò ní rí wàhálà ọmọ.
7: Bó ṣe máa ń ṣe tó, mi ò ka ibí báyìí kún tẹ́lẹ̀tẹ́lẹ̀.
6: Ẹ ka bí ìṣí.
7: Bẹ́ẹ̀ ni sà, àwọn ọmọ mi ló máa ń wá sí bí báyìí. Wọ́n máa ń sọ fún mi pé dádì máa ń sọ wípé ẹni tó gun òru ń ṣe pé wọ́n máa ń gbàdúrà yẹn pé kí n jọ kí n jẹ́ kí bá sì ti máa wá. Mo wá ní ó da. Ó wá di 77 ọdún tó lọ. Mo wá sọ fún wọn pé ó da, èmi náà máa tẹ̀lé yín lénìí. Mo wá wá mo mọ ọmọ yìí lọ́wọ́. Ibi tá a ti wá ń gbàdúrà tẹ́ wá sọ pé gbogbo ẹni tó gbá ìsàn dé bí báyìí pé gbogbo àìsàn yẹn kó máa kúrò nísinsìnyí. Mo wá sọ fún àti mo ní ó yá máa gbàdúrà. Ọmọ yẹn wá ń gbàdúrà bó ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún. Ó wá ń wúkọ́ bó ṣe ń bì nìyẹn. A wá jáde lọ sísàlẹ̀ ńbẹ̀ yẹn. Ó ṣàṣe bì sí bẹ́ẹ̀.
6: Ó bì bẹ́ẹ̀.
7: Bó ṣe wá bí mo wá ń sọ fún àwọn ọmọ mo ní à Ọlọ́run sàánú mi èbí tọmọ yìí bí kọ́lọ́run ó jọ jẹ́ pé nǹkan tó wà lára rẹ̀ yìí ló ti bí yìí o mi ò sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. Bá a ṣe wá délé torí láàrin oṣù kan ó kéré tó yóò ṣe lẹ́ẹ̀mẹrin tàbí.
6: Láàrin oṣù kan.
7: Bẹ́ẹ̀ ni sà.
6: Wọ́n láwọn ti lọ ìlú méje kí wọ́n tó wá sí 7-7.
7: Kódà mo ti lọ sílùú tó jẹ́ pé wọ́n ní ká lọ rẹ̀ wá tí wọ́n sọ ọmọ mi tí wọ́n sọ ẹran mọ́ lọ́rùn báyìí. Tí wọ́n fi ẹ̀kọ́ sílẹ̀ tán ni tí ẹran yẹn bá ti jẹ̀kọ́ yẹn tán iná ni yóò gbádùn ẹran yóò jẹ́kọ́ tán. Mo sunkún kúrò ní.
6: Ẹran ọ̀jẹ̀kọ́ tán.
7: Mo sunkún kúrò nílùú yẹn ni but ìgbà mi ò mọ tẹ́lẹ̀ mi ò fẹ́ wá bí báyìí mi ò ní parọ́ fún yín sà. Torí mo máa ń
6: sọ. Ẹ ìfẹ́ wá bí.
7: Fẹ́ wá o. Mo máa ń sọ fún àwọn ọmọ mi gan pé ibi tẹ́ ń lọ yìí ẹ má lọ mọ́ o. Bọ̀tán.
6: Kí ló dé tẹ́ ẹ fífẹ́ wá kí ló dé kí ń bà yín lẹ́kọ̀ọ́.
7: Mo máa ń sọ náà ni pé a.
6: Wọ́n máa ń sóògùn.
7: Máa ń pọ̀ jù pé bóyá oògùn náà ṣe ń bẹ̀. Èmi náà bá wò pé èmi ò ní tẹ̀lé wọn. Bọ̀tán àwọn ọmọ bá ti bèrè owó lọ́wọ́ mi. Mo máa ń fún wọn pé kán lọ. Mọ̀ ìgbà tó wá di pé kinní yẹn ṣe nínú skúù lẹ́ẹ̀mejì. Ọjọ́ tó wá jẹ́jọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn ló jẹ́jọ́ ìdójútì gidi fún mi. Mo fa sọ fún àwọn ọmọ mi pé lónìí yìí màá tẹ̀lé yín lọ. Mo ṣe wá wá sí báyìí bó ṣe wá di tán láti ìgbà yẹn tọmọ yìí ti ń lo òróró àti bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ogún òru ò ṣe mọ́.
6: Ó tó sùn mélòó.
7: Ó ti pé ọdún kan lónìí gerege

tẹ́lẹ̀. Mo sọ ní orúkọ Ọlọ́run ogun, a máa rí solution. Mo la máa rí solution. Obìnrin ọkùnrin yẹn pẹ̀lú ẹkún ló fi ń sọ̀rọ̀. Tẹ̀yìn tẹ́ gbẹ́ ẹ̀rí ẹ̀ nígbà yẹn. Bọ́lọ́run ṣe máa ń ṣe nìyẹn. Sílò ti wà nìyẹn. Ẹ wá gbọ́ níbi táwa ti ń ṣe sílò níbùdó agbára. Ní ọjọ́ Sátọ̀dé, ẹ mọ̀ pé every on the 10 la máa ń ṣe. Ṣùgbọ́n 10-10-10 ló bí gbogbo monthly tens. 10-10-10 ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá ní aago mẹ́wàá ṣàlẹ̀. Orí ọ̀fẹ́ ni a fi bẹ̀rẹ̀ sí ṣe tóṣooṣù. Kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn? Ìwé àwọn ọba kejì, orí 25:25, Second Kings chapter 25, ó sọ àṣírí ọ̀rọ̀ kan tó ní agbára díẹ̀. Wo bí? Ọjọ́ yẹn ní Ísírẹ́lì wọnú ìgbèkùn. Ọjọ́ yẹn la gbé wọn lọ sí Babilóni. Ọjọ́ yẹn ni wọ́n lọ ìrìn àjò over 70 years tí wọ́n dẹ̀ kó wọn kúrò nílé. Nítorí wípé òru abàmì ni ọjọ́ yẹn. Òru yẹn ni ogun máa ń wọnú ayé ọ̀pọ̀lọpọ̀. Ogun yẹn ni ò bá yẹn yìí fún odindi ọdún. Ọdọọdún ẹ̀mí kan máa ń rìn ní gbogbo òru on the 10th. Ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá tó bá ti dàgún mẹ́wàá lẹ̀. Ẹ̀mí yẹn máa bẹ̀rẹ̀ sí rìn. Ẹ wo, mo wà ní sẹ̀ lọ́jọ́ kan. Tó o bá débi tí wọ́n pè ní Wailing Wall. Ní apá left by synagogue kan wà ń bẹ̀. Ẹ̀rá báyì kan wà ń bẹ̀ olùkọ́ni ni. Bí ọ̀rẹ́ mi ni ó gbóyìnbó ti ṣẹ́ Nàìjíríà rí. Ó tún fi àṣírí yìí wọ̀n mi. Ẹ̀mí mọ́ ló ti fi wọ̀n mi over 20 years tá a ti ṣe. Ṣùgbọ́n nígbà tí mo wá lọ sí Jerusalem, ó ti lé 20 years tá a ti ṣe bọ̀. Ló wá ní every on the 10th ni mo sọ̀rọ̀ 10-10-10 kó mo ní mò ń sá lọ Nàìjíríà. Ó ló ọjọ́ yẹn mà lámì. Ló wá tún wá sọ̀rọ̀ àmì yẹn. Mo wá wo ìwọ náà lọ wo ìwé àwọn ọba kejì. Lọ wo orí 25. Ó ní ó sì ṣe ní ọdún kẹsàn-án ìjọba rẹ̀. Wọ́n máa wo ní oṣù kẹwàá October kan yẹn. Ní ọjọ́ kẹwàá oṣù àbọ̀jọ́ kẹwàá kó ló sọ. Ní òru ọjọ́ yẹn ó ní Nebukadnessar ọba Babeli dé òun àti gbogbo ogun rẹ̀ sí Jerusalem. Ó ní ó sì dòtí wọ́n sì modi yìí káàkiri. Òru ọjọ́ kẹwàá ni. Òru tí ogun máa ń modi yìí yàn kalẹ̀. Òru tó burú ni sà. Òru tó ní agbára. Èèyàn ò kí ń sunlé lóru yẹn o. Gbogbo ọ̀tọ̀ bá ń gbọ́ mi. Èèyàn kì í sunlé. Òru téèyàn máa ń ṣọ́nà ni. Òru téèyàn fi máa ń gbàdúrà ni. Òru téèyàn fi máa ń connect mọ́ Ọlọ́run ni. Òru téèyàn fi máa ń bẹ̀bẹ̀ ni. Ẹ wo sà nínú ìwé Ezekiel 24. Lọ wo verse 1. Ó ní ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá. Máa gbọ́ o. Ní ọdún kẹsàn-án, ní oṣù kẹsàn-án, ní ọjọ́ kẹwàá oṣù wípé àbọ̀jọ́ kẹwàá kọ́ ló pé. Ní ọjọ́ kẹwàá oṣù ẹ̀rìbá yẹn. Ó ní ọdún kẹsàn-án, ní oṣù kẹwàá, ní ọjọ́ kẹwàá oṣù wípé. Ìwọ ọmọ ènìyàn, ìwọ kọ orúkọ ọjọ́ náà, àní ọjọ́ kan náà yìí. Ezekiel ló sọ̀rọ̀. Àní kọ ọjọ́ kan náà yìí. Babilóni dojú kọ Jerusalem. Ní ọjọ́ kan náà yìí. Ọjọ́ kan tá a sọ yìí. Lọ kà dáadáa. Ezekiel 24 from verse 1. Ìwé Jeremiah 39 verse 1. Ó ní ó sì ṣe nígbà tí a ká Jerusalem mọ́ ní ọdún kẹsàn-án Sedekiah. Ó ní Sedekiah ni ó ní ọba Juda. Ní oṣù kẹwàá ni Nebukadnessar ọba Babeli àti gbogbo ogun rẹ̀ sì wá. Wọ́n sì dojú oṣù kẹwàá ọjọ́ kẹwàá. So kì í ṣọjọ́ tó máa sùn lé o. Lọ prepare ara rẹ̀. Ẹ wá wo orí ọ̀fẹ́ tó wà. Ṣé rí ibùdó agbára tó ń bọ̀? Ibi àṣẹ àti agbára ni pé. Yàtọ̀ sí pé ọjọ́ kẹwàá oṣù kẹwàá. Ibi májẹ̀mú ni. Ibi èdìdí ni. Ibi àṣẹ ni. Ibi tí Ọlọ́run ti ń gbàdúrà tí kì í yẹ̀wù ẹ̀dá mi. Ibi tí Ọlọ́run ti máa ń bá àwọn ènìyàn ṣe ni. Ibi tí èèyàn máa ń dé pẹ̀lú ẹkún tí ń lọ pẹ̀lú ẹ̀rín ni. Kìkì tó bá gbàgbọ́ tó bá sì tẹ̀lé ìlànà Ọlọ́run. Ṣé mo lè sòótọ́ fún ẹ? Wò mí mọ́ mi àti dádì. Ọjọ́ Sátọ̀dé leléyìí. Thank God kò síṣẹ́ ní Sunday. Sátidé náà. Kò síṣẹ́. Olúwo tó wà lọ́nà tó gèètì ẹgbẹ́dá ń bàdàn. Olúwo tó wà ní tó gèètì. Ọ̀nà ẹgbẹ́dá ni. Bẹ́ẹ̀ ni Olúwo nílùú Ìbàdàn. Wo bí? Bó o ṣe ń gbọ́ mi. Mo fi àánú àti tóbi Ọlọ́run bí ọ. Bá mi máa sọ gbogbo èèyàn. Ìwọ náà ń kéde nìyẹn ọ̀rọ̀ Ọlọ́run. O ò ń ṣiṣẹ́ fún onímájẹ̀mú nìyẹn. Ọ̀rọ̀ pé ẹ lọ sí gbogbo àgbáyé ẹ lọ kéde yẹn nìyẹn. Ẹ wo bó o bá ṣe bẹ́ẹ̀ nìkan tipasẹ̀ rẹ là. Ẹnìkan tipasẹ̀ rẹ bọ́ nínú ogun. A lè kọ sílẹ̀ fún ọ wípé ìwọ náà òkú ṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere. Àyànfẹ́ wo bí mi ò ní tẹ̀. Every on the 10th ní October ìyẹn ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá. Aago mẹ́wàá ṣalẹ́ ni. O ìrù adún. Nǹkan ó ṣẹlẹ̀. Ẹ̀rí máa fara wọn. Ìdílé ọjọ́ yẹn ló máa gbẹ́ ibi dànù. Àṣírí ńlá wá. Ẹ̀mí àwọn olè jẹ́ ká mọ̀ wípé ọjọ́ yẹn ni ọ̀pọ̀lọpọ̀ ogun tẹ̀dá ń jà máa ń wọnú ayé. Ọjọ́ kan yẹn ni. Ó dàbí ìgbà tí ọkùnrin àti obìnrin bá nídàpọ̀. Kò sẹ́ni tí ń ka ọjọ́ tán nídàpọ̀. Ọjọ́ ìgbà tó yún bá yọnu ó máa rí àti ìgbà tó ń bá bímọ náà pè ní bàtìdé. Ṣùgbọ́n ọjọ́ kan ni ìrìnàjò ẹ bẹ̀rẹ̀. Ẹ̀mí àwọn olè ti fi àṣírí yẹn wọ̀n pé ọjọ́ yẹn lógún máa ń wọlé ẹlòmíì. A wá máa dàgbà níbẹ̀. Olóbi jẹ́ pé òru yẹn kì í ṣe òru sísùn, òru àìsùn ni, òru àdúrà ni, òru àṣẹ ni, òru májẹ̀mú.

ẹwà mọ kí ló lágbára jù sẹ́rí ní ọjọ́ yẹn pàápàá kò tán síbẹ̀ sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ò mọ nǹkan kan ẹ wo sà èmi ò kí ń ṣe pásítọ̀ mi ò kí ń ṣoníwàásù ìránṣẹ́ lè mi sẹ́rí tí ọlọ́run bá dẹ̀ ti fẹ́ ràn yàn níṣẹ́ ó ní àwọn arrangement kan áńgẹ́lì ọlọ́run yóò kàn wá bóyá lójú oorun tàbí lójú ayé a wá fi àṣírí hun ẹ sẹ́rí àṣírí yẹn òun gangan ni èèyàn ń pè ní ìtọ́ni ẹ̀mí mímọ́ sẹ́rí obìnrin tí wọ́n ń pè ní Esther ọmọ ẹrú ni o ọmọ ẹrú ni Esther o ọmọ ẹrú ni Esther o ṣùgbọ́n kinní kan ṣẹlẹ̀ wọ́n wá ẹni tí yóò dípò fásitì ìyàwó Ọbásúwẹ̀rù wọ́n wá ń wo omidan tí wọ́n lò wọ́n pọ̀ gidi gan ṣùgbọ́n nítorí pé ọlọ́run wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́ ìwé Esther yẹn ìwé Esther orí èkejì ẹ jẹ́ ká mú ní verse 16 torí àkókò ti lọ ó ní bẹ́ẹ̀ ni a mú Esther wá sí ọ̀dọ̀ Ahasuẹ́rù ọba sínú ilé ọba ní oṣù kẹwàá ìgbẹ́mọ ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá so ọjọ́ ti bi tire ni òru jáde gbà òru lé ibi dànù òru tẹ́lòmí á sì gba ibi ṣùgbọ́n tó bá múra ó di dandan kò lẹ́rìí ẹ wo ẹ jẹ́ ká padà sí prógrámù tí ọjọ́ wẹ̀nze yìí ẹ gbọ́ mi ti prógrámù tó ń bọ̀ ní èní ìjòkùn community hall oníjòkùn community hall ní under sabo bridge ẹ̀rí á tún fara wọn o ìyanu ó tún ṣẹlẹ̀ o ogun tún máa ṣẹ́ ẹ wo a wà ní abẹ́kúta lẹ́ni ẹ̀rí mọ̀ pọ̀ ó táìmù ò lè gbà mí ni o. ọmọ yẹn ẹni bá wà ń bẹ̀ lọ́jọ́ yẹn ẹ̀rù á máa bá àwọn èèyàn torí tó bá nà ó máa nà lẹ̀ ni ọmọ yẹn ò mọ ibi tó wà mọ́ ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ yẹn lọ. omi yẹn náà lánìí kò mú omi yẹn àti kò wá o gbogbo ọtọ bá wá sí ìjòkó community ọ àti òró yẹn ó mọ pé ọlọrun wà lẹnu ẹni tó ń sọrọ yìí ọlọpàá ni o ẹjọ máa sọrọ. Ẹgbọ́ nígbà tí yóò fi ti Ìbàdàn padà sí Abẹ́kúta kò rántí pé nǹkan ṣọmọ mo sọ kí nìkan fọ ibùdó agbára kò níbi eré bọ́ ọ bá lọ ṣeré ó lọ ṣeré àmọ́ ibi tó máa gùn tó jẹ́ lójú ẹsẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ ni ẹ jẹ́ kọ́lọ́pàá yẹn sọ̀rọ̀ tán. O ní agbára jù ìjòkó community hall ló ń bọ̀ under sabo bridge gbogbo ìwọ tó wà ní mòwe ìbàfò gbogbo ìwọ tó wà ní sango gbogbo ìwọ tó wà ní kẹtù gbogbo ìwọ tó wà ní ọjọta ìwọ tó wà ní ìkòròdú ìwọ tó wà lógijó gbogbo ìwọ tó wà lógèrè gbogbo ìwọ tó wà ní sàgán gbogbo ìwọ tó wà ní ìkòròdú múra odógiyan a ní agbára lọ pélé yìí o gbogbo èèyàn lọ fọlọ mi lórí péjì mi ajílórí atamátàsí prayer life ajílórí tiktok facebook kó wá lọ wo àwọn ohun tí ọlọ́run dánwò bẹ̀ ogun ṣẹ́ amárí ànúgbà.

0: kama kira wa gu ojumo ni bi gbogbo ta ti lanfani lati ma gba ikani ikani lagelu re lagelu 96.7 FM oke gajo ke ile fu ala felele ni lebadan eni ojo keje iyan ninu osu kewa odun 2026 Hero March MPF show eleti Hero March to se agbateru re pelu ajo sepo GTI ewo kini awon nkan to nsele ninu idije league olede wa Nigeria gbogbo e gbogbo e laarin iseju meedogun asare gba sira wa la gege bi Hero March yan se si agbateru re ewo ojo Monday Wednesday ati ojo eti ojo Friday bo se ma ma waye niyan e je nbere lati nu iko Inter Lagos ajo ton se ko kari league olede wa Nigeria won ti je ko di mo fi ko Inter Lagos wi pe e ti je tan o e ti sinu bi o tori pe isele kan sele ninu ifigagbaga to waye laarin Inter Lagos ati ko ti Casino United iyan lojo Sunday idije ose le keje to waye ni gbagba sere mo Bolaji Johnson nilu Eko iko Inter Lagos ati Casino United ami ayo kankan won gba wole ara won sugba ki lo tele idije yi on gege ni bone of contention o lo fa wahala bayo to fi jayi pe iko Inter Lagos won ti ri yae o lowo igimo to se ko kari idije league olede wa Nigeria kini n to sele ni pe won ni leyin ifigagbaga yi iko Inter Lagos won kuna lati seto abo eleyi to gbopon daada le to fu awon koloro si eda awon gidiganku awon nijagidijagan lati we fi owo ba awon adari ayo bakan na won tun tilekun ma awon adari ayo fun bi wakati kan won o je won rona lo asiko gba ti o tun wa fe ma rona lo ohun awon nijagidijagan eda gan won tun re si awon adari ayo loju ona nigba won fe wonu moto lati kuro ni papa sere gbogbo eleyi oni ajo to nri si wahala iyan disciplinary committee ni a kojo o won ni Inter Lagos e ti je tan o e jiya e jewe ya ibi ta fi ni jiya arin wakati 48 hours ile to ma pele ni o na ni ga fi mu wa alaye re o won ni Inter Lagos latari pe e je ke eto abo ko gbopon ni papa sere yin million 2 naira lowo otan tesan ese yan leni won ni ala keji lati tilekun ma awon adari ayo iyan ni dressing room lati ma je won jade fun bi wakati kan gbako o di oran ala keji 1 million naira niyan oran ala keta e fowo ba mu gbalegbe adari ayo kan debi pe o padanu awon kankan bi ero bani soro ati be lo won ni owo otan yen million 2 o je million 5 naira ewe e tu san owo gba mo binu compensation fee yen fun amu gbalegbe adari ayo eleyi te ba ero bani soro re je 250,000 naira lowo otan te san fun oje 5,250,000 naira eleti won si agbekale re igbe iko Inter Lagos won o fi ki iyan wa re oto niyan wa o won ni leyin eyi gege bi ilana ati ofin eleti to gbe idije Hero March MPFL o si agbekale re ni igbe eni o ba ti soso ru esoro lo jiya afikun yare o awon alakoso to se o kari idije league ile wa won yo ami meta ati go meta ninu eleyi te ni e ko je bo se lohun oje ire o sugbon o e lafa ni wakati 48 hours ba je gbe idita e fi ni jiya yi ke wa salaye fun wa bi nkan se je niyan o lori oro ti Inter Lagos o ya papapa lati be yen idije league olede wa Nigeria ose le keje eleyi to waye iyan lopin ose nje jamo yi pe ninu ifigagbaga mewa to lanfa ni ati waye ifigagbaga meje o na ni won ti pada jawe olubori to si je igbe meta nbe o na lo je gbe omi apapo go to waye iyan lojo sunday o je go meji le logun 22 goals ni ifigagbaga mewa to waye je won jawe olubori won ta omi meta pelu awon aseyori ti awon agbabolu kokan ti won lanfani ati se lara awon agbabolu ta le toka si lojo sunday oni agbabolu agbabolu lati nu ko ti eyi nba ti lu aba baba nso nipa godwin obaje godwin obaje iko rangers jare godwin obaje o ma se dada o pelu iso wa gba bọlu re papa jule mo gba igbe godwin obaje lati nu ko rangers international ti lu enugun ojo sunday ni won fun ni ami eye pe bo re ti di 100 niye ninu idije league ole de wa nigeria sugba lojo yi iko rangers won tun fi ya je alatako won pelu go meta se yo kan to je pe godwin obaje o tun gba go kan wole lojo yen apapo go re wa je mokanle logorun 101 goals ele ti godwin obaje to ti gba wole ninu league olede wa nigeria bakan na asole asole iko ti asole iko ti Sporting Lagos ta ba so nipa Clinton Lawani o na lo mo gba man of the match ifigagbaga to waye laarin awon ati Kano Pillars iyen ni lu Kano asole yi ni papase ni papase re Sunny Abacha iyen Sunny Abacha Stadium to wa ni lu Kano o se gudugudu meje yaya mefa Clinton o gbiyanju aje ga o lo to ami go kokan ni clean Kano Pillars ati koti Sporting Lagos ni agba wole ara won sugbe Clinton Lawani e bariba on lo je ki idije yen ko ku si omi o tori pe ipari biribi to ko loju le lojo yen e ko ni lo lai je gbe eyan fi enu ba oro ti e na bi nkan se ri niyan ba kan na asole mi na to na tu se dada ta ba nso nipa asole ti ko Rivers United Clinton Andy Ezekiel seri omokunrin ni mi ko Rivers United e wo o ni asole to dabi ani gbe lowo lowo bayi won royin re lowo o tori pe omo ogun odun yi ta ba so nipa Clinton Ezekiel Clinton di meji omo ogun odun ni sugba ipari biribi tin ko fi ko Rivers United o kere niye o koda ninu ifigagbaga bi meje ti ko Rivers United ti gba e mo pe unbeaten won wa ntian bayi clean sheet to ti ni o ti n lo bi marun bayi tori pe gbogbo go ti an gba wole re o ti ju bi meji na lo e wo Clinton Ezekiel asole to se mu yan gan ni o ya papapa lati be yen o di ni ko Sporting Lagos agbowo awaju fi ko Sporting Lagos Abuchi Lawrence o wa lara awon iko ti o re soju elede wa Nigeria ninu idije Wavu Zombi Under 17 Championship ele ti omo igbina ya to ba tin di lopin ose iyan ni olede ti Burkina Faso ilu Ogadadugu idije yo ti waye o baba so nipa idije awon ojewe tojo ori won be labi odun 17 iyen Wavu Zombi Under 17 iko Golden Eagles nigba ti won kede oruko agbabolu ti o ma soju olede wa Nigeria Abuchi Lawrence agbabolu fi ko Sporting Lagos omo yi na wa nbe o len to si je wi pe eleyi si afa o si atona pe iko to ba ni odo ninu iko re awon anfani ti won mo ri o na leleyi o ya lati be yen papapa o dinu ko Rivers United iko Rivers United ti jago di mimo yi gbe ifigagbaga le to ma waye lojo Sunday koju iko Abia Warriors nilu aba e wo ko sere Moscow yi se ni won se ni Japan se fe gbo won ni li lo ta won lo awon to nlo pelu unbeaten awon awon si nre mu ami meta ni o won ni awon o negotiate draw kódà àwọn ò lè pàdánù àmì mẹ́ta oná làwọn lé lọ sílùú àbá kí ikọ̀ abia warriors wọn máa múra ogúnlẹ̀ o torí pé gbogbo ohun tó bá gbà làwọn ò fún bẹ́ẹ̀ bá gbàgbé ikọ̀ rivers united àmì mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ìfigagbága méje wọ́n borí mẹ́rin wọ́n sì ta omi nígbà mẹ́ta lẹ́yìn tó túmọ̀ sí pé unbeaten oníkọ̀ rivers united wà ó yá láti ibẹ̀ yín àsìdègò ẹ máa bọ̀ nílẹ̀ ìbàdàn èrò wìtìwìtì ní pápá ìṣeré lẹ́kẹ̀ sàlámì lẹ́ni ébàrìbà ìlàfẹ́sẹ̀lẹ̀ ń bẹ̀ yẹn ikọ̀ 3s di olúyọlé warriors wọ́n mọ̀ gbá àjẹ́lẹ̀ ìfigagbága wọn ìyẹn one of the outstanding match eléyìí tí wọ́n ní tẹ́ ẹ wá fẹ́ gbọ́ ikọ̀ kano pillars àwọn ọmọ ogun ogun mọ́dẹ̀dẹ́ wọ́n ti gbórí wọ ilẹ̀ ìbàdàn o wọ́n ti wà nílẹ̀ ìbàdàn láago mẹ́rin lọ́sẹ̀ẹ́ ní pápá ìṣeré lẹ́kẹ̀ sàlámì yọmọ o ẹ torí pé àwọn olólùfẹ́ ikọ̀ 3s di olúyọlé warriors inú wọn ò dùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí ikọ̀ yìí bá a bá wo ikọ̀ yìí nínú ìfigagbága bíi mẹ́fà tí wọ́n ti gbá sẹ́yìn àmì méje 7 points ni wọ́n ní tí wọ́n sì wà ní ipò ẹlẹ́ẹ̀kẹtàdínlógún 17th position tọ́jà wípé ipò yóò dùn mọ́ àwọn olólùfẹ́ ikọ̀ 3s inú àti gbọ́ ikọ̀ tó lọ continental tí wà ń rá bájá lọ́wọ́ ọ̀sàlẹ̀ ṣùgbọ́n lọ́sẹ̀ yìí ìkan lára àwọn àjẹ́lẹ̀ ìfigagbága wọn bí a bá lè láǹfààní láti jáwé olúborí wọ́n nílò rẹ̀ torí pé must win ni o must win eléyìí ni ọmọ jẹ́ kí wọ́n kúrò ní ipò tí wọ́n wà ìyẹn relegation zone bí nǹkan ṣe wá rí wọ́n ti ní olùkọ́ni salisu yusuf ó ní gbogbo ohun tó bá gbà làwọn ò fún o 3 points yẹn lọ́sẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ gbígbà fi kọ 3s ẹ dákun gbogbo olólùfẹ́ ikọ̀ 3s ẹsẹ̀ jẹ́jẹ́ o gbogbo ohun tí ìbá ṣẹlẹ̀ ní pápá ìṣeré ìyẹn nírọ̀lẹ́ ẹ̀ní ẹ já fi ọmọlúàbí ṣe o torí pé ẹ ti rí ń tọ́ṣẹlẹ̀ sí ikọ̀ inter lagos bẹ́yẹn àmì tí ò tó nǹkan góò tí ò tó nǹkan wọ́n tún fẹ́ yọkúò nínú àmì wọn pẹ̀lú gbèsè lọ́tún lọ́sì ẹ dákun o ẹ mọ́ sínú bí o gbogbo ohun tí ìbá ṣẹlẹ̀ bọ́ọ̀lù aláfẹ̀sẹ̀gbá eré làáfọ́ máa yòó ṣe ni o gbogbo ohun tí ìbá ṣẹlẹ̀ kò sí tó lè ṣẹlẹ̀ tí ò kí ní àtúnṣe ẹ dákun o ẹ na sùúrù sí lọ́sàn yìí o gbogbo ohun kí ohun tí ìbá ṣẹlẹ̀ rí pé mọ̀ tẹnu mọ̀ tèmi yé mi o síbẹ̀ sì ń rí ikọ̀ yìí wò nílẹ̀ ìbàdàn kó tó di pé ọlọ́run ò ní jẹ́ ń tààrò kó bá ń tà ń rò jẹ́ o ẹ já sẹ́wélé láàárọ̀ kásáré lójú ọjà ẹjá lójú ọjà ibi láti sẹ́wélé bábá sọ nípa hero match mpfs show ìyẹn fún ti tààrọ̀ yìí eléyìí tí hero match tó ṣe agbátẹrù ẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ gti ẹ kú kalẹ̀.
1: Goal lovers and football diehards, this is for you. The biggest drama in Nigerian football has a home. Catch the Euromatch MPFL show, your front row tickets to raw local league action, fierce rivalry, tactical breakdowns, and exclusive player updates. Join us every Monday, Wednesday, and Friday right here on your favorite radio station as we break down all the MPFL actions, not leaving out the social media banters that come with it. The Euromatch MPFL show, our league, our passion, our pride.
2: Lagilu FM 96.7.
3: Charity PR Ikea Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdàn tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Charity PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity PR Ikea Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 2000 naira péré lówó káàdì ọ̀fẹ́ ṣàlàyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Ikea Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ní ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite unity bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ 2000 naira péré lówó káàdì fún béèrè àtàlàyé pé 0701052255 ojúlọ bá ara òní dín dúró mọ́ wa lágbárí.
4: Your Nescafe is not just a drink, it's your

0: di ọlá ti yìlọ náà oṣù rí rẹ gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀ ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá lẹ́lẹ́ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti lágelu fm ẹ̀ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹtì friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelu fm 96.7 ó máa lágbára dò ní yògbàyògbà owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí Lágelu FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣìẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmìlọ ní àtúntún. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
2: Yay!
1: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
3: But when did you add milk?
1: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
4: So delicious, mommy.
5: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
6: Akintunde ọ̀rẹ́ mi afinjú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí àdúrà kan péré mojí ọ́ kí náà sì làdúrà ọ̀hún ni pé kọ́lọ́ mọ́jú oṣù wòsọ́ọ̀tì.
7: Bí ti bò
6: ìdí ni pé díláàrí òníjú mọ́tò méjì péré lọ tokunbọ kan àti nigerian uc tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ ta yìí ìwọ náà wá wo bí tó ti ń tà wọn ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí ọlọ́mọjì kan padà rà lọ́wọ́ rẹ skrabu àti pé dúró náà o ṣé wò ó tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní tán wà lólúyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ̀ rẹ nídìí lọ́sọ̀ tò kò sí ní tó burú bẹ̀ kì í ṣe wọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó ààbò tó fọkàn balẹ̀ Akintunde kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń ta lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé nídìí lọ́sọ̀ tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yóò bá wá yí ọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
8: Ẹ̀kábọ̀ padà látọjú ọjà ìkànnì Lágelu rèé Lágelu 96.7 FM òkè gajò kẹ́lẹ́ ń falafalẹ̀ nílẹ̀.

0: Eko ojuma alayo lako tun eko oye to la peregede
1: adupe
0: ka ki gumererin agbaye nibi towo ja kan ni lagilu fm oke to gajoke to nfe de looro toni orun ni ku ikugeke lorun kasun kaji awa mari di se ledu mari ni o adupe atopeda lowo alaura bi oba tenelegelege sagbeji ara oba ti o pa wa lana o si je asimole alaye looro toni a fi ndupe lowo eledumare ni o popo losu ti o si jimo opolopo nbe nle wo san a fi yo won a fi ngboruko re ga ni o a si wa ngba ladua pe gbogbo awon yan ti won dubu lai so patapata ki eledumare ki e fo to won o to fi ni tade lo pe ma ti bo na ni ki won dide lori ese won ki won si bale won layo atalafia to ntan mo lebi won e ku ojumo o e ku oye to la peregede aki to lori telemu to ba ti joye tomode tagba toyin unu ta se di pe eku ojuma layo e kaabo sori akotun eto yin eto wa e do ki iroyin e to nkile to hale ni kan la gilu fm ni badan bi ile fun balao felele ibadan lawa te tin gbo wa kitikite o temi tayo ye ladun aboro in lo ko mi eja pe gban ka ma ba pe gba jini jini bi eni ojuramu aboro to famo lu abi to ba denu e yo doridi a ni sonu ka to sonu atẹyin atemi a ni fa kankan je ko si ni je be ko ni talewa o
1: a je pe o tun do ni pe ki atawa atiyan atun kura wa lo ro tun ni mo si wa nse ladua wi pe bi ile ayo se mo wa ile ayo na ni osu ko wa wa o a si ni ba won ni nai si abide mi lo ko temi o akande lo ko baba to bi mi lomo oro agba bi o ba se lo ro bo ba pe ti a mo se lojo ale kaabo sori edo ki royin
0: e ja bere si fin ni awon akori royin to jade wa si ita gbangba fun toni iroyin akomo to nbe ni waju temi o na ilo sha for moro di mimo wi pe ajo to nsi iboju anu woni ni agbaye ni Nigeria nbi yi iyen Amnesty International Nigeria ono ti kesi ijoba ile wa Nigeria pe ki won sapa lati dola awon akeko to je meji le ni ogoji ti won ji gbe ni ijoba ibile Kirauba ni ipinle Bonu iroyin bo lori e leku keke o
1: lori oro ayo owo ranwo ori epo a da pada ni da pada won ni Peter Obi nlo ti yi biri lori oro ile to ti so saju to si ni ohun se tan o lati yo owo ranwo lati mu owo ranwo ori epo ko won o da pada bi an ba fi le dibo fun gege bi are lori lede Nigeria amosa o ni awon eja kan ile to fi koro na baba da rin gbogbo edo kiro yen mo gba laye
0: o all right e je kemi na o tun ile ko yin saju eto dibo ti o waye lodun tun bo yen ni 2027 iroyin lo nsa fo mo o wi pe awon ipinle kan lati iwo orun ariwa le wa Nigeria yen north west ana ni won le waju to je pe won o ko awon ledibo won lopo julo gege bi INEC ati ile ise olopa le wa Nigeria na se tun wa ke gba jare lori ipo ti eto abo wa nile yi lowo lowo bayi
1: iwe royin daily post ni ayin ba kan na lori oro wo osu do kere julo fun awon osise won ni ayin ini suwure tin salaye oro o pipe ko si owo osu eleyi to gba muse ko si eto dibo eleyi to fese mule ni won lo di pepepe egbo owo osu do kere julo fun awon osise ajo eleto dibo INEC oye ko je egberun lona 1500 naira 500,000 naira nsure bere fun o
0: oda be je kemi nu tun mele to fara pe e ti mumu o o lo nsa fo mo oro di mimo pe le kan si saju eto dibo 2027 ipinle Eko in ni oloruko awon oludibo to po julo eleyi to je million meje o le merin oludibo le ti won ti fo ko le lati dibo bayi ni Nigeria 7.4 million voters in lo ti foko le lati dibo ninu eto dibo ti mo 2027 mo pe ipinle Oyo na mo akere o o na gbe bi ipo karun
1: na kire
0: ha kire
1: oda lori oro eyin iye awon eyan ti won be lori iwe ifoko sile oludibo ni ahin lori oro eto dibo 2027 we na royin Nigerian Tribune in lo gbe to di royin o emi to tin sala yoro wi pe se ri egbe oselu oni paki APM na ni a o se tan lati naru tan yanyan o le owo waju jawe olubori pelu bi won se ko ida meji ninu ida meta esi dibo ọmọ Nigeria gómìnà Kílíọ̀ Yọ Mákindé ló fọ̀rọ̀ náà níbi.
0: Ó dá ọkàn rè é tí ó ń ṣàfọ̀mọ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà àti Turkey àti àwọn orílẹ̀-èdè míì wọ́n ti darapọ̀ mọ́lẹ̀ wa Nigeria láti máa kẹ́dùn lórí ibi ọkọ̀ òfurufú bó ṣe jálulẹ̀ Nigeria tó sì mú ẹ̀mí àwọn èèyàn lọ tó yẹ pé kò sẹ́nikẹ́ni èyí tó yè níbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n wí pé iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú lẹ̀ wa Nigeria wá ń gbégbésẹ̀ tó ń ti àwọn ọmọ ogun òfurufú láti rí pé wọ́n wo bóyá wọ́n lè dóòlà àwọn èèyàn kúrò níbi ọkọ̀ ohun tó jálulẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n wí pé ẹmọ́jà tara wa jẹ́ kò sẹ́ni óyè níbẹ̀.
1: Ọ̀rọ̀ ìwé ìròyìn Nigerian Tribune ní àyín wọn ní ìjọba ìpínlẹ̀ Ondo tó ń ti àjọ létí ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ yìí nẹ́mà wọn ní ni wọ́n ti taari àwọn nǹkan irinṣẹ́ ìgbàlódé eléyìí tí wọ́n lè fi wá àwọn èèyàn eléyìí tí wọ́n jálulẹ̀ nínú ọkọ̀ ojú òfurufú ohun tó ń ti àjákú ọkọ̀ òfurufú náà wọn ní wọn ti kó wọn sí agbọn bẹ́ẹ̀ ìlú bí wọn ṣe ń tẹpẹlẹ máa kí tiyan wọn láti rí àwọn èèyàn náà yọ nínú ibi tí wọn já sí o.
0: Ó dá ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ kejì ilẹ̀ wa Nàìjíríà ìgbìmọ̀ ibẹ̀ kan tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò yẹn Committee on Electoral Matters. Ó ní wọ́n ti rọ àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC pé kí wọ́n ṣe àyẹ̀wò yẹn sí orúkọ àwọn olùdìbò kọ̀ọ̀kan pátápátá nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà ṣáájú ètò ìdìbò 2027 pé èyí tó bá ṣe ṣe kí wọ́n yọ ọkọ rẹ̀ kúò kí wọ́n yọ kúò nítorí kíni wọ́n pe àwọn fẹ́ kí INEC kó ṣe àgbàgbérò òfin èyí tó rọ̀ mọ́ níní orúkọ lẹ̀ nínú ẹgbẹ́ tí èèyàn ti fẹ́ dìbò ìyẹn party membership rule wọ́n pe kí wọ́n gbófin òfin yẹn kí wọ́n gbèrò dáadáa ní Nàìjíríà ṣáájú ètò ìdìbò tí mọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ kan lọ gba tíkẹ́ẹ̀tì inú ẹgbẹ́ mi ni ó kọ wọn ò sí lórí ọmọ ẹgbẹ́.
1: Àsìkò kan ń yọ̀ǹda party register
0: ó
1: sì ti kọjá.
0: Ó ti kọjá.
1: Ọ̀lọ́kọ̀
0: gbangba ló ń bọ̀ ní gbangba
1: ọ̀rọ̀ sí bẹ́ẹ̀. Ìwé ìròyìn Daily Post ní àyín ìran wíwò kì í sú ojú ojú èsì ìjẹ dọ́nọ̀tì ìran ni màá wò. Ìwé ìròyìn Daily Post ní àyín lórí ọ̀rọ̀ ètò ìdìbò gbogbo ọdún 2027 wọn ni àjọ kan eléètò oríṣi ìbáṣepọ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú IPAC wọn ní náà lọ́mọ́ ti taari ọ̀rọ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ mọ́ fowó jẹ àjọ elétò ìdìbò INEC níyà ẹ taari òwò tí wọn.
0: Ó dá owó ẹjẹ́ kí mi náà ó tún lọ tààràtàárá eléyìí tí ó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ohun gangan náà ni ló ti ké sí àwọn tó jẹ́ adarí àjọ lájọ ètò ààbò ní ìpínlẹ̀ rẹ̀ ó pè wọ́n sí ìpàdé alágbára lórí bí àwọn èèyàn ṣe ń lùfin ètò ààbò tí wọ́n ń ta sí àgẹ̀rẹ̀ pàápàá jùlọ ìpanípa àyà tuntun wa ní ṣe pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ òkùnkùn èyí tó wáyé ní ìpínlẹ̀ náà ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ o.
1: ọ̀dà ẹ̀wà jẹ́ kí n tó fìyí kun ní àyín ìwé ìròyìn Nigerian Tribune níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ fún ọmọ Nàìjíríà fi ẹ̀gbọ́ mo ti mú ìyípadà dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kì í sí olójú kan náà mọ́ pé bá a bá ti wá ní orówó níbi epo àrówó nù ó ní o ti mú ìyípadà dé bá ọrọ̀ ajé Nàìjíríà o.
0: ó dá ẹjẹ́ kémi náà tún mọ́kàn kò ní pápápá èyí ló ń ṣàfọ̀mọ́ ẹ̀ di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ tí ń bẹlẹ́ bu ìfọ́pọ̀ ti port harcourt ìyẹn port harcourt refineries workers wọ́n ti bẹ̀rẹ̀ sí máa dúnmọ̀ọ́rọ̀ wípé àwọn ojú iléeṣẹ́ di àwọn ògbé ti pa látàrí àjẹ́lẹ̀ owó oṣù wọn tó ti tó bí oṣù méje báyìí ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ bẹ́ẹ̀ wọ́n tún pé ìjọba àpapọ̀ kò tó ṣe àmúlò ìlànà ìsanwó oṣù tuntun èyí tí wọ́n rí pé ọ̀gá àgbà fún iléeṣẹ́ epo pẹtiró ńlẹ̀ wa Nàìjíríà Báyọ̀ Ojúlárí tọgbọ̀ wọ́lù.
1: ọ̀dà omi náà tún rí ẹgbà kẹgbẹ́ yẹ̀wò ìwé ìròyìn Daily Post wọn ni lórí ikú tó pa àwọn tí wọ́n ń wa kùsà ní ìpínlẹ̀ Niger yẹn ni ìgbìmọ̀ ilé ìtìjọba àpapọ̀ gbé kalẹ̀ láti ṣe ìwádìí alágbára pé kí ló fà á tí àwọn èèyàn ọ̀hún fi gbẹ́mìí mi lákàtà àjọ ààbò ara ẹni làbò lù ú wọn ni wọ́n mọ̀ ti taari àwòrán àkọ́kọ́ síta lórí àwọn ìwádìí eléyìí tí wọ́n ti ṣe.
0: ó dá bẹ́ẹ̀ já lọ polówó ọjà pàápàá ìgbà tá a bá dé lẹ́ka ìpolówó ọjà wa ká ọra gúnlẹ̀ sójú agbami ẹ̀dọ̀ kí ìròyìn tó ń kilẹ̀ tó ń halẹ̀ fún tòní ẹ mọ̀ ṣeun tẹ́ ẹ dúró tì wá tẹ́ ẹ wà lẹ́yìn wa gbígi bá ń bẹ lẹ́yìn ọgbà kì í wó àtìlẹyìn yín ni o ìròmí wa ti ń dó geere lórí omi ẹ̀yin lonílù tí ń kàn ló sì á ń bà dí tá a fi ń jó tá à ń tapá tan ta se tan jo si to ba se ye mi wole wole la pa pa jo ta pa jo pa pa jo ti ge ti ge ti ge bo ba se pe mi wole wole bo ni pe se jo pe se jo pe se jo ti ge ti ge ti ge bo ba se pe mi wole wole bo le ti gbara gbara gbara ke ba e gbo pari e gbara do ba.

0: ọyọ ti níṣe tán láti bọ́ sínú ayé gidi tá a bá jọ dìbò fún ọlọ́lá sẹ́nitọ̀ ṣàràfà. Ètò ẹ̀kọ́ tó múnádóko àti ètò ọ̀gbìn tó ní láárí àwọn ọ̀dọ́ ṣe tán láti jèrè ìjọba gidi lábẹ́ ìjọba sẹ́nitọ̀ ṣàràfà o.
1: Ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́, àkókò ìṣọ̀kan ẹni tó ní àfojúsùn àti ìdàgbàsókè ti dé o. Àkókò fún aṣáájú tó ní ìrírí tó mọ tí àwọn ènìyàn wá nílò. Dìbò rẹ fún Sẹ́nitọ̀ Ṣàràfà Dín Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Aṣáájú elétí ìgbóhùngbárògye ni nínú ètò ìdìbò 2027 tó ń bọ̀. Ẹ dìbò yín fún Sẹ́nitọ̀ Ṣàràfà Dín Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed Hope.
0: Ní Abiodun Ali ni ẹ jẹ́ àjọ dìbò fún kókó bíbà.
2: Ọ̀rẹ́, àfàìmọ̀kú máa jáwọn àmì tí mò ń ròye ẹ̀. Nínú ọ̀dọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. Kára ó máa ta mí bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ, nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi, bàbá ń bari ẹ̀ ní ti pajápajá. Tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa, mi ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀. Torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe ìwọ̀. Ọ̀rẹ́, ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́. Ṣọ́rọ̀ ọ̀fọ̀ wa lélẹ̀ yẹ àbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣẹ́wọ̀ ògbọ́n nípa gílàsì kapsù ni. Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn lò. Tó bá ń di pé ara ń ta ni, ara ń yún ni, ara ń já ni jẹ, nǹkan rìn tàbí bu ni jẹ káàkiri ara, tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax Pharmacy, Adamasinga, Tanimọ̀lá Pharmacy Òkè Àdó, Aslam Pharmacy Mọ́kọ́lá Roundabout, Boste Pharmacy Àpáta, Solution Pharmacy Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30 Adekoya House, Anfani Road Roundabout, Ring Road Ìbàdàn. Iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tá ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08103369434.
3: Your Nescafe is not just a drink, it's your

0: Ajadi Ògúntó Òyìnbó, olùdíje fún ipò Senate Oyo Central ló kájú ẹ̀ láti ṣojú wa. Ẹ̀jẹ̀ lẹ́mi ẹgbẹ́ wa. Dìbò fún APM. APM Nigeria First.
1: Fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́wọ́ kọ́lé ayọ̀ fóun. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́? Pẹ̀lú rọrùn, àwọn ló tún gbagbá sùn lọ́yẹ̀. Fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé. Bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún one bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex. Ìyẹn náà wà lóyún rànràn. Three bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi lórí four bedroom semi detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden. Òpópónà Masose Tollgate Nìbàdàn. Footy Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.footygroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza níyànà Adé Ọ̀yọ́. Tẹ bá fẹ́ ra lé ní Footy Homes and Properties, ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀wọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503950 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé. Footy Homes ló lè ṣe.
2: Pásítọ̀ 2026 tún wọlé dé wẹ́rẹ́. Alleluia.
3: Ẹ̀bá mi kẹ́.
4: Alleluia.
2: Bí a bá ń jíjú ọpẹ́ sí Olúwa tí a ń kọrin ọpẹ́ sí Ọlọ́run lórí ilé ìjọsìn Christ Spiritual Apostolic Church Worldwide òkè àgbàlá ìwòsàn tí Olúwa tún mú wa rí pátún ọtọdún 2026 tí ń ṣe ẹlẹ́ẹ̀kọkànléláàádọ́ta 51 years pẹ̀lú àwẹ̀ àti àdúrà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Àkòrí pátún ọtọdún yìí ni Great Mercies. Ọ̀kanòjọ̀kan ètò ni Olúwa ti ṣàgbékalẹ̀ rẹ̀. His Eminence Daniel Oshinero JP bàbá gbàdúrà kó má bàa gbàdúrà lólùgbàlejò ọ̀pọ̀lọpọ̀ ẹni àmì òróró Ọlọ́run alàyè Ọlọ́run tó máa lò ní ọjọ́ ìsọ̀kalẹ̀ pátún bẹ̀rẹ̀ láti ọjọ́ Sunday ọjọ́ kọkànlá títí di ọjọ́ kẹrìnlá tí ń ṣe ọjọ́ Wednesday. Ìsọjí máa wáyé ní ọjọ́ Monday Tuesday ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ títí di ago méje àṣálẹ́. Ọjọ́ Wednesday ni Ministers Conference bẹ̀rẹ̀ láti ago méje ọ̀sán. Ọjọ́ yìí gan ni ọjọ́ ìsọ̀kalẹ̀ orí òkè pátún bẹ̀rẹ̀ láti ago méje àbọ̀ àṣálẹ́ títí dilẹ̀ mọ́gbẹ̀rẹ́. Christ Spiritual Apostolic Church Mass Choir àti ọ̀gọ̀rọ̀ àwọn olórin ẹ̀mí mìíràn ni wọ́n máa fi orin fa owó Ọlọ́run sọ̀kalẹ̀ nílé ìjọsìn wa tó wà ní Bishop Oshedaro Street off Akeredolu Street Lane 10 Golden Palace Area Eleta Elebu Oluyọle Extension Ibadan. Gbìyànjú kó wá sí pátún ọtọdún yìí kí o sì lẹ́rìn ayọ̀. Jésù lolúwa.
3: Jésù lolúwa. Jésù.
5: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ̀dọ̀ kí ìròyìn eléyìí tí ń kilẹ̀ falafala. Òun náà ni ó ń bá fẹ́fẹ́ sọ̀rọ̀ o ní ìkànnì Lágilu 96.7 FM. Ọ̀dà o ẹgbẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n gbé ńlẹ̀ ní àyín. Ìwé ìròyìn The Punch níbẹ̀ ni wọ́n ti mú ìròyìn àkọ́kọ́ o níbi tí ẹni tí í ṣe ọmọ oyè fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Peter Obi tó ti ń ṣe ìlérí o wípé òun ṣetán láti dá owó ìrànwọ́ orí epo láti dá a padà tí wọ́n bá dìbò fóun tóun sì wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìdìbò ọdún 2027 tó sì jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún iná ló ti mú ìyípadà dé bá ọ̀rọ̀ ilé ìtìsà tó ti kọ́kọ́ sọ ṣáájú o. Wọ́n ní Obi iná ló ṣe ìlérí ọ̀hún lọ́jọ́ Ìṣẹ́gun Túsìdeè nígbà tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún lórí móhùnmáwòrán eléyìí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ilé ti iléeṣẹ́ BBC ilé tí wọ́n ṣe fún un níbi tó ti fi òtélé ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣòro eléyìí ti ń kojú ìlànà ìmọ̀ san owó orí epo lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní náà ni ìwà àbàjẹ́ eléyìí tó ti jẹrà mọ́ wa lẹ́sẹ̀ yín. Ó tẹ̀ wá gidi nọ̀rọ̀ rẹ̀ wípé òun ti ṣetán o láti dá owó ìrànwọ́ ọ̀hún padà àmọ́ sá nígbà tí òun bá kó ìfọ́tí olóyìn fún ìwà àbàjẹ́ eléyìí tí ń pa gidinà kíkiní ọ̀hún kó lè bá ṣàǹfààní bọ̀ ọmọ Nàìjíríà nínú ọ̀rọ̀ ilé tó fi léde ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra ọ̀hún ló ṣàlàyé ọ̀rọ̀ ṣáájú wípé owó tí àwọn bá rí nínú yíyọ owó ìrànwọ́ orí epo nínú ètò ìdìbò ilé tó ti lọ́dún 2023 ò ní àwọn ó lò ó láti mójútó ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà ẹ̀wẹ̀nu ìwé ìròyìn délé post lé àyè ni ẹni tí í ṣe ọmọ oyè fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC ọmọ Yẹlé Sowore ọmọ tí ń pèpè fún owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò tí í ṣe olómìnira INEC ó ní owó tó kéré jù tẹ gbọ́dọ̀ máa san fún gẹ́gẹ́ bí owó oṣù lásìkò yìí iná ní kọ́ mọ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira. Sowore ló fi ọ̀rọ̀ húnlẹ̀ dẹ̀ lórí ìtàkùn X rẹ̀ níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ò bá sí owó oṣù eléyìí tó tó gbọ́ bùkátà ó ní kò ní sí ètò ìdìbò eléyìí tí ọmọ Nàìjíríà ó lè fi ọkàn balẹ̀ lórí o. Bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tí í ṣe alága fún àjò olómìnira tí ṣètò ìdìbò nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n jó àṣàmúpìtàn lọ́jọ́ ìṣẹ́gun túṣídéé iná lọ kọminú pé ẹ gbọ́ bàbá máa ń sọ̀rọ̀ tẹnu ní yapẹgẹdẹ bíbẹ́ ẹ gbọ́ owó oṣù àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò idec iná lówó ìsọfẹ́ kéré jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà nígbà sùwòrí ọmọ fèsì sọ̀rọ̀ tiẹ̀ ẹni tí tún ṣe àjàfún ẹ̀tọ́ ọmọnìyàn ó ní gbowó oṣù àwọn ọba dá ètò ìdìbò kọ̀mọ́lé ìgbámúṣe ó ní àwọn òṣìṣẹ́ àjọ olómìnira elétò ìdìbò idec náà gbọ́dọ̀ gbowó oṣù tó dá ṣáájú ètò ìdìbò.
4: ó dáa bẹ́ẹ̀ jẹ́ kí mi náà omi lè kò yín pápápá ìròyìn tí ó ń bẹ wájú mi tí mo nájú mọ́ yìí ó ní òun ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ báyìí báyìí wípé gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélékè ó pé ijó tọ́ba kánilá ìní a máa di ìṣẹ́jú adémọlá adélékè gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ó sì ti wá ké sí àwọn tó jẹ́ lọ́gàálọ́gàá àwọn àjọ elétò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún tó pè wọ́n sí ìpàdé lórí bí ètò ààbò ṣe ń yìnrìn ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ ìpanípayà tó wáyé tó rọ̀ mọ́ ìjà ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ náà olùbánidámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun lórí ètò ààbò samuel ojo olùsọ̀rọ̀ ẹ̀ di mímọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò dákọ́ńkọ́ kan táwọn oníwèé ìròyìn punch tí wọ́n ṣe fún un tó fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé lónìí olónìí ó ní ìpàdé ọ̀hún ó wáyé ojo ṣàfọ̀mọ́ pé níbi ìpàdé náà òní wọn ti jíròrò foríkorí fi kùn lókun lórí ìpanípayà tó wáyé látọwọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ìpínlẹ̀ ọ̀hún ó fi kún un pé ìpàdé náà yóò tún wá gbájúmọ́ bó gangan làwọn igbó ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun ààbò ṣe wà ń bẹ̀ fún tẹrù tọmọ báyìí eléyìí tó wípé ìpanípayà kan tó wáyé ìpani bó ṣe gbẹ̀mí ẹnìkan tó jẹ́ adarí swap ní ọ̀wọ̀ ní ìpínlẹ̀ ondo wípé eléyìí ti ń pa òwe fún ni wípé kí gbogbo ìpínlẹ̀ yòókù tó súnmọ́ ìpínlẹ̀ ondo náà kí wọ́n múra lẹ̀ wọ́n gbára dì lórí bí ètò ààbò ṣe ń yìnrìn báyìí gẹ́gẹ́ bó ṣe gómìnà bó ṣe ń ṣàfọ̀mọ́ wípé àwọn ò ní fi ọwọ́ ẹ̀rẹ̀hẹ̀hẹ̀ mú àwọn igbó ọba ìyẹn ní ìpínlẹ̀ ọ̀ṣun báyìí ibi ò ní lè gba àwọn ọ̀daràn kò sì ní lè jẹ́ ibi ìsádi fún àwọn oníwà ìbàjẹ́ àwọn amòòkùn ṣe ìka wọ́n tẹ̀síwájú pé yàtọ̀ fúnyun o níbi ìpàdé yìí wọ́n yanjú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjà eléyìí tó ti ń wáyé sẹ́yìn pàápàá jùlọ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tí wọ́n ń para wọn dúró ara wọn bí ẹni dúnra wọn ni olùrànlọ́wọ́ tàbí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ọ̀hún lórí ètò ààbò tó ṣàfọ̀mọ́ ẹ̀ wípé ìpanípayà gbọ́dọ̀ dáwọ́ dúró ní ìpínlẹ̀ ọ̀ṣun pàápàá jùlọ kí ààbò tó péye lè bá a wà fún ẹ̀mí àti dúkìá kí ọ̀pọ̀lọpọ̀ ti ń gbé nípínlẹ̀ náà kí wọ́n lè fi ẹ̀dọ̀ lórí òróró bábi iṣẹ́ wọn lọ punch olóko.
6: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
7: Yay!
6: I like to have my golden morn in a bowl first. Then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
8: But when did you add milk?
6: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
9: So delicious, mommy.
10: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
11: Ṣíṣe àtúnṣílẹ̀ nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún annual 21 days bay to Fiji ní CAC orí òkè àánú prayer mountain of mercy district headquarters off of the Choku bus stop kilometre 2 ọjọ́ ìgbó olóyin road tàbí off Ebedi bus stop Mọ́níyà Ìbàdàn gbogbo ọjọ́ mọ́kànlélógún tó bẹ̀rẹ̀ oṣù kẹwàá ni àjọ fún máa lọ kíkankíkẹ lórí òkè àánú ọjọ́ Ìbàdàn láago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru lójoojúmọ́ pẹ̀lú àkòrí ogún nípasẹ̀ ìṣẹ́gun inheritance through victory ìpàdé májẹ̀múni níbi tí ọlọ́run ti máa ṣiṣẹ́ àmì àti ìyanu tó kọ sísọ ìwọ náà wàá gbàdúrà gbàrẹ́ sí i láàrin ọjọ́ mọ́kànlélógún yìí bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹwàá sí ọjọ́ kọkànlélógún oṣù kẹwàá ọdún yìí 1st to 21st October 2026 níbi tí ọlọ́run ti máa lo ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí tó fi bá wọn wò ní ìṣàkóṣàkó pastor Abayomi Akolade Samuel pastor Matthew Ojebode pastor Ayobami Gboyè prophet John Oluwatọ́wọ́jú prophet Olúfẹ́mi Òní prophet Joseph Adiago pastor Abraham Akínpẹ̀lú àtolùgbàlejò gangan pastor Azayeho Aládé ọmọ wòlíì bàbá orí òkè prophet Moses E Aládé olóòfin àṣẹ àgbà wòlíì ìsúre fún gbogbo wa gbogbo ẹni wojú ọlọ́run fọmọ ìtúsílẹ̀ iṣẹ́ àbí àìsàn ọjọ́ pípẹ́ ẹ máa dàgbére bọ̀ ní CAC orí òkè àánú ọjọ́ Ìbàdàn àánú dúró dì ọ́ láti fún ọ ní ogún nípasẹ̀ ìṣẹ́gun.
7: SideQuest project in Nigeria kori alailegbe wọlu ajewo ojo afẹ se oju lo bara pataki ni rere da be yan ba wa toju ri ofun lalafia adabi kiloluwa re gbaye fun idi niyi ti Christian Blind Mission CBM pelu ajosepo eleta a institute ibadan se sagbetale ayewo ton ti toju ojo afẹ fun to mo data gba ti won ni ipenija oju nibe le tinu ana bayo afẹ kuro lowo eyikeye ipenija oju ton ba yin finra koda ko ja cataract tabi eyikeye ise oju ofe layewo ofe ni diju oju itoju oju to fi mo ise abe irorun lo ba de life itoju ori se
12: gogo ona lo ja si ayeye ile ibukule layeye nbadan ni wednesday ose yi October 7, 2026 ni biti oloye iyafin tawa kalitu sarafa diyali are omo iyalode ibadan yo ti gbalejo SideQuest ati eleta high institute eleta academy ibadan ago mesa aro layewo oju ofe yo ma bere
7: fun ekunrere alaye e pe 08033900943 tabi 08039135210 oju labara
10: To all our customers of Golden Chance Lotto, una do well for una obonge patronage. Golden Chance Lotto, they assure una say una go benefit and they satisfied as una dey with us giriba. Golden Chance Lotto, they pay winnings kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money and you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one, make our customers get confidence in us and Golden Chance Lotto don't ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money instanter for any of our payment centers for this Ogbonge country. Now waiting make Golden Chance Lotto, the leading general among others. Golden Chance Lotto, the surest way to become a millionaire.
13: Yes, all you can have a second view. Give me no big one, follow this or all me.
14: Isi agbara aduwa ati awẹ kii fi sẹrẹ o lọkọ ọjọ kẹrin ṣe ń jáde lẹnu àwọn ènìyàn tó wá fún aduwa ati awẹ bọlọ ń sọrọ lórí òkè ọba títù orí òkè àánú ìdí ọmọ òsínkéré gbogbo kálukú wọn ṣe ń sẹ níbi àwọn aduwa lágbára ti wáyé lórí òkè bí ìṣòro alẹ wednesday aduwa lágbára àárọ thursday ní wọlé lágún mẹsàn àárọ sago méjìlá àbọ ọsán àtàdúrà àgbà papọ alẹ friday ti ṣe sóoru gbajúmọ sátidé bẹẹ láyè sí ti wà gbogbo ènìyàn tó bá fẹ́ rí bòlíì sábẹ̀ sítú lórí òkè àánú ìdí ọmọ òsínkéré ní ọgbọ ọjọ thursday friday saturday àti lẹyìn ìsìn sunday bí wọn náà bá lè wá wáwí àti àdúrà bọlọ ń sọrọ lọsẹ yìí arágbára ọlọrun lórí ọjọ ńlá kọjá o láti bí kíbi ìlú ìbàdàn ìwọ ọdún ní ẹtí wọn kọ ẹgbẹ dá òsínkéré yàrá sọ fún mọtò pé níjà nàìjíríà ọmọlẹ ti bọlẹ wọn bá ń jẹ pẹpẹlẹ ọsùnlẹ ti ń bọ ìyà nàìjíríà ọmọlẹ ti bọlẹ o ẹ ti ní sanbọọdù orí òkè díjẹ lẹrukú ti bẹ
15: ẹni àwọn àlọ ọ̀nà làákò ìbọlọ tí ń bọ̀ tọ fòrà dání.
16: padà lọ́jọ̀lú la ti ń bọ̀ o bakúṣe máa lọ náà nù wọn fún aláìsàn àgbòlò mẹ́rin mẹ́rin.
15: ó mà ṣe o àgbọ̀nrín ẹ̀sìnlẹ̀sìn ń jẹ lọ́bẹ̀ ajápọ̀ ò tí ì gbọ́ nípa olóyè adégbòye gàtà òfin kàdégòkè sca tinú ẹgbẹ́ òṣèlú adc tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ ti pinnu pò ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027 rẹ̀ ni ó di títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn kó ti súnmọ́ 70 ọdún ìdí wọn mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní í gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yìn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yà ajá kátara ṣàṣà kábú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè adégbòye ga taofik adégòkè sca gboyè àtà lábíà àsíá ẹgbẹ́ òṣèlú adc ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ mọ̀ pé dádì mọ́mì gboyè àtà ni ẹ dìbò fún dádì mọ́mì gboyè àtà ni ẹ dìbò fún.
10: Your Nescafe is not just a drink, it's

0: àìlè ìgbàpá gbẹ́sẹ̀ kórí ọmọ làago kí kò mọ rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìsétọ̀ àtẹlẹsẹ̀ kíkan ni gogo kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn mọ́ mọ̀ tàbí kéèyàn mọ́ rù kó máa bẹ̀ àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi tá ìsọ fi ṣe bùba alárẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti dàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapá kára ó mọ gbọ̀n rìrì ojú tí ń wò bàìbàì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
1: Dídùn ni ìrántí ọlọ́dọdọ lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí bàbá wa ti lọ sinmi àgbà òṣèlú tí wọ́n tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà ayé wọn His Excellency Chief Kọ́lápọ̀ Ọláwùyí Ìṣọ̀lá ojú òpó ìlànà iṣẹ́ rere tẹ̀sẹ̀ sílẹ̀ kò parun ìdí rẹ̀ gan rẹ̀ o ti àwọn ẹgbẹ́ Kọ́lápọ̀ Ìṣọ̀lá Vanguard KIV fẹsẹ̀ àgbékalẹ̀ ìjókòó àdúrà ọdún kẹẹ̀ẹ́dógún fún bàbá wa eléyìí tó máa wáyé lọ́jọ́ Wednesday 7th October 2026 by 1 PM Eat Up Tavern Limited opposite Tafo Arena Sango Eleyele Road Ibadan by invitation afi ma wole o we supposed to remember who worked diligently with truth and humility ọmọ ẹbí àtàlátà ìfisílẹ̀ iṣẹ́ ìrántí yín nígbà gbogbo Kọ́lápọ̀ Ọláwùyí Ìṣọ̀lá ẹ̀yin lọ́mọ ọ̀rọ̀ tí mò jì tútù ọmọ ṣẹ́ ti mú mi kan ẹ̀yin lọ́mọ agbákùrú mẹ́wọ̀de máa sùn láyé olùgbàlà Kọ́lápọ̀ Ìṣọ̀lá Vanguard under the leadership of honorable Olúwaṣẹ́n Ìṣọ̀lá ló ń kéde
2: The Kingdom of God Gospel Mission International presents 72 hours with God. Wakati mejileladoni pelu olorun. Ta pakori re ni Jesu. Iwo ma Davidi. Saanu fun mi. Agbara nbedo ni dola o. Ninu oruko Jesu. Emi kemi ni kafibu. Ara ye poruko re. Fun dawon gbogbo. Kikida ko pe. Nibi adura lagbapo. Ni The Kingdom of God Gospel Mission International Campground. Oba Morotan. Along the way Obomaso Road nipile Osun. Bi afefe la nu nfe. Kikide ni ba fenu bere lafi fun. Eyan ba ti ra anugba. Ona to ti di osi. Agan ojo pipe o deni tin bi. Oloyin ojo pipe badande wa fenu ara re pe on laluyo kile re ojo pipo di mimuse ojo kerinla ojo kedogun ojo kerinlogun ojo keta denlogun osu kewa ni pade adua 14 to 17 october 2026 igbala ibukun irapada didan igbala owo ogun esu pelu iwasu to ninanu la mo ba pade oko fesu wa ni mrs filling station tegdako academy olorun esan filling station riana church nibadan ati ni tasca filling station olodo ibadan pade awon eni amiru olorun bi prophet dr jo akolabi babo kun to jesu atorade meje emmanuel prophet matthew raimi prophet ezekiel salau Lolo and Lolo, Nibbe, Nibbe, Lolo wants to know
3: kábọ̀ padà lẹ́ka ìpolówó ọjà wa ìdọ̀kí ìròyìn tó ń kilẹ̀ tó ń halẹ̀ ń tẹ̀wájú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ lọ gbójú wa live and direct lórí facebook wa lágelu 96.7 FM òkè tó ga jù kí n bà dé bá wa ṣe àì ẹ̀pin kó kárí ilé àjọjì ọdún bẹ́ẹ̀ nìkan ni mò ń ṣókí.
4: ọ̀dà ìwé ìròyìn nigerian tribune ní àyè facebook ní ṣùgbọ́n ra mu fẹ́rẹ́fẹ́.
3: ìrọ ẹ̀fí stéèlì sáàmà nàìjíríà.
4: wọ́n ní ìlàkàkà iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà láti kó àdákù bàálù iléeṣẹ́ ọmọ ológun ojú òfúrufú ìyẹn ATR-40 aircraft eléyìí tó jálulẹ̀ ní agbègbè ìgbókòdá ní ìjọba àbílẹ̀ ìlàjẹ́ ní ìpínlẹ̀ Ondo àti mímọ kó ara àwọn èèyàn tí wọ́n bẹ nínú bàálù ọ̀hún jáde wọ́n ní náà ni ìmọ̀ sí ń lọ lọ́wọ́ lásìkò tá a wà yìí bó tilẹ̀ jẹ́ pé agbègbè ibi tí bàálù ọ̀hún ti já wọ́n ní pẹ̀lú bó ti jẹ́ inú ra àti ohun tí omi ó nira pọ̀ láti rí àwọn èèyàn ọ̀hún kó jáde pẹ̀lú rọrùn wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ondo tó ń ti àjọ ilé tó ń fi sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè Nàìjíríà NEMA wọ́n ní wọ́n ti wá ń ṣe ìlàkàkà o láti rí dájú wípé wọ́n ti rí nǹkan kan kó jáde nínú ìrà ọ̀hún wọ́n ní lẹ́yìn ìdí wákàtí 24 wọ́n ní kò tí ì sí àṣeyọrí gbòógì kankan ní agbọ̀nbẹ o bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn tó 25 náà ni wà nínú bàálù ọ̀hún o nígbà tí ọmọ ṣàlàyé ọ̀rọ̀ ẹni dídí kọmíṣánná fọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Ondo tó lóko náà lọ ṣàlàyé ọ̀rọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé òun wà níbi tí ìṣẹ̀lẹ̀ òun ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n padà débẹ̀ tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ojú omi kéékèèké wọ́n gbìyànjú láti ṣapá wọn ṣùgbọ́n kò rọrùn wọn ní kó tó di pé wọ́n lọ gbé àwọn ẹyìn katakata tó lè wọnú omi tí ó sì lè rìn lórí ilẹ̀ wọ́n ní kan tó wá gbé lọ bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n

0: mi o se be kin wole si ago oselu nbe mo ti mu royin kan e to dori odori o da lori egbe oselu NNPP New Nigeria's People's Party ile wa Nigeria egbe yi o ni won ti fi oro ta bi pe ilekun yara awon tabi egbe awon sile gbaragada gbaragada fun iduna dura pelu oluye fun epo gomina e to ba wu pe ka won jo sasepo papa julo ni pinle oyo saju eto riwo to nbo lona 2027 be oni egbe NPP Nigeria e ka ti pinle oyo wa wi pe amosa o lori iduna dura be awon ti ifenu oro jona oju kan egbe ohun nu atejade ti won fita lati pase alaga ti won ni ipinle yi honorable Anthony Sunday Makinde leyin to se ipade pelu awon ikan ikan to n se ma egbe oselu ohun to wa ni timitoro ijoba ibile metale ni ogbon to n be ni ipinle oyo le ti ipade na waye le ibadan ti sulu ipinle oyo ni ana ode yi nibe ni honorable Makinde ti ri pe seri ipade ohun o lo waye gege ba na se n gbaradi fun eto odibo 2027 to n ti egbe ta won le jo se papo be legbe wi pe looto ilo je wi pe awon ta won o ni ipinle oyo awon oni oludije kankan fun epo gomina be lo je wi pe awon o tun ni oluje fun epo are bakana Nigeria lapapo won ni fun di ele awon asetan lati joko soropo se idunadura pelu awon omo oye tan ba setan wi pe ki awon egbe awon sise pelu won o ewe ninu oro ti won fi ta nise ni won se kanle wipe oro kan ti bere si ma ran mayin bi na nu erun kaakiri o eyi ti won ti bere si ma gbe bi eni won gba bi eni gbagba o ti pastor fosto o si ni royin naa wipe egbe NPP o na in lo je pe egbe All Progressives Congress APC egbe olosusu owo oludije fun ipo gomina won iyen amofin Sharafadeen Abiodun Ali ati oludije fun ipo are ti won siwaju Bola Ahmed Tinubu na ni awon sise fun won ni rara o awon o ti fenu oro jona oju kan lori igbese ile ta won gbe tabi omoye ta won se papo pelu inu eto ribo ti nbo lona Makinde pe looto ilo je pe opolopo awon egbe oselu oni won ti nfa won won si nfa won sotun ni won nfa awon sosi ni ipinle Oyo won ni sugbe maje atara awon o ti je o fun eni kenin tori pe ayo yawo la won bi won se nfa n ba ni elomi to nfa won oni sugbe won ta le so ni pe egbe ohun gbaradi to ya awon ose o pelu APC nitori pe egbe oselu yi ara nfani ti won ni ni wipe okan lomo odua onimero dr sanusi le to je leyin ju anu o je okan gbogi lara won to je adare ti abola fun ele to n le waju ijoku soro pelu awon lori oro egbe oselu APC ewe won fi de oro mule pe seri adeun na laarin egbe NNPP ati APC ni ipinle Oyo saaju eto ibo ti o waye losu kini ati osu keji 2027 ni pe awon o ti ifenu oro jona soju kan lori re pin gege bi alaye eleyi to se pe ipade ta won se iyen nile Ibadan lana pe o je okan le ta won se pelu awon adari ati amo egbe awon loju na pe igbese wo la gbe fun igbaradi eto ibo ti nbo ni 2027 ewe iroyin kan re toje alade ko eti ohun safomo oro di mimo bayi pe igbimo ti n polongo ibo iyen fun senator Sharafadeen Abiodun Ali o lo ti sapejuwe erongba gomina ipinle Oyo Oluseyi Abiodun Makinde labe egbe oselu APM Allied People's Movement lati dije dupo are ninu egbe oselu na wipe opin eleje a n ta ni pe igbese o ti n jo ti won ti n ronu re bayi lo ti ku ki won to gbe kale le ti won si n safomo wipe bi gomina ipinle Bauchi Bala Muhammed se gbosuba kari rabande tanyanya fun are Bola Tinubu eyi fi han o si tu asiri pe agba ofufo ti o lominu o ni gomina Makinde to n ti igbese ati dipo dupo are le ti o n gbe bayi gomina Muhammed le to je ko gangan lo je adari apapo fun egbe oselu APM ilobo ta gbangba bayi ile to bere si ma kasara osuba kari tó ń gbé fún ààrẹ nàìjíríà Bọ́lá Tinubu wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbọn òun ni wọ́n ti ṣe àṣẹ tálákàntì ṣepò lára àwọn agbọn bẹ́ẹ̀ ni ètò ìnáwó ètò ìlera àti ètò ààbò nínú àtẹ̀jáde èyí tí adarí ètò ìròyìn àti ìkàsára lù fún ìgbìmọ̀ tó ń polongo ìbò fún sẹ́nẹ́tọ̀ Ṣàràfàdínà Abiodun Àlètò Fìtà Yẹ́bísí Ọládélé ń ló ti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ báyìí wípé ṣe rí Mákindé gan-an ìlú jẹ́ kó ń gán mọ́ òótọ́ o ó mọ òótọ́ bí kà ń parọ́ ni àti wípé àgbá òfìfo tí ò lómi inú ni máa pariwo ó ní ọ̀rọ̀ rẹ̀ èyí tó fi ọ́ gbájúmọ́ bò gan ni wọ́n sì máa sọ̀rọ̀ àwọn àṣemọ́ àti máa ṣebọ̀ rẹ̀ àti n tó ti gbé ṣe nínú òṣèlú síbẹ̀ ọ̀rọ̀ tí ò lè jọ tí ò lè ṣe àlá tí ò lè ṣe iná ò ní Mákindé gbájúmọ́ ọ̀rọ̀ rẹ̀ dàbí kán eléyìí tí kò lè mu òkúta tàbí tí ò lè mọ òkúta jàre gẹ́gẹ́ bí ìròyìn ṣe wá tẹ̀síwájú wípé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ Mákindé ẹ̀wẹ̀ ni ló jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ tí ń sọ gan nínú òṣèlú báyìí ẹ̀rí pé kò yá mi ni pé ọ̀pọ̀lọ rẹ̀ ò ti àwọn amúròdùnmọ́ ó ti dá sí àwòrán gbá ọ̀rọ̀ yé mọ́ wípé ìgbìmọ̀ rẹ̀ ti ń polongo ààrẹ fún gan wọ́n ti wó gbádànù ilé ìtọ́ yẹ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ gan tó ń tako tara wọn bákan náà ẹ wo ìpolongo ìbògun ò tí bẹ̀rẹ̀ tààràtàrà o ló wá bẹ̀rẹ̀ táńkọ́ kàtìkàtì ló kù tí ọba máa bọ́ lẹ́nu o wọn ní ìgbìmọ̀ tí ń polongo fún àlè kò ní wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé Mákindé yìí òun náà ló jẹ́ wípé ọ̀rọ̀ pé yóò díje dupò ààrẹ iná ló ti hàn pé irọ́ pátápátá gbà òun ni pé kò níbi rè pín nítorí pé àwọn tó tiẹ̀ jẹ́ adarí àpapọ̀ ẹgbẹ́ ọ̀hún gan iná wọn ń bọ̀ tà léyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí máa polongo tí wọ́n sì ń kan sára sí ààrẹ Bọ́lá Tinubu wọn ni ó ti wá hàn yí pé Mákindé nǹkan ń wọ́nà ni láti pé wọ́n tiẹ̀ kún sí ìjókòó pẹ́ ẹ bá ṣe máa ṣe ẹja tó jókòó pa ni ẹ aláti ò lè ṣẹnu ìyún ò lè ṣe é ṣe mọ́ pín torí pé àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ nú ẹgbẹ́ òṣèlú gan iná àwọn nǹkan sára sí ààrẹ Bọ́lá Tinubu pé ààrẹ ń ṣe dáadáa wípé iṣẹ́ rí ti Mákindé ń tiẹ̀ kò fún ìfẹ́ tẹ ni o àṣà tí ò ní kánrún wọn ni gómìnà Mákindé làwọn wá rọ̀ àwọn bá ń wọ̀ à ń pè sákíyèsí wípé kọ́mọ wa ṣèṣirò ohun tó gbéṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin odidi ọdún méje ó ti kọjá báyìí kọ́ a máa ṣàlàyé rẹ̀ kó sì wàá máa gbáradì o bí ó ṣe gbé agbára lẹ̀ ní 2027 yàtọ̀ sí iṣẹ́ àkànṣe pé owó díje dupò ààrẹ tí ò lè jọ àlá tí ò lè ṣe ilé ìtọ́ pé kàn fi ń ṣe àwọn èèyàn lọ́kàn pé kódà gan àwọn èèyàn tí ń tẹ̀lé gan ọ̀rọ̀ yìí hàn gan mọ́ ọ̀rọ̀ tí ìgbìmọ̀ tí ń polongo ààrẹ tí ń polongo òbòjàre fún sẹ́nẹ́tọ̀ Ṣàràfàdínà Abiodun Àlè níta rèé.
1: ọ̀dà ẹ̀wà tó jẹ́ kí n mú èyí ní àhín níbi tí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú òní pákí yẹn APN lágbọ́n ilẹ̀ ìbàràpá wọn ni wọ́n mọ̀ ti ké sí ẹni tí í ṣe ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú APC fún ipò gúúsù Ọ̀yọ́ láti wá ṣàlàyé kó sì fi ẹ̀rí mọ́ jẹ́mi ìfóhàn láàrin wákàtí 24 hours 24 hours lórí ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó sí àwọn iṣẹ́ àkànṣe bíi ọ̀nà ẹ̀rọ amúnáwá ilé ìwòsàn tẹ mọ́ àwọn nǹkan ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ eléyìí tó ní òun ti gbéṣẹ́ o wọn ni àwọn tí wọ́n jẹ́ adarí nínú ẹgbẹ́ òṣèlú APM lágbọ́n ilẹ̀ ìbàràpá wọn ni náà ni wọ́n ti ké sí wọ́n ti fi ọ̀rọ̀ léde o wípé àwọn lílo àkálẹ̀ tó ń ti àwòrán àti àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìfómì tó lè fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni tí í ṣe ọmọ ilégbìmọ̀ aṣojúṣòfin tí ń ṣojú àwọn èèyàn wá láti ẹkùn ìdìbò ìdó tó ń ti ìlà oòrùn ìbàràpá ìyẹn ìdó ìbàràpá federal constituency ọ̀nàrẹ́bù rẹ̀mí òsénì kó wáá fi hàn wípé lóòótọ́ ni òun ṣe àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí ó ń sọ fún ọmọ nàìjíríà lásìkò tá a wà yìí wọn ni nínú àtẹ̀jáde eléyìí tí àwọn adarí ọ̀hún tí wọ́n fi léde lẹ́yìn ìpàdé ẹgbẹ́ òṣèlú APM ní tìbútòrò ilẹ̀ ìbàràpá tó jẹ́ pé àwọn ìkànnì òṣèlú tó ń ti àwọn èèyàn tẹ́ jọmọ òye nínú ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́dún 2027 wọn ni náà ní wọ́n pèsè pé ẹ dákun àwọn nílò ẹ̀rí mọ́ jẹ́mi ìṣòwò á ṣàlàyé àwọn nǹkan tó ṣe báwọn bá ti wá rí àwọn ó sì lọ rèé ṣe ìwádìí lórí ẹ̀ lóòótọ́ pé ṣé lóòótọ́ náà ni ó ṣe àwọn nǹkan eléyìí tó ló ṣe ọ̀hún wọn ni àwọn adarí ọ̀hún iná ti wá pe rẹ̀mí òsénì níjà wípé kó fi àwọn o pé gbogbo àwọn nǹkan tó lóun ṣe nígbà tí bó ti wà lọ́fíìsì lásìkò yìí wọ́n ní lára àwọn nǹkan tó fẹ́ kó mọ fi ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó hàn sí àwọn wọn ni iná ni àwọn ọ̀nà mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ohun gan lòun fa ọwọ́ ọ̀nà ọ̀hún wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ti won itun se tan lati wa mo si awon ona won tan ti wa se tan lati mo fi si aso loju e won to bi lere bi pe awon ibi joba se buwolu to nti awon ibi ti awon ona hun wa bo ni won ti mo san owo awon ajo wo ni won gbe isi ohun fun won ni gbogbo re ni ko salaye fa won kan le se itopin pe o won to wa te waju ninu oro bi pe eni ohun lemi o se ni eleyi ti yo tun je alaga fun igbimo te ko to ninu le igbimo asufin to ri si ajo to moju to mo tun ona joba apapo se fema won ni ko wa salaye iye awon omo fun ojo eleyi to ti fun lanfani ise ninu ajo na won te wa je adari ejo se lu apm na ina wa salaye oro wi pe oro kan ti lemi o se ni tun so wi pe ida adorin 70% awon tan je omo le igbimo asufin ye orilede nigeria o na ni won ti bigba kan dipo kan rin bi ipo gomina ati alakoso mu saju asiko ni awon yoku won kan mo eyin joko lasan ba nkun gbo ni won mo je o won to wa salaye oro bi pe olohun pe ero amunawa transformer eleyi to bi meji le ni ogun ko wa salaye awon bi ti ero amunawa ohun eleyi to wa won ni awon adari ejo silu apm na na wa salaye oro pe gbogbo awon igbese ti o je ri mo je mi so awon nilo re o ko fi han de fun kawon si le ba mo pe looto ni nkan tin so won ni awon eyan won tun ni awon si akanse to tun se lagun etolera awon fe ri won wa ni awon eyan te wa be ninu ipaju awon ton jo buwolu ton joro na jade lara won lati ri eni ti se abenu gan ilegbimo asofin ipinle ojo onorebu adebo ogodoyin eni ti se omoye lati me gbe oselu apm fun omo ilegbimo asofin tofin ibarapa central ibarapa north federal constituency omowe adebayo adepoju to fi mo omoye fun ido ibarapa east federal constituency lati na egboselu apm bakan na engineer kola wole sewu adedegi to fi mo alaga fun ijoba abile arin gbogbo ibarapa onorebu sola adeleke eni ti se commissioner fun oro odo ati re idaraya nile yi onorebu wasilat adegoke ati eni to ti gba kan je commissioner fun oro ayika oye dokita ma je ko dun mi aborode won ni ati awon ikan mi ni egbe oselu apm
0: o da be je kemi na o tun mi le ko yin egbe oselu apm na lo tin jade wa allied people's movement oludije fun po le igbimo asofin agbale wa nigeria ni ekun na ti se ekun oyo central yen aarin gbogbo oyo nu ninu eto ribo tin bo lohun 27 ambassador olufemi ajadi ogun toyinbo ni to fe soju ekun odibo re le igbimo asofin agba the senate labuja òun náà ló ti ra tíkẹ́ẹ̀tì ẹgbẹ̀rún kan o fáwọn tó jẹ́ alátìlẹyìn fún ipò agbábọ́ọ̀lù shooting star ìyẹn 3lc tilẹ̀ ìbàdàn láti lọ rèé wo ìfẹsẹ̀wọnsẹ̀ ìyẹn ti eré bọ́ọ̀lù lẹ̀ wa nàìjíríà nàìjíríà premier football league eléyìí tí ó wáyé nígbà tí wọ́n mọ̀ kojú kano pillars ìyẹn eléyìí tí wọ́n pe lọ́fẹ̀ẹ́ òun náà wọ́n wọlé tí wọ́n sì jáde tí wọ́n wo ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún lónìí ọjọ́ keje oṣù kẹwàá 2026 léyìí tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún yóò wáyé ní pápá àṣeré ti lẹ́kan salami stadium tó ń bẹ ládàmásìgbà ńbàdàn aago kan ọ̀sán òun náà ni ìfẹsẹ̀wọnsẹ̀ náà ó wáyé níbi tí wọ́n ti máa fi ẹsẹ̀ dàgbà ń gbarú lórí pápá náà àjàdí ògún tóyìnbó léyìí tó pé ìgbésẹ̀ tó ń gbé yìí náà ni láti ṣe àtìlẹyìn fún eré ìdárayá àti ìdàgbàsókè ọ̀dọ́ bákan náà òun láti ṣe kóríyá o fún àwọn agbábọ́ọ̀lù ti 3lc shooting stars nílẹ̀ ìbàdàn nípa pé tó bá rí èròtì lẹ́yìn wọn èròtì tí òun kúkú lóyin ogun tó bá ń ṣe kóríyá fún wọn wọn ò lè ṣe dáadáa lórí pápápá pàápàá jùlọ wọn ò lè ṣe àǹfààní wọn ò lè ṣàmúlò àǹfààní pé ilé ni wọn wà tí wọn ò fi lè borí ikọ kano pillars gẹ́gẹ́ bí àlàyé ilé tó wá ṣe ó ní wípé ṣẹ́rí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó jẹ́ ọ̀kan lára ìgbésẹ̀ láti ṣe kóríyá fún àwọn ọ̀dọ́ tó ti mímú ìdàgbàsókè bá àwùjọ ó sì máa ń pèsè ìṣọ̀kan láwùjọ bákan náà ní ètò ń pé kí àwọn tó jẹ́ alátìlẹyìn kí wọ́n kó ipa ribiribi o láti ṣe kóríyá fún àwọn agbábọ́ọ̀lù 3lc ìyẹn shooting stars lásìkò ilé ìtọ́ba mu bọ́ọ̀lù náà mo pe tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ yìí òun náà làwọn tí ó jàǹfààní rẹ̀ wọ́n jẹ́ alátìlẹyìn eré bọ́ọ̀lù ní ètò wọn wá láti ìjọba àbílẹ̀ mọ́kànlá ti ń bẹ láàrin gbogbo ọ̀yọ́ ọ̀yọ́ central senatorial district tààtúrí àtìbà àfijíó ògbóolúwa ọ̀nà àrà ẹgbẹ́dá olúyọ̀lẹ̀ akínyẹlé lajẹ ìlú ọ̀yọ́ west ọ̀yọ́ east àti sùúrù lérè pàápàá jùlọ àwọn alátìlẹyìn míín túbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ambassador ajadi ogun toyinbo won lo pe igbese ile ton gbe yi won lati je ki alaafia otun ajoba irun kikopa ninu ere idaraya ati lati se koriya fun awon odo lati tun ni fesi ninu ere ball to nti agbon ere idaraya mi be lo wa ro gbo awon ti o ma ja nfani ticket of for lati wo ball Shooting star nigba ta ba nkoju Kano Pillars pe ni won so mo je genuine pa pa julo kan se melo melo kan ma darugudu le won si ri pe won se koriya toto ati to ye fun iko shooting star awon agba ball won gba ti won ba nbe lori papa pe eleyi gangan o na lo waye latari bi shooting star se ngba lejo Kano Pillars si Legan Salami Stadium nibi bi pe bi to ye ka ti lo anfani kile lawa ki awon alatileyin na o se po lo biba ki won se koriya fun iko tiwa ki 3s kule ba buri pe igese yi ori okan lara igese ile to ngbe o to fi han pe ajade ogun to yebo oni fe ninu ere idara pupo be lo ma se koriya fun opolopo awon to je ilere idaraya ile to ye pe yato fun oselu ile na to ku paribiribi nipa mo ru awon odo lagbara pa pa julo mi mu ki ere idaraya ki o gboro lese kuku ewe eje ki mu eleyi kankan kan mo na ni ninu APM na ni o ti jade e ti o nsa fo mo ro di mo bi awon to je lati leyin Boye Nation nijoba abile Ibadan South West o na ni won pe loni loni oni lala olu ti a kuku wo pe won ni logun logun lopologun legbe egbe hun o na ni won o ti aya ti aya ta lori papa isere ti ile eko UMC ile to nbe loju oku na mo ni pe soke adun badan bi gege bi won se ni won kura won jage ni ti won fi fi han pe awon ti darapo ni egbe oselu elege APM Allied People's Movement daba soke waye latari atijade kan ile ti won pe adari Boye Nation ni ekun Ibadan South West joba abile Ibadan South West ogbeni Bode Ashiru ile to kede e pe gbogbo awon lati leyin fun Boye Nation patapata labe adari tun awon kura won sita awon kura jopo yen ni ile eko ohun ye tu je pe ori papa isire ti UMC school o na ni o ti waye ni oju oku na monete si oke adu gege bi alaye e ti ogbeni asiru to fita o ko se ri eto yi lo je pe omi lenge awon lati leyin ninu egbe oselu APL o na ni wo ko sibe awon ikankan awujo awon adari egbe oselu APL ni o si wa pe nbe o pe lara awon ikankan ile ti won reti nbe o ni honorable Deku Layo Lajide Stanley ti we mo si odidi omo ile ti o nsoju ekun idibo Ibadan South West North West ile gun asofin apapo kejilewa Nigeria lowo yi to si je oludije fun epo ile gun asofin agba lekun gusu oyo oyo South Senatorial District won pe ago mokanla gerege oni eto yo bere ni papa asire UMC ile eko UMC to nbe ni molete soke adu ni badan ni ti won ti rin ti gugu awon lati leyin Boye Nation patapata ni won peju pese ebe ni ti won se nkede bi pe gugu awon lati leyin Boye Nation ni ekun Ibadan joba bile Ibadan South West labe edari ogbeni Bode Ashiru on lo ro gugu awon lati leyin Boye Nation pe ki won kupa bi awon se ko ara won lopo fu oyo ku ta won po lo ta won se ndara po egbe oselu APM lo ni
1: oda oroke lagbon be on
0: adupe
1: e ja mo dide e se won o te ba wa fife je la ro ti ni ba ba ti dide eto je ka jo so pelu temita yo oyi ladun o de dudu abo
0: e se
1: ni e mo la pa ja
0: lo ko so po
1: e
0: po pata ko e fa
1: e ko lo ni da le mo tan ba abi de mi lo continue a pa ni lo ko baba to bi lo mo ro agba bi o ba se lo ro ko ba pe ti awon se lo jale oni lo ko so wa si dada
0: temita yo yi ladun abo lo ko mi le kan si ire atayo bodabo

0: ọmọ lóko ẹwì.
1: Mọ̀ ń jẹ́ tẹ̀jẹ tẹ̀jọ, mọ̀ ń jẹ́ gbẹ̀ǹdínlógún bíi kí ọ̀run mi là.
0: Olótùnbọ̀
2: àgọ́lọ́nù.
0: Bọ́lá olótùnbọ̀
2: àgọ́lọ́nù.
1: Ewúrẹ́ mo bòde kí n tó wọlé àgọ́ àlà mo bòde oṣù. Ajá oṣù pa ni mí mo bòde fọlọ́run ọba.

Nìbàdàn la wà. Ìbàdàn ìlú Òjó, ìlú Àjàyí, ìlú Ògúnmọ́lá Olódògbo kẹ̀ríkẹ̀rí lójú ogun. Ọmọ gbọ́ sásá mọ́sá, ọmọ gbọ́ yàyà mọ́yà. Ìbàdàn wọn èyí ṣáájú ogun, Ìbàdàn wọn èyí kàyìn ogun. Àárín gbùngbùn gbùngbùn lọmọ Ìbàdàn wà, ọgbọ́n pọ̀jù.

0: ẹjẹ ń sáré má le jò mi wọlé. Kí ló dé táwọn olóṣèlú tí wọ́n á máa gbèlú èbó tí wọ́n á máa lọ̀lú èbó ìmí ní páálí méjì ó ní páálí Nàìjíríà ó ní páálí ìlú èbó nínú wọn. Tí wọ́n sì mọ̀ pé àwọn aráàlú èbó wọn èyí kówó jẹ. Ní tí wọ́n bá promise tí wọ́n bá láwọn ó ṣe wọ́n ó ṣe ni. Kódà tápa àwọn ọba ká tó bá débì kan wọn mọ káwó òkè tí wọn ó resign pé àwọn ò ṣe mọ. Ọ̀nàrẹ́bù ẹ̀ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ sá.
0: Ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ bá ń dákọ̀ yín kí gbogbo èèyàn mọ̀ yín lé.
1: Orúkọ mi ni Saheed Abiola Ayola aka Kọ̀kọ̀rọ̀ Olúyọ̀lé.
0: Kọ̀kọ̀rọ̀ Olúyọ̀lé.
1: Kọ̀kọ̀rọ̀ tó ṣe Olúyọ̀lé tó ń tì.
0: Ó ń sì ó ń tì.
1: Bẹ́ẹ̀ni.
0: Kábíyèsí Olódùmarè. Ibo n kọkọrọ n ti wa.
1: Wọ́n fún mi ní kọ́kọ́rọ́ yẹn ni pé gbogbo Olúyọ̀lé nílò láti tilẹ̀kùn mọ́ àwọn aláìda àwọn ọlọ́jẹ̀lú kó dẹ̀ ṣílẹ̀kùn fún àwọn tí ó tún lù tó.
0: Ìlú Èbó lẹ̀ ń gbé.
1: Ìlú Òyìnbó.
0: Ìlú Èbó lẹ̀ wà.
1: Méjèèjì lápapọ̀ ni mo ń.
0: Ẹwà ń lu Èbó ẹwà ń Bàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà ení ẹ̀wà kọ̀rọ̀ ó lè bá yá. Bàbá ní ká fojú sùnùkùn wò ó bẹ́ẹ̀ ṣe ń gbèlú èbó tẹ̀dẹ̀ ní sẹ́ńbẹ̀ tí ẹ gba àwọn èèyàn ṣiṣẹ́ tọ́lọ́hún ọlọ́run dá yín lóhùn nílùú èbó kí lẹ rí tẹ fi fẹ́ dá sóṣèlú Nàìjíríà.
1: Tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò ti ẹ̀rọ pé mo lè wá sóṣèlú Nàìjíríà pẹ̀lú gbogbo bí gbogbo nǹkan ṣe ń rí pé ọlọ́jẹ̀lú ló ń rule ní Nigeria.
0: Okay.
1: but ti n wo pe a fẹ fara yi ẹrọfọ but wọn ti n kó ẹrọfọ náà wá báyàn nínú ilé báyìí. So nkan tẹ́yìn ò bá dẹ̀ fẹ́ kó bàjẹ́ èèyàn máa ń fi gbogbo ara sí ni.
0: Ìyẹn
1: tí mo ṣe wípé ó ti tó àsìkò.
0: Kẹ́ ẹ bá wọn dá sí. Ọ̀dà ení ẹ̀wà kọ̀rọ̀ ó lè bá a yá. Àgbéyẹ̀wò òṣèlú Nàìjíríà tòṣèlú bí tẹ wà nílùú Èbó bó lórí.
1: Ó yàtọ̀ síra wọn.
0: Kí ni ìyàtọ̀ ẹ ṣáàwò.
1: Ìyàtọ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ní ìlú Òyìnbó wọn kì í wo pé afẹ́ṣẹ́ná afẹ́ṣọ̀nà. Normal social amenities is right for every citizen. So gbogbo èèyàn ló lẹ́tọ̀ sí. So ní Nàìjíríà bí a ṣẹ̀ṣẹ̀ máa fi wà láì wọ Ọlọ́run a ṣẹ̀ṣẹ̀ máa bẹ àwọn olóṣèlú ni pé kí wọ́n lè ṣe ọ̀nà wa.
0: Ọlọ́run mọ̀ jẹ́ kó títì wà yìí dáa o.
1: Ọlọ́run
0: mọ̀ jẹ́ kí transformer wà ìmúná wa. Ṣé dẹ́n wí ni pé gbogbo òyìn ọ̀kan Ọlọ́run Ọlọ́run náà láàkè pé.
1: Ọlọ́run ti fún wa ní gbogbo resources tá lò tó fi dórí human resources ọpọlọ wa láti lò.
0: Ọlọ́run
1: wa ni gbogbo òyìn wa. Ètò sì wà fún gbogbo ẹ náà lábẹ́ òfin Nàìjíríà.
0: Wọ́n ti kó gbogbo nǹkan fún wa tá a fi ṣe bẹ̀ ọwọ́ wa ló kù a lè pé Ọlọ́run Ọlọ́run jẹ́ rọ́bẹ̀ jẹun o.
1: Ọlọ́run ni wá bá wa ṣe títí iwájú àwa la máa ṣe fúnra wa a máa ṣètò a máa plan a dẹ̀ máa execute la fi máa ní ọ̀nà tó dáa tó fi dórí iná tó fi dórí omi.
0: Tẹ́yẹ̀ bá gbé wo nǹkan mọ̀ yàtọ̀ fúnra wọn owó tẹ́ fi rẹ́ǹtì lé nílùú Òyìnbó owó oṣù kan ọmọ sanwó ọdún kan lé níbí.
1: Kódà ó tún sanwó ọdún mẹ́ta láwọn àdúgbò mi.
0: Ọ̀tán.
1: Ṣùgbọ́n economy.
0: Owó oṣù kan ọ̀sanwó ọdún mẹ́ta láwọn àdúgbò mi.
1: Bẹ́ẹ̀ni. But economy ibi tí nílùú Òyìnbó àti wages táwọn èèyàn ń gbà ó wà leverage. Kò sẹ́ni tí ò ní lè sanwó lé kò sẹ́ni tí ò ní lè jẹun.
0: Pẹ̀lú bó epo ṣe wọ́n tóun.
1: Kódà ẹni tí yóò lówó láti ra jeep ti mọ́tò ńlá yóò lọ gbà láwìn yóò sì máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀.
0: Yóò sì máa réko sí.
1: Yóò réko sí. So yóò sì gbé sí ìgbésí ayé ìrọ̀rùn. So normal thing ni.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ibi tá a wà yìí Ọlọ́run ṣàánú ni. Minimum wage 70,000.
0: Nínú ẹgbẹ́ òṣèlú wo lẹ́yìn ti fẹ́ jáde báyìí.
1: Ẹgbẹ́ òṣèlú Accord Alátàǹpakò.
0: Accord Party.
1: Bẹ́ẹ̀ni.
0: Bó ni wàhálà wuyewuye ti ń lọ sí à ti yan ju ẹ ni sí gbogbo ẹ ti a mọ̀ ń gbọ́ kóòtù kan lónìí kóòtù kan lọ́la wọ́n mọ̀ tún àjọ yẹn jọ sí ọjọ́ wo báyìí.
1: Bẹ́ẹ̀ni. court wa ṣugbọn ibi ti o ba ti sile ni won tin jiyan jakade awon na won pejo awon na ni o si ti ready
0: ah
1: fun ejo bo ko really sejo kankana because gbogbo nkan lo leto leto bo se ye
0: ero be
1: ṣugbọn won kan fe ma da mu awon araalu won fe ma pin okan awon araalu si yele yele
0: awon bo le fe ba won to se ti olodun ba ni keyin o wole ibo ni o wa lokan yin pe mo fe fi be wole sawon eyan ki won le mo pe eyan wa to to lagbara lati selu
1: ibi ise mi gangan ni ma ti bere agbe
0: ibi si agbe se agbe ni be ti ri
1: agbe ni mi
0: agbe idan bayi
1: agbe ndan o
0: agbe amo gbe ilu ebo
1: igbe lowo wa o kan se ni lanu wi pe opolopo agbe ni o le meet standard ni idi kan abi keji tori ko si iranlowo toto latodo joba
0: kabiyesi olohun
1: ko si ona elo agbe o gbinsu yo gbin agbado yo gbin efo tojo ba ro tan lo wa gbogbo ere oko ibe ni opolopo o baje si tori o soko to le wo
0: ati ko ati ko won ba to ba le foriru na ni
1: beni so opolopo wahala tagbe nse inu oko lo nra si
0: oda ninu egbe accord teyin wa igun te awon wo le yi wa nbe se ta ori yomi ni abi ti abala keji tori o ti fe pin si bi igun meji bayi
1: o ti nda si meji bo olohun ti ngba koso lori egbegbe o ti pada pada di
0: eyo kan na ni toda yin loju
1: pelu go olohun yo ara kan na ni gbogbo wa bo ijalode torin do we teyan ba si ti se nkan lena eto ati bo se ye gbogbo ona le yin olohun ma gba vindicate yan bo ori yomi ni mo wa pelu
0: okay
1: ben
0: igun ori yomi leyin wa
1: sha ma pe ni igun accord kan na jo ni gbogbo abo monday ti ori yomi ni mi support tori ideology wa jora ibi ti ideology ba si ti jora nkan ma tete dagba soke nbe
0: kabiyesi olohun ta ba ni ka wo ibo ti bo leyin fe di
1: oluyole federal constituency
0: rep le fe fi bere
1: benu
0: en te mo fe jo fagagbaga ohun ogbon tarigi oloselu mo ni koda yin se joba bile lowo bayi eni te jo fagagbaga
1: ko si ro nbe sugbon e ko ni ofoju mimu han
0: e sa wo
1: oselu ati ojelu o yato sera won
0: ati se moje oselu atojelu ati se
1: damu fun yin lapere kekere nbe ninu oluyole loni ninu gbogbo ijoba bile to wa ni badan oluyole lo fe poor ju ni infrastructure be debe ko si ona kankan to je to oluyole to je ti won ti mu sese nbe lati bi odun meji la si medugun won se nkankan lori e ko se rin to fi dona ti alaga wa nbe ko se rin enikan si gbe sori social media boya bi ose meji seyin to je pe a fo na gan ti o agbara ti san lo so igba ti le alaga gan ri beyen bawo ni awon ara ilu se fe ki ona ta won ri oluyole wa underrepresented so a ni lo eni ti o kaju osun lati represent oluyole properly toro oluyole je local government to ni landscape to po ile ise nla nla de po nbe anfani orisirisi wa ti a le mu jade latara won le ise nla nla to wa ni oluyole
0: elagbe ni yin sagbe le nse nlu ebo ni
1: rara mo man ko ere oko lati bi lo si lu oyinbo bi efo tete soko water leaf
0: african food
1: generally to fi dori kule kule e pa eko fufu so mo man ko lo si lu oyinbo every week
0: ti o si ni baje ko to don
1: a DHL lo man gbe so
0: kabiyesi olohun
1: ta ba gbe ni aro tuesday a ma gba ni irole wednesday
0: kabiyesi olohun
1: ara lu de ti ma ma gba ni
0: lese kese
1: ben
0: oda eni e wa koro o le ba ya awon nkan kin to wa ni pinu ti te fe se ti e ba wole awon nkan wo ni ka awon ara lu o mo sere ti e
1: eko se pataki gan
0: eko se eko fe ni
1: rara ti ofin ni a ma se to fin ba de ti mule yo kan gbogbo every individual gbogbo ara lu patapata ni so eko se pataki ti o ba seko e yo kan ma se bo se wu ni eko to kaju osun ni o
0: eko
1: to peye so eko je kan akoko security abo o wa nbe ijoba papo ti gbegbese lori state policing bo pelu state policing o ye ki local policing na tun wa
0: yato fun ti state
1: state policing wa ki local wa so be vigilante because corruption ati eto jamba orisirisi o ti po
0: la ko le deku
1: bo a je oju la la kan fi nsori so ara adugbo le so pe oju ya rere la dugbo wa
0: nbe se nsoro ida opolopo awon tin se ijoba na ilu ebo na ni a ti wa bi an se ma so na ni ti ma ti inu eyan mo dun pe gbogbo iriri yin ni ilu ebo le wa se sibi
1: opolopo eyan humanity ti sonu lara opolopo eyan
0: ijoma niyan ijoma niyan ti sonu
1: tori ti ijoma niyan ba wa lara eyan koda eyan onilo lati lo ilu ebo ko to mo wi pe tin ba fi na ju eni yo jo yo si dun ke eyan na fi jo re o so I see Germanian loan forward for lot pon kan ti awon eyan se atai bikita imatare ni nikan le ti o ye ko ma ri be
0: ibo office ti debo ti wa pe pe office yin pe tawon eyan ti ri yin o
1: o wa lolomi
0: olomi
1: ben
0: le gbe si
1: ben san
0: baba ni ka foju sunukun wo oselu yin te kokko bere nu accord na le ti bere
1: ben
0: kini won se daada te ro pe e lagba olodun le fun yin lanfani ati yipada te ba don e ti soro pe oluyole yen poor
1: opo wa re underrepresented e are ni nkan to man ba yan lemi je ni express lati to gate ibadan to fi de ojo o si one single overhead bridge opolopo ogo oluyole ni moto ti pa nbe ti o se revive pada mo
0: tori won fese phone
1: nibe koda won ton ti se titi yen leyi ti o je pe keni kankan ti e gbianju ati fese phone number bo ko ronun fe ni to ngbe ni boluwaji ko lo so kale ni academy ko sese wa ma fese ko lo gbori bridge ko ma fese rin bo so opolopo ogoluyo le loko ti pa nbe do won ti sese fe bere ise lori ensin won fe ma fi soselu tori lati rep to wa nbe ensin odun keje ni so won sese wa ran ti be won fe fi soselu pe boya kara lo le panumo so a lot of things
0: gbogbo nkan le ti ka le gbogbo nkan lo ti
1: wa jo nfoju ri na ni inu loyo le ilajo wa
0: oda eni ewa koro o le ba ya pelu idani loju yin te ba dibo le ni kini dan loju yin pe eyin lara ilu dibo fun o
1: ara ilu gan ti n soro soke already ara ilu si mo nkan ti won fe
0: won ti mo nkan ti an fe
1: ara ilu mo nkan ti won fe eni akoko won ti odun keta ti won ti n se local government chairman ni ti won mu nkan kan se loluyo le rara eni keji ta tun jo wa nbe odun keje to ti wa ni rep ni
0: mo fe ni lanfani iseju kan eso awon kan te ba fe se papapa tori eropo nle arojo muso lokun
1: eto ilera
0: eto ilera o de ni
1: iyawo fun awon oloja ati vocational training fa awon
0: empowerment o wa fa awon oloja
1: empowerment wa yo wa fa awon odo na ati vocational training tabaka kakere nisin ka tori bricklayer onojin ka tori mechanic amama waka kakere ni but ti training ba wa fa awon odo gbugbo awon odo to ti di olokada won le pada
0: fi bi se owo
1: so that o ma je ki o ma je ki awujo tete grow ko nse dandan ni keyan kankan sese lo wa se lodo enikan onikaluku na le je oga ara re laye ara ṣugbọn o nilo eko to peye lati le se iru nkan be
0: je number wa tawo eyan le pe yin si
1: ben
0: e pe e fi number yin le
1: 081 081 00 00
0: ese woju pe yin ara ilu ebo 081

0: tẹ ẹkọ tí ọgbẹ ìsáwọn ọmọ mẹkúnnù tẹ ẹ ṣe nkankan fún wọn. Onígbọ̀n ọmọ yín bá tìlú Èbódé. Àwọn ọmọ mẹkúnnù ni wọ́n mọ dà wọ́n láàmú o. Àwọn ni wọ́n gbọ́n gbé sùnmọ̀ mí tí wọ́n mọ dà wọ́n ọmọ yín láàmú o ní jẹun orójú o ní jẹun ráàyè. Ṣé bẹ́ẹ̀ wá ni àbí bẹ́ẹ̀ kọ́? Ìgbé èèyàn bá rán ọmọ láti primary school, tọwọ́ secondary, tọwọ́ university, tọwọ́ lọ ṣàgùnbánirọ̀ tẹ̀yìn rò pé à mo dúpẹ́ o. Investment mi ti mature. Kí n máa jèrè, kí n máa ká èso tí mo gbìn lókù. Táwọn kan wá palẹ̀ àwọn ọmọ yìí mọ́. Mọ́kàndínlógún nínú kọ́pàsì. Wọ́n kó wọn lọ o, wọ́n ní wọ́n gba 950 million. 950 million, kí ló wá fà á? Àwọn tó kó wọn lọ torí pé wọn ò lẹ́kọ̀ọ́ kan tààrà ni. Pilot ti ń fò lókè ti ń wa bàálù sólè fi iṣẹ́ rẹ̀ lẹ̀ kó pọ̀ wọn ọmọ ẹgbẹ́ sùnmọ̀ mí. Ṣé ẹnjìníà tọ́jọ́gà pátápátá níbi tá a ti ń ṣe rédíò yìí ó lè workout kó pẹ́ sùnmọ̀ mí lókù? Kọ́mọ rẹ kó lè bá a fún ọ nísinmi. Ìdí nìyẹn tí mo fi mú kan pàtàkì wá nínú àwọn tí wọ́n ń ṣètò ẹ̀kọ́. Bọ́ ọ bá fún ọmọ rẹ lẹ́kọ̀ọ́ tó péye wàhálà ni o. Tọ́ ọ bá tún fún lẹ́kọ̀ọ́ tó péye tọ́ ọ bá jó lóṣèlú tí wọ́n ní bámúbámú loyó. Àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ kówó fámílì wọn jẹ tẹ́ ẹ jẹ́ wọn rí ààyè kàwé. Tẹ́ ẹ tọ́ wọn sẹ́kọ̀ọ́. Àwọn ni wọ́n máa di bandit tí wọ́n ń gbé sùnmọ̀ mí. Àwọn ni amúmukúmu tí wọ́n ń fọrùn ẹ mọ wò lórí kínní fóònù tẹ́ ẹ ń gbé lọ́wọ́ kò ló tẹ́lòmí ọmọ kórìbọ gọ́tà káàkiri. Níbo lẹ bá ṣe ètò ẹ̀kọ́ dé?
1: Ẹ ṣe bàbá mi, mo kí yín ẹ kú ètò.
0: Ẹ káàbọ̀.
1: Ẹ sì kú ìfọmọnìyàn ṣe.
0: Náà.
1: Pàápàá jùlọ a kí yín pé ẹ kú àtúnṣe.
0: Àtúnṣe ni.
1: Torí pé information gangan ló ń sọ yàn di téèyàn bá fẹ́ di lọ́la. Òbí tó bá sì ń gbọ́rú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bẹ́ẹ̀ ṣe ń yànnà náà yìí yóò mọ̀ pé ó yẹ kó ń gbégbèsẹ̀. Ọlá olú olúkúnlé olúborí ọmọ mi lórúkọ mi, mò ń ṣojú iléeṣẹ́ Onspring Prefacity.
0: Okay.
1: Táwọn èèyàn bá ti ń gbọ́ prefacity, wọ́n á ní kidney túmọ̀ prefacity.
0: Ọkọ̀mọ̀ nílùú Èbó kéèyàn ó tó wọ university.
1: Ṣe rí àwọn òbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọn ò mọ̀ ló ń fà á tá a fi ń waste time àwọn ọmọ wa. Ọ̀pọ̀lọpọ̀ òbí ò mọ̀ pé ó ti ní iye tí àwọn university tó wà lórílẹ̀‐èdè yìí ó mú nígbà táwọn ọmọ bá ṣe jamb tán.
0: Tó bá sì ti pé
1: wọ́n sì lè mú wọn kọjá ayé yẹn. Ìkejì ni pé àwọn yunifásitì táwọn ọmọ ìtún wa fẹ́ lọ wọ́n tún lẹ̀ exam kan tán máa ń pè ní post UME. Ó sì ti níye tí yunifásitì kọ̀ọ̀kan náà ó tún mú even tọmọ bá tún pass jamb ó tún lè padà lọ ṣe post UME kí wọ́n tún mọ̀ padà mú torí pé ó ti níye èèyàn tí wọ́n fẹ́ mú. Ẹ wá wo eléyìí o, ọmọ mi ò wá máa ṣe jamb bí ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta. Torí ẹ ni Onspring Prefacity ṣe wá sọ pé ẹ̀yin òbí ẹ farabalẹ̀ kẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí. Tí ọmọ bá ti lè wà ní ilé ìwé Onspring Prefacity láàrin oṣù mẹjọ péré. University tó fẹ́ lọ lórílẹ̀‐èdè Nàìjíríà kàkà kó máa lọ sí 100 level tó bá máa tó táìmù táwọn ẹgbẹ́ rẹ̀ fẹ́ wọ 200 level wọn ó jọ wọlé sí 200 level ni. Àǹfààní ìbẹ̀rẹ̀ ni pé ọmọ yóò nílò láti ṣe jamb mọ́. Àǹfààní ìbẹ̀rẹ̀ tó tún jẹ́ kejì ni pé ọmọ yóò nílò láti ṣe post UME kankan mọ́ torí pé láàrin oṣù mẹjọ tó bá fi wà lọ́dọ̀ wa yẹn exam tó máa ṣe exam méjì náà ni. O le se IJMB, o de le se JUPEP. Méjèèjì yìí kò sí ètò ọmọ ò lè fi wọ gbogbo yunifásitì tó bá wù lórílẹ̀‐èdè Nàìjíríà. Torí information táwọn ẹlòmíì máa ń sọ fáwọn òbí nílé ni pé ó lójú yunifásitì tán lè wọ̀. Kò sí yunifásitì tọmọ ò lè wọ̀. Kò dẹ̀ tún wá sí kọ́ọ̀sì tọmọ ò lè ṣe. Bó jẹ́ nọ́ọ̀sì ni, bó jẹ́ mẹ́sì ni, bó jẹ́ fámásì ni, bó jẹ́ sẹ́tì ni, anything tó fẹ́ ṣe, bó jẹ́ banking and finance, accounting, law. Àwọn èèyàn wá máa bèrè pé ṣé kéèkan ṣe àwọn yunifásitì kókókó kan wá gbolé rárá o. Bó jẹ́ Ọbáfẹ́mi Awolowo yunifásitì.
0: Níbi símẹ́ǹtì gbé dunlẹ̀.
1: Bó jẹ́ UNILAC máa mú bẹ́ẹ̀ lẹ́lẹ́ ọkọ̀ọ̀kan ní city ọmọ lè wọbẹ̀. Bó jẹ́ Lautech lọ́dọ̀ wa bí ọmọ lè wọbẹ̀. Bó jẹ́ Kaduna, bó jẹ́ Abuja kò sí yunifásitì tọmọ ò lè wọ̀. Kí wá ni Onspring Prefacity fi yàtọ̀ sí gbogbo àwọn tó kù? A ní ilégbèé. Nọ́mbà kan wà tí máa pè báyìí. Àwọn òbí tí wọ́n bá tètè rí mú ọmọ 50 tó bá kọ́kọ́ pè ọ̀fẹ́ ni wọ́n ó gbé.

ó ní mọ̀ pé ní à ń jọ́rìn àmórí olówó

à ń jọrìn àmórí olówó. Àwọn ọ̀rẹ́ rẹ tẹ́ ẹ jọ pa nǹkan pọ̀ lénìí. Kábíyèsí Olódùmarè. Orí míì tí ó jọba nínú agboro dẹni ti wá. Orí tí ó lo jùgbàjúgbà àlẹ̀kẹ̀ nínú ọ̀gọ́mọ̀ ní ti wá. Èèyàn mẹ́wàá lè jọ wà ń kíláàsì kọjá pé ọba wà láàrin wọn. Nínú wọn láti rí gómìnà. Nínú wọn láti rí pilọ́ọ̀tì láti rí ẹnjiníà. Aláàárù sì lè wà nù wọn ò tóun ó tọ́jẹ́ wípé bọ́bá kàn ń kàwé ni àkọọ́lẹ̀ ti ẹ̀rú ayé ní ọ̀padà sí. Ọlọ́run tó tó fún. Àwọn méjì wọ́n ń kàwé, àwọn ọ̀rẹ́ méjì kan ni wọ́n ń kàwé. Ìkan jẹ́ ọmọ olówó ọmọ ti bilọ́níà ni bàbá ẹ̀. Ṣùgbọ́n 25 years ni bàbá àti ọmọ kejì yẹn ló ti fi ṣiṣẹ́, kódà nínú ilé wọn ni wọ́n bí sí. Nínú ilé ibi tí bàbá àti ẹ̀ ti ń ṣiṣẹ́ ọdẹ, ti ń ṣiṣẹ́ gate man fún 25 years, ibẹ̀ ni ẹ bí ọmọ kejì sí. Bàbá olówó wá pinnu lọ́kàn rẹ̀ wípé bọ́bá wọba olúwa mi, àì ọmọ tí bàbá yìí bí tó ṣe jìyà fún mi tó yìí. Kàkà tí ń fi kọ́lé fún mi ní kọ́lé fún. Kàkà kí n ra mọ́tò fún kò ní ìdí ẹ̀. N tí ó dowó dọ́là fún lẹ́yìn ọ̀la ní ṣe fún. Gbogbo ọmọ tí ọba bí pátápátá sínú ilé mi. Gbogbo wọn pátá màá fún wọn lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́. De yunifásitì gbọ̀n. Bàbá yìí tó wá ṣe débi wípé báwọn ọmọ bàbá yìí bá ti wọ skúù gbàrà báyìí. Iléèwé tí ọmọ bàbá yìí bá ń lọ làwọn ọmọ bàbá gate man náà ń lọ. Wọ́n wá múra wọn lọ́rẹ̀ẹ́ débi pé tí èé bá ṣe pé èèyàn wádìí ẹ̀ wò dáadáa. Ẹ lè mọ ọmọ gate man yàtọ̀ fọ́mọ bilọ́níà. Ọtọ̀ kìíní, ọtọ̀ kejì. Ẹlẹ́ẹ̀kẹta tí ń tọ́ lọ́wọ́ lòun àtọmọ rẹ obìnrin jọrí admission sí yunifásitì. Yunifásitì olówó ńlá ni o, bàbá yìí ní san. Wọ́n jọ wá ń gbé yàrá. Ṣùgbọ́n ṣe mọ̀ pé pride máa wà fún àwọn ọmọ olówó pàápàá jùlọ àwọn obìnrin. At least daddy mi ní san san school fees. At least daddy mi ni daddy ti ẹni gate man o daddy wa. Wọ́n jọ ń gbénu yàrá. Ṣé ẹ mọ̀ pé kò lè ṣeéṣe kọ́mọ olówó mọ̀ ní nǹkan díẹ̀ ju ọmọ tálákà lọ.

0: Lagilu FM 96.7.
1: Kala o ji pepe ninu ekurere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye olopa o ke fi so agbekale alara pe olaimo ni san mesan bo ba ke fi ailera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igba pa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese eni keyin o ma mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin se igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta iso fi se bu ba lara eda lo mu alara pe olaimo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kunrin o ma le itapai kara o mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe olaimo oni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308
2: Betway Dibo 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Prints ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Prints Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy Dugbe Ibadan. Glory Prints e janfani edinwo lori printing to quality.
3: Glory Prints, put your message on display.
4: Agitundi ore mi afiju dila to boye lati gba to ti bere se dila re yi adua kan pere mojo kina si ladu ohun ni pe kolorun mo ju suwo soti
5: bi tibo
4: idi ni pe dila re oniju moto meji pere lo to kun bo kan ati Nigerian UC to gbe ka gele lori po fe tai iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break nu bayi eh olorun mo ji kun pada ara lowo re scrap ati pe duro na o se wo ti igbon pade lokso toni tan wa loluyo le nbadan nibi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta tan so be office pelu ilana tele to ba fe mo ku le lara aro lojo ko toko re ni di lokso to ko si n to buru nbe ke se wo nikan lo wa nbe ti won toko won pele tu abo to fokan bale Akintunde ko si ni ti o soko re egbe titi ilewu bawon eyan se loko nbe ti won ta lorisirisi tan so be office pelu ilana tele ni di lokso to na ni moto ti won ti won ta to je totu ati tokunbo ti we re pepepere to fokan bale tin ti mo so yi o ba wa yi o daada de fun number won ko pe won 0816932847 le kan si 0816932847
6: Nítorí mi ò dìde.
7: Ìpè wò ní ajé lórí atamátà fi ó tún ṣe wonderful.
6: Bẹ́ẹ̀ni
7: òun ojó kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
6: Òun abàmì.
7: Òun òjìjà káde ńlá.
6: Òun òjìjà agbára tó lágbára.
7: Òun ògbèníjà.
6: Òun
7: táwọn ọmọ Ísírẹ́lì wọnú ògbèkùn lọ.
6: Òun tá a gbé Ísírẹ́lì níjà tó dá yába.
7: Òun ojó kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
6: Àkòrí tó sùn yí ni liberation and celebration.
7: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
6: Ọtí ń tiraka àti gòkè bọ́ lọ́wọ́ ogun adẹnimọ́lẹ̀.
7: Àsìkò ti tó láti gbàtúsílẹ̀.
6: Bí Prophet IO àti Prophet FTO Adélórí Atamátà yìí yóò ṣe máa sọ̀rọ̀ àṣẹ sáyé gbogbo ènìyàn lọ́jọ́ náà.
7: Ó máa wáyé o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí láago mẹ́wàá àṣálẹ́ ló máa bẹ̀rẹ̀.
6: CCAC Atamátà sí Living Proof lóluwo ẹgbẹ́ dánilùú Ìbàdàn.
7: Gbogbo ẹni tó bá wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò romi ibùdó agbára gbà.
6: Pẹ̀lú gbogbo ẹni tó gun òdìwọ́ àti dènà bá bá dà yóò láǹfààní láti pọ̀ sí Atamátà sí.
7: Ogun rẹ ní láti sẹ́ ìdí ajá o.
6: Ọ̀nà àlà.
7: Jíjẹ mímu náà gbẹ́yọ fún gbogbo ènìyàn tó bá wá lọ́jọ́ náà.
6: Lọ múra o, ìwọ náà sì jẹ́rìí ságbára Ọlọ́run.
8: Javis PR Eye Care Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń sokùnfà àrùn lọ́kàn ojọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 2000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o looking glasses lọfẹ fun gbogbo en ba nilo e anise ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to nipe nija oju la se sagbe kale cherry pl eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fe ni o ma lo taara lo saye oju re ni number 94 opposite unity bank cherry consult building yana agbala bus stop ni to se olowo din fo sanu shopping complex iworo ibadan lojojuma ni o ago mesa aro sa ago merin role 2000 naira pele lowo card ko bere atalaye pe 07010152255 ojulobara oni dindo mo wa lagbari.
5: Your Nescafe is not just a drink, it's your

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Lagilu FM 96.7.
4: Eje tugba nto sele. Hey, Olamo saanu wa. Ladugo egbe Danbadan. Nitori fonu tanasobe. Awon kan si si agbase, won ni eni tan ba sagbase oba fonu tanasobe won je. O si lo kesi awon yoku tin ajo nsagbase. Awon lebira ti won ba won sise nu oko won ti pa eni to ba fonu je o won pa yawo e o won pa omo re meji eyan mefa ni won pa lori fonu tanasobe ti an baje adanwo mo de Elo won wa nta fonu. Won fe nu won jawo ni pe awon di omo baba yen lowo, awon di lesi awon ju nu odo. Alu yawo e ni kumo lori ko kumo la han fi fo yawo e lori. E kan lo nlo yin ba pa baba to ba fonu je. Agba ko mo re o. Olorun saanu wa ni o Se tu ti gbo ti helicopter tawon ologun to ja Balu awon ologun to ja si gbo koda Won si won na ti yo lati je tawon ti ri yo Eyan to se gbe nu e ki se kekere o Won ti kede oko awon eyan die to wa ninu balu ohun Olorun ma fi so re so wa saanu wa o E wo nti mo so pe won lo pa yan nitori fonu e ti mo wi pe eh ilu ta wa e an ba were gbe were n ba wa rin loju titi ta mo e ma wo le oni bara mi papa papa e ku ojumo
5: e la sa
4: gbogbo le nko
5: alafia la wa sa
4: lo se to koja e wa sori eto yi
5: be ni sa
4: Awon eyan pe yin gan.
5: Be ni sir.
4: Won si pe mi pada.
5: Be ni sir.
4: Won ni bi mo se kede re awon ba be.
5: Be ni sir.
4: E ma jo yi pada o.
5: O yi pada.
4: Eh temi ninu to ba ti exchange die.
5: O le change.
4: Emi na ni tun pada wa pe eh afara o.
5: Be ni sir. Loni ta tun wa mu afara yen wa loni.
4: Awon officer mi tun ti jade lenu jejo soni.
5: Be ni sir.
4: O to melo?
5: O to mewa. O ti jade.
4: Iwo baba isogun lo fi ngba officer ni.
5: Olorun ni sir. Loni ta wa mu afahun yen wa a ni sponsorship fun awon eyan bi 30 ni orilede Portugal
4: so ni Portugal
5: be ni sir awon ile ise yen lo ma gbe gbogbo traveling expenses won
4: nje Europe ko ni Portugal wa
5: be ni sir
4: ah 32 awon to ba 28 country lo mo le wo
5: be ni sir so awon to ba ni ise owo lowo to de good lori e ta ba to ni professional work dada bi nurse So won need be awon to joni sowo.
4: En ba ni driving license to dara re loju nko.
5: En to le wa moto dada tabi truck driver. Taba to le se security awon construction work bi bricklayer bi carpenter. So owo kekere na ma san fa wa fun processing at registration fee. But bugo traveling expenses won awon na ma gbe. Tan ba de ti don, won ma ma yo owo yen die die ninu owo osu won. Agreement yen is for 2 years. So awon yen 30 to ba sare yoju si wa. Pẹ̀lú requirement ta ma kà fún wọn so ta ma international passport wọn NIN ni wọn photo wọn.
4: Ẹ mọ̀ tẹ́ ṣe mọ̀ gbà yín níyànjú kan.
5: Yes sir.
4: Ní a bá ti ń gba fọ́ọ̀mù tán lè ṣe yín.
5: Yes sir.
4: Kí wọ́n tó mọ̀ sanwó rárá.
5: Yes sir.
4: Agreement tí wọ́n sign nílùú Ìbòhùn ẹ mọ̀ gbé hàn wọn kí wọ́n wò.
5: Kò sí wàhálà sir.
4: Wọ́n gbọ́dọ̀ dé kí wọ́n wá sọ fún mi pé ọ̀tọ̀ ni táwọn gbọ́ ń gbà táwọn débẹ̀
5: ọ̀tọ̀ ni táwọn bá wò. Lọ́wọ́lọ́wọ́ báyìí fún Serbia, Germany, Luxembourg, Japan, a ní Saudi Arabia, a ní Qatar, a ní Oman, a dẹ̀ ní Canada lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ direct employment. So, Cape Verde, mo dẹ̀ wá polówó lọ́sẹ̀ tó lọ náà, ó sì ń lọ lọ́wọ́, fún gbogbo àwọn tó bá ní interest.
4: Nígbà gbọ́ pẹ̀lú Canada ni pé àwọn àárín ìgboro bíi àwọn ìgboro ìlú bíi Capital wọ́n ní wọn gbà yàn bẹ̀ pé oríko làwọn
5: wọ́n
4: gbà yàn bíi pé ká mọ̀ gbé bíi Ìbàdàn sí Kire bíi Ìbàdàn sí Omi Àdìo nǹkankan wọ́n níbẹ̀ lókù tí ń gbà àwọn èèyàn
5: sí. Bẹ́ẹ̀ni alórí ọ̀fẹ́
4: sáwọn bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣàlàyé fún wọn o.
5: Kò sí wàhálà kò sí wàhálà dàdí ẹ mọ̀ pé táìmù bíi wà pàpàpà ni gbogbo tí èèyàn bá fẹ́ sọ. So kéfà tí mo dẹ̀ bá lọ́sẹ̀ tó lọ náà ó sì ń lọ lọ́wọ́ fún gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ tí wọ́n bá ní test láti lọ. Mo dẹ̀ jẹ́ kó yá pé kéfà yẹn ẹgbẹ́ Portugal ló wà bọ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ wọbẹ̀ kẹ ní permit bẹ̀ tẹ bá ti gba permit bẹ̀ ní oṣù mẹ́fà tẹ ẹ̀dẹ̀ ní crime kankan ẹ lè wọlé sí orílẹ̀-èdè Portugal àti gbogbo àwọn Europe tó yíká. So àwọn tó bá sì ní test lórí kéfà yẹn ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. So iléeṣẹ́ á wà ní tẹ bá ń bọ̀ láti Iwo Road ẹ wọ mọ́tò ìyànà church ẹ sọ̀kalẹ̀ ní December bus stop ẹ gbé ọ̀kadà tó ń tàbí kan lead mọ́tò yín tó lọ sí General Gas ẹ rí ilé epo kan lójú ọ̀nà oúnjẹ AP Adamatic ló ń jẹ́ tẹ́lẹ̀ kó tó máa jẹ́ AP. So orúkọ méjì ń fi máa pé AP or Adamatic filling station lẹ́gbẹ̀ẹ́ ilé epo yẹn on spring house ibẹ̀ ni iléeṣẹ́ wa J3 Travels and Tosiwa. Àmọ́ wà bẹ́ẹ̀ ni gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday láti aago mẹ́sàn-án sago mẹ́ta.
4: Nọ́mbà wo làwọn èèyàn mọ̀ pè sí nísìn nísìn tẹ́ mọ̀ dá wọn lóhùn?
5: 070
4: ẹ mọ̀ gbé fún sẹ́kítírì o.
5: Lára ìfúnra ara mi máa gbé sá.
4: 070 070 470 470 035 035 92 92
5: 070 070 470 470 035 035 92 92 tàbí 080 080 51 51 44 4 3 4 9 3 1 9 3 1 0 8 0 0 8 0 5 1 5 1 4 4 4 4 mẹ́ta 9 3 1 9 3 1 ẹ lè pe mẹ́lẹ̀ WhatsApp nítorí nọ́mbà yẹn.
4: Gbogbo ẹ̀ ló ní WhatsApp.
5: Bẹ́ẹ̀ni sá.
4: Wọ́n lè pè sórí WhatsApp.
5: Bẹ́ẹ̀ni sá.
4: Wọ́n sì lè pe direct.
5: Bẹ́ẹ̀ni sá.
4: Ẹ kú kalẹ̀.
5: Thank you sir.

0: Ọlá mọ fi sọ rẹ sọ wa o. Nta n sọnu ọmọ tẹ yẹn ba le kapa ti tọ ni ko bi. Nigba tẹ yẹn tori fóònù tana sọbẹ tọ lọ pa yan mẹfa. Wọ́n wá bí léèrè wípé ìwọ ọkùnrin yìí kí ló rò pọ́ yẹ kíjọba ó ṣe fún yín ọlọ́yẹ wọn pa wọn ni. Ẹ dákun sórí rẹ̀ dàrúngbà tí ń ṣe yẹn ni. Ẹ má wọlé bàbá àjẹsà tíyá ajé wọlé mo kí yín púpọ̀ púpọ̀.
1: Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àkì tọlọmọtọlọmọ gbogbo ibi tóun wa bá ń dé àkì yìí o.
0: Ẹ ṣeun.
1: Adúpẹ́ lọ́wọ́ orúkọ mi ò yí padà ambassador Dr. Agboola Ọláluwájọ. Èmi lọ̀gá àgbà yànyàn fún iléeṣẹ́ Unique Fertility.
2: Ẹ̀ka rẹ̀ ẹ̀ka sẹ̀ka lẹ gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa pátápátá. Ìyá Jésà International 001. Aya wọn nílé Agboola.
0: O dé
2: o dé.
0: Karamo ipo karamo po
1: baba mi mo ti kogbon mo kogbon ti ba ma travel si bayi mo ya guro ma mu ya jita
0: iro na
1: ise ori oke iro na ise ori oke ti pedu
0: iwo jo gbo jo gbo afara
1: bi ori
0: ma olorun ayo baba lola igba
1: bi
0: o
1: bi ori reri ise awe eyan duro de mi labi jolano mo de airport mo de ko airport lano o ye kin fo ba won ko sele oni triple yi mi o le lo mo ati ka postpone awon mi de ti wa nbe o ti wa mela ti sunday to tin polo pe university n po dero ti po to ti duro de mi airport even oba won ati president abijo ta fe ri mo ni lati pe won pe e ma binu o bo se ri re bo ati wa dajo fun won pe ojo ti o ni ye lai lai on the 13 november ma pada si lo abijo to ma ri mi ọmọ àrí ìyá jésà náà lágbọrọ ọlọrun
0: ẹjọ fẹ lọ
1: tí ò ní yẹ
0: kábíyèsí kábíyèsí àwọn ìyàbọlá rẹ wọn ti parí iṣẹ o bẹẹ yẹn bá fẹ dá lọ yọ yẹ ni
1: ayẹ ni àyàwó sọ pé káà lórí bẹẹ mi wá pọ
0: ọ tó gbé yín iṣẹ orí òkè kọjá bẹẹ
1: ọyẹ ilẹ wo ọwọ ẹkọ wá travel certificate pé àwọn gbarú kan báyìí mọ ó ti pẹ́ náà ti gbà láàsì rí bàbá yìí ẹjọ tẹ jẹjẹ sọ àní ṣe lásán lágbọrọ ọlọrun ṣe rí gbogbo ẹni tẹ ìwòjú ọlọrun fọmọ tí ẹ ti dàmúdàmú káàkiri ẹ má káàkiri mọ ẹ má kiri ká mọ ẹ wo obìnrin tí ó wà nínú àwọn tó jẹ pé ó ti dáná lẹ́dẹ̀ wà ní abidjan yẹn ó dídí màálù ló pa ẹ tó ti dúró 26 years tó ti wojú ọlọrun fọmọ tọmọ ti pọn ó ló dé stage kan ó ló ń wòkè tí wọn adé bímọ sáyé báyìí ó lóun ti tọ ọmọ tó jẹ pé àwọn ọmọ táwọn ti adopt ó ti tọ méjì jáde university.
0: kábíyèsí ọlọrun
1: ó ló wá wò pé tóun náà wá bímọ tóun ó ní ìtò wá drone bẹẹdù tó jẹ pé òun ké fódìdì ọsẹ kan ọmọ tóun tọ ní university tó jáde ó ló bá ṣe wedding ìgbà yẹn ló mọ pé òun ṣe yẹ ẹ mọ ọba lọ mú yẹ látòkọ olóhùn wa sọ pé tó wà níjókòó yẹ ni ó ní mọ́mí ọlọ́mọ ọmọ ọmọ tó bí pé ẹ ṣe iye ọ ẹkọ tóun ni ọlọ́kọ fún ìlágbára láti tọ ọ ni
2: ojúmọ ẹ pé ẹ lè wá lánàá
1: olóhùn wa bú sẹkún pé ìgbà tóun tó ẹ tóun lọ rán ẹ lọ sí primary school tó rán ẹ lọ sí secondary school tó rán ẹ lọ university ibo ni yẹ ẹ wà nígbà yẹn so ẹ tó bá ń tọmọ ọlọmọ mi ò ní ẹ má gbọ ọmọ tọ bọ mọ́sí wọn ọmọ oore ẹ wá gbogbo ọ̀nà tẹ́yìn náà fi bímọ ti yí tẹ́yìn fi bímọ ti yí sáyé adúgbò lọ́wọ́ ọlọ́run pé ìyá ẹ̀ padà bímọ tiẹ̀ bó ṣe pẹ́ tó ó wà lára àwọn tó ń dúró níwà náà ní àbíjọ ẹ wo ẹ jẹ́ ń dayé sí nkankan nǹkan kan lọ lọ́wọ́ ń sìn báyìí táyàn gbé káàkiri pé unique a ti gbọ́ pé ọjà yí bọ́jà yìí ṣe ríre ṣé 50% promo yìí tó tọ́ ni tí èyí ṣe pé ẹ kàn fẹ́ tọ́ wa fún wa 50% fún wa ẹ fẹ́ kọjá tí ò dáa fún wa mo ní ṣe bẹ́ẹ̀ ní unique fertility tá a bá sọ pé a fẹ́ fún yàn ní 50% promo yẹn náà la máa fún yín ọjà táyà dé gbé fún yín ẹgbọ́n ṣe tí òye tẹ bá wá sí unique fertility ẹ̀yin lẹ́jọ́ ra rẹ̀
0: fúnra yín
1: ẹ wo déètì ta ẹ sọ àyà ẹ wo ẹ̀yin lẹ́jọ́ rẹ̀ fúnra yín à ń jọ́jà wa sílẹ̀ sí páàkì ló máa ń wà so kò sí pé mo wá rajà lẹ́dínwó ogun ẹ̀dínwó náà lọ máa gbé fún mi kò pé wà nítorí tí ẹ bá lóyún tẹ bá bímọ ó kéré tó ẹ máa fún wa léèyàn bíi márùn ìyẹn lásọgọ ti tó èrè fún wa
2: advert lani
1: eléègbọ o sọ fún ilé òun náà ń pè ní mouth to mouth advertisement ẹ dẹ̀ ní ṣe lásán lágbọrọ ọlọrun gbogbo àwọn tó bá wá jọkùnrin ọkùnrin kan rí ìyá jésà lánàá tí tó dé látìkù sọ̀rọ̀ ìyá jésà gbàngbà gbé wọn débẹ̀.
2: bàbá yẹn ni àṣẹ nǹkan ṣe òun ìyàwó méjì ni wọn fẹ ó ní ẹlẹ́ẹ̀kejì ló wá sọ pé tẹ́ ẹ bá wá nǹkan ṣe síra yín kan ṣẹlẹ̀ o mo ni opeke ni elekeji
0: en je o alakoko o
2: awon ti gba ka mu elekeji en lo won ni o re se bimo kan ni iwa so fun pe e so pe nkan to hun sign fun re te ba mura soro ara yin
0: nkan se le o
2: lo ye ka won do mo ni but iyale na complain won ni ko fi gbogbo ara ke o ti gba nka mu ke awon la won koja aye mo ni ko n se koja aye nkan te fe iyale o le fun yin mo lo je bo sodo elomi elomi de ni nkan to n fe ko wa tu get e lodo yin mo o wa nja yin pe ko n to bo sibo mi
1: won ni o
2: mai wa ni on wa ri ore on to wa si unique fertility ati treat o lo ko n to lori obirin kan do birin kan ni wa nge bawo ni won se n se ti e lo wa ni o gbon pa unique fertility ye ko n wa ni ana lagbara olohun ana ni baba yen roja won lo pe awon o ti e tun le ma fi dollar mo elo ni kan gogun won lo
1: e wo ninu osun ta wa yi osun ni osun to bi mi saye October 30 ojo Friday lo lo bo se lati bi 16 years ti ba fe ti birthday mi ilu ibun won ti ma se but odun yi ma yato Nigeria lati ma se todun yi ami wa fe se lasan gbogbo to ye ki n ko lo fira ticket to ma fira ticket lo fun mi ilu ibun e to ma fi se party fun mi ilu ibun e lawon to je eyan wa mo ni o da e ba n ko we e ja fi ran awon eyan lowo
0: ni se lasan
1: ni le se lasan eyan 500 la ma empower ni otunba 30 ni office wa
0: 500
1: people
2: e to
1: ba gbo mi
0: yato fawon ti an sanwo osu fun
1: yato si awon opota fun lowo opo oto ni eleyi bojo lokada o le wa bojo maruwa o le wa
2: bojo
1: yedes o le wa
2: bojo
1: onise ijoba o le wa 500 eyan
2: to ba ti pe o ti pa
1: la ma e power e to ba fe wa lodi 30 yen itori by invitation ni office wa lo lati ba se e wa foruko isile ni university by e wa foruko sile o wa lagbegbe university o si lagbegbe university e ma bo e wa foruko sile to ruko e ba ti le pe bayi o ti tonu October 30 ojo Friday na birthday mi bo si Friday yen na se ayeye ni university eyo 500 la fe empower ko ma foruko sile ni university bayi a fe je ki awon eyan na ki tura na de
0: ilu bo si nbi pe se ke se pe fe soselu yawo yin
1: oko mi o poster
0: mi o le soselu o
1: poster te ba ri
0: soselu
1: o poster mi ati yaje sa Terry gets pregnant fast.
2: Oh, you need
1: to do it, Roni. Hey, the ring can be like here. Yeah. Bio, see the party can buy.
0: 500. The time
1: you say. Bio, the party can buy.
0: I want gun, man.
1: 500 people. Oh, Ajoma de, Ajoma mu, Oma dilole, Adetuma empower mu. But five have a decade here. Ojo,
0: Ajoma say.
1: Ah, dada,
0: I'm going.
1: Is that say no way? Oh, you here, this only the 30 days. I have been doing now in the university. Ojo, do my look on law. Don't pay Tato, dipay, and I do to the default. I will have to. And if you're the only one's version, or she's sorry, see, or they say they can only say Muslim in the university. Say, and you say, only bag of money, and Christian, but the university, only bag of Maharaja, Muslim Maharaja, only say Maharaja, Tadio Maharaja, no one. That your contribute to the growth of university. Ah, the dying call yato. See, you told me la face. Like, bro, long way to my wood, don't form. Emma Joki, the camo.
2: You
1: need fertility. He had this idea address.
2: Badon Lawa, the Bambolati, a quarter Greg Biko. A one motto Bado Casacale, Nito Gate Bado. Kebagwe Mara Taboka, that unique fertility. Ni Junction, Jankata, Ikoja Kuala, near Kala Express. And Dobanti Oshun, Naughty Bonnie, Easty Bonnie. The Battle Motto Bado Sakale, Ni War Road. Te ba ti wo de iworo de wo new garage ile epo tota ni new garage gbe maru unique fertility ni junction jankata ma gbe yin de odo wa e pe si ori 090
1: 33 55 65 70 50% promo wa sin lo lori gbogbo oja tan ta bai o sin lo lowo lowo o ye ma pe sori number e pe
0: 080 67 15 37 44
1: 0860 67
0: 15 37 44 Tama re ko le ba fun odisimi oni akole eto yi en ti o ba to mo re yo ba be omo omo ti won oto oni npa ayan mefa lori phone tanasobe won o
3: eni je ka to mura sita atore ati kai
0: oga be lo ni nigba kekere awon awon lo sise pelu awon lawyer won sise l'office awon lawyer gege bi akowe nbe l'office awon lawyer ti an sise bi akowe un won ni be awon lawyer se mo wa address o wu awon awon fe ka won na di lawyer lawon ba gbianju na ba bere si ni tera meko le won ka ko abele ti subon gba ko le oje won orowo lo ilewe lawyer subon gba ti won dagba pelu ife ti won ni aniko ma won o di lawyer ni owa to fe mi omo re o te fe mi omo re niwe omo yen wa di lawyer loju emi e sugbon fe mi kaka ko se ise lawyer ke sa ba lo rojo court o sugbon ma sa agreement mi to je pe n to lo rojo court lodun marun o le rowo egba owa lo olon ti ni ko lapa ninu theater oko ile kan seko to le ni million ogbologbo amoye million e lo ko seko bayi nipa se theater bobo ga belo yo olohun o je ki won o jere awon omo na to omo re ko le ba fun oni simi iya bola re mo wole
2: e ku dede wo yi
0: mama o
2: ye o
0: atiri yin o tojo meji jo meta lati gba won tin jagun ni Israel kogun o to pari
2: ben
0: a ri yin
2: e tori pe mi o fe funra mi wala
0: eyin atawon ijoba Israel se lajo se po ni
2: igba tan so pe kin ma bo na ni mo fi wa bi bayi
0: won ti silekun awon le
2: won ti silekun
0: gbogbo nkan ti dero
2: awon oyinbo mi so pe kin ma bo
0: e sa wo
2: ni agbara olorun
0: eba
2: a nlo bola re nlo si

0: yan.
1: Ilé ni tọ́kì dúró jẹ́.
0: Bóyá sọ funfun tẹ́ na òkè kíní tẹ́ ń fi ń kọ́
1: rò. Agbára ọlọ́ ṣe bí ìbèwò bá fọwọ́ kan iṣẹ́ tí a sọ rẹ.
0: Sọ ni.
1: Òun ni yìí tí Jésù wọ̀ ń jọ yẹn.
0: Ọlọ́run jẹ gbàgbé rẹ studio. Ọlọ́run jẹ gbàgbé rẹ studio.
1: Ẹyọ ọmọ ẹ mọ bá sọ
0: ìyá yìí o. Wọ́n bá ti gbàgbé rẹ̀. Ẹyọ lọ rà mí ni.
1: Aṣọ tó nísun ẹ̀jẹ̀ fọwọ́ kan lára Jésù.
0: Ó lè yí.
1: Òun ni yìí.
0: Kábíyèsí Olódùmarè.
1: Tí ẹ̀jẹ̀ ọdún méjìlá sì san. Gbogbo ibẹ̀ la máa dé o. Ìlú Maria Magdalene.
0: Ẹ mọ tí mo fi ń bá yín polówó.
1: Wà jèrè.
0: Mo lè polówó Jerusalem fún yín lọ́fẹ̀ẹ́. Ìdí tí mo sì fi gbà yín lọ́gàá tí mo fi ń bá yín polówó.
1: Wà jèrè.
0: Mo bá yín polówó ní táìmù kí COVID ó tó ṣẹlẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn èèyàn rọ́ wá sanwó lọ́dọ̀ yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Owó náà láàyàn tí èèyàn ó fi jẹ́ èèyàn láyé.
1: Bẹ́ẹ̀ni.
0: COVID wá dé àwọn ọ̀hún ní ẹ má ká lè jò wá o.
1: Ẹ má kéèyàn wá.
0: Èrò lè wọlé, èrò lè jáde. Ẹ wá tún padà wá. Ẹ wá ní gbogbo ẹni tó bá sanwó fún bọ́lá rẹ. Kọ́mọ bọ̀ wá bá mi lọ́fíìsì níjọba yìí. Tàbí kọ́ send account number rẹ o. Mo ní èmi ò tí ì gbọ́rú eléyìí
1: o. Wà gbowó ẹ o.
0: Ẹni gbogbo wa náà mọ tó wà ń ta pé COVID wà ń ta o.
1: A lè lọ báyìí o.
0: Làwọn èèyàn wá ń pè mí pé bọ́ bá ṣogún ọdún COVID tó kù o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyá ìyó lóòótọ́ ni ìyá ìyá àwọn ń bá lọ padà.
1: Ẹ̀yìn ìgbà tí COVID kú o làwa lọ. Kò sẹ́ni tó dín.
0: Ìyẹn yà mí lẹ́nu.
1: Gbogbo àìsòdodo lẹ́sẹ̀.
0: Ẹni ẹ fẹ́ wọn pè yín kẹ tó ṣàlàyé fún wọn. Ẹ ń bá fẹ́ gbowó rẹ̀ kọ́ mọ bọ̀ wá gbà.
1: Bẹ́ẹ̀ orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ.
0: Ẹ ti ẹ̀ parọ́ pé a ti búùkù hòtẹ́ẹ̀lì a ti ṣe gbá a ti ṣàwo a ti ṣàwo mọ́tò lẹ̀ lọ́hùn.
1: Mi ò tí ì san mi ò sì gbọdọ̀ purọ́. Torí mo máa rí Jésù.
0: Olúwa o.
1: Nítorí náà eléyìí tá à ń lọ yìí o. On the 16th oṣù kọkànlá. Ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá. Là ń lọ sí Ísírẹ́lì eléyìí o àti Jọ́dánì.
0: Ọjọ́ kẹrìndínlógún.
1: Bẹ́ẹ̀ni.
0: Oṣù kọkànlá.
1: Bẹ́ẹ̀ni.
0: 2026.
1: 26.
0: Gbogbo ẹni tí ó bá wá sanwó ìgbà wo ló pin báyìí.
1: A pin ní títí bí on the 20 ọ̀fẹ́ October o. Torí pé a ń láti send orúkọ rẹ lọ. Kí wọ́n bá fún ọ ní físà o a dẹ̀ láti gba pásítọ̀tù rẹ torí ó gbọ́dọ̀ jẹ́ oṣù mẹ́fà.
0: Ní nọ́mbà wo ni wọ́n máa pè yín sí ní ìsìn ní ìsìn pé àwọn níńtírẹ̀sì tẹ́ fi máa kọ́kọ́ wọn lẹ̀.
1: Ní ìsìn báyìí 080 again 080 yo to ba ti pe mi
0: so ni WhatsApp
1: ti WhatsApp mi gan niyan
0: okay.
1: To ba ti pe mi ti mi o gbe text mi lori SMS mi
0: okay.
1: Text mi lori WhatsApp mi
0: okay.
1: Mu kini e wa si number 16 Darlington Street Mọ́kọ́lá Ìbàdàn lọ́fíìsì mi mo máa wà ń bẹ̀.
0: Ẹ mọ̀ pé lé mi ẹ mọ̀ pé bẹ̀ ni lé mi wà ọkọ ẹ̀yin èso pọ̀sí-mọ́tò àbìlọ́kíà nígbà tí èsè pé rẹ́ǹtì ibẹ̀
1: ọlọ́run lójo
0: Jésù lójogún ibẹ̀ fún yìí.
1: Yàrá mẹ́jọ lókè yàrá mẹ́jọ ń sálẹ̀
0: ọlọ́run máa yọ babalọ́lá lójogún ibẹ̀.
1: Ọlọ́run gbogbo ìpẹ̀kun ayé àtọ̀run òun ni o mo ń retí rẹ lọ́la màá jókòó dé ọ síbẹ̀ fúnra mi God bless you.
0: Ẹ tún nọ́mbà yẹn pè kẹ́ ẹ tó lọ.
1: 080
0: 23
1: 51
0: 77 77
1: 57
0: 57.
1: Yes.
0: Adúpẹ́
1: Adúpẹ́
0: pẹ́ òkun.
1: Ẹ ṣe o.
0: Àìwá lé arúgbó lọ́fẹ̀ẹ́. Alájà ẹ má bínú. Ó kéré pé ó yẹ kí n fún yín bíi 30 minutes tèmi àti yín tá fi mú nǹkan lẹ̀. Ṣùgbọ́n ẹ kàn wá sálámọ̀ sáwọn èèyàn ẹ wá sálámọ̀ sáwọn èèyàn kẹ́ ẹ tó mọ̀ lọ. Èmi yìí sì ní interview tájọ ṣe o wákàtí kan ni mo fẹ́ fi gbọ̀rọ̀ ẹnu yín lẹ̀. Alájà Kàọ́là.
2: Asalaamualeykum.
0: Ọ̀kan nínú àwọn àáfàá Tọ́lọ́run ni kí. Ó gbérí nínú àwọn obìnrin. Wọ́n láwọn ọkùnrin bá yín fà á bí kọ́mọ̀sọ́bìnrin kankan tí ń ṣe wá sí pé níbo lẹ ti gbọ́ rí ṣe rí mọ́kàrí ni kóbìnrin ọmọ ṣe wá sí èwo ni ti yín tẹ́ wá gbé ní kankan
2: báyìí. Bó ṣe yé wọn mọ ni.
0: Ọdún mélòó ni Tálájà Kàọ́là bẹ̀rẹ̀ ṣe dáwà sí Ọlọ́run?
2: Ogójì ọdún rẹ̀.
0: Ogójì ọdún?
2: 40 years.
0: Bọ́lá ẹ̀yìn àti wàásù Àyìndé.
2: Bẹ́ẹ̀ni.
0: se fe se be de omo ni abi
2: a se be de omo seri alaji wa swinde ko lohun ko jo ko ba mi se alekun re won Olorun ko ba nsalekun re won
0: ami o
2: se mo pe ojo kan na ni mo wa lori program kan ti won bi mi nipa yin
0: be
2: iru eyan wo ni alaji kola olotu seri baba yen akanda ni won won fi ife han mi to lagbara ju ti won je ko ye mi pe awon ki miss program mi rara
0: mojo ti mo mo yin ni jo te fun mi ni umura lofe ta jo lo ati gra ati te ka won ero lo repete ijo yen ni mo mo yi pe alaja kaola larubawa te nso o confirm o
2: dupe
0: eni kan fe lo sibitu e wa ni ko nso nbe e wa nba awon larubawa e wa fede so ni gbogbo ti an ni possible tele loju ese ni an se be di fun ni an se gbogbo e fun
2: alhamdulillah
0: ijo yen ni mo disoro yin
2: adupe o ti tojo meji na so yen gbodo ma lo beun mo ti bere li lo beun ni sin ogbon odun ni 1995 31 years gone here.
0: 13 lo be.
2: Timothy lo maka. So walillahi alhamd.
0: Allahu akbar. Gbogbo koro be le ti mo.
2: Eni ko le mo nkan tan.
0: Afiso ko.
2: O afiso wa dada. Omo yin wa dada.
0: Mo sa ri pe awon olopa larubawa won mo ba bo won mo fowo senu bayi.
2: Gbogbo igba ti mo ba mu lo maka awon eyan mo nya lo se tawaf won ni ko wa lead awon fun tawaf.
0: Kini tun ma fi so na?
2: Itumo re ni omo to ti ha gbogbo alquran sori.
0: Lati keke.
2: Hafiz Odin.
0: Jo sin ti omo nu e.
2: Alhamdulillah. Alhamdulillah. Albarka yin na ni. Albarka yin ni. Olorun ko jo ko mo pada.
0: Awon olopa larubawa mo fa mara won lowo pe aiwo lafiso afiso won ti da mo bi gba won mo
2: adupe folohun e seun baba
0: nipo ni nawo yin won wa bo si bayi
2: on the 13th ni 13th of December lagbaro olohun
0: oda e je ka wo ojo ti emi ati yin emi fe mo fe e je ti n ba pari eto asoro
2: insha
0: mo ma se full interview fun yin
2: oda olohun sani jazakallah

0: àwọn èèyàn kan ni wọ́n mọ̀ yìnbọn pa nígbàwo ẹ láǹfààní láti mọ gbọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ti ṣe punch ìròyìn ọ̀hún síta o.
1: alele báyìí ìwé ìròyìn punch náà ni ó tún punch ìròyìn eléyìí tó ń bẹ lọ́wọ́ mi. arákùnrin kan rèé eléyìí tí wọ́n ní àwọn kan báyìí tí wọ́n ní wọ́n fura sí pé wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn òun náà ni wọ́n ní wọ́n tún yìnbọn pa ní ìpínlẹ̀ èkó kọ́lọ́hún dákun jọ yìnbọn pa yìí ọlọ́run bá wa dáwọ́ ẹ̀ dúró.
0: wọ́n dà gbé kinní àkọ́pọ̀ wọn bọ̀ ọkọ́
1: tó bá ti parí báyìí kò lè ti lọ bá ń lé pé mo ti ń bọ̀
0: fọ́kẹ́ balẹ̀
1: kò tí ń bọ̀
0: wọ́n kì í gbà kàtà lọ́wọ́ agítí kò sẹ́jọ́ àìgbójúde bàbá ọmọ lọ́wọ́ ọmọ fílẹ̀ ìwọ nìkan
1: lónìí
0: kò bẹ́rìn wà ní ókè mọ̀lẹ́bí kan rèé tí í ṣe mọ̀lẹ́bí ẹni tí máa ń ta ìpè kéré èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ ìbéèrè chukwu wọn ni wọ́n mọ̀ ti pariwo ta wípé ẹ mọ̀ jọ ẹ bá wa wá ìbéèrè chukwu wípé torí pé àwọn kan ni wọ́n mọ̀ jí gbé wọn ni ọ dàbí ìpọ́ wà lára àwọn agùnbánirọ̀ eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ imo wọn ti wá fariwo ta pé àwárí tóbìnrin wà nǹkan ọbẹ̀ òun náà ni ẹ fi ìbéèrè chukwu ó ní ká ẹ fi ṣe o.
1: ìpínlẹ̀ ti bayelsa náà ló jẹ́ pé ìwé ìròyìn ti the nation náà ni wọ́n kó ròyìn eléjọ́ wọ́n ní pé ẹni tó jẹ́ afurasí ẹni àádọ́ta ọdún eléyìí tó jẹ́ bethlehem ohunwalia òun náà wọ́n ni ó dúró báyìí ní ilé ẹjọ́ níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wà lẹ́nu wò tí wọ́n sì ń gba ọ̀rọ̀ ẹnu rẹ̀ pé ṣó o jẹ̀bi àbí o ò jẹ̀bi wọ́n ní ẹjọ́ náà ni wọ́n ń gbọ́ lọ́wọ́ òun náà ni bàbá ọ̀hún ni ó bá múdìí wálẹ̀ kò dàgbèrè fún ayé yìí ó
0: ilé
1: ẹjọ́ wọn náà dákun jọ kó sàrẹ
0: káì àmì
1: ó ti ń rojọ́ báyìí pé ṣó o jẹ̀bi o àbí o jẹ̀bi ọmọ ti ń lọ ọmọ ti ń lọ.
0: kí wá ni wọ́n wàá sọ pé o sì bá ń sẹ ṣọ́ jẹ̀bi ni àbí o jẹ̀bi ẹjọ́ ti tán.
1: wọ́n ti wá dá o ìmọ̀ bọ̀ mo sáwọn pé àbí àti o jẹ̀bi àti o jàre
0: ọdọ rẹ o. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpàṣẹ ti ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀sùn pé wọ́n lọ́wọ́ nínú ìgbẹ̀mí tó ń ti jíjà mọ̀lẹ́bí ẹlẹ́ni mẹ́fà jíjà wọ́n lólè ní abúlé tá a mọ̀ sí ọlọ́ba eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ lagelu ní ìpínlẹ̀ ìbàdàn ti ṣe olúlu ìpínlẹ̀ ọ̀yọ́.
1: alele báyìí ìpínlẹ̀ ti ìyọ́láwọn àṣánú wa báyìí o ìròyìn tó ṣàǹbẹ lọ́wọ́ mi lónìí wọ́n ní pé arákùnrin kan rèé eléyìí tó jẹ́ pé wọ́n ló ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ eléyìí tó rí sí ìgbòkègbodò ọkọ̀ eléyìí tá a mọ̀ sí nurtw wọ́n ní pé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n tún yìnbọn pa yìí ní ìpínlẹ̀ ti benue wọ́n yìnbọn pa o kí ló ṣe fún wọn tí wọ́n tún fi yìnbọn pa báyìí ogun yìnbọn pa yìnbọn pa ọlọ́run bá wa dáwọ́ ẹ̀ dúró.
0: àmì ọdún ti mú bí ọdún ti rí ọdún ti mú bí.
1: ó rùn ojú pọ̀ ni
0: ọlẹ́ àgbẹ̀ àpọ̀
1: ọkọ̀ ẹ̀ kíyàn sunday.
0: oyè yẹn oyè sunday ni ọkọ̀ lọ́nà méjì ó ń gbòòso yẹn papọ̀ tó tó wá kọ́ méjì. ókè wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ jigawa òun náà ni wọ́n ti fi kélé òfin gbé ọkùnrin ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n abbas ibrahim lórí ìṣẹ̀lẹ̀ ikú pé ó gbẹ̀mí lẹ́nu ẹ̀gbọ́n rẹ̀ bashiru shuhaibu nínú ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ iná ọmọ òrara èyí tó wáyé ní ìjọba ìbílẹ̀ gwaram ní ìpínlẹ̀ ọ̀hún ìpínlẹ̀ jigawa nù ìwé ìròyìn daily post ònlò post ẹ̀ síta o.
1: ìwé ìròyìn daily post bákan náà náà ni ìròyìn eléyìí tí mo tún fọwọ́ mú báyìí tí ọwọ́ mi tún bà wọ́n ní pé ọ̀gá ọlọ́pàá kan rèé ìpẹ́tọ̀ ọlọ́pàá òun náà ni wọ́n ṣàlàyé báyìí pé ikọ̀ agbébọn náà ni wọ́n tún kọlù báyìí ní ìpínlẹ̀ ti katsina wọ́n ṣekú pa ìpẹ́tọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti katsina o.
0: ókè ọlọ́run máa fi sọ ọ̀rẹ́ sọ wa o ẹni ọba fi sọ ọ̀rẹ́ sọ báyé ń gbógun bọ́tà ń sọ̀tẹ̀ won ni a si mo leke won bayi bi igba bi ti leke omi o awon eyan merin re eleyi to je pe won fara pa yanan yanan latari isele kan eleyi to waye to je isele ijamba oko ninu eyi ti opo awon oko ti won ti fi ori gba ara won ni agbegbe first gate enu loru akoko to wa ni iwonu mai 2 ni ipinle eko won ni ninu re na lo ti kan awon oko to koja mesan niye to je pe awon okada mesan niye ati awon oko won ni akoko oko akeru nla alajagbe ta mo si mack truck won ni leyin re o tun kan oko mi to tun je akeru be kedere o tun kan oko agbero aje igboro yin o kan mansha boss inu o ko to wa kan awon okada bi mesan ototo ninu jambo ohun ajo lasma won fi oro sita iwe iroyin daily post o gbajo o di ekun keke gudugbe won ko sita o e lanfani lati gbo
1: iroyin muso na ni iroyin leyi ti o nbe lowo mi iroyin ayogba ni to won ni ile ise olopa na ni won ni owo won titi awon afurasi marun ototo kan eleyi ti won ni awon to je ti ijoba ati ilu lawon mo nyo ti won si mo nta bi awon ori afara awon rin oju titi awon rin inu gota awon atasan awon to ye ko je ti ijoba lawon mo ngbe owo ti te won ba yo ipinle wo ni e mo gbo ta ba wo arin gbogun e lo
0: won ni enikan re to ko re nje kamaru omo omo koye won ni awon afurasi elegbe okunkun ni won mo ti fi ban se deede emi re ti won si ja okun emi re pati ni abijo bus stop to wa ni ibeju leki ni ipinle eko ki olorun alawura bi ko ma fi aanu re ko ma fi bo wa be iroyin to dun mo ninu n lo fi oro lede pe ile ise olopa ti ipinle kano ni won ti fi kele ofin gbe awon afurasi adigunjale meji ototo ti won si gba keke lese meta yi ti won jigbe won gba pada won ni won jigbe lowo en to ni ni agbegbe dawakin kudu ni ijoba ibile ohun iyun ijoba ibile ti dawakin kudu ni ipinle kano owo pada ti awon adigunjale ohun be orisiko keke oni keke ori ko yo tori pe won gba pada adupe ni iwe iroyin punch ndo ni omo to yan lori iroyin yen omo adupe
1: adupe e je lo si eka ipolowo oja pelu mega
0: omo sowo
1: to ba ti se class re to ba ti se
0: o sowo
1: wa ti eni we no mo ta
0: so wo ni wa ti nkan kan
1: aye o ri se dai ba ri ayo ayo
0: orun lori ele mega polowo oja bi owo
2: gudugbe iroyin agbokogbon
3: do you believe a new Oyo state is possible
4: solution

0: out Oloye Adegboyega Taofeek Adegoke under ADC for the next Oyo State Governor.
1: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Glory Prince!
1: Beto Edibo 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tẹ́ ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugbe Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing to quality.
3: Glory Print, put your message on display.
4: Tuba ṣiṣẹ́ ìtúsílẹ̀ nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún. Anua 21 days breakthrough Fiji ní CAC Orí òkè Anu Prayer Mountain of Mercy District Headquarters off Olùṣọ́kù bus stop kilometer 2 ọjọ́ Ìgbó Olóyin Road tàbí off Ẹbẹ̀dì bus stop Maniya Ìbàdàn. Gbogbo ọjọ́ 21 tó bẹ̀rẹ̀ oṣù kẹwàá ni àjọ fi máa lọ kíkankíkan lórí òkè Anu ọjọ́ Ìbàdàn láago 11 alẹ́ sí 3 òru lójoojúmọ́ pẹ̀lú àkòrí ogun nípasẹ̀ ìṣẹ́gun inheritance through victory. Ìpàdé májẹ̀múni níbi tí Ọlọ́run ti máa ṣiṣẹ́ àmì àti ìyanu tó kọ sí sọ. Ìwọ náà wá gbàdúrà gbàrẹ́ sí láàrin ọjọ́ 11 bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹwàá sí ọjọ́ 11 oṣù kẹwàá ọdún yìí 1st to 21st October 2026. Níbi tí Ọlọ́run ti máa lo ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí tó fi máa wọn wòlíì ṣàkóṣàǹkó. Pastor Abayomi Akolade Samuel, Pastor Matthew Ojebode, Pastor Ayobami Gboyè, Prophet John Oluwatowoju, Prophet Olufemi Oni, Prophet Joseph Adiago, Pastor Abraham Akipelu, Atolugbalejo Gangan, Pastor Azayeho Alade Ọmọ Wòlíì, Baba Orí Òkè, Prophet Moses E Alade Olófin Àṣẹ Àgbà Wòlíì Súre fún gbogbo wa. Gbogbo ẹni wojú Ọlọ́run fọmọ. Ìtúsílẹ̀ iṣẹ́ àbí àìsàn ọjọ́ pípẹ́. Ẹ máa dàgìrì bọ̀ ní sí èsì òkè Anu ọjọ́ Ìbàdàn. Àánú ń dúró dì ọ́ láti fún ọ ní ogún nípasẹ̀ ìṣẹ́gun.
5: Ìlera lọ́rọ̀.
6: Àlàáfíà Tayo.
7: Togas. Ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pé èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti gbá oògùn tí ń ṣiṣẹ́ fàkọjẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara, ẹ wo gbogbo ìwọ́ takọjẹ̀dí ń dà láàmú. Togas Aba Powder ni o béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ni tiyín, Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDAC ti lù ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ́ bá wa dòwò pọ̀ níléeṣẹ́ Togas. Tẹ fẹ́ mọ́ kó ògùn wa ní ọ̀pọ̀ kó yọkù. Àbẹ́yìn tẹ fẹ́ mọ́ ra lẹ́yẹ ẹyọ. Torí wípé à ń wá alágbẹ̀ta fún gbogbo àwọn ògùn wa níléeṣẹ́ Togas Multidynamic Concept ní Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ́ pè wá níléeṣẹ́ Togas sórí 09032949024. Níléeṣẹ́ Togas lóní àní fàṣọ lùgbà gbogbo tí ń ṣe ọyẹn agbára egbògi ìbílẹ̀ ká.

0: tàbí.
1: Wà tó tán.
0: Ok o, kini ọ̀ ń gbìnà yá. Bẹ́ ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa ketekete. Lẹ́ni orí ọ̀fẹ́ láti gbójú ayọ̀ kẹ fi wòran re. Ìkànnì lágelu wọ́n ń pe bí òkè gajì òkè. Ilé funfun la kalẹ̀ sí ní fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Àwa náà sì kọ́ Ọlọ́run ọba ló ní orí bẹ́ẹ̀. Ọyẹ ẹjẹ́ ó gbéra tán. Wọ́n ní ọmọ obìnrin kan rèé. Ẹni ọdún mẹ́jọ. Òun náà lọ́mọ̀ ti gbẹ́mìí-mì nígbà tí ọ̀pọ̀ àwọn míì tí wọ́n fi ara ṣèṣe yánnayànna. Látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀. Eléyìí tó wáyé nínú èyí tí ó ti kan ọkọ̀ bọ́ọ̀sì ajé-ìgboro tá a mọ̀ sí ọkọ̀ bọ́ọ̀sì akérò ní òpópónà Mọ́sọ́sì Onitsha lọ sí Enugu èyí tó wà ní ìpínlẹ̀ Anambra. Wọ́n ní gẹ́gẹ́ bí àjọ iléeṣẹ́ panápaná ti ìpínlẹ̀ Anambra bí wọ́n ti ṣe yọjú ọ̀rọ̀ síta nínú àtẹ̀jáde èyí tó lu síta lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday láti pàṣẹ ẹni tí ó jẹ́ olórí lẹ́ka ètò ìròyìn tó ń ti ìlú Koro fún àjọ náà Chukwudi Chiketa. Wọ́n ní àtẹ̀jáde ọ̀hún ni ó fi ọ̀rọ̀ léde o wípé ajé ìgboro tí ọ̀pọ̀ èèyàn mọ̀ mọ̀ sí Trakers ní ọ̀dọ̀ wọn òun náà ni ó ń kó èrò ọkọ̀ mẹ́rìnlá láti Newi lọ sí Enugu nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tọ́ wáyé tó sì yidande tí ó tàkìtì. Wọ́n ní àtẹ̀jáde ọ̀hún lọ́tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta pé wọ́n fi ìpè pàjáwìrì sọwọ́ ní nǹkan bí aago mẹ́ta àbọ̀ lọ́wọ́ ọ̀sán látàrí ìṣẹ̀lẹ̀ eléyìí ti ọwáyé tí àwọn òṣìṣẹ́ àjọ panápaná tí wọ́n kóra wọn jọ lọ sí ibi tí ọ̀rọ̀ ọ̀hún ti wáyé. Wọ́n ní wọ́n bójútó agbègbè náà tí wọ́n sì ṣe ìrànlọ́wọ́ nínú mímọ yọ àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ láabi náà gẹ́gẹ́ bí wọ́n ti tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta. Wọ́n ní ọkọ̀ náà òun náà ni ó jẹ́ wípé àwọn agbọn ara rẹ̀ náà ló ti bàjẹ́ ṣùgbọ́n a dúpẹ́ pé iná kankan ọ̀sẹ̀ yọ ńbẹ̀. Ọ̀tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta pé àwọn èrò ọkọ̀ náà ni wọ́n fara pa yànnàyànna kó tó di pé wọ́n dù wọ́n tí wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú ètò ìlera. Wọ́n ní ṣùgbọ́n tó dunni jù òun ni pé ọmọ ọdún mẹ́jọ tí í ṣe obìnrin wọ́n ní ó dágbére fáyé látàrí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún. Àtẹ̀jáde náà lọ́tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta pé ọpẹ́lọpẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n fèsì ní kànmọ́ńkíà tí wọ́n sì gbé ìgbésẹ̀ láti du ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá tí ìbá ti pàṣẹ ìjàm̀bá ọ̀hún wáyé. Òun náà ni ò jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kọfọ̀n lójú ju bó ti ṣe rí lọ ṣùgbọ́n a dúpẹ́ nígbẹ̀yìngbẹ́yín wípé ìjàm̀bá iná kò ti pàṣẹ bẹ́ẹ̀ kò ti pàṣẹ rẹ̀ wáyé. Wọ́n ní ṣùgbọ́n ntọ́ wá jẹ́ n tó dunni jù òun náà ni wípé ọmọ ọdún mẹ́jọ ọba ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ọba rìn kọ́lọ́run ọjọ́ jàre kó mọ fi sọ rẹ̀ kó mọ fi sọ wa o.
1: Àmì àti àmì ìpínlẹ̀ ti Ondo.
0: Ọwọ́ méjì ló fi kóró yìí.
1: Ọmọ méjì náà ni
0: tọkọtaya
1: fi ń kórè wọlé.
0: Àdúrà rẹ̀ gbà.
1: Tó jẹ́ pé ní.
0: Ọmọ ìròyìn ka professor sipo
1: ìròyìn bá ṣe ń ka bí eléyìí ó mọ dúró
0: kàìkàìkàì
1: tó bá ti pélé ó ti wọnú bí ìjáde
0: kò ṣe farawé.
1: Ìpínlẹ̀ ti Ondo òun náà ló jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ òun náà ló jẹ́ pé ó ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ń kọ́ wọ́n lóminú tí wọ́n sì ń ṣe ààyìn pé kí ló lè fà á kí ló dé. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ni ó ṣẹlẹ̀ ní sí àwọn olóyè kan eléyìí tó jẹ́ pé wọ́n ní ọ̀kan lára wọn òun náà ló jẹ́ pé wọ́n ń ṣe ẹ̀yẹ ẹ̀kẹyìn fún ní àyíká tó sì jẹ́ pé ní ìjọba ìbílẹ̀ ti òkè ti kópa lọ́hùn ní ìpínlẹ̀ ti Ondo. Wọ́n ní níbi tí wọ́n ti ń ṣe ẹyẹ ẹ̀kẹyìn ọ̀hún náà ni wọ́n ní àwọn agbébọn ṣàdédé ya wọbẹ̀ tó sì jẹ́ pé nígbà tí wọ́n wọbẹ̀ báyìí ṣe náà bẹ̀rẹ̀ sí yìnbọn kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ìfẹ́ àǹfẹ́wé òun náà ni àwọn èèyàn fi ṣe ẹni orí yọ báyìí òdìlé ni o. Wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún lè tó jẹ́ pé ìwé ìròyìn punch kójọ wọn níbi tí wọ́n ti yìnbọn ọ̀hún òun náà ni àṣetà àbọ̀ ọ̀hún ti lọ bá olóyè àgbà kan Akin Wálérè Akinọlá eléyìí tí wọ́n ṣàlàyé pé ìbọn ọ̀hún ṣe ló ṣe ọ̀kan orí rẹ̀ tó sì jẹ́ pé ní ẹsẹ̀kẹsẹ̀ òun náà ni ó dágbére fún ayé yìí o. Ẹni ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní àná tí ń ṣe ọjọ́ Ìṣẹ́gun Tuesday níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ẹ̀kẹyìn ọ̀hún tó sì jẹ́ pé àwọn olóyè náà wọ́n wà lára àwọn tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ àti àwọn tó jẹ́ aráàlú tí wọ́n ń ṣe ayẹyẹ ẹ̀kẹyìn fún olóyè ẹgbẹ́ wọn kan eléyìí tó jẹ́ pé kíni tó dágbére fún ayé yìí. Wọ́n ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ eléyìí tó wá ṣẹlẹ̀ ọ̀hún òun náà ló jẹ́ pé àwọn tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún ní àyíká náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ pé èwo ló wá ṣubú tẹ àwọn yìí àwọn wo làwọn agbébọn kí ló fa agbébọn níbi tí wọ́n tún ti ń sin ìkú èèyàn kí ló ṣẹlẹ̀ aláìṣe pé wọ́n ń jà sí ọ̀rọ̀ ọlẹ̀ wọn ni ọ̀rọ̀ ọ̀hún náà ni ìwé ìròyìn punch ni wọ́n bá ta mọ́ ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀wẹ́ tí ṣe dsp Àbáyọ̀mí Jimoh tí wọ́n sì pé ìpè ọ̀gá wa ṣe gbọ́ nípa àṣẹlẹ̀ tí ilé tó ṣẹlẹ̀ ní ìjọba àbílẹ̀ tí òkìtì pupa olóní bẹ́ẹ̀ ni tí àwọn sì ti fi ìdí ẹ̀ múlẹ̀ oníṣẹ́ ti wá rí báyìí wá àwọn ti afurasí kan eléyìí tó ní í ṣe pẹ̀lú ikú olóyè ọ̀hún ó ti wá sọ báyìí pé iṣẹ́ ìwádìí ń tẹ̀ wájú láti mọ tó fà á tí àwọn agbébọn ọ̀hún tí wọ́n sì lọ tíbi tí wọ́n ti ń sìnkú tó sì tún jẹ́ pé wọ́n tún yìnbọn fún olóyè akínọlá kọ́lọ́run dákunjọ́ mọ́jà sóde lọ.
0: Àmì o ọlọ́run máa fi sọ ọ̀rẹ́ sọ wa a ní ṣe òde lọ ìròyìn tó fara pé èyí tí mo kọ́kọ́ fi ṣíde ọ̀hún náà ni wọ́n gbé wá sí etí gbọ̀nyín níbi èyí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ léde pé àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n farapa nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọlọ́pọ̀ ọkọ̀ èyí tó wáyé ní ẹnu ìloro àkọ́kọ́ tá a mọ̀ sí First Gate ní ìwọ̀nù Mile 2 ní ìpínlẹ̀ Èkó nínú èyí tó ti kan ọkọ̀ àjàgbé akẹ́rù Mack Truck àti àjàgbé akẹ́rù Mack Truck mínú tó ń ti ajé ìgboro tá a mọ̀ sí Commercial Bus àti àwọn ọ̀kadà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n forí gbárí wọ́n ní àtẹ̀jáde eléyìí tó ti àkàtà àjọ LASMA ìyún àjọ tó ń bójútó ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó Lagos State Traffic Management Authority ìlú Sitanu lọ yọjú ọ̀rọ̀ síta wípé awakọ̀ àjàgbé Mack yẹn wọ́n ní òun náà ni ó ń kó àwọn ilé àkọ́gbẹ́rù tá a mọ̀ sí kọ̀ńténà eléyìí tó ga níwọ̀n ẹsẹ̀ bàtà 40 eléyìí tí ó ń gbé lọ o wọ́n ní ọwọ́ ti tẹ̀ o lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ ọ̀hún tó wáyé ọwọ́ tẹ̀ wọ́n náwó gan níbi tó ti fẹ́ dàbí ọgbọ́n wọ́n ní gẹ́gẹ́ bí ìwádìí ìdàkọ́ńkọ́ tí wọ́n ṣe ó yọjú ọ̀rọ̀ síta wípé ń tó fa ìjàm̀bá ọ̀hún náà ni pé ọkọ̀ àjàgbé akẹ́rù yẹn tá a mọ̀ sí ti Mack ọ̀hún wọ́n ní òun náà lọ́jẹ́ pé ìjánu ọkọ̀ rẹ̀ ní ti mọ́ di alápọ̀dúró tí ń ti mọ́ sọ sẹ́lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ ní mọ̀ ń wá ìní ẹni o ẹ mọ̀ kéèyàn fẹ́ tẹ bíréèkì kọ́kọ́kọ́ tẹ̀ kíkiní wọn lọ lẹ̀ dò ó kó gbẹ́sẹ̀ kú kọ́ tẹ̀ kó tún lọ lẹ̀ dò ó kọ́ ẹsẹ̀ wàá gbé lẹ́lẹ́kẹta pé kí ló ṣèwọ bíréèkì kó ní ẹ mọ̀ ń wá ìní ẹni mọ̀ ń jókì ni o mọ̀ ń pránkì ẹni o wọ́n ní ìjánu ọkọ̀ rẹ̀ ní ti ń pránkì ẹ̀ tẹ́lẹ̀ o pé eléyìí ńlọ́wọ́ àfà tó fi pàdánù ìjánu ọkọ̀ tí ò lè mú ọkọ̀ ń dúró mọ́ wọ́n ní bí ṣe ń lọnu alele ọkàn lọ fi orí sọ ọkọ̀ àjàgbé akẹ́rù tó jẹ́ pé ilé àkọ́gbẹ́rù tá a mọ̀ sí kọ̀ńténà eléyìí tí ó wà lórí tiẹ̀ wọ́n ní oní ìwọ̀n bàtà 20 foot wọ́n ní oní ti tiẹ̀ wọ́n ní ọlọ́forí gbá ìyún wọ́n ní kí ni ó fi orí gbá ìyẹn sí nìyẹn náà bá kan lu ọkọ̀ àjàgbé tá a mọ̀ ọkọ̀ ajé ìgboro ìyún Commercial Bus wọ́n ní bó ṣe kàn lù wọ́n nù wọ́n ní kíkàn tó náà kan lu ọkọ̀ ajé ìgboro lọ́wọ́ adi wípé àwọn ọlọ́kadà wọ́n bá ń fi kinní ọ̀hún wọ́n fi ń bára wọn ṣeré nìyẹn náà wá ń sọ mọ́ àwọn ọkọ̀ yẹn tó fi di ọ̀kadà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ tó sọ mọ́ àwọn ọkọ̀ wọ́n ní àwọn èèyàn mẹ́rin tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún nínú èyí tá a ti rí ọkùnrin mẹ́ta obìnrin kan wọ́n ní wọ́n fara pa gidi gan mọ̀ ni wọ́n ní ṣùgbọ́n orí kó wọn yọ wọ́n ní nítorí ìfarapa yìí wọ́n ní ìmíì ó fi ẹsẹ̀ ṣèṣe ìmíì fi apá ṣèṣe wọ́n ní lẹ́yìn ọ̀sọ́kà ni wọ́n dù wọ́n ó di kẹ̀tíkẹ̀tì ilé ìwòsàn fún ìtọ́jú kánmọ́nkíá àjọ LASMA ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàkóso agbègbè náà tí wọ́n ń bójútó lílọ bíbọ̀ ọkọ̀ ní ìfèsì kánmọ́nkíá tí wọ́n sì ń rí wípé àwọn ìgbésẹ̀ pàjáwìrì láti lè jẹ́ kí ọkọ̀ lọ gere òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé wọ́n ní àwọn tó wọ́n farapa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n dù wọ́n tó sì jẹ́ pé ọpẹ́lọpẹ́ àwọn òṣìṣẹ́ àjọ LASMA òun náà ni wọ́n du àwọn èèyàn ọ̀hún tí wọ́n sì fà wọ́n lé àwọn àjọ elétò ààbò lọ́wọ́ eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ti Roro ìyún Roro Police Division pé ibi abáṣẹ́ ti wá dé rèé o ẹ̀yin náà gbà láti bí kẹ́yìn náà mọ̀ bá iṣẹ́ tí kẹ́ ẹ mọ̀ tẹ̀ wájú wọ́n ní kẹ́ ẹ kó wọn o alele odílé ìwòsàn fún ìtọ́jú ojú ọjọ́ àjọ ọ̀hún ni wọ́n tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta pe agbegbe na ni awon ti gba koso re ti won si ti ko awon oko ati awon okada ti won lowo ninu jamba na won ni won ti ko won ko ba le je wi pe lilo geri oko yo pada si bo ti se wa tele tele tugba dupe pe emi kankan ko ba isele labi ohun ko ba rin awa n fi eleyi gba gbogbo awo ohun wako ogbe keke ati maruwa lamoran be ba tin ri pe janu oko n tin prank yin eyin na prank e yo ku ke wa emi si
1: eyo kuro
0: ke won na prank e
1: prank e ti ka mojuto awon ere se ka mojuto ni jo e da kan jo ona lele
0: emi o laro
1: won pe ni maintenance o se koko ipinle ti eko ona lo je pe iroyin to nbe lowo mi mo fe ke sit down dada tori iroyin o ni agbara die nini ipinle eko ona ni isele ile ti sele ti o si je pe iwe iroyin ti punch ona ni won ko iroyin ohun jo ti awa si n ka si ti igbo yin oni arakunrin kan ri ile ti won ni oko re ti won so gangan ona ni abiola oni awon iko agbebon kan ile ti won fura si wi pe won je iko omo egbe okunkun ona ni won se kopa ni aja ni ipinle ti eko ege bi iwe iroyin ti punch metro to e sala yoro un sita oni ni agbegbe ti dkk na ni sele mu ti sele o ege bi en to je pe oro un to soju re ti o si nso oro un fun iwe iroyin ti punch to je pe nipa fanran kan ile ti olujade to je pe ile ise iwe iroyin kan ile to je ko mo ni se pelu awon iko egbe omo egbe okunkun to je pe awon iroyin ohun na lo mo n gbe jade fun awon eyan lati de ba dena ko ninu egbe ohun ti a mo si Naija Confra ona ni won fi fanran kan jade nibi ti won ti salaye wi pe okunrin kan to ko re nje Biola ona ni o je pe won ri oku re le to je pe won si ti de lowo lo won ni won yin ni iban ni aimoye igba ko to di pe o dagbere fun aye yi ege bi n te poro ohun asoju re ti o si be iwe iroyin punch pe jada kun jo an ni di yin gbe re ni so mo ni
0: ami o
1: nkan yin o ni baje e ma da ko mi o e ma da ko mi o to je pe won si fi oko re na sibe lo n salaye ipese ri Biola o je omo egbe okunkun kan to je pe o je ti eye o na ni won pe won ni eye confraternity o na ni won ni o wa won lo wa ni egbe kan ile to je pe o tun je egbe alatako to je ko won jo mo n fa ni won ni egbe ohun na ni awon na wa debon ti won amura ti won si wuwa bi omo egbe okunkun ti eye ile ti ohun wa won ni to n tenu e na ni won jo n soro won ni ko mo lojiji na ni won ko kafa ni won bere oni ege bi omo okunrin na tafitafita o gbianju sugbon won ti kalaka mo tori pe awon okunrin to wa ba awon girepa ni won si po die oni nibe ni won bere si ni sha na bere si ni yin won bere si ni sha oni be na ni Biola mudi wale oni nibe ngba ton wa yin yin yin ti won si n salasapa o na ni won ri pe emi bola re sugbon ti won ri pe emi re na o si tun ta kutukutu won ro pe tawon ba fi arakunrin ile o seese ki o tun lo ji ati mo ti bi awon ti pari ni to tun ji amo o ege bi iwe iroyin
0: to la pa ji ni
1: oni se won ba wo owo re sunsun na ni on lo san gan ti awon eyan koja ti awon eyan pari we ni won gbe adale gba na mu owo re na junu apo na mu lo oni be ni awon kan na tun gbianju lati yo won tun fe gbe ese re bakan na ona awon kan na tun yo oju re lo san
0: bi igbo n se spanner ni to sin fowo se kini
1: fowo se
0: o se bayi
1: ma ti na fe yo oju eyan spanner lara ni lai so oju oju eran gan eyan o le yo ni aye oni ni won fe yo oju re bota na ni won ni lo san gan sugbon tori awon eyan to po nbe ti won se ri pe won be ntosi won ni se won ba ta sinu oko na ni won ba lo na na sa lo iwe iroyin punch lo wa ko iroyin ohun sita won ni nigba ti eyan ba ri okutu arakunrin ohun won ni anu o se eyan bi pe omo enikan na ni won bi bayi ti won si se eyan na yan na tori egbe okunkun bayi na ni won ba ni ile ise ti punch ti kan sentoja lokoro ile ise olopa ti ipinle ti eko en ti se Abimbola Adebisi ti won si pe pe ejo oga se gbo nipa isele le to nsele awon o ti gbo o ege te se pe won o ti gbo sugbon ohun o kan si awon eyan won to ba se wa je ohun o pada si ohun o si je ki e mo bo se rin gan ati bo se je o ti won fi ko iroyin ohun jo oni won ti gbo latodo le se olopa
0: oda e je ki tata poro ki n lo sinu iwe iroyin the nation nebe ti mo le bi enikan to je pe ipepere ninta ipepere ti won fi ogede se won ni ninta won ni molebi re ni won mo ti pariwo sita pe ejo e mo gba ni elaja e ba wa wa ebere chuku to je ntin ta ipepere ti awon ajinigbe ti won ji gbe atohun ati awon agun baniro bi ogun mi to fi ma awon irin ero oko mi won ni won ji won gbe ni ipinle Imo ebere chuku oni won ni o wa lati Umuaha to wa ni agbegbe ti Umunoha Autonomous Community eyi to wa oseun to wa ni ijoba ibile Mbatoli ni ipinle ohun won ni o wa lara awon ti rinrin ajo ninu oko aje egboro ta mo si bus eyi ti se ogbaku lati ogbaku ti won lo si lati ibi ti won lo si ogbaku nibi to je pe ibe ni mo ti mo ku awon oja to ba ti se tan omo ba ti yo ko sinu awon apo ati awon ti mo fi ko oja lo awon tire ti o ko ti o dinu oko to ba ti de ogbaku yo be si ni mo se buy your chips won ni ntin se re o ti won fi mu owo lo senu ti si fi ntoju mo lebi re won ni oro aje ina lo ba lo to fi woko pe ogbaku ya o ki awon lo ta oja teni ko lohun o si je ki aje owo gba won ni ko to wa di pe awon agbebon ni won ko lu oko won ni ojo bo to koja ti won si ji atohun atawon agun baniro to fi ma awon ero oko mi ni won si ji won gbe won ni molebi yi ni ti wa nfi oro lede pe iya olomo ni ebere chuku pe o si wa lara awon ti won ji gbe won ni nigbati o n gbianju lati sa asala fun emi re ko to di wi pe awon akolu ni ohun onise laabi eda won si na babo awon oko ninu eyi ti awon arinrin ajo ohun ti won wa molebi ohun ni won ti wa fi oro lede pe awon ajinigbe ni won ti kan sawon o pe oro yi o le o nti oba si le obi oran o mili meji pere mili ki se ti doli o mili meji owo naira yun 2 million naira pere oni ke mu wa o te ba ti mu wa awon yonda ebere chuku ko ma lo o won ni molebi ohun ni ti wa pariwo ta pe e gba ni elaje saanu wa se owo wa wa lowo ta won ni awon a mo je ko mo woko lati mile kan lo si 60 mile pe ko lo ta ipepere bi oba ta pepere sawon o ti ni gba isofun ni tosibiti awon gbe pe isore o je ki ipepere ko kun inu re o pe nbo ni awon o ti ri mili meji de ni ki awon mo wa yi won ni molebi ohun ninu eyi ti en tin gbe nu so fun won to ko re je Nnamdi Bat nwa ofo won ni lo soro tin ba iwe iroyin di nation tin ba soro lana ode yi tin rawo ra se pe ejo e ba wa wa bi ebere chuku atawon ti won ji gbe bi won o se pada wale pe tori ko si ebere chuku won ba tin ta igan o ngan ni aba ma pe ni gilema pe un na pe onimo jogun bredi fun kini an pe bread winner pe o ngangan ni winner okay o ni olubori bredi abi won ni o ngangan ni o nbo o se un oje won lo ngangan ni o nbo
1: won je bredi
0: molebi
1: wa lo bi bredi ayo je bredi
0: yan karoyin won lo ngangan ni o nbo molebi pe se o wa en tin bo molebi to je pe nipase ipepere tin tai ni fi bo molebi ni awon wa ni an fe ri million meji ti awon oko le molebi on ti wa ra wo ra se si ijoba ti ipinle Imo ati awon ajo eleto abo wi pe a yan yin awon mo pe ngbianju e kan kun a yan yin bo ba je igi meji le to saro gbianju e da igi bo ki na re ko mo jo hai kai e gbianju ejo ntori olohun e ba won wa ebere chuku tori bo se lo inisin ati mo je ati mo mu awon omo gan atawon eyan molebi o tun ti di ko fun awon toro ngangan ni o nbo molebi nipase ipepere tin ta yi won ni won soro yi latara oro to je jade to je bi abo iroyin eleti won fi lede wi pe awon ajo eleto abo ni agbo won tadi meyin lati lo tun agbara mu nitori pe ngba ti won kan ago awon onise labi yi won ni ero abugbamu alagbelero ta mo si improvised explosive device IED pe won gbin bi igba teyan ba gbin flower yi ka le ni won se gbin ero un yi ka agbegbe bi ti won wa pe e wa jo ntori olohun bi agbo yin se tadi meyin yi e ma je ki ope ko to mu agbara lati wa tu awon eyan yi sile o e jo awon rawo ra sesin ebere chuku e ba won wa ni awari toro ngangan ni olori bredi awon o ngangan ni o mo gbonje wa si ori tabili awon
1: ayerewulos
0: onida
1: ati mo je oga mi loni bayi o ti se
0: ebode
1: o de o se
0: ri o je mo loju
1: ade o ti se loni
0: mode yo mo nkan
1: kan ti e wo be
0: o pele ya pele kan da
1: e da ti binu oga mi woni o ti se
0: oga wole
1: alele bayi ipile ti bayesa o na lo je pe iroyin to nbe lowo mi o na lo je pe o se lalaye sita bayi wi pe emore lukutu pebe pebe bo lo se sele gan ni ipile ti bayesa lohun gege bi we iroyin ti the nation bi o se nse lalaye sita won ni ile ejo na ni won wa ile ti won ni eni afurasi kan ile to je ni adota odun Bethlehem Unwalia o na ni won ni o sadede dagbere fun ayeye ni ile ejo nibi ti won ti n fi oro bayi ti won ti fi n wa lenu wo ti won se ni ya rojo ti e ti mo ile ejo eyin o je bi abo je bi won ni Bethlehem o na ni won gbe wa si ile ejo ti won si fi esun kan wi pe won so pa papo lati di awon kan gbe ti won so su pa papo lati pa awon eyan ile ti a pe ni conspiracy kidnapping ati murder o na ni esun ti won fi ko won lorun nigba ti won ba fi kubanu koyan ni orun
0: o gbe ebo gan
1: o seun jare ebo o salaye ebo bi to ti gbo ebo o salaye re
0: o gbe ebo gidi
1: oni baba ohun na Bethlehem ati Gideon Atama oni eni ogbon odun ni ati Clever Ovio oni awon mejeje ati baba ohun Bethlehem na ni won ko sinu gi ti won se n fi oro wa lenu wo oni bi ti won ti n bere bi pe so je bi abi o je bi oni sadede na ni won ri pe Bethlehem mo mudi lole o mo mudi lole oni se ni o mudi wale kirikiri ile ejo ba daru iro lo npa ko fe gbagbojo ni iro ni oni e fi si bi alenu e fa so wa alenu na ni Bethlehem mo gbo won ni won gbianju to je pe awon agbejoro to nbe nle ejo na ni won fi ha alenu oni en to wa nbi ile ejo ohun ti o nbe iwe iroyin ti the nation wi pe e ni so mo nu aje oni gbe yin lo mo mo da ko tohun o o na tu so fun won be eru nba won eyan ni isin o e mo da ko tohun o oni won si da ko re na oni ngba ti won salaye ipe won gbianju na ni won ba tu pe awon osise leto lera ipe e mo bo o e wa gbe arakunrin yi o mo jo mi pe ke se pe o nsere o oni won gbianju be won si gbe lo le osan oni ni be ni won ti ni ohun ali to ti dagbere fun ayeye o ko di gbose oni be na ni onidajo Imadise Michael Ikadi na lo ti ni igbejo ibi ta dedo yi a sun igbejo yi titi di ojo keta deni ogbon osu kewa odun ta wa yi tori pe n to nbe nle bayi ka ti ko mo bi ti agboro e gba eni keta yin ti o ti gbe ku je lowo e bara bayi oni ni bayi onidajo ohun o ti sun igbejo ohun o latari Unwalia Bethlehem eni adota odun eleyi to dagbere fun ayeyi ni ile ejo
0: ko olorun oba saanu fun wa o oke o eja je lo ka to je pada wale die ka wo n to n sele layika ti ani ayin bi gbogbo ite ba gbo lataro to ba je pe e n wo pe ko le sele n to si nbi e tun wa gbo won ni gaga bi iwe iroyin di nation bo se na iroyin on sita ko to di po wa san sita daada won ni ileise olopa ti ipinle oyo o na ni won ti fi kele ofin gbe eta oko lori isele ta to ni se pelu igbemi lenu awon eyan ati idigun jale eyi ti won doju esun mo lebi eleni mefa ni abule oloba to wa ni ijoba ibile ti lagelu ni ilu Ibadan olulu ipinle oyo nu won ni awon afurasi ohun ti se eta oko lo ko won re o ko won je Ahmed Akinbami eni akoko nu o elekeji won ni Akinbami Ojo nlo ko ti e won ni eleketa eni keta o na ni padonu Edward won ni gbogbo won ni won ji olugbe ni abule oloba yi kan na won ni owo palabe won palaba won o segi oge mo tin lonu o te kin te so wa
1: so ti ni o bayi ni o ti zon to wa se
0: okay won ni owo palaba won lo segi to je pe igi afomo ti won igi ti won fo mo won mo pe igi ohun ti gbe afiju lawon olopa won ni le ise olopa ohun lo te waju yoju oro sita pe iwa odaran yi won gun le ni ago meje lo wa asale ojo keji le ni ogun osu kesan nigbati awon eta oko ye ti won di hamara iban bile ati ada UTC patie panla gidinu o won ni won ku awon panla meji iyun ada be kedere won si tun ko apo lagi ti won yabo ile enikan to ko re nje ife ayin chuku won ni o si n gbe pelu iyawo re iyun ife ayin chuku o n gbe pelu yawo e ati awon omo re merin won ni awon

0: afurasí yìí wọn ni wọn kọkọ gba owó wọn ju owó gbà lọwọ wọn owó ọhún jẹ ẹgbẹrún lọnà igba náírà yun 200,000 wọn ni wọn tún gba ọkadà ọkadà boxer nu bajaji wọn ni wọn tún gba ẹrọ rẹgirẹgi tá a mọ sí doma machine pẹlú ẹrọ míì tá a mọ sí chainsaw wọn tún gbà lọwọ rẹ wọn ni wọn tún gba mọsínì tá a fi fọn ọdà sára nǹkan tá a mọ sí spraying machine wọn tún gbà lọwọ rẹ mọsínì tí wọn fi ń spray oko wọn ni lẹyìn rẹ náà ni wọn ẹsẹ wàá mú wọn ni akin bá mi ń tiẹ ńlọ ẹsẹ wàá mú ìbọn lódojú ìbọn kọ ọkọ ìyún edward tẹmọ sí ifeanyi chukwu wọn ni ńlọ bá dojú ìbọn ó dojú ìbọn kọ ifeanyi chukwu akin bá mi mú ìbọn ó dojú ẹ kọ ifeanyi chukwu àfi kẹwù lọgbẹmí lẹnu rẹ wọn ni bí ìgbà tí wọn ti jọ pín iṣẹ fúnra wọn ó ní ọjọ àti edward làwọn bá mú nǹkan àpò lọ́wọ́ wọn ni wọ́n fi gbá ìyàwó wọ́n fi ṣe léṣe ní orí wọ́n ní ńgbọ̀ ya àwọn afurasí yìí wọ́n ní méjì nínú àwọn ọmọ mẹ́rin yìí tó jẹ́ ti ifeanyi chukwu wọ́n ní wọ́n so wọ́n ní ọwọ́ wọ́n so wọ́n ní ẹsẹ̀ wọ́n ní àfi bí wọ́n ṣe gbé wọn ó di odò tó wà nítòsí agbègbè náà wọ́n ní bá jù wọ́n sí inú odò wọ́n ní lẹ́yìn tí wọ́n ṣe eléyìí tán ọmọ méjì tó tún kù wọ́n bá tún gbẹ̀mí lẹ́nu àwọn méjì náà kí ni mọ̀lẹ́bí ṣe fún yín ẹja wọn lórí ẹ tó pa bàbá ẹsẹ̀ ìyáléṣe ẹ pa àwọn ọmọ wọn nígbà pa àwọn yòókù ni wọn bá gbé òkú wọn ó dinú odò eléyìí tí wọn kọkọ sọ àwọn ọmọ méjì tẹ́lẹ̀ wọn tí wọn sọ sí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀yọ́ àyánládé ọláyínká àti tí ṣe igbákejì ṣùpí ọlọ́pàá deputy superintendent ló fi ọ̀rọ̀ léde o pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n wọ bàtà àti aṣọ tí wọ́n sì dá sí ọ̀rọ̀ náà wọ́n ní nígbà tí wọ́n yá fún tóni létí àlàyé gbà ní ọjọ́ kejì oṣù kẹsàn-án ẹ̀mọ́ gbà mí pé ọjọ́ kejìlélógún ọjọ́ kejì oṣù kẹwàá ni wọ́n rí afíntóni létí àlàyé gbà ọjọ́ kejìléníogún oṣù kẹsàn-án ni wọ́n gòlé iṣẹ́ láabi tí wọ́n ṣe yìí ní déédé aago méje lọ́wọ́ alẹ́ wọ́n nígbà tó di ọjọ́ kejì oṣù kẹwàá oṣù kẹwàá nù rẹ̀ ni wọ́n rí ìtanilólobó afíntóni létí àlàyé tó ṣe tọpinpin ni wọ́n bá rí gbà tí wọ́n ṣe tọpinpin rẹ̀ nù wọ́n lọ́pàá bá sì fẹ́ ṣiṣẹ́ ẹ mọ̀ pé wọ́n ṣe dójú àmì ọwọ́ bá tẹ̀ wọ́n agbẹnusọ ọlọ́pàá ti wá fi ọ̀rọ̀ léde pé lásìkò tí àwọn fi ọ̀rọ̀ pọ̀ wọn ń fọpọ̀ wọn láwọn ẹ̀ta òkú yìí wọ́n ti pàpà jẹ́wọ́ báwọn làwọn ṣe irú ìwà ọ̀daràn bẹ́ẹ̀ èé ti rí ẹja yẹn ló lè ẹgbà tọwọ́ ẹ̀ ẹ tó pa ẹ ṣe ìyàwó léṣe ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ẹ tó pa mọ́ ó tún di inú omi oṣó pa mí òbòjú ẹ oṣó pa mí wọ́n ní ó só pa mí oṣù kínní kan ojú ẹ̀yìn oṣù kí ló dé eléyìí ti pọ̀ jù wọ́n ṣàǹbẹ̀ ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń káwọ́ ọ̀rọ̀jọ́ tí wọ́n bá rí ní ọbẹ̀ ẹ̀kọ́ wà ní sọ́wọ́.
1: gúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
2: jíjẹ́ nítorí mi ò jíjẹ́.
3: Ìpé wò ní adí lórí atamátà tí ó tún ṣe wọ́ndẹ́fù.
2: Bẹ́ẹ̀ ni
3: òun ojó kẹwàá nínú oṣù kẹwàá láàbò mẹ́wàá.
2: Òru abàmì.
3: Òru òjìjà káde ńlá.
2: Òru òjìjà gbára tó lágbára.
3: Òru ògbèníjà.
2: Òru táwọn ọmọ Ísírẹ́lì wọn ló gbèkú lọ.
3: Òru tá a gbé Ẹ́sítérì níjà tó dá yaba.
2: Òun ojó kẹwàá nínú oṣù kẹwàá láàbò mẹ́wàá.
3: Àkòrí tó sùn yí ni Liberation and Celebration.
2: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
3: Ọdẹ tiraka àti kòkè bọ́ lọ́wọ́ wa dẹni mọ́lẹ̀.
2: Àsìkò ti tó láti gbà tó sílẹ̀.
3: Bí Prophet I.O. àti Prophet D.O. Adé lórí atamátà
2: ni yóò ṣe máa sọ̀rọ̀ àṣẹ sálẹ̀ gbogbo ènìyàn lọ́jọ́ náà.
3: Ó máa wáyé o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí láago mẹ́wàá àṣálẹ́ ló máa bẹ̀rẹ̀.
2: CCAC atamátà
3: ìwọ́ àti dènà bá bàjá yóò la bà ní láti fún ti àtàkùn àtàkùn àti.
2: ogun rẹ ní láti sẹ́ ìdí ajá o.
3: ọ̀nà àlà
2: jíjẹ mímu náà bẹ́ẹ̀ yóò fún gbogbo ènìyàn tó bá wọn lọ́jọ́ náà.
3: máa múra o
2: ìwọ náà sì jẹ́rìí sápárọ̀ ọlọ́run.
4: splash fm media academy.

0: ìdìbò fún àjàdí ògúntóyìnbó fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn ìdìbò Ọ̀yọ́ Central. Dìbò fẹgbẹ́ òṣèlú APM. APM Nigeria First.
1: Azza Travels Limited fún Umura December 26 àti Umura Ramadan 2027 fún iṣẹ́ Hajj àti Umura pàápàá ti December tó ń bọ̀ yìí àti Ramadan kakọjú sí Inshallah. Umura Ramadan
2: starting from 4.1 million.
1: Umura December
2: láti 3.2 million. Okay.
1: Ogbà ẹgbẹ́ bá lọ 3 and 5 star hotel accommodation ní Makka àti Madina pẹ̀lú flight ticket àti visa process tó yanjú.
2: Visitation to high places in Mecca and Medina.
1: Àwọn packages wa basic, standard, premium pẹ̀lú executive packages. Báwọn bí VIP. Àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì wà láti máa gbàdé àwọn àyètò láàmìlára. Azza Travels ṣe bá rìnrìn àjò Umura December àti Umura Ramadan. Payment deadline 10th November 2026. Àgbéra ní 24 December 2026. Àṣìfàdà wálé Inshallah ní 4th January 2027. Kẹ́ẹ̀fi tọ́wò kẹ́ẹ̀lì mọ́dé iṣẹ́ alálàájì.
2: Nípasẹ̀ Hajj ọdún 2028.
1: Departure date 28 February 2027. Arrival 13 March 2027. Head office Agric and Finance Mosque opposite FRSC office. Onírèké Ìbàdàn àti ẹ̀ka wa tó wà ní House 3 Precise Estate Phase 5 beside Isla School Apo FCT Labuja 08037734655 pẹ̀lú ti Saudi
2: plus 9685501538 17.
1: Umura December 26 àti Umura Ramadan 2027 with Dr. Abdulrazak Isa Akindele. Ẹ ní regret.
3: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK create your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jump me. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition, we will bring your future. MIE Pathways, study local. Progress globally.
4: Fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́wọ́ kọ́lé ayọ̀ fóun. Ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn? Àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé. Bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún 1-bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ 2-bedroom semi-detached terrace duplex. Ìyẹn náà wà lóyún rànràn. 3-bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí 4-bedroom semi-detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden. Lópòpónà Masose, Tollgate, Nìbàdàn. Futi Homes ló lè ṣe. O lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adéọyọ́. Tẹ bá fẹ́ ra lé ní Futi Homes and Properties, ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 09170605 93 tàbí 09165039506 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé. Futi Homes ló lè ṣe.
5: Ìlera lọ́rọ̀.
6: Kàrà ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bí àìróorun sùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó, Ìbàdàn. 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
7: Gúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
8: Ó dá ibi náà láti láǹfààní láti mọ dágbére táti mọ ta àtàpínṣẹ́ mọ́ gbàgbé pé eré gbogbo tún di aago 12 sí aago kan ọ̀sán ọ̀la tẹ́mọ pàdé àwọn akin akẹgbẹ́ wa lórí ètò gudugbẹ̀. Àmọ́ eré gbogbo emi ati o di ojo abameta Saturday erin lori eto agbe loba nibi ta ti mo fi oro wa bale ondoko ta ti mo fi oro wa won lenu wo lori bi won se nto agbegbe won pelu awon agbe ati awon aderan mo luje titi wa di ojo me ojo abameta nko akanji ko yin re enju olodumare ti o se figigun okon joseph ajoko bi en tin fe na lo ko temi e mo gba wi pe ago marun ti mefa ni sola re o lori gospel gbedu
5: adupe tori pe e wa nbe fun wa kitita ba ti ko lori eto bayi o na ni kilari gbo yo mo gori
8: ola kemi mighty
5: ola kemi mighty
8: en tin wa nkan ti o sonu tin wa kiri
5: e ori o na ni
8: ko ri emi keyan mo ri aru emi
5: omo baloko ati gbenga olayiwola o yato
8: ameji na don ori emi odomode alailojuti
5: e wo odigba

0: special
1: pẹ̀lú Remy àti Remy
0: lójó jímọ̀ sẹ̀
1: miliki special
0: ètò
1: bàbá ètò.
2: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
3: Ọ̀gá mi, ẹ gba omi, Showbox bottle water, kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
2: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkọ̀ mi balẹ̀.
4: Omi yóò lọ ọ̀tá o.
3: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fóúntẹ̀ ló kó dà fún mímu gbogbo ènìyàn ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 090-351-04468 tàbí 0808-951-0143. Láì sí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
5: Tá a bá ṣiṣẹ́ látọjọ́ Monday, káwá fi wíkẹ̀ndì wá jẹ̀gbádùn lágbóṣá gboko lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
6: Ó dẹ̀ sí ilé ìbú ga ọmọ sórí máa fi ṣe àpá wọn.
5: Ètò tó ń múnú dùn lórí ńlágẹlú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lákọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ lábala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì lábala pẹ́pẹ́dẹ̀, abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ta! Ó máa súpà.
7: Ìgbà ń dá, ó máa tún, ó máa tún, ó láàrin.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀la àti iyì lọ́nà, oṣù rí ilẹ̀ gbá, oṣù rí ilẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ni tó fi bíkọ́ ṣaláìgọ́, nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọ̀la àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà. Lélẹ̀ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù gan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè ìfẹ́ nínú ẹ bá wọn ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágẹlú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀sìn Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹlú FM 96.7. Ó máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágẹlú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gaming board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
8: Wọ́n mi kan ni mo pẹ́kẹ̀lé o.
9: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rùú Wednesday ní déédé agogo 7-7 àṣálẹ́, níbi tí a ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend Ìdòwú Animasahun of World Hope Ministries. Bádékú.
10: Akinyin táàbọ̀ sí orí ètò wa ètò yé Jésù nìkan.
9: Ẹ máa pàdé bàbá Ìdòwú Animasahun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágẹlú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago 7-7 PM. Aago 7-7 PM. Jésù nìkan máa gbọ́.

0: 96.7.
1: Ẹ káàbọ̀ padà látòjọ ọjà ẹ̀yìn ara ilé tẹ̀ ń bọ̀ wá náà tó ń sì dáa.
2: Hello.
1: Yes, ma'am.
2: Hello. Ẹ káàsán.
1: Yes, ma'am.
2: Ìyàwó yìí mo fẹ́ bá sọ̀rọ̀.
3: Mo wà ń bí ma, ẹ káàsán ma.
2: Ẹ káàsán, ẹ káàsán.
3: Yes, ma'am. Ẹ̀dọ́
2: àti ẹ̀sìn yóò fọ yín fẹ́rí pé wọ́n sọ̀rọ̀ yẹn. Ó kù dé káàsán, ẹ tọ́ yín sì wọ́n padà. Mọ́mí ṣé kò sí o, ṣé kò sí gbọ̀ngàn báyìí. Ó lè kẹ́ ẹ dáìsì sí mọ́ wọn. Fẹ́rí ìyá ọkọ, ó yẹ kí ẹ máa láìpẹ́ o. Kì í ṣe ọkọ nìkan lọ́wọ́ fẹ́ o, mo fi Ọlọ́run bẹ̀ yín.
1: Kò lè ṣe ti ẹ bẹ́ẹ̀ o.
2: Ọba àjọjọ́ mìíràn, ẹ má ṣe ti bẹ́ẹ̀ yẹn. Lẹ́sẹ̀kẹsẹ̀kan lẹ́sẹ̀ pé ọkọ yín.
1: Kò lè ṣe ti ẹ bẹ́ẹ̀
2: o. Mo ṣe gbọ́ màmá yìí o, kò yé mi sí o. Bóyá ká lọ wò wọ́n o, àbí kẹ́ pé wọ́n báyìí torí ìmọ̀ tó ṣẹlẹ̀ kó wọ́n sì ti o. Ẹ jẹ́ kán mọ̀, ẹ jọ̀ ọ́, ẹ jọ̀ ọ́, ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀.
3: Mọ́mí ẹ ṣe mo appreciate pẹpẹ ṣóye yín. Bó ṣe mú yín pé ó kàn bá mi bákan because wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀.
1: Kò bẹ́ẹ̀ bá kan.
3: Ọkọ mi jẹ́ kí n sọ̀rọ̀ jàre ṣé màá ni kò
2: gbé. Ẹ jẹ́ kó sọ̀rọ̀.
1: Lẹ́nu ẹ̀.
2: Ẹ jẹ́ kó sọ̀rọ̀.
3: Kò ní jẹ́ kí n sọ̀rọ̀. Bóyá máa ń ṣe nìyẹn tó máa máa kó mi láyà jẹ.
1: Kò sọ̀rọ̀ lẹ́nu ẹ.
2: Ẹ má bínú, kò ní kó mi láyà jẹ mọ́. Ẹ má ṣe dákò láyà jẹ. Ẹni tó bá ti rí bẹ́ẹ̀ yẹn kó náà tètè pè yín. Ẹyin gan fún ara yín gan. Èyí láàárọ̀ ọ̀sẹ̀ bújẹ́ ìmejì ẹ máa kàn pè yá yín. Ẹ rí pé ti mọ̀ pé báyìí báyìí sí èmi. Ẹ ti mọ̀ wà fún ní wà ni.
1: Òun ló máa fún mi report náà pé wọ́n mi ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí máa dẹ̀ sọ́kò kí mo ti wà ókè bí kọ́sálẹ́ mo máa ń wọlé mi ní máa pè wọ́n lálẹ́.
2: Ok,
1: pàtó orí pé kinní wà tó pè mí padà mí dédé pé wọ́n ṣe bákan ọ̀ṣọ́ wọn bá mi sọ̀rọ̀
3: kinní. Hello, but...
1: I want to tell you something. I want to say kinní kan kinní kan. Ẹ àkọ́ ọmọ mi. Ṣọ́ra ẹ o. Kò ṣọ́ra ẹ.
3: Pàtó wá ranjú mọ́ mi sí. Ṣé nǹkan tó ń bẹ sọ náà kọ́ nìyẹn?
1: Ìyẹn kọ́ láwọn
3: ìyẹn kọ́ láwọn ìgbẹ́ sọ.
4: Ẹ káàsán jàre. Àwọn obìnrin tí wọ́n máa ń sọ wí tí wọ́n máa ń sọ nípa tiwọn wípé lẹ́yìn òbí wọn wọn ò fẹ́ mọ òbí ọkọ mọ́ kọjá tó máa rí bẹ́ẹ̀ tó bá jẹ́ màmá ti yín ni ṣé tó bá jẹ́ pé màmá yín ṣe é gbèrú ìgbésẹ̀ tẹ gbé yín sọ̀pọ̀ tó bá jọ kọ yín tó gbèrú ìgbésẹ̀ báyẹn sí màmá yín báwo ni ó ṣe rí ẹ máa fi rọra yín wò ṣe rí òun náà ni wọ́n fi máa ń sọ táwọn èmi ò gbàgbọ́ torí èèyàn dáadáa nìwọ ọmọlúàbí ni ọ báwọn kan máa ń sọ wípé any good thing done by a woman is a mistake ẹ má jẹ kó máa rí bẹẹ ọlọ́wọ́ wà pẹ̀lú yín ilé yóò ní dàrú ń tẹ́ ẹ ṣe yẹn ó kù díẹ̀ pàtó gbogbo báwọn èèyàn dẹ̀ ṣe ń sọ ẹgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ṣe àtúnṣe bẹ́ẹ̀ bá ṣe láìkì ìyá yín bẹ́ẹ̀ ní kẹ́ ṣe láìkì ìyá ọkọ ẹ ti kúrò nílé òbí yín ẹ ti wá sílé òbí ọkọ fúlì nǹkan kan náà làwọn méjèèjì kò sí yàtọ̀ ìbí ò yàtọ̀ bí ilé yín kò lè máa dùn yóò máa dùn ẹ̀ ní rí wàhálà o ọlọ́run ó dúró ti yín o ẹ tètè dọ́gbọ́n nìsín ẹ dọ́gbọ́n pé.

0: ìyá ọkọ yín kẹwàá máa bẹ̀ẹ́ ẹ sọ fún wọn torí ìkúnlẹ̀ lẹ́wà o kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe ẹ nídìí ẹ pé kì í ṣe ìtànjẹ́nálẹ̀ ẹ sọ mọ pé kì í ṣe pé ẹ mọ̀ ọ́n mọ̀ pé tí wọ́n mọ̀ bínú bó ṣe jẹ́
1: nìyẹn.
2: hello Taki.
3: Àǹtí Sọlá Kẹ́mi.
2: Ṣé wà dáadáa?
3: Mo wà pa o, ẹ̀yin náà kọ́.
2: Mo wà òkè ẹ ṣe.
3: Mo lè fi kọ́kọ́ pray fún yín, ọpọ́ ló ní jẹ́ kán stress yín lé.
2: Mi náà dẹ̀ ṣàmì mi mọ̀ pé bó tún ṣe máa tún já sí at last tún rè.
1: Ẹni tó bá fẹ́ tẹ́ kò ní gbọ́ kúrò níbẹ̀.
3: Ó dàbí pé nǹkan tí grandma ṣe, ó dàbí pé grandma ní ọtí rí ọmọ ti. ẹ wá fún ènìyàn láti tube so kó máa ronú fún mi
2: pé pé bóyá nǹkan tó ń ṣe wọ́n ni àbí nǹkan tí ò ṣe wọ́n lélẹ̀.
1: Mr.
3: Mr.
1: Akin. Mr. Akin kí lẹ porúkọ yín yẹn ganan. Mr. Akin kí lẹ porúkọ
3: yín.
1: Yo whatever. Ẹni tí wọn ò jà tí ẹ wo ṣẹ́rí Fọlákẹ́tẹ́ ń wò yìí òun náà máa ń wọnú mood ó máa ń wọ mood yẹn at times tẹ́pẹ́ ó ní ìṣẹ́ akẹ́kẹ́ wọ mood yẹn ni but ó ẹ̀ẹ́jọ́ jà tí kí ló kọ́sẹ̀ láti pè wọ́n padà and láti jẹ́ta yẹn kò sọ fún mi o wọ́n ṣe sọ fún mi lónìí láti jẹ́ta ṣé o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Fọlákẹ́ cut phone yẹn my friend cut phone yẹn Fọlákẹ́. Mr. Akin ẹ tẹ red button please ẹ use red button.
2: ẹ ṣe jà ẹ̀rọ
1: dákin. Bóyá kí n fún yín phone number wọn kẹ́ bá wọn máa sọ màá fún yín phone number wọn.
3: Fún mi.
1: Mi ò tiẹ̀ fún yín gan mọ́ cut phone màá máa sòótọ́ ọ̀rọ̀ kíkà máa tàn ẹ ṣùgbọ́. Hello.
4: Iná ọkọ̀ ìyá rẹ ló ṣe tẹ́rí bá fún ọmọ ṣe gbéraga o gbéraga ni gbé ní sanlẹ̀ ṣàkúṣe àpètò.
1: Orin yẹn kọ́dá ìgbéraga ni kí ni kan.
4: Ìgbéraga ni gbé ní sanlẹ̀ orí bàbá ọkọ̀ bàbá rẹ ló ṣe Fọlákẹ́mi iná ọkọ̀ ìyá rẹ ló ṣe. Ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ̀ nígbàgbé rẹ̀ nígbàjẹ́.
2: Ẹ ká sọ sá.
4: Ẹ kú iṣẹ́ awolọ́wọ́ ìdòwò gbo láti Adétòkun.
1: Ẹ mọ̀ tíra àti kọrin o. Ẹ mọ̀ tíra àti kọrin ẹ̀rọ lọ́wọ́ àtàkì point jẹ́jẹ́.
4: Ẹ kú iṣẹ́ ọpọlọ. Kẹ́rí àti Fọlákẹ́mi. Aláì níṣẹ́ ìkẹ́dẹ́ ti lọ́sẹ̀ òun náà ni pé torí pé ẹni mi kiri ṣe báyìí lórí kéde pé wọ́n ti mọ ṣe bá pè mọ̀ kéde báyìí wọ́n ti mọ̀ ṣe ní separate time. Ẹ wà ní ìdí ẹ̀ tẹ̀ pé wọ́n pé mọ́mì kí ló ṣẹlẹ̀ kí ló dé. Bí voice ṣe rí báwo kí ló ṣẹlẹ̀ má tẹ̀ dá yín lò. Ẹ wá gun ẹ wá káàtì ẹ wá rí ẹ wá jù gbogbo ẹ káàtì. Ṣé rí bí egungun yẹn ti ń dá yín lẹ́bi sí. Ìṣà nìṣà ẹ má bínú sàgbẹ̀ngà kí mọ́mì náà má bínú yẹlẹ́gùsẹ̀ má bínú.
2: *347*1004*2#*347*1004*2#

0: eyan ara le fun ti ka se e egbon ti mo so ba a di fe mu mejeji en sin
1: oh baby no no
0: how many minutes
1: je ko di 155
0: to ti so nkan to ba ti so la begi o to ba ti so so ni ko di 155
1: so that I want to she feta when you my land funny.
0: Okay, mommy.
1: So she want to she go help you. Me she check back on number titi.
0: Okay, mommy.
1: Aye, mommy.
0: Okay, mommy. So anything to bati feni, go to bati feni. For like, go to bati feni. Me man she shugman. Ki kan wo mi kan wo mi na bi mo se.
1: Oya. Dala ma fi oro ilona.
0: Oro wo.
1: Shugman. Mo kofe da igres a little ni. She mo yi pe ise ti wa ni lati ma so awon oro kokan awon koku die ka to kokan ni adugo ati ni ilu wa so pa complain pa titi alesi loye ni bi rail yen to wa mo pe rail yen o ti baje won ti tun se o
0: awon lo se
1: mi mo
0: that was the day ti mo n koja mo ri mikra mikra ni awon oni mikra yen ni mo ri ti won ku okuta.
1: They always those Mikra people just always, but this time they did it properly.
0: Okay, can't you pull
1: over? Yeah, ikon, EKG, titi to wa ni bi waju prefer look around your way. Awon lopa. Lelele. Ha, ibe no ti baje dada.
0: Se oro ke boya. Se ko si checkpoint nbe. Because kọlọn sha ni wa Nigeria.
1: Ile ti koja
0: ona ti o ba da lo ma ri rosip lo ma ri kin ton ma duro sibe to
1: yawo sari. Very, very bad, terribly bad. I demand my ten more mood to fair and courage book when you are not come at ten more. How about talk about else and college of science? Japada sori eto akoni ka se ni atun men ma
0: oda ko emi o ba so pe o todun ko todun kan na ni ejo ka wa mejeji sugar mo si se sa lo tun se lo tun se
1: ni
0: o ya ko de 24 hours
1: honestly these things need to be spoken about and done properly. So then amayi ko to nsin amam trat so pe exactly 155 eto mo ta ba ti so alike ba ti so ha
0: ni gbọdọ paru
1: mi eni e se se gbe pe radio for the first time because te ba ma pe radio e ti mo pe lati sukuro bi radio yin patapata tabi ke ti e pa iyen wa very very important. However amayi koto
0: hello ta lo wa nbe sa iya beji oni pure water.
1: Yes o ore anti falake
2: Adeo yato.
0: Yes, ma.
2: Ekuse.
0: Yes, ma.
2: Sorry, you can see a woman she. Kubadu. You can see mama in your desk. Kubad. You are only going to go look for mama in your country, mama in your country. What do you have to go before you see she? Mami, come on, let's go see you there. Walk out here. Kuwa yati mama to answer you pe, kudabu wa se tenye wabi nkonko. Odu, I want to hear call it. Oyin gbogbon se wa ni mama oyin go ki pe won daga
0: mo ti ando
2: ya won yin ni ko ti dey do
0: mo ando ba won funra won ni mi ma
2: ado se bi eleji jojo eni ni e ma so be yen e wa fe ma bi mo ati yin ko o de inu e inu e so won
0: cheri tin ba pe mami Alif, 1 hour, fi ma soro, ma ma shadura mi le court e mo de ma nbi si. So awon mejeji yen won ti wa use mo ra won for long. So ti ma fe pe won ti o ba se anything ko pe o je present issue mo ma pe won ba lojo Sunday o leko kan ba ti pe mi bayi but won pe mi gan to ma ti de pe bayi won ti wa okay so many things o lo mo pa so many things
2: o lo mo pa why are you telling me to say what you are telling me to say? Yes, I go. Yes, you go. You have to say what you are saying. You have to
0: say
2: what you are saying. What do you mean? What do you mean? Oh, yes, I think so. I think so. I
0: think
2: so. I
0: think so. I
2: think so. I think so. I think so. Ani fo wa ke e ka binu jare ye le gbe si eyin le ma binu
0: se le be ni abi ke so pe koko beyan
2: ah o ye be yo ko yi awon na be yo ko wa nji e ma binu e ya le je ye la binu
0: se won te gboro binu won de so pe ko ma binu ma
1: jamu first person
0: fun kini ko ma mu mi binu ma binu fun
1: e jamu first person
0: o ti so le kan ma to so mo
1: da n pe gbo ni
0: Apollo lo mo ele.
1: E ja mu first face.
0: Oh. Ka won to ni. Ele.
1: Ati n pe won. Computer ti mu first person.
0: Hello?
3: Hello.
0: Hello, ayi radio yin lo le oga mi e play ka se. E le ti gbo pa fe pe. O de ti wa wole bayi. Voice in one two.
3: Na bi ni.
0: Abẹ yen ko le play ka se ni se AI lo play ni.
3: Emi na mo play re.
0: Say so.
1: A ma de buy yoke.
3: Ah, mo le ko lo na.
1: E ti je 25,000 naira.
0: Che ti gba ka se ri.
3: Mo ti tari be ni.
1: E ti Jerry.
0: E ti ma bo se ma bo se ma ri.
3: Mi ti den la je lori mo den class ni.
1: Ah, ile le wa.
0: Ile le wa. So won ma pe yin sir 25,000 naira e ko rire.
3: Thank you sir.
0: Thank you.
1: Se ka me yo keji nitori pe
0: mami nga te ba ti so ni.
1: The past paper.
0: Mami nga te ba ti so ni anything to ba ti so ni anything to ba ti so ni.
1: Your matter don't tire me.
0: Mama so
1: sit down.
0: So
1: sit
0: down. Ma je ko tire e. Hello.
4: Hello.
0: Yes sir.
4: Hello yato.
0: Yes sir.
4: Asalaamu alaikum.
1: Adade e kasa sir.
4: Yeah bless you.
1: Yes sir.
0: Amen sir.
4: God bless you.
0: Amen sir.
4: Dada fun.
0: Ami.
4: Mo mo ko e da number mo nu. Wa de ko da number mo. A so ko go re ni se da mo le ni. E da number mo ya. So e kan ko. Seri program yi o ma wa interesting. Seri nkan to se le yi. Àwọn méjèèjì ìlú ìyàwó àti ìyá ọkọ bẹ́ẹ̀ ni wọ́n ní ìṣù nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ èyí ṣe pé fọ́ọ̀tì wọn but lábẹ́ bó ti kò rí orí ìyàwó la máa darí ẹ̀ sí ẹ̀lọ́.
1: ẹ̀lọ́
4: orí ìyàwó la máa orí ìyàwó la fẹ́ máa darí ẹ̀ sí gẹ́gẹ́ bí ìyàwó mò ń bọ̀ ṣé rí ìyá ọkọ náà fẹ́ pè bẹ́ẹ̀ yẹn náà kí òfin tó ṣe tí kì í ṣe pé bóyá ó ń bá ìyá ẹ̀ tí kì í ṣe pé ó ń bá ìyàwó ọmọ ẹ̀ jà ó bẹ̀ tẹ́lẹ̀ láti dáhùn bẹ́yẹn fún ìyàwó ọmọ ẹ̀ òun náà wá lóta wá pè ìyàwó yẹn náà pa ìyàwó mi o kò sí tó ṣẹlẹ̀ o láti nǹkan tó kàn ṣẹlẹ̀ báyìí ni o kí ó bá jẹ́ ọkàn ìyá ìyàwó tó òun náà ní ẹ̀mí ọlọ́run nínú ìgbésẹ̀ wá gbà wípé pé o ìyá ìyàwó òsì bẹ́yẹn ìwọ ẹ̀yà irú ìyàwó bẹ́ẹ̀ la wá pè ìyá yẹn padà ó lè jẹ́ ìrọ̀lẹ́ mọ́mí ṣé ò sí kí ló dé fún ojúkùnrin lẹ́ẹ̀kan tó jẹ́ ń sọ̀rọ̀ nǹkan kan kí ìyàwó bẹ́yẹn bá wá gbégbèsè bẹ́yẹn kó náà rántí wípé òun náà máa ní ìyàwó tó jẹ́ pé ìyàwó ọmọ tòun bá ṣe rí ẹ̀sùn òun náà.
1: A gbọ́ yìí sà a gbọ́ yìí dáadáa dẹ́n.
4: So ìyàwó yẹn ní ìjọ òun kó máa rántí pé ìyàwó ọmọ tòun náà tó rú pé ìṣẹ̀lẹ̀ yẹn á ṣẹlẹ̀ kò sẹ́ni tó jẹ̀bi náà mọ̀lẹ́ ìyàwó láwa darí ẹ̀ lórí pé ẹ̀sìn pé ó yẹ kó pè ìyá ọkọ mo bá dọwọ́ pé ìyá ọkọ ẹ̀ kò sí problem.
0: Ẹ ṣe kan sa. A ma gbòòrò Mr. Sunday lónìí. Bí àwọn náà tí wọ́n ráyè
1: pé wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá tiẹ̀ wà tó ń pè mo nífẹ̀ẹ́ sí láti ẹ̀ ti bèrè.
0: Aṣàlẹ̀ wa náà wọ́n ráyè pé.
1: Hello. You are calling the second person.
0: Yes, ma'am.
4: Yeah?
0: Yes, sir.
4: Yes, sir. Yọ ẹ̀ka sàn.
0: Ẹ ti gbọ́ voice yín báyẹn sá lórí rédíò bàbá mi kí ló túmọ̀ sí.
4: Mo ti pa number mo ti pa radio yẹn má bínú.
0: ẹ kí wa ló túmọ̀ sí bẹ́ẹ̀ ti gbọ́ voice yín lórí rédíò.
3: mo ti mọ kó mo jẹ káàṣẹ náà ni.
0: jẹ káàṣẹ nìyẹn ṣe ẹ ti gba káàṣẹ rí.
3: mi ìgbárí ilẹ̀ tí máa ń ta ti pẹ́.
0: ẹ má wòrò ọ̀nà ti ṣí nìyẹn.
1: àbá yín yọ ẹ ti jẹ 25,000
0: naira kan fi lè ẹ fi láàánú.
3: thank you sir. mi sọ yàtọ̀.
0: wọ́n máa pè yín kò sí wàhálà bẹ́ẹ̀bì.
1: lẹ́ẹ̀kan mẹ́ lọ.
0: ibo.
1: ṣíbi la máa rẹpẹ́ tí sí.
0: mẹ ibo ibo la ń lọ sọ fún mi bí ká ń lọ.
1: a ní láti make a public.
0: ok mo ti gbọ́ ẹ.
1: hello.
2: hello.
0: ẹ̀yin rédíò yín lọlẹ̀.
2: ẹ káàsì.
0: yes ma.
2: àtìfọlá fẹ́ mi mọ́mí ayọ̀mídé ni o.
1: mọ́mí ayọ̀mídé ṣe wà dáadáa.
0: ayọ̀mídé ń kọ́.
2: mo ti sọ ó wà ẹ ṣe
0: ẹkú. ó ti lọ sukú àbí.
2: bẹ́ẹ̀ni. àtìfọlá fẹ́ mi.
1: máa.
2: àtìfọlá fẹ́ mi. tí àwọn ọkọ mi bá ń sọ̀rọ̀ mo mọ láìkì mi ṣùgbọ́n ó kù díẹ̀ pàṣẹ o.
1: fún mi.
2: bẹ́ẹ̀ni ìbínú yín ti ń pọ̀ jù kò já. ẹ ti mọ ìyá kọ sí ẹrú. ó yàtọ̀.
0: yes.
2: kí a rí èèyàn kìíní di lóko kó mọ̀mọ́ èso tó ń sọ.
0: ẹ pa mí.
2: jẹ́ kẹrin wọ́n jẹ́ ní òkú ọjọ́ kẹrin kì í ṣàjèjì sáré.
0: ẹ tún bá mi.
2: kẹrin ìyá mọ́nì gbàgbẹ́jì ẹ tún mọ̀ pé àwọn nìyẹn wọ́n yí lọ́wọ́. ọjọ́ ẹlẹ́jẹ̀ ni wọ́n. ajá tó dúdú ilé mi wọn.
1: gbogbo nǹkan mo gbà ẹ má buyà ọkọ mi.
2: Hello, Gbenga. Eko eto.
0: Yes, ma.
2: Sọ̀rọ̀ ló pè láti
0: ìkọ̀. Yes, ma. Mo mí sìn náà ni.
1: Láti New York.
2: Àkúlè bá wọn rí sẹ́bà tó ń fi wàhálà rí. Ṣé ń kìlẹ̀ jẹ́ máa yí? Ẹ ṣe máa yí. Àǹtọ́lá kẹ́mi. Lóòótọ́ tí ní mo ṣe o. Mo ṣe ìdílé èjì ni mo ṣe pọ̀ bọ́ tẹ́ ìdílé yìí kò bọ́ sí ràtọ̀. Tóbi ti ń fẹ́. Ẹ mọ̀ oníkúmọ̀ fẹ́ẹ́ fẹ́ẹ́ bíi pé voice yẹn sound ẹ̀ mọ ratio oh my god ó mà dẹ̀ ṣe o mo bá sọ̀rọ̀ lánàá mi mo parí ọjà ni o there is one second between off and on ọlọ́run máa jà ratio.
0: àmì.
2: ọlọ́run máa jà ratio ẹ̀ tí wàá pọ̀ nǹkan yàrá ìjọkẹta
0: ara ó
2: ti lọ fún àjù kí ló dé ẹjẹ́ abọ́ọ̀nì kejì làwọn obìnrin ẹjẹ́ abọ́ọ̀nì kejì mẹ́rin máa fún wa lórúkọ ẹjẹ́ abọ́ọ̀nì
0: kejì
2: bẹ́ẹ̀ àdìmọ̀ kò ní ká lórí tiẹ̀ n sọ fún yín gbogbo àwọn tèmi sí àwọn tèmi mọ̀
0: mi adára mọ̀ kò sí wàhálà ẹ ṣe ẹ bá ń kí dádì.
2: ọlọ́pàá mi ẹ bá mi sọ̀rọ̀ ni mi ṣiṣẹ́ fọlọ́pàá mi kí ló dé mi ò bọ́ wò ni.
1: ẹ ti gí verdict yẹn mọ̀ pé mi lè gbóyin lẹ́nu.
2: Ok, thank you my sister, I love you.
1: I love you too. Ẹjẹ́
2: abọ́ni kìí ṣe ti gbọ́.
0: All right, ma.
2: Ọmọ ìgbà náà, yìí ló ga fẹ́yìn náà.
0: Yes.
2: Láti jẹjọ́ mọ́mí yín ẹ̀ pé wọ́n. Ṣé àwọn ọmọ fi information àbí?
0: Àwọn ló máa
2: ẹ̀
0: mo fi kọ́ra ni pé káwọn méjì o.
2: Èyí náà ẹ̀ ṣe kí ẹ̀rẹ́
0: yìí ẹ̀ ṣe yáyí. Ìgbà tí mo lọ fẹ́ wọ́n lé ra wọn lọ́wọ́ ni. Mo dẹ̀ sọ pé ok, ó ti
2: ẹyin náà ẹ kò dé ẹka tó wà mọ pé kí ṣíkẹ́ ìfẹ́ yẹ kó sọ fún mi ni
0: ẹ
2: wà ok
0: má fi sọ́kàn
2: ok fi sọ́kàn
0: ẹ ṣeun gan ma ibo ni ká máa lọ báyìí.
1: aṣá tí ẹ máa lọ ná.
0: ẹ̀yin ara ilé.
1: nǹkan tẹ́mi kàn ti learn I take responsibility for not calling mommy back maybe like few hours after or maybe the next day to find out assumption gba mi ma ba relationship jen so and aja to ti ri ni to juru tele to ba ri ni to go there must be a reason so it's good for us to always find out what's happened kenya come ma assume pe boya won ba bija boya won bi ni see me because I can't lo to olohun je ki oko se yo ko mi imagine pe boya nkan kan lo sele be yen ti mo wa kan adakele lori abi ti mo ko assume pon ba mi ja gbogbo gba na ko ni ja láàrin ìyàwó àti ìyá ọkọ gbogbo náà kọ níjà láàrin ọmọ àti ìyá ètò bá rí pé countenance won change voice won change you hold them to call them and verify. so kọ́ má bínú má lọ pé wọn kọ́ tó fẹ́ gbọ́dọ̀ tí wọ́n jù.
0: emi ti mo ni ya na nko kemi na ma binu
1: iwo lo mo to ba se wo ni ko se se life na ari yin lola lagbara olon lori eto kilari go ni kan lagiro 96.7 fm fola kemi mighty lori ko temi seju meji ko dara go meji oni si ni ojo keje osu kewa 2026 eto jara yen je nto dara siko ke dari ja awon ya beji to wa ni life yin
0: o ti da eyan ara ile mo meji so pe ka ma lo le pe gola wala lori ko mi bye bye.

0: money where enter people hand up till now, they never fit to believe them. The train don't start again, up again, start again. Is there honor like this? No looking back.
1: Money make the work go round.
0: You must get your own piece of the Ember winning galore for this month of October. October don't land. Cash, yeah, they celebrate Lagelu FM 11th anniversary and with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus the mighty October 28th Lagelu anniversary cash party. Money left, money right, money center, money center. If you want play today, or you carry your food right now for Splash FM, now star 347 star 1004 star 1 hash. For Lagelu FM, now star 347 star 1004 star 2 hash. You fit a bust, enter website www.cashier.ng. Only those people where they reach 18 years and above. Now ain't go fit to play this cashier. And now your state gaming board, nine licenser. The Ember winning galore. I must cash my own world. Shooty cash, yeah. Multi cash, yeah.
2: Ṣàtàwọ̀ bá mọ́mọ́ dé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lagelu FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
3: Ẹ bá ń gbọ́ndọ̀ yìí gbẹ.
4: Jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà.
2: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ ogun aláṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàláyà àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.

0: ti rẹ mi.
1: Ọlọ́ni o. Lẹ́lẹ́ wa láyé wa lẹ́bí wa. Àwa kọ́. Ọlọ́ni bójé nìyàn ló dúró níwá tí máa kàn yọmọyọmọyọmọ. Ọ̀rọ̀ yẹ pẹ́ súyà. Bójé nìyàn ló.
0: Ọ̀rọ̀
1: yẹ pẹ́ yọ lọ́rùn.
0: Lọ́wọ́ èèyàn.
1: Lọ́kàn gan. Lọ́kàn lẹ́mìí. A ní ṣe bí mo rí ẹ last week.
0: But why me? Ayé ẹ̀kọ́ mo wà náà.
1: Mi why ẹ̀.
0: Bọ̀ wọ́n ní lágẹ̀rẹ́ ló ti ń ṣiṣẹ́ náà. Ṣé wọ́n fi yín lówó ṣe.
1: Kí ni problem ẹ? Kí ni sọ̀sọ̀rọ̀ ẹ?
0: Bójé nìyàn ló dúró
1: ni wọ́n ti jápa. Bójé nìyàn ló dúró ni wọ́n ti máa ṣèrègùn alájẹ.

0: arákùnrin jọ̀wọ́ fún mi lómi tútù kan òrùgbẹ́ ń gbẹ mí.
1: ọ̀gá mi ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
0: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkọ̀ mi balẹ̀.
2: Omi yóò lọ ta o.
1: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0808-951-43. Láì sí omi, kò sí iye. Showbox bottle water, omi tó dára.
3: Lagilu FM 96.7.

0: Hello.
1: Hello.
0: Ta ló tún wọlé?
1: Ṣé ẹ̀ ń gbọ́ mi?
0: Ó tún wọlé
1: àtàkùn. Bigma, ṣé ẹ rí ọ̀rọ̀ Ṣàkà gan fúnra rẹ̀ gan? Òun gan yanjú ara. Ó lójú owó tí Ṣàkà wọ̀, kì í ṣe irú owó téèyàn bá lọ gbà bẹ́ẹ̀ yẹn. Ṣó di eyín? Tó bá yẹ pé owó tó wà nílẹ̀, at least like ọdún kan tó rí nǹkan kan bí tó kàn ń jẹ ń bẹ̀ tó ń mú ń bẹ̀ tó lò tó ṣe kan irú owó bẹ̀ ó ti jẹun ṣẹ́kù nìyẹn. Kò ń ṣe owó téèyàn ṣe lọ gba owó pé kò sáré fi bàṣírí ara rẹ tàbí kó fi mi dókòwò kan ni wàá ti wá

0: yóò jà sọ pé o.
1: Ami o. Wọ́n ní yóò jà sọ pé o. Hello.
2: Hello.
1: Hello.
2: Orúkọ mi ni ó jèrè láti Èrúwà.
1: À ń gbọ́ yín.
2: Ṣé ń gbọ́ mi?
1: Kété kété.
2: Rẹ̀mí àti Rẹ̀mí tí ẹ bá ṣe pé àyè méjèèjì ẹnìkan náà yín ti lọ rí dá sọ́ọ̀ sílẹ̀. Ẹnì kejì ti lọ rí dá mọ́lá sílẹ̀. Ẹ má béèrè ìdámẹ́wàá kan lórí owó tá a lọ rí yá o. Bẹ́ẹ̀ gbọ́ mi, owó tá a lọ rí sórí ti késárì fún késárì ẹ tọ́ lọ rí yá owó cooperative tá a lọ rí gba lóònù ó ń gángan fún rẹ̀ késárì ni. Ó ń gángan fún rẹ̀ ọkọ̀ gbọdọ̀ kó owó sọ́pọ̀ ara rẹ̀ náà.
1: Ó ti fi nkára rẹ̀ fún ara rẹ̀.
2: Ṣé ọlọ́run gángan fún rẹ̀ tọ́lọ́ rẹ̀ yá owó cooperative tá a lọ rí gba owó lóònù ó ń gángan fún rẹ̀ késárì ni. Ó ti fi késárì fún rẹ̀ náà. Tọ́ba wá yọ wá fèsì gbèsè ni tọ́ba ṣátá tọ́ka rẹ̀ balẹ̀ tọ́ka ẹ̀ balẹ̀ bó torí èrè ló tó mọ̀ pé ṣàkà tó yọ gbọ́dájì kò tìgbà tí ń sáré káàkiri eré tí ń sá káàkiri gan-an ju ti késárì lọ. Ṣé bá wá ṣe pé yìí méjèèjì o ẹ ti kọ́ mọ́sálásí ilé àfẹ́ ti kọ́ ṣọ́ọ̀ṣì ilé ẹ̀fẹ́ máa gbàdá mẹ́wàá ńbẹ̀ lẹ fi fi ìdámẹ́wàá kan lọ wá.
1: Iwọ baba yi
3: lesu pe ko yo nkan
4: ere ati re mi o
3: se dada lede
4: e ni sonu mo wa lowo
3: ami o
1: ami o
4: e fe kun le le ni be kun le o
3: amina
4: o ru kan de mi ni ko fo si latolu nde ibadan
3: gbogbo aye ti mo
4: e boda sese gba mi o sese gba se oluwa ni
3: mo ti gba ti pe nti bibeli so niyan.
4: Okay, ẹni ní mọ́ ṣe ẹ̀kọ́ sí yín ní kọ́nítọ́lùkù jẹ́ máa mú dàmẹ́ wá.
3: Èmi ṣe bẹ́ẹ̀ tí ń ṣe tipẹ́tipẹ́ ni àṣẹ tí mọ́.
4: Ó ti
3: oye iye yín.
4: Ó kó bí tẹ́lẹ̀ ràn àwọn èèyàn lọ ẹ náà dá. Ó ti ó nice. Ẹ má gbàgbé pé aborongo ti kú o. Agodi náà dẹ̀ ti kú o.
3: Kí ẹ lọ kan dodo yẹn nù kẹ́ ẹ sòótọ́.
4: Ẹ ń gbàgbọ́ ara gba kan pé kì í fẹ́ ní kí láì sì fi ṣòwò.
3: Báwa
4: ni kí n sọ̀dá mẹ́wàá. Bẹ́ẹ̀ bá mi lọ ságodi àbágbó abolongo.
3: O lè tó yẹ ni màdámù àbí bàbá yìí.
4: Ẹ múra sí i. Rẹ̀mí ò. Ẹgbọ́dọ̀.
3: Ọlọ́run ló dé.
1: Yalọ ẹja
3: last call. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi.
1: Jáfílẹ̀ parí ẹ̀. Jáfílẹ̀ parí ẹ̀. Hello, last caller.
5: Ẹ̀mí àti Rẹ̀mí.
3: Kẹ̀pẹ́.
5: Mo ṣe wà ní pé ṣe rí owó tó lọ yá yẹn. Ó fẹ́ fi pe business ló ṣe lọ yá. Sọ̀rọ̀ mi yé yín. So tó bá ṣe business tó máa ṣe.
1: Eléyìí tí o fi ṣe business tó fẹ́ fi kọ́lé ńkọ́ tàbí fi ra mọ́tò.
3: Bàbá.
5: Ìdámẹ́wàá ò ṣe yọnu yẹn ò fi ṣe
3: pé èrè ó lọ yá owó láti
1: ṣe. Àti gbọ́ yín ẹja fílẹ̀.
3: Rẹ̀mí àti Rẹ̀mí.
1: Rẹ̀mí àti Rẹ̀mí àwa lọ lẹ́ni ṣùgbọ́n tá à ń sọ ni pé.
3: Àwa náà sì ń wò ni.
1: Àjù sì ń wò ni o.
3: Kò sì ti ń jáda mẹ́wàá lórí ilé.
1: Bá a bá ń sìn, a máa ń gbọ́n.
3: Ká gbá ni o.
1: Ẹ mọ́jà fi òpin ìrìn àjò ẹ sìn.
3: Àbí.
1: Ẹ mọ́jà fi òpin ìrìn àjò ìgbàgbọ́.
3: Ọlọ́run. Lágbára Ọlọ́run ẹyin oyin oyin oyin ní ipa àtìpé tí ń kó ẹ darapọ̀ mọ́ wa ìnílẹ̀ bàlàǹfààní àti gbọ́ wa ṣùgbọ́n ọ̀gá ti wa ò sí nílé lágbára ọlọ́run a ní dààmú yọ darapọ̀ ní kété tí ọ̀gá bá ti dé lọ́jọ́ níwòye ọjọ́ mẹ́jọ kété lẹ́ máa gbọ́ wa bami ṣàlàkọ́ títí lọ́pẹ́ mọ̀mọ́ àlùbáríkà lágbára ọlọ́run iléeṣẹ́ yín ò ní bàjẹ́ ẹni dídàkudà ojú òní tí wa o ẹ wo gbogbo n ta sọ àwàdà la wa ń ṣe
1: o
3: à ń jẹ kó di mímọ
1: bí pé a máa ń gbọ́n ni o
3: a máa ń gbọ́n ni o
1: ẹ má jà fún ìrìn àjò gbọ̀gbọ́ aṣọ lẹ́ẹ̀kan
3: o ọba yá lóhùn bọ́ọ̀ bá mú rọ
1: ẹ̀jẹ̀ á gbìyànjú ká yára wa ní ọgbọ́n
3: ẹ̀jẹ̀ ká gbọ́n
1: ká yára wa ní bre
3: ibi olúwa ti ní ká yọ̀dà mẹ́wàá ni pé ká ṣiṣẹ́ ká jèrè ká sì máa mọ̀
1: ṣoko
3: yen no ka pa yin lerin ni o
1: ni si ese gbe o
3: lagbara olorun ba ojo ni ti wa
1: to ma fa lobo lobo fun wa o
3: lagbara
1: tori corporate dadan ni ke da pada lonu e da pada eh ni dam o
3: to ti jo won da fun oga won ti ma yan monitor
1: tori de yi atawa se yi a o ni ba won ni owo lorun
3: ami
1: nti en ba ni lorun gbese ni
3: gbese ni
1: a ba won ni lapo ni o
3: ami o
1: owo owo apikanuko a ni wowo ti
3: olorun
1: agbara olorun ara anu gba
3: amina yalla
1: sola re olorun bo sin da jo se kenneth gbo eje ke bugi lo lotu eto yemi atun re mi awadi de bayi an lo a o pare lojo mejo a de nbo lotun na lori to miliki special agbara olorun
3: so lagbara olorun
1: lewa ono nina wa atawa teyin a o ni jo run gbe sonu bi o se
3: demo
1: a jo ma be ni o obe ni besu
3: ami o
1: on te ba ni le gbare mi
3: e ma fi le lomi
1: o lewu
3: o lewu de o dabo sama
1: dabo
3: dabo
1: bi anu di je ja lo
3: se wo gbenu duro
1: opo nu ni ese
3: dende

ẹ kúrò lẹ́ bẹ́ẹ̀ lásìkò iṣẹ́ àtúrọ̀ àkójọpọ̀ ìròyìn ti àgbáyé ló ń ṣe tí ìgbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ. Martini Salau lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó ilé ìtàn ńbẹ nínú ìròyìn ọ̀hún. Àjọ tó orí sí ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé òun náà ló ti ké pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti tẹpẹlẹmọ wíwá àwọn ọmọ ilé ẹ̀kọ́ ilé tí wọ́n jí gbé. Ikọ̀ ọmọ ológun lẹwa náà ni ó yàbò ikọ̀ ọmọ ogun ti ISWAP eléyìí tó jẹ́ pé wọ́n sì pa àwọn ikọ̀ agbésùmọ̀mí tó tóbi 25 ní ìpínlẹ̀ ti Borno. Ìwọ́de alágbára náà ni ó ti bẹ̀rẹ̀ báyìí ní orílẹ̀-èdè ti France níbi tó jẹ́ pé àdó-olóró kan náà ni ó dún gbàmù tí ó sì gé ọwọ́ akẹ́kọ̀ọ́ kan ní orílẹ̀-èdè ọ̀hún. Ìjọba orílẹ̀-èdè ti South Korea náà ni wọ́n ti ṣetán báyìí láti ṣe àtúnyẹ̀wò òfin ilé tó ní ṣe pẹ̀lú ikọ̀ ọmọ ogun pàápàá jùlọ nípa ti ẹ̀ka ti ètò eré ìdárayá. Ní báyìí, ẹgbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

àjọ tó rí sí ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé náà ni ó ti rọ orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láti rí pé wọ́n tẹpẹlẹ mọ́ wíwá àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó tó bíi 42 eléyìí tí wọ́n jí gbé ní àskírà níjọba àbílẹ̀ ti wùbá ní ìpínlẹ̀ ti borno níbẹ̀ náà ló jẹ́ pé àjọ ọ̀hún náà ni ó pe ìpè ọ̀hún lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti hex lónìí gangan wọ́n ṣàlàyé wípé ó ti tó ọjọ́ báyìí eléyìí tó jẹ́ pé ó ti tó láti bí ọjọ́ 5-20 oṣù 5 ọdún tá a wà yìí eléyìí tí wọ́n ti jí àwọn ọmọ ọ̀hún gbé níbẹ̀ náà ni àjọ ọ̀hún wá ṣàlàyé wípé nípa àwọn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ ní òkè ọ̀yà òun náà ló jẹ́ pé ń pagi dínà ètò ẹ̀kọ́ lọ́jọ́ iwájú níbẹ̀ yìí náà ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láti gbé ìgbésẹ̀ eléyìí tó tọ́ àti eléyìí tó yẹ láti rí pé wọ́n gba àwọn ọmọ ọ̀hún padà láyọ̀ àti àlàáfíà wọn ni bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ òun náà ló jẹ́ pé ìbẹ̀rùbojo àti ohun ìpayín kékeré òun náà ni yóò ti bá àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ní ibùdó àwọn ajínigbé eléyìí tí wọ́n wà ẹni tó ti fìgbà kan rí jẹ ààrẹ fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀-èdè wa nàìjíríà nba ẹni tí ń ṣe òlísà àgbákòbà náà ni ó ti sọ di mímọ̀ báyìí fún ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà láti yan adarí eléyìí tí ó bá wá láti ọkàn wá ṣáájú ètò ìdìbò eléyìí tí yóò mọ̀ wáyé lọ́dún 2027 àgbákòbà náà ni ó sọ̀rọ̀ ohun di mímọ̀ ó ní nípa làlúrí eléyìí tó jẹ́ pé ń kojú orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ nípa ọ̀rọ̀ oúnjẹ ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ọ̀rọ̀ ètò ìlera pàápàá jùlọ nípa ti ètò ààbò eléyìí tí ó ti wá mẹ́ẹ̀ pátápátá ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà láti rí pé wọ́n lo ẹ̀tọ́ wọn lábẹ́ òfin láti dìbò fún ẹni tó bá tọ̀ nínú ètò ìdìbò 2027 ó ní kí wọ́n mọ́ gbà fún olóṣèlú kankan láti fi owó ra ìbò wọn àti ẹ̀tọ́ wọn lọ́jọ́ iwájú eléyìí tí yóò sì jẹ́ pé wọ́n kábàámọ̀ tí wọ́n bá lọ yan ẹni tí kò tọ́ sí ipò ìjọba ó sọ̀rọ̀ ohun di mímọ́ ó ní kí orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n mójútó ẹni tí yóò jẹ́ ipò ààrẹ àti ẹni tó jẹ́ pé yóò lè ṣe ohun tí àwọn èèyàn fẹ́ yálà láti máa sọ̀rọ̀ nípa ẹlẹ́yàmẹ̀yà ikọ̀ ọmọ ogun eléyìí tí ó ń gbógun ti ìwà ìgbésùnmọ̀mí tí wọ́n yà sọ́tọ̀ tí wọ́n pè ní operation hardin kai òun náà ló jẹ́ pé wọ́n ti dojúkọ ikọ̀ àìgbésùnmọ̀mí ti iswap eléyìí tó jẹ́ pé nínú ìtàkùrọ̀gàn wọn àti ìkọlù eléyìí tí ikọ̀ méjèèjì tí wọ́n jọ wọ̀lú òun náà ló jẹ́ pé ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ló jẹ́ pé ọwọ́ wọn ràn wọ́n tí wọ́n sì pato ikọ̀ àwọn agbésùnmọ̀mí tó tóbi 25 níye wọ́n tún láǹfààní láti gba àwọn ohun kan ọjà eléyìí tí ó ń bẹ lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún eléyìí tí ó ta kọ́sọ́ jáde iná ni pé ikọ̀ tó jẹ́ ti ikọ̀ agbésùnmọ̀mí ti iswap ọ̀hún òun náà ni wọ́n ń gbìyànjú láti kọlu agbègbè kan eléyìí tó sì jẹ́ pé kété tí wọ́n rí pé ìkọlù ọ̀hún náà fẹ́ wáyé òun náà ni ikọ̀ ti hardin kai òun náà ni ó ṣínà bọ́n ya wọn tó sì jẹ́ pé lẹ́yìn-ọ̀-rẹyìn òun náà ni wọ́n kápá wọn pátápátá nínú àtẹ̀jáde ọ̀hún eléyìí tó jẹ́ pé iléeṣẹ́ ọmọ ológun lẹ́wà tí wọ́n fi léde lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x wọn lónìí gangan láti ẹni tí jẹ́ aṣojú fún ẹ̀ka ti ètò ìròyìn ní apá ti àríwá ti ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà ẹni tí ń ṣe ajagun mohammed goni eléyìí ló ti ṣàlàyé pé àwọn ìbọn tó tóbi ak-47 àgbékọ́pa bíi mẹ́fà ni àwọn láǹfààní láti gbà padà lọ́wọ́ àwọn ọkọ̀ ọ̀hún àti àwọn ìbọn míì àti àwọn ọ̀tá eléyìí tó lọ bí rẹ̀rẹ̀ níbẹ̀ náà ló wá ṣàlàyé pé wọ́n sì ń tọpasẹ̀ àwọn ikọ̀ agbésùnmọ̀mí ọ̀hún eléyìí tí wọ́n na pápá bora ìròyìn ìta àgbáyé ló ní ṣe tí gbọ́ yín láti ìkànnì ti lágelu 96.7 òkè gajòkè ìròyìn tilẹ̀ òkèrè ìfẹ̀hónúhàn alágbára báyìí ló ti ń lọ lọ́wọ́ ní paris lórílẹ̀-èdè ti france níbi tó jẹ́ pé àwọn tí wọ́n fẹ̀hónúhàn ọ̀hún náà ni wọ́n ń sun àwọn kan ní ojú òpópónà ọ̀hún bẹ́ẹ̀ ló jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá
òun náà ni wọ́n gbìyànjú láti pa iná ọ̀hún láwọn òpópónà ogunlọ́gọ́ àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún náà ni wọ́n ti yàbọ̀ olúùlú ti orílẹ̀-èdè ti france eléyìí tó jẹ́ pé wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pariwo tí wọ́n sì ń kọrin kíkan nínú ní báyìí ló jẹ́ pé ìjọba orílẹ̀-èdè ti france náà ni wọ́n ti fi òfin de lílo àwọn àdó olóró mọ́nbemọ́nbe láti fi dẹ́rù ba ẹnikẹ́ni eléyìí tí ó bá ń gbìyànjú láti fẹ̀hónúhàn lọ́nà tó le pẹ̀lú àwọn àdó olóró eléyìí tí ó dún kàn òun náà ló jẹ́ pé ó gé ọwọ́ ọ̀dọ́mọdékùnrin kan eléyìí tó jẹ́ ọmọ ọdún 15 tó sì jẹ́ pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni wọ́n ti fi òfin de lílo àwọn àdó olóró mọ́nbemọ́nbe ọ̀hún ẹni tó wá ṣe mínísítà fún ọ̀rọ̀ àbẹ̀lẹ̀ ní orílẹ̀-èdè ti france ẹni tí í ṣe laurent nunez òun náà ni ó ṣàlàyé wípé wọ́n dáwọ́ ìfẹ̀hónúhàn ọ̀hún dúró ní ọjọ́ ajé ṣùgbọ́n tó jẹ́ pé nígbà tó di ọjọ́ ìṣẹ́gun náà ni wọ́n tún bẹ̀rẹ̀ padà lọ́wọ̀ọ̀wọ́ àti lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọ̀nìní lenz òun náà ló jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ níbẹ̀ náà wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta láti ẹni tí í ṣe mínísítà fún ẹ̀ka ti ètò ti ìjọba lórílẹ̀-èdè ọ̀hún ẹni tí í ṣe sebastian lecomu náà ni ó ṣàlàyé báyìí wípé àwọn iléèwé tí ó ti tóbi 500 níye náà ni ó ti di títì pa. Látìkò tán ìròyìn ti eré ìdárayá. Ìjọba orílẹ̀-èdè ti South Korea òun náà ni wọ́n ti sọ di mímọ̀ báyìí pé àwọn yóò ṣe àtúnṣe sí òfin eléyìí tí ó de ètò eré ìdárayá ní ti orílẹ̀-èdè ti South Korea pàápàá jùlọ nípa ti ẹ̀ka ti ètò eléyìí tó níṣe pẹ̀lú ti ikọ̀ ọmọ ogun ti orílẹ̀-èdè ọ̀hún. Níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé pé àtúnṣe ọ̀hún náà ni yóò ba ẹ̀ka ti ètò àṣà àti ti eré ìdárayá eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè ọ̀hún. Níbẹ̀ lẹ́tẹ̀kẹ́yẹ wa jẹ́ mínísítà àwọn ẹni tí í ṣe Seon Yong-ying òun náà ni ó sọ di mímọ̀ báyìí pé àtúnṣe ọ̀hún náà ni wọ́n ti ṣe sí òfin ọ̀hún kàn láti bí 50 ọdún. Àkójọpọ̀ ìròyìn ti àgbáyé lóde sí ti gbọ́yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè ẹgbọ́ àwọn kókó ọ̀hún lẹ́ẹ̀kan sí. Àjọ tó ń rí sí ìdáàbòbò ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé òun náà ni wọ́n ti képe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti tẹpẹlẹmọ wíwá àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé. Ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti kọlu ikọ̀ agbésùmọ̀mí ti ISWAP níbi tí àwọn ikọ̀ agbésùmọ̀mí 25 tó ti jẹ Ọlọ́run nípè. Ìfẹ̀hónúhàn alágbára ló lọ lọ́wọ́ lórílẹ̀-èdè ti france níbi tí àdó olóró kan tí ó ti gé ọ̀dọ́mọdékùnrin kan lọ́wọ́. Ìjọba orílẹ̀-èdè ti south korea òun náà ni wọ́n ti ṣe àtúnyẹ̀wò sí òfin eléyìí tí ó níṣe pẹ̀lú eré ìdárayá ní ẹ̀ka ti ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè ọ̀hún. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ti àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ẹlẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com àbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x wa pẹ̀lú tọ̀nà lagelufm 967 bákan náà lójú òpó ti facebook wa pẹ̀lú tọ̀nà lagelufm 96.7 tunde ọ̀làwọ̀ lóòótú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkúnlùwà ọ̀làgùnjù martini salau ló ti ń ròyìn kété tí bá ti kúrò lórí ìròyìn òun náà ni quadri yóò mọ gorí ètò ta ló takin ẹ má kúrò bẹ́ẹ̀ o ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: a ma kira wa ku dede akoko yi ni gbogbo bi te ti lori ofi ati mo gbo ikani ikani lagelure lagelu 96.7 FM oke gajoke le mbala fele le rile ibadan a dupe fun olohun oba ele to tun so ala lati ose ele to koja lo eri nkan bi ani pe ko lo mo poku ni soro awa kan so ni olohun mo rele ase o si fi se dede a tun ti pada wale iyen lose ni eyin ololufe ikani lagelu FM aki yin o e ku dede akoko yi o ni gbogbo bi kimi ti ategun ikani to ba la pa jade loni a tun larin kiki o o ma dun gbogbo tun ma kan si tori pe awon ibere yen ti wa nle lose ni se tun fi se faje a fa ipe wole la fa ijebun bo ba ti pe wole fesi e ti shonu oku kishu na ko mo shine mana mana bi eyan yan bo se ma je niyan o e je bere lowo kan tori pe ara koko dadu olosan teni loruko lotu eto yi oga wa Tunde Olawuwo mega cha lowo la pa bi te fi lori e fi asipe mi ka kiri agba nla aye e ma lo soju opo ikani bani dore Facebook ikani ti lagelu 96.7 FM be ba ti te sibe lagelu 96.7 e ma je mukutun re e ma wo life and that ti ni bo se mo le rokoso be ba se n ba wa wo ni ke ma ba wa share e je ko lo fa abada lagbara olohun oba akando ni mu yin lowo o bo se je niyan Abdul Qadir Adiragbado ko temi alafida alavida ogo federation ogo nasana ogo to wo oyo to wo eko to wo osun to wo egiti ogo to wa abuja bi owo gbeso bo se je niyan lapa be yen number te pe si re 091-230-7675 abike pe number 081-42-49-1006 awon number mejeji yen lo wo ikani lagelu 96.7 FM ni gbogbo bi kibi teyin ba tin gbo wa te ba fe pe wole bo ba da yin loju pe mo pa ere daraya e mo pa ball alafese gba gangan doju ami e mo da so bo e pe wole ke si fi ebu ke fi se faje bo se je niyan lapa be yen o ama dupa lawa awon to fun wa lebun lori eto awon ejika ti o je kaso jabo o ti o joju o ti wa Mr. Anthony Bodurin oko fun mi number tolo nda lola jen soke ko jen sapo baba niyan lati agban United Kingdom lagba olohun oba apada si aburo ni kan yin ba toju kun fun mi number ile to se number tolo nda lola ni gbogbo United Kingdom abiola yali yali lati Hamburg lorilede Germany owo to po ti o le tan to ba tan atun ma withdraw mu fulani hun gbogbo Germany niyan lowo lowo bayi o jaye flori iyen lorilede Switzerland ni Zurich ni ibi to tin je aye flori jojumo ni kan so mi olohun o sanu re ko si ma wewe oh yo wo jacket ni kan omi ju to ba si kan omi bo so lakun yo lo lati Egypt ni o ri gbe ku nu omi o ku si won lowo o ma je nlo ma je soke ko ma je nsapo baba Tunde aje tun mo bi baba aje ti niyan gbogbo island of Chelsea baba niyan ni gbogbo island niyan ijoba Chelsea ni gbogbo island o so mo na ti o jose number 1 Chelsea niyan ni gbogbo island bo se je niyan sugbon ka to ma te waju e je sare fi ese kan yabara si ori cash e tori ti n ba so eleyi opolopo awon eyan o mi si o lo lóòótọ́ ẹ ti lè mọ gbọ́ lórí rédíò gẹ́gẹ́ bí ìpolówó ṣùgbọ́n bí n bá sọ fún yín ó ṣe é ṣe kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ mọ̀ parẹ́ torí ẹ̀yìn káàṣì ẹ̀ idán tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó wá lágbára pọ̀ ó lágbára pọ̀ tẹ̀gẹ́ ni ẹ̀ ẹ mọ̀ pé lágelu fm ó pé ọdún mọ́kànlá 11 years tọ́ndá ìkànnì lágelu fm lẹ̀ àgbàlagbà tó ju àgbàlagbì lọ inú oṣù tá a wà yìí ni ẹ wà á rí káàṣì ẹ wọn ní àwọn fẹ́ ṣe àwọn fẹ́ pin tún méje tọ́dẹ pa ìjẹ́ tún méje tọ́dẹ pa wò lẹ fẹ́ pa wọn ní tó bá ti di october 28. ẹ rí i pé mo pé 28 yẹn mo fi agídí pé ni wọ́n ní àwọn fẹ́ da owó lẹ̀ wọ́n ní owó táwọn èèyàn ń jẹ látijọ́ yìí èérún lásán ni èérún lásán ni wọ́n wá ní tó bá ti di october 28 àwọn fẹ́ jẹ́ kí ọ̀wàrà ojó owó kó sọ̀kalẹ̀ fún gbogbo ẹ̀yìn olólùfẹ́ ìkànnì lágelu fm kò tún wá tán síbẹ̀ ẹ mọ̀ páàkulẹ̀ ti sọ náà pé ẹ ń bá wọn ní gàlọ́ ó ń lọ lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ wípé ọjọ́ jimọ̀ nínú oṣù bàbàbàtà wà yìí ó ní olóríire kan yóò mọ̀ gba 1 million naira àwọn fẹ́ mọ̀ sọ èèyàn kọ̀ọ̀kan di mílíọ̀nìà ní ọjọ́ jimọ̀ ẹ wá gbọ́ mi ibi ọ̀rọ̀ wà rèé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ rò wípé àwọn tó bá ta nìkan lọ́jọ́ jimọ̀ oná mọ̀ ń lẹ̀tọ́ sí ni ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ìdí tí ò fi rí bẹ́ẹ̀ ni wípé ṣé rí bí láti ọjọ́ monday tó fi di ọjọ́ jimọ̀ gbogbo ẹ̀ ná kó papọ̀ sójú kan tán fi mú mílíọ̀nìà ṣé rí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ ń ta káàṣì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ìwọ náà ti wà lára àwọn tí ó gba mílíọ̀nù ó ti wà lára wọn torílẹ̀ jẹ́ pé nọ́mbà rẹ kọ̀pútó mò ń jọ jimọ̀ eléyìí tó túmọ̀ sí wípé kèéṣe ni tó bá ta ń jọ jimọ̀ nìkan o àkójọpọ̀ látọjọ́ monday ni o òun dàfi mọ́ ní ìwọ tó o bá jẹ mọ́rora rẹ pin ọmọ tí ò kú ò fẹ́ẹ̀lì bábá ń bàrì tó tún wà ń bẹ̀ ni wípé play 3 get 30 tickets bẹ́ẹ̀ bá ta mẹ́ta wọ́n fi ka ọgbọ̀n fún yín tá a mọ̀ sí 30 eléyìí tó túmọ̀ sí pé àǹfààní tó lọ já búrátá olówó à ń bẹ̀ fún yín bẹ́ẹ̀ bá ta káàṣì ẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ bá ta mẹ́ta mẹ́ta yẹn yóò jẹ́ ọgbọ̀n lọ́nà ọgbọ̀n oná ẹ̀ka fún yín àǹfààní tó ń bẹ́ẹ̀ já búrátá mo já yín sí yẹn ṣùgbọ́n kan tó wà bẹ́ẹ̀ ni wípé bẹ́ẹ̀ bá ta mẹ́ta yẹn ẹ ta papọ̀ ni o kìí ṣe pé jẹ́ ń ta kan láàárọ̀ kí n ta kan lọ́sàn kí n ta kan lálẹ́ kìí ṣe báwọn o ẹ ta mẹ́tẹ̀ ẹ̀ta yẹn ẹ ta papọ̀ bẹ́ẹ̀ bá ti ta papọ̀ tó bá ti lẹ́sẹ̀ gbọngàn síbi àwa wà yìí wọ́n wà á times ẹ̀ 3 × 10 30 ni ó fún wa eléyìí túmọ̀ sí wípé wọ́n sọ di ọgbọ̀n fún yín fún àǹfààní ẹ̀yìn tẹ́ ń sá àǹfààní láti gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sọ mẹ́ta yẹn wọ́n sọ dọ̀gbọ̀n fún yín ẹ̀yìn náà ó jẹ mùkútù rẹ̀ ẹgbẹ́ mi lọ́sàn yìí wọ́n tún ti owó tún ti dé láti àṣẹ yìí sí ẹ wo bówó ṣe ń lùwẹ̀ẹ́ àfi bí ìgbà tí yalo dálì bá ń lùwẹ̀ẹ́ nú omi òkun tí ò mọ́ wẹ̀ owó ló ń lùwẹ̀ẹ́ lójú kámẹ́rà yìí àwọn èèyàn ó tún gbowó lọ́sìn ni ẹ wo ẹ máa lọ sójú òpó báyìí ẹ lọ́ máa ta káàṣì ẹ̀ torí pé owó ti sọ̀kalẹ̀ mo rí owó ara mi tutù lóòótọ́ mo wà nú èsì gbọ́ngbà mo rí owó yìí ara mi tutù mi ni jọ̀jọ̀ ẹnìkan náà yóò tún gba owó lọ́sàn-án tèmi o ta ni ó gba owó yìí tèmi ni ó gba tèmi ni ó mú tèmi ni ó ṣe lówó ń ṣe owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀bì ọlọ́run owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀bì ọlọ́run wọn ò fẹ́ dààmú ọba yá rọ́bì mo ti ṣe wàhálà tó ní lè dún níyàn síjú àánú omi tó rí tànàbì owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀bì ọlọ́run. *347*1004*2# kò yá mọ sọ kóòdì mọ́ ó ti di àkọlé tí gbogbo àwọn èèyàn ń mọ̀ ń gbòòrò ṣùgbọ́n fún àǹfààní àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ káàṣẹ̀ fún ìgbà àkọ́kọ́ 347*1004*2#. Ẹ sójú òpó lẹ́ẹ̀kí gba ìpè. Mega child of God, Ontuda. Ta ló wà lójú òpó? Hello, my face show. Hello.
1: My game show.
0: Ẹ káàsán, kí lorúkọ yín?
1: Orúkọ mi ni Mr. Taofik láti Ifọ̀.
0: Mr. Taofik láti Ibo.
1: Ifọ̀.
0: Mr. Taofik láti Ifọ̀. Ẹ mú béèrè sá.
1: Ìfún mi ní ìbéèrè karùn-ún.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún number 5. Ní orílẹ̀-èdè Spain, ìdíje Spanish Copa del Rey ní ọdún 2021/2022, ó ní ẹ dárúkọ ikọ̀ tó gbà.
1: 2021/2022 orílẹ̀-èdè ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ló gbà.
0: Ló gbà àbí?
1: Bẹ́ẹ̀.
0: Finance.
1: Bẹ́ẹ̀.
0: Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí?
1: Taofik Shitu.
0: Mr. Taofik Shitu, kódà ẹ ṣí ikọ̀ Real Betis ló gbà. Real Betis ni. Bó ṣe yẹ ni. Bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ àti pè wọlé padà, àǹfààní bẹ fún yín o. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. 09 Hello, my face show. Hello.
2: Hey. Hello.
0: Ẹ káàsán mà.
2: Ẹ káàsán sá.
0: Kí lorúkọ
2: yín? Ibrahim Taurid.
0: Ibrahim Taurid láti bo.
2: Láti Èrúwà.
0: Ìlú Èrúwà òjòkó.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Tíìmù wo ni yín?
2: Manchester United
0: ni yín.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Manchester United. Manchester United tọkàntọkàn àbí? Owó ti yá o, owó ti tán o, owó ti tán o, ó dà. Bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ àti pè wọlé padà, máa yù, àwọn máa yù nu. Hello.
3: Ẹ káàsán.
0: Ẹ mọ̀ káàsán sá, ẹ kú lẹ́gbẹ̀ rédíò yín sá, ẹ dákun.
3: Ọlárànkì ló sọ̀rọ̀ láti Top One Garden ní Podo.
0: Mr. Ọlárànkì láti Top One Garden ní Podo. Tíìmù wo ni?
3: Of Chelsea.
0: Chelsea ni yín?
3: Bẹ́ẹ̀ ni Aláfíà.
0: Dọ́ńtẹ̀. Ó dà kò sí láburú ẹ̀yìn Chelsea.
3: Àgbáṣadọ̀.
0: Kò sí láburú. Ó yẹ fún béèrè.
3: Number 5.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kanu number 5. Ìbéèrè ẹlẹ́ẹ̀kanu ti lọ.
3: Number 8.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ number 8. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ number 8. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ, ó ní kí n béèrè lọ́wọ́ yín pé ìdíje ilẹ̀ Adúláwọ̀ ní ọdún 2010. Orílẹ̀-èdè wo ló gbà?
3: Ọdún 2010. Egypt.
0: Orílẹ̀-èdè Egypt, òun ló gbà? Orílẹ̀-èdè Egypt náà ló gbà. Ẹ mú béèrè yín tó gbẹ̀yìn.
3: Number 20.
0: Ìbéèrè number 20. Ìbéèrè. Kí ni orúkọ olùkọ́ ní orílẹ̀-èdè Portugal?
3: George Jesus.
0: Ó lọ olùkọ́ ní orílẹ̀-èdè Portugal bí?
3: Bẹ́ẹ̀ni.
0: Ó dà ẹgbà. Ẹ ti jẹ̀bùn lórí ètò yìí lọ́sẹ̀ ní. Ẹ ti jẹ̀bùn káàdì lórí ètò yìí. Mr. Anthony Bodurin. Wọ́n ni dayin lọ́lá kì í fún yín
3: káàdì. Àwọn ọmọ aróge o.
0: Àmì.
3: Wọ́n ní wálẹ̀ o.
0: Àmì.
3: Ọkọ fún mi nọ́mà Jẹun Sókè Jẹun Sápò.
0: Ẹ̀yin náà máa ń pa Jẹun Sókè kẹ́ Jẹun Sápò.
3: Ọ̀gá wa ni ọ̀gá wa tó máa ń lo Ọlọ́run à ń gbádùn ẹ̀bẹ̀ lágbára Ọlọ́run wọn ní fòkun ọ̀rọ̀ tẹ sílé o.
0: Àmì. Jẹnsápà bàbá ni ẹ máa jẹnsápò lọ, ẹ máa jẹgá, ẹ máa jẹnsókè kẹsì máa jẹnsápò kí gbogbo ẹ wọnú ara wọn. Bó ṣe jẹ́ nìyẹn nìyẹn. 50,000 naira ó ti wà ń lẹ̀ báyìí. Èlé etí ẹnì kan láǹfààní láti gbà lórí ti káàṣì ẹ̀ ni o. Ẹyin ò tí ì tààbí. Ẹ máa lọ sójú òpó *347*1004*2#. Òun lè fi takáàṣì ẹ̀ lọ́sẹ̀ ni. Bí n bá padà dé láti ẹ̀ka àpolówó ọjà, ká wo nọ́mbà tó wà ń bẹ, kó lówó gba owó lọ́sẹ̀ ni. 50,000 ó ń jó mú kẹ́. Ìyẹn lójú òpó mọ́ padà bọ̀. Ẹja dókè lọ́nà ká polówó. Bá ẹ bá padà dé, á dálé àtúnṣà mú padà bó ẹ kú kalẹ̀.
4: Lágelú FM Jagaba Gbogbo Rétíò máa rọ wọn jù.
5: Akíntúndé ọ̀rẹ́ mi. afiju dila to boye lati gba to ti bere ise dila re yi adua kan pere mojo kina si ladu ohun ni pe ko olorun mo josu result
6: bi ti bo
5: idi ni pe dila re oniju moto meji pere lo tokunbo kan ati nigerian uc to gbe kegele lori po feta yi iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break inu bayi eh olorun mo je mo pada ara lowo re scrap ati pe duro na o se wo ti igbon pade lokso toni tan wa loluyo le nbadan nibi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta tan so bed office pelu ilana ntele to ba fe mo kule lara aro lo joko toko re ni di lokso to ko si n to buru nbe ke se wodi kan lo wa nbe ti won toko won pele to abo to fokan bale tude ko si ni ti o so ko re egbe titi ilewu bawon eyan se loko nbe ti won ta lori sirisi ton so bed office pelu ilana ntele ni di lokso to na ni moto ti won ti won ta to je totu ati tokunbo ti we re pepepere to fokan bale tin ti mo so yi o ba wa yi o daada de n fo number won ko pe won 08169328487 lekan si 08169328487
7: Everybody kuni e the eagle has landed talk of the town
8: car share
9: the ultimate enjoy giver don't land again wo
8: Season one of the Ember winning galore. It been come for September. People pack money tire. Money way enter people hand up till now. They never fit to believe them. The train don't start again. Is there honor like this? No looking back.
10: Money make the world go round.
8: You must get your own piece of the Ember winning galore for this month of October. October don't land. Cash year, they celebrate. Like the Lua FM 11th anniversary and with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus the mighty October 28th. Like a new anniversary. Cash party. Money left. Money right. Money center. If you want play today, or you carry your phone right now for Splash FM, now star 347 star 1004 star 1 hash. For Lagelu FM, now star 347 star 1004 star 2 hash. You fit a bust, enter website www.cashier.ng. Only those people with all reach 18 years and above. Now ain't go fit to play this cashier. And now your state gaming board, 9 license.

0: ẹ̀ka bọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà ìkànnì ti lágẹ̀lú rèé lágẹ̀lú 96.7 fm òkè gàjòkè ilé ìmọ̀lọ́lá wà ládùúgbò fẹ́lẹ̀lẹ́ nílẹ̀ ìbàdàn bẹ́yìn báyẹn ṣe ń darapọ̀ mọ́ mi ẹ lọ máa wò mí lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti lágẹ̀lú fm bẹ́ẹ̀ bá ṣe ń wò ó ní kẹ́ ẹ mọ́ bá wa ṣí ààrẹ káàkiri àgbáńlá ayé lágbára ọlọ́run ọba àkàndò ní mú yín lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń láǹfà láti máa wò yẹn ìyẹn lójú òpó bẹ́ẹ̀ bá ṣe ń wò ẹ mọ́ ṣí ààrẹ ẹ mọ́ gbàgbé pé káà ṣe ẹ̀ láìpẹ́ láì jìnà á láǹfààní láti yí koto ká tiẹ̀ kọ́kọ́ fún ẹnìkan ní 50,000 naira ná kán kọ́kọ́ fi kán fi mọ́ wọ̀ ọ́ kán gbogbo àwọn ti wá ní ojú òpó bọ́lájí alárápé lójú òpó ìkànnì lágẹ̀lú fm ọládélé sunday mú ìwà ọ̀nà wà ń bẹ̀ bọ́lájí alárápé ó dáa kò sí láburú á kàn sí lẹ́yìn ètò ó dáa kò sí láburú bó ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn wọ́n gọra wọn ni wọ́n gọra wọn tí wọ́n ẹ mọ̀ sí ààrẹ ẹ mọ̀ sí ààrẹ bẹ́ẹ̀ ṣe wò lápàbẹ̀ yẹn kẹ́sì máa fi kọ́mẹ́ǹtì yẹn kó mọ láǹfà láti máa wọlé káàṣì ẹ̀ lọ́sẹ̀ ní *347*1004*2#* *347*1004*2#* òun lẹ́fi láǹfà láti fi ta káàṣì ẹ̀ ìyẹn lọ́kọ̀ ká tó rí bí ìṣẹ́jú márùn-ún sí á láǹfà láti fún ẹnìkan ní owó ìyẹn lọ́sẹ̀ ní bó ṣe jẹ́ nìyẹn nọ́mbà tẹ́ pè sí rèé 0912378675 0814249106 àwọn nọ́mbà tó wọkùnrin kan ní lágẹ̀lú fm nìyẹn. Hello. Hello sir. Kí lorúkọ yín?
1: Hello sir. Orúkọ mi ni Adépọ̀jù Mubarak láti Gbọ́ra.
0: Adépọ̀jù Mubarak láti bo?
1: Láti Gbọ́ra, Igbóọ̀rà.
0: Láti Gbọ́ra, láti Igbóọ̀rà. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ mú bèrè.
1: Number 17.
0: Ìbéèrè number 17 eléte láǹfààní láti mú. Ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé tá a bá ń sọ nípa ìdíje àwọn obìnrin tá a mọ̀ sí WAFCON. Ẹ mọ̀ pé AFCON làwọn ọkùnrin ń gbá. WAFCON ni tàwọn obìnrin. Ní ọdún 2012, ikọ̀ orílẹ̀-èdè kan wọ́n gba ìdíje ọ̀hún. Kí ló lórúkọ orílẹ̀-èdè yẹn?
1: Morocco.
0: Ló gba ìdíje ilẹ̀ adúláwọ̀ àwọn obìnrin lọ́dún 2012 àbí Morocco? Morocco. Final answer.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó dáa yín lójú pé Morocco ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Morocco kọ́ Equatorial Guinea ni. Morocco kọ́ Equatorial Guinea ló gbà ẹ ṣe o. Oyede Equatorial Guinea àwọn náà láǹfààní láti gbà lọ́dún 2012. Bó tiẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà àwa la lóore ọ̀fẹ́ àti gbájú bó ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn.

wọ́n yẹ̀ sikisiki sikisiki ó ti dé o owó yìí ti dé o olówó láyé mọ́ olúwa tèmi dọwọ́ rẹ̀ gbogbo lálá ẹ̀dá nítorí owó ni jẹ́ káyé mi dùn sọ mi kí n lè jẹ́ nìyẹn tètè fọ̀nà rán mi má jẹ́ kí n lọ lófo. Owó ìdé o owó ti dé mega bá ń yí kíní mega child of God ó tún dà ó tún rè ó ti balẹ̀ bàjẹ́ bí ọ̀wàrà òjò. Owó ti dé o owó ti dé ó kú ká mẹ́ńtó lowó yìí ta ló ní nọ́mbà yìí 080 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 080 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn ta ló ní nọ́mbà yìí 38 ló parí ẹ̀ 38 ló parí nọ́mbà yẹn 080 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 38 ló parí ẹ̀ 38 ni ta ló ní nọ́mbà yìí o owó ti dé owó ti dé owó ti dé owó ti dé owó ti dé owó ti dé owó ti dé.

0: mi aso
1: obere kiti aji pojo eko da oba ti pabi da ti so bi dire
0: ele oro ayewu mi mama je inte
1: alase idaye ale
0: ti baba bi dogun baba
1: ale wi le se ale se le wi eru jeje ni gbogbo ile kile
0: omo ti baba
1: bi ese ala le de oro nje loruko ada ni waye mo se nkiyin kaabo ni role yi won ki kaabo si kan ni ti lagelu 96.7 FM oke gajoke e kaabo sori eto yin ohun ojuri la peto ye oju ti wa oni ribi ninu aye ohun ojuri leto eto gan lo ohun ojuri
0: eni awi fun ofe
1: dixon eto na mo alaje alajo wa lenu ise ni role yin Olúwa tóbi lọ́ba fada rẹ̀ ń bẹ nílé agbára pẹ̀lú mi. Ìlúpọ́nà ọmọ tìjà ní lorúkọ tèmi jẹ́. Ìjẹ́ lorúkọ gba àwọn ikọ̀ tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ lórí ètò
0: yìí.
1: Amina Adala fèjì sọ̀rọ̀. Àti lorúkọ gba àwọn tó kùn pátá ni mo fi ń kìyìn káàbọ̀. Káàbọ̀ sí kàn ní lágẹ̀ lórí.

0: iṣẹ́ ìgbàgbé ìṣẹ̀lẹ̀ alágbára tá à ń bá bọ̀ láti jẹjọ́ ìyá àbèjì ẹlẹ́gùsí sọ́líwò olúgbìlé ìyẹn láti ìlú ìsẹ́yìn diakoni ẹ̀sẹ̀ adélakùn bàbá yorùbá láti ìlú èrúwà orúkọ gbẹ̀yìn olólùfẹ́ pátá mòfin kìyìn lẹ́ẹ̀kan sí ojú ayọ̀wò wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ yìí ìkànnì ti lági lórí facebook bó ṣe ń lọlẹ́ máa wò ní life and direct lágélú fm 96.7 lágélú fm 96.7 wọ́n tẹ̀yẹ sórí facebook gbogbo bó ṣe ń lọ ló láǹfààní àti máa rí wa o kí yín o ó dá ká tó máa tẹ̀síwájú ẹyẹ yẹ kí n yọ̀ǹda fẹ́nìkejì mi kó kẹyìn ẹ wà nílé ká wá gbára kàsídà ká tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ ilé ìta àti ń bá bọ̀ làá sì wakọ̀ rẹ̀ gúnlẹ̀ lónìí tó bá ti di pé aago méje bá kùn ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún iléeṣẹ́ kàkà ṣíwáyà ó máa darapọ̀ mọ́ mi lórí ètò yìí ó ti rọ̀lẹ́ yìí wọ́n kó tó di pé iléeṣẹ́ náà ó darapọ̀ mọ́ mi a ti bá débì kan tó lápẹ́lẹ́ ẹ̀yin asáfà pèrè tìdé kẹ́ ẹ bá mi gbọ́ ètò yìí láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ ẹ má gbàgbé pé tó bá tàkókò ẹ̀ dá sí lónìí tàkókò tẹ́ pè wọlé tẹ́ dá sọ̀rọ̀ alágbára yìí ẹ olúwa tó bí bá mi kí àwọn èèyàn wa nínú ilé ká lè láǹfààní àti sún síwájú.
1: tó akudede wòyí gbogbo ara lé ọdẹ odun bí ọdẹ kó wa wọ́ọ̀ máa dùn ní lágbára láwùrọ̀ bí àsìkò àtàárọ̀ aku iṣẹ́ wẹ́rẹ́ dìwẹ̀rẹ̀ bó o ní ṣé ẹ gbàgbé ibi tá a bá dé níjẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ fẹ́ ya mí láṣọ ní àárín ọ̀sẹ̀ ládùúgbò mi pé báàlẹ̀ ṣe ní parí ẹ̀ ibi tẹ́ bá dé yẹn ò dáa mo ní ẹ má wọ̀rí ẹ̀yẹn ṣáàyìn rédíò dáadáa sókè lónìí ẹ gbọ́ dáadáa ẹ̀yìn náà dẹ̀ lè bá wa dá sí i tó bó bá jẹ́ bẹ́ẹ̀ olúwa tóbi lọ́ba ọmọ bàbá fádàrẹ̀ lórúkọ mi tọ́mọ̀ sọmọ nù rédíò ẹ káàbọ̀ sórí ètò yín lẹ́ẹ̀kan sí
0: abẹ́là akínwalẹ̀ àbọ̀ṣẹ̀dẹ̀ sísítà mi dáadáa ìdòwú mo dúpẹ́ ọ̀la àbíọ́lá fádàrẹ̀ olúwa tóbi adépẹ́jọ́ báwọn yẹn ṣe ń wọlé sílé agbára mo ṣe ń kí wọn káàbọ̀ ẹ máa ṣe mo màmọ́ olóore gan mani ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ àǹtí sára àti bọ̀dá lékè tí wọ́n wà lórílẹ̀‐èdè united kingdom ṣùgbọ́n táwọn méjèèjì jẹ́ single father àti single mother mẹ́wàá ń bẹ nínú ayé mo sọ lọ́jọ́ ìjẹ́jọ́ kó gba àwa abiyamọ ayé pátákárí pa ń gbìyànjú ká máa fi àdúrà ran àwọn ọmọ wa lọ́wọ́ pàápàá jùlọ tó bá ti ń tó àkókò tó bá tó ẹni tó yẹ kó yẹn lọ́kùnrin tàbí lóbìnrin ẹ dápọ̀ ẹja máa fàdúrà ran wọn lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run alààyè wòlíì ọ̀gìn ni mo kì yín bàbá àjíǹde ara ọmọ ajẹ́ fún yín àláfíà ara yín ò sì ní di fi àfi alágbára ìlédìmarè.
2: olójú tẹ́ ẹ̀rí yẹn ìyọnu lóyún bá kiri kòkòrò ló ti yí sí bẹ́ẹ̀ láti ìgbà òjò.
0: princess àfìjì sọ̀rọ̀ ẹ dákun ẹ bá mi ṣe àpúrógàmì dáadáa jẹ́ kó lọ fà á ẹ para àwájú ẹ pa àwọn tó wà lẹ́yìn pa àti bẹ̀rẹ̀ o àfi ká yẹjú ohun tá a jọ dágun lẹ̀ bàbá àgbà ẹlẹ́sìn mẹ́ta bàbá wọn máa dúpẹ́ lọ́wọ́ yín àjíǹde ara wọn máa jẹ́ o wọn máa rí yín bá gbogbo àlágbára ìlédùà iléèwé àwọn ọmọ ló da àwọn méjèèjì papọ̀ gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe fúnra wa níjẹjọ́ àǹtí sára yìí tó jẹ́ ọlọ́mọ kan tó bímọ ọkùnrin kan ṣoṣo iléèwé tó máa ń mú ọmọ rẹ̀ lọ á lọ ọmọ tó bá dọwọ́ ọ̀sán tó bá ti parí ẹ̀kọ́ iléèwé yẹn ló dé lọ́jọ́ kan ni ò bá ọmọ rẹ̀ níléèwé olùkọ́ tó bá tó gbẹ̀yìn bẹ̀ ló ń bèrè lọ́wọ́ ẹ̀ pé ọmọ òun kọ́ olùkọ́ yìí ló wà ń ṣàlàyé wípé mr alágbájá ó sọ pé àdúgbò yín làwọn ń gbé àwọn ni wọn gbé ọmọ yín lọ kódà ọmọ yín gan fúnra rẹ ló dá wọn dúró pé kánjọ kan máa gbé òun pé mọ́mí òun ò kí ń pẹ́ tó báyìí àdúgbò làwọn sì jọ ń gbé ó sọ fún apárábìnrin yìí bèrè nọ́mbà ẹni tó gbé ọmọ rẹ lọ léyìí tó sì ṣe pàápàá tó pè wọ́n ama yi na da lohun pe ko da won wa ni restaurants ohun ra nkan fa won mo ko ma bo kan wa ba won bi bayi to si se be ti won wa yi na lo ti ra nkan fa won mo ti e o ra fo mo anti sara uncle leke na tun ra fun arabirin ye ti mo ni baba lati yana fade pele ibadan so awon obi mejeji di pe won jo man lo ko awon mo wa le ni were de were won wonu ara won ara de omo o ti ki bi kan ja omo sile awon enikan ko pada lo ko lo wa le ti keji ba de ni pa awon obi na ti n bara won chat lo wa le eyi lo fun onku leke lanfani lati konu fe sarabirin yi alex mensa baba mi lati orile de america baba o ma to jo meta mi ni fi n sawati inu aye Aladele Sunday mu yi wa. Mo dupe eyin temi re. Ehn. Ohun lo mu ki onku leke o konu fe si anti Sara. Olohun ti o tenu arabirin jade ni pe ohun ma tun le gba kokunrin kan ma tun fiya je ohun. Kokunrin ba tun gba lero ko ohun fiya je ohun nu aye. Ohun ni besube gba lati rendes ranse orilede Nigeria. Kon ba eniyan wa nkan ti o ma sinu aye. Ki lo le to bayi. Ki la gbe ki le ju. Akonu fesira ni se di ohun ta ma ranse sile. Tuwarakunrin yi se suru. Ki lo de ki lo ba de level yen. Ki lokunrin ti foju yin rinu aye. Eyi lo je ki arabirin yo lanu ko to korin buruku obo se. Abi ohun ti mo so ye yin. Oke gen ti si waju de kin to lo eka ipolo waja.
3: Jẹni ti orowo le ma ya yi lo ti orowo ya.
0: Abi ohun ti mo so ye yin.
3: Kete
0: to dele to gunle ni pe. Lohun tokunrin ti foju ohun rinu aye. Baba Junior. Onku leke koko wo pe ta ni nje be oni baba omo ohun ehn o se wa ye ngba na o pe omo yin ni junior ni be ni alaja mda lati odun se ya olojo bi ojo lati orile de Italy ya mi e kaabo sori eto oni mama yi baba yi oko ohun ni afesona ohun nigba ta ohun wa lorile de Nigeria awon de ta le awon ta ona awon gba le awon gba ita Oluwa fi se o fi lanfani ati koja wa si ilu yi ko de pe ko jine to ko ohun fi to we ohun to ohun na fi darapo mo sugbon kaye fi to wa nbe ni pe nile toko ohun de ase oko ohun ni eyinbo afesona kan leyi to nso pe ohun fe foruko re gba iwe egbelu lojo tarabirin ma wa oko ohun introduce ohun gege bi omo odo kuda ki saburo omo odo ti ba ni tun le se eri pe nkan se lagbara akata tan wi na tun wa ni lowo die akata sorry bi won ti pe won ngba ye lo na ni ehn to wi ka to fo akata yi ba ti wole ni oju bag segbe kan yo ti mu aso toke yo ti jule npalo yo ti kun awo tele bi ko lomo ko re lorun bi ko bere si je lete bi ko je ni mu o le so yin mo lori ti egi ti o ma lo iti ese nu ka ma de nitori olorun eyi to ma ma eleyi to je pe eni to je afesona gangan ohun ma di igana mu sorry ko ti yeyin bi ti se yan soju e ni won fi nlo oko re mara gana abi kon lo muri 3 star ko de sara ti yun o fe danu aye abukun luwo ni ka pe le ibayi tori olohun
3: gbogbo egbe ti mo ni
0: isa abukun luwo
3: jengba laye mi ko si ji dele orin
0: abukun lati orilede Nigeria si London ani o si rojo fun takata yi ba jade tan lo ko re o ba tun sun mo ko re so won o jare
3: alaye ni o se wo
0: lo ti boko yi ja ni ja lopolopo igba akim opopo ola o ti ba ja lopolopo igba koda won jade bi pe o fe dariwo ohun takun yin so fun ohun ni pe sohun ti fi otan gan gba ta won wa Nigeria ani ko pretend ka won fi gba we egbelu abi kini problem e abugavaro pe yemi lati lo isin iya nbe bi won tin je imafoje peter abela kin wale abosede temi re loju opo gba koko ye wahala ti wa tara abirin anti sara lo nsalaye irin ajo aye re fun onkuleke ohun ti okunrin ti foju re ri to je ko pinu pe tokunrin kan ba tun bo ohun deru e lara ohun ma ma ranse sorilede nigeria pe kan ba wa ohun ti o ma sin ewe je yara we ka ipolo oja ni papapa tin ba pada de ngba na ka wa gbara ka sida ka te si waju gan ni tara dixin je alo yalo e ka ipolo oja ni papapa ngba ba pada de a ma pade laarin gungun eto e ku ikale o mu kiyin
4: oni ta yen ke kan ti ego
5: jide nitori mi o jide
6: ipe wo le adi lori atamata yo tun se wonderful
7: be ni
6: ohun ojo kewa ninu osu kewa alaago mewa
7: ohun abami
6: ohun ojija kade nla
7: ohun ojija agbara to lagbara
6: ohun ogbenija ohun tawon omo israeli wo na ogbekun lo
7: ohun ta gbe spirit nija to da yaba
6: ohun ojo kewa ninu osu kewa alaago mewa
7: akori to su yi ni liberation and celebration
6: itusile atadoyo
7: osin tiraka ti goke bo lowo ogun adele male
6: asiko ti tun lati gba to sile
7: bi prophet io
6: ati prophet FTO Adelori Atamata ni yo se ma soro ase sale gbogbo eniyan lojo na
7: o ma waye o lojo kewa osu kewa odun ta wa yin laago mewa sale lo ma bere
6: CCAC Atamata celebrity proof loluwe pe danilu ibadan
7: gbogbo eni to fe wo pelu gbagbo re yo run mi ibudu agbaragba
6: pelu gbogbo eni to kun diwo ati dena babaja yo lanfa ni lati po si Atamata se
7: ogo re ni lati se
6: idi aja o
7: ona ala
6: jije mi mo nu gbeyo fun gbogbo eniyan to ba wa lojo na
7: Mura o iwo lo si jeri sagbara olorun
8: body chance loto money emi ti je wo loto
9: To all our customers of Golden Chance Lotto, una do well for una ogbonge patronage. Golden Chance Lotto, they assure una say, una go benefit and they satisfied as una deal with us, gidigba. Golden Chance Lotto, they pay winnings kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money and you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one, make our customers get confidence in us and Golden Chance Lotto don't ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money Instanta for any of our payment centers for this Ogbonge country. Now waiting make Golden Chance Lotto, the leading general among others. Golden Chance Lotto, your surest way to become a millionaire.
10: Tell me, are you ready?
11: Ṣe látọjọ́ Monday káwá fi weekend wá jẹ gbádùn lágbóságbó kò lẹ́jọ́ nù
12: ó wà bẹ́ẹ̀
13: ó dẹ̀ sílé gbogbo ọmọ sórí
14: má fi ṣe àpá wọn
11: ètò tó ń múlùdùn lórí ńlágelu 96.7 FM tún bọ̀nà ara yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbó abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ láago ó wà ń bẹ̀ abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000 ó wà ń bẹ̀ Oh my super!
15: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
16: You won't believe what happened yesterday.
17: Seriously. And good morning to you too.
16: Sorry, I forgot. Tea before tea.
17: All right then, spill.
15: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
18: Ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola o ni pekun eto igbaniwole nlo lowo lowo boyo sese pari ilewe girama abi o fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU aya ti keko meko so HND di BSc na wa iyen HND conversion ati BSc top up yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting marketing, mass communication, ati educational management. Gbe igbese nipa fojusun re lori eko ati ise pelu West Midlands Open University. Owo wa ofanilapoya, wa keko lodo awon oluko wa tan ti ni iriri odun modun gboye moye. Kan si wa ni White House, Adewumi Street, Felele Ibadan, tabi number 1A, Oba Akran Avenue, Ikeja nilu Eko, pe 0704-700-0167. Tabi ko kan si www.westmidlands.edu.ng. Tele wa lori ikani banidore at WMOU Nigeria, West Midlands Open University. Keko gboye giga, ko deni yitaye nwari fun lawujo.
14: Everybody kunie, the eagle has landed, talk of the town.
19: Cash,
20: the only ultimate joy giver, don't land again, whoa.
21: Don't land again, whoa.
20: Season one of the Emba winning galore. It been come up for September. People pack a money tire. Money where enter people hand up till now. They never fit to believe them. The train don't start again. Start again. Oh. Is there honor like this?

0: Koko ti arakunrin yi to gba iwe igbelu yi to so fun anti saratinu re ndun pe awon o ti ebo ko loko eru e kan ye ma yo oko ohun lo loju ohun to won o to soro ati pa won na o de ni ti o le gbe lominira nu ilu yi oluwa o se akoko to n fara gbole to n dupe yi ore badi meji ni kile keje nje je mo pe akoko ile arabirin discover pe mo so ti binu alaja mu ibata adedo iya mi dada so kin ninu o e si mo pe ton ba ti so kin ninu be ajun ni dumoni ajun ti mo so ye yin sase yin na ri ni kan se binu re se ndunu nfo soke ire ma lomo ike o to nbo lo wale aye yi na gangan ni wi oko to tun bo si ti gba lero pe to ba di bi ojo keji ko wa salaye foko ohun pe to o do hun o nkan di meji kan ni si di meji kinu obi ni iye je mo pa koko to npale mo pakata se gbe oko re sinu moto ti won jade lo ri ti o ba foju koko re lo la lo ti o se buru e mo daro yi re o sonu o jo ayo le pe ale jo ayo se di ale jo kan yokun re arabirin ba bere si ko pa si gbe odidi odun kan gba ko nu le ti o gburo nkankan seyin wa seyin bo lo bere si bi awon eyan pe to e dakun koda bo jarugo lo won ma toju won ma we fun won ma ba foso eh to ba je pe won o dedi fun ohun oko se yo sa ma yowo fi lanfani ati fi toju oyunnu laleye florence opeyemi mo le lupon na mo ti jare pariwo ni okunrin awon eya awon eya bi je legun si eje o dile na ewo lokunrin obinrin arabirin se daro nilu ebore se so ye kan ti o ti ma fi nkan ranse an ti ewo an ti tin toju arugbo abukunlu ebo bi lo ka abukun lo la mo se anu eyan ẹ̀ nu ayé o. Olúwa padà ran arábìnrin lọ́wọ́ sọ̀ka ìlàjú àtàlà. Pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn tí ń bẹ̀ ládùúgbò rẹ̀. Ṣàánú ẹ̀. Gbogbo ìtàn yìí. Oròyìn fún ọ̀nkù. Ọ̀nkù lékè. Ìdí nìyẹn tó ń fi sọ pé tóun ò gba fàyè gbọ́kùnrin kankan kó tó fìyà jẹ òun mọ́. Òun ṣe tọ́jú ọmọ ìtí ìdàgbà tó lóun nìkan rèé o. Òun ò tó padà lé. Alájà Kọ̀díjà Fọlákẹ́ Adédìran. Ajàmú ìbá ti wo ní á ọkùnrin. Ó lọ sọ pé á obìnrin. Ṣíṣẹ́ Sọlá di good. Ọ̀gbìn olórí yóò dára fún ìjẹrẹ. Ọmọ Nàìjíríà. Kó gbogbo àlàyé yóò ṣe fọ̀nkù lékè. Lékè náà ní kò séwu. Báwo wá nìtàn ti yín náà gist mi, gist mi. Náà bá tẹnu bọ̀rọ̀. Àbẹ́ẹ̀ dẹ̀ rí pé Túnde fọ̀. Ìyàwó tòun obìnrin ṣánú ayé ṣá. Obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run o. Ẹ tó dẹ̀ lórí ò ní fìlà. Ẹ tó ní fìlà lórí. Lára òun lòún ṣe wàhálà ní Nàìjíríà. Òun tó to process ìrìn àjò yìí kó tó dipo bọ̀sì. Ìyàwó tòun bẹ́lẹ́ tòun ti bímọ fúnra wọn. Bàbá òun tọ́jú ọmọ lòun sáré tí wọn lòún sọ́rí àwọn ọmọ. Òun sáré ìyàwó lòun sáré àwọn ọmọ. Òun ò fìyà jẹ wọn. Kódà iṣẹ́ wo lòun ò lè ṣe. Òun ò lákòókò téèyàn fi ń sinmi kóun lè rí nǹkan fi ránṣẹ́ lé. Òun tún lè palẹ̀ nǹkan tó dàá mọ́ fún wọn. Ṣùgbọ́n ìjọ jẹ́ mọ̀ pé ìyàwó òun níbi ìfẹ́kúfẹ́ ara níbi ojú kòkòrò níbi àìlèmára dúró níbi ìyàjẹwàjẹ́ níbi ìjẹkújẹ. Ọ̀lànìwájú mìkì ọmọ ìbílẹ̀ ìyàwó òun sì gbé òun jù sílẹ̀ lórí tìjà ní fàtí kí gbogbo yín o. Ìyàwó òun sì lọ gboyún Nàìjíríà. Wọ́n ti bímọ fẹ́lòmíì. Wọ́n dẹ̀ ó ti bọ́kùnrin mi lọ. Ìgbà tó ń wá wò ó pé káwọn máa dé pọ́mọ tòun ó dẹni tí step father. Wọ́n máa fi kinní gbọ́n lérí. Wọ́n ti wá padà lọ sí Nàìjíríà. Nígbà tó jẹ́ pé òun ti ń palẹ̀ mọ́ àti lọ kó ìyàwó àtọmọ tẹ́lẹ̀. Òun bá gbà wọ́n mọ òun. Ẹ káwọn ọmọ wá sílùú Èbó mi. Àwọn ọmọ tòun rèé o. Tó sọ òun di single father rèé o. Gẹ́gẹ́ bí wọn náà ti jẹ́ single mother of one. Òun jẹ́ single father of two. Ẹ kò wá sí wàhálà mọ́. Àwọn wa rí bẹ́ẹ̀ ń gbà náà. Ó bá jẹ́ pé òun tẹ́ ẹ sọ yìí bó ṣe rí rèé. Àjẹ́ pé tù gé fọ̀. Burúkú ṣìrìn. Sì lọ gé fọ̀ burúkú. Kò sí wàhálà. Ẹ̀yà wọn gbára kà sí dàńgbà náà. Àjẹ́ pé àwọn lè jọ ṣeré ìfẹ́. Àwọn ò sì kọ́mọlùpọ̀ mọ́. Ni wọ́n bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́ dè wẹ́rẹ́ o. Àmọ́ àti bí náà ti rọ́kùnrin ti pẹ́ díẹ̀. Ó wọ bàbá mọ́ra. Sorry. Ẹ má bínú púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ gba ni mo máa ń sọ pé mìkì ni mo jọ torí mo ní díẹ̀ lọ́wọ́. Wọ́n kò pọ̀ jù. Fàṣí òbúsà rí onítù géfọ̀. Onítù burúkú náà ṣìrìn sí. Mo tó máa lọ géfọ̀ ní. Oh my good God! Ká tó wí. Wọ́n ti ń sunlé ara wọn. Ìyẹn ni kankan wọ́n ti ń hẹ́ntà. Wẹ́rẹ́ di wẹ́rẹ́. Pàápàá jùlọ lọ́dọ̀ àti sára ẹ̀sìngu mọ̀dà lòun àti bí free dáadáa. Wọ́n fẹ́ padà wá pé kò ń wá sọ́dọ̀ ọ̀dà. Ṣé mo ní náìtì lálẹ́ yìí? Ẹ̀kọ̀ọ̀kan tí máa gbà láàyè bí alẹ́ Sunday mọ́júmọ́ Monday. Alẹ́ Monday mọ́júmọ́ Tuesday. Gbogbo àwọn ọjọ́ tó kù kò gbà láàyè kò wá sùn láà. Mo ní láti jáṣẹ́ mọ́ra ní. Kátà tún ti pọ̀ sí wọn náà ti wọnú ayé mi ń sìn. Nínú júnior yẹn náà ń sìn. Má kó gbé ẹ papọ̀. À ń ránṣẹ́ sí Nàìjà. Gbogbo àwọn òbí ẹ tó fi nǹkan ránṣẹ́ láti yẹ ọdún tó ti débí. Mo ní láti tẹ́kẹ̀ àwọn. Ìdá kò sí wàhálà. Ọ̀gbìn yóò lọ nírọ̀lẹ́ wọn ó lọ ka ọmọ níléèwé. Ó lè jẹ́ dáàdì ni ó lọ. Ṣéjú dáàdì. Ó lọ kó àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta wá ńgbà mí. Òun náà ó gbé drive lọ tí ó lọ ká ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Bàbá ó ká wọn ọmọ lọ kó kó wọn lọ sí restaurant kó ra nǹkan fún wọn. Gbogbo ẹ̀ ti ń ṣe dáadáa. Àbíjẹ́ ń sọ òye yín. Ó ti ṣe àkókò kan dọjọ́ bíi Monday, Tuesday, Wednesday. Ìyá yìí ń retí kí. Girlfriend òun ó tún pè òun bí ṣe é pè òun. Orí pè rẹ̀. Ṣàkíyèsí pé nílé ìwé òun bá lọ lọ́wọ́ ìrọ̀lẹ́ ọmọ òun nìkan lòun bá òun ò bá àwọn ọmọ yòókù wá. Ló ń ṣẹlẹ̀ á fẹ́ pè pé kí ló dé. Wọ́n síbẹ̀síbẹ̀. Ọ̀rẹ́ ẹ ní release bíi tí ò kó kéré mọ́. Nígbà bọ̀bọ́ yìí ò lọ mọ́. Ó gbìyànjú láti wá aládùúgbò tó bá débẹ̀ kò rọ́nà wọlé ẹ̀. Owó gèètì náà ti pa ìkìlọ̀ ṣẹlẹ̀. Ìyá ọmọ ẹ̀ pé é ṣe àwọn lágbájá ò wá sílé wọn náà wà ẹbí náà kí wọn tẹ ẹjọ rẹ a wọn tó gbé báàgì òun kóun tó sọ kalẹ pé kíláàsì àwọn ò papọ òun tí wọn á gbọ ni pé wọn á ní mọmì wọn ti wá gbé wọn ti lọ dájú òun kan wò pé dájú òde dúró gbé òun ló fún sára láǹfààní àti dojúkọ tíjà tó wà lẹnu iṣẹ ìsàkíní kọ mr lake ń kọ wọn ń gbé àwọn ọmọ wa ta mr lake ò wá láti bíi last week bí wọn last láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ìyàwó wọn ló wá ń ká wọn mọ̀ wọ́n ní àwọn ọmọ níwà ń kó wọn àní ìyàwó mr lake gẹ́gẹ́ mrs lake ẹ̀ bá gbọ́ àwọn àyíká sára mrs lake bá wò wọ́n ti ń lọlé àtọmọ ẹni tó ń pe mrs lake lẹ́nu wọ́n mi àwọn ọmọ wọ́n mi tó ti jáwé tó ti lọ lọ́yún tó ti lọ bímọ fẹ́ lòmí ló tún wá rí fáàsì padà sẹ́yìn àbí wọ́n wọ̀ kí mọ́mì míì ni arábìnrin bẹ̀rẹ̀ sí ronú lórí ẹ̀ wọ́n pe nọ́mbà kò lọ ọlátúnjì tìmí lẹ́yìn ìyá ìbòbú yóò dá fún wọn pìrìsẹ́ntà oko ohun látàárọ̀ mo gbádùn ẹ léni ẹ̀káwó kò lórí báwo ni bá ti wò náà ẹ ní sún síwájú ni mo ń bọ ìsún síwájú ìsún sún síwájú mo ń bọ ẹ jẹ́ ìwẹ̀ká ìpolówó ọjà ẹgbẹ́ ohun tó fẹ́ wì náà yẹ ní ìfẹ́ sàn kankan màá sún síwájú náà lágbára ìlédè wà ṣùgbọ́n mo ń bọ ẹgbẹ́ ohun tó fẹ́ wì mo ń bọ.
1: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
2: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
3: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
4: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
1: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: Javis PR iCare Foundation ló ń lọ́gun tán. Wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo ohun tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 2000 naira péré lówó káàdì. Ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation. Nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà. Láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Oríran gara. Kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, Yana Agbala Bus Stop, nítòsí Olówó Dínfò Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. 2000 naira péré lówó káàdì. Fún béèrè àtàlàyé pé 0701015-2255. Ojúlọ́ba ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.
6: Ẹ̀yin ọmọ Yorùbá, mo kí mo kákò.
7: Ṣàtà ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkànnì Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà.
8: Ẹ bá ohun gbọ́dọ̀ yí gbẹ.
9: Jàǹgbàrà jùbúrí jùbúrí jùbú jàǹgbàrà.
7: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ṣàgbàlá ìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá a gbọ́kàn sábà ti lò ní gbogbo ọjọ́ sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò
10: lágbàláyà àgbà
7: ní kẹ́yẹ̀wé wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

0: Togas Togas. Oto jodi eseyin ti mo tin gbo nipa ile ise Togas Multi Dynamic Concepts. Ile ise to sara oto. Nipa kafe ti we ti gbopo ilogun lona igbalode to pe eyan de nkan sara si won. Ile ise Togas to ti gba ogun tin sise fa ko jedi atogun tin fo kidere mo toni toni jade bayi. Be ni, awon ogun tin jade lati ile ise Togas Multi Dynamic Concepts. Ka si ara, ewo gbogbo water ko jedi ndalamu. Togas aba powder ni obere fun. Bo si je kidere ni tin yin. Togas liquid ni ke obere fun. Togas liquid ni o ba fo kidere yin mo toni toni. Be si ni gbogbo ogun wa ni Nafda kitinu lo nte. Gbogbo eyin te wa fe mo ba wa duwo po. Ile ise Togas te fe mo ku ogun wa ni opo ku oyoku. Abeyin te fe mo ra leye yo. Tori wi pe awon alagbeta fun gbogbo awon ogun wa. Ile ise Togas Multi Dynamic Concept. Ni Akala Express. Bravo Bus Stop nilu Ibadan. Tabi ke mo pe wa ni ile ise Togas sori 09032949024. Ile ise Togas lo ni ani fasan lugba. Gbogbo ti si oyen agbara igbogi bile ka.
1: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rírẹ̀ gbá oṣù rírẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ́ọ̀dù ẹ̀? Ṣé tó ń fúnni ní ayò tó ga jù? Ó ṣetán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkókò tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀ tí Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmìnà ní àtúntò ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Ẹ ṣeun tẹ wà nbẹ pẹlú ẹjẹ a ṣe yókùn pápákẹ láǹfààní àti bamidasi. Lẹ́yìn bí ọ̀sẹ̀ kan arábìnrin ti ń kẹ́mi sókè ṣàdédé nírọ̀lẹ́ ọjọ́ kan ó wá gba kọ́ọ̀lù arákùnrin ọ̀pọ̀ lékè bá pé bá sì wọlé tààrà tí ó wà nílé olóhùn wà nílé kúrò tí wá wà látọjọ́ ẹ̀ tí nọ́mbà rẹ̀ ló má bínú wọn kún wọn rántí sọ fún ẹ̀ wọ́n ṣiṣẹ́ ní ọ̀sẹ̀ kan london lòún lọ ní àmọ́ bídọ́wọ́ bóló wà nílé ẹ̀ máa dọ́dọ̀ ẹ̀ láìpẹ́ fẹ́ sáré yàrá lọ mú bàbá yìí mọ́lẹ̀ ẹ ṣe wọlé kò jẹ́ ó dààmú wọn fẹ̀yìn yóò fi tilẹ̀kùn lẹ́yìn ayé sádà kò jẹ́wọ́ ọ̀rọ̀ fún kò jẹ́ kó bọ̀rọ̀ ṣe ń lọ tàbí kò ń pe 911 sí ẹ wọn bá wọn yẹjú ẹ àwọn kò lọ̀dọ̀ àwọn tó gbọ́ àwọn tó gbọ́n ju àwọn lọ tàbí kò ṣàlàyé ara ẹ ní tààrà tàbí kò wọn mọ̀mọ́ ránṣẹ́ sí nàìjíríà ó bẹ́tà kò jẹ́wọ́ rẹ̀ ta ni arábìnrin tó ń lọ bẹ kó àwọn ọmọ eléyìí tí wọ́n sọ pé ìwọ kọ́ ló wá ń kọ́ àwọn ọmọ ìyàwó rẹ̀ àwọn kọ́lọ̀rọ̀ tó ń bẹ báwo ló ti jẹ́ ẹ̀wọ́ sẹ́ra ọ̀rọ̀ ti débi gbangba wálé àbáyé òun ti ká wa náà nìyẹn bẹ́ẹ̀ náà nìyẹn sórí èyí tóun sọ ibú ìyàwó ẹ tí ó ti bọ́kùnrin lọ tó ti bímọ ọ̀nà wo báwo ló ṣe tún wá padà wá ohun tó ṣòun lè ṣàlàyé bẹ́ẹ̀ ni òótọ́ ohun tó sọ gbogbo ìta sọ fún ẹ tẹ́lẹ̀ yẹn tá wà ń wá lọ́dọ̀ ẹ ni èyí ṣe pé ìyàwó òun kan lọ́bì kan ẹnìkan bímọ fẹ́nìkan ń ta ẹni tó ń lọ kó àwọn ọmọ yẹn nìyá àwọn ọmọ yẹn ìyàwó tòun nu ohun tó ṣẹlẹ̀ ni wípé outside london ló ti ń ṣiṣẹ́ sọ àkókò tí máa wálé lo òun gbà ẹ́ láàyè kò wá sùn lọ́dọ̀ òun yẹn wọ́n sẹ́yìn iṣẹ́ ti da padà síbí ó fi jẹ́ pé òun ń lọ kó àwọn ọmọ láti bí ọ̀sẹ̀ kan wo si bi ohun da ko hun o bi si le juma re iyen tumo si pe gbogbo story yawo mi le Nigeria o te abele fe nikan won bun loyun o bi mo fun elomiin o lokan ju a oloju kokoro agbele ro itan ti o sele ni to ba je be le ma npe be na ni o kan wa be to dun ta fe gba lodo eni won gba to ti wa ka wa yi ko ba nkan kan je yawo ma ba ere aniyan lo yen ni ere ki le pe abi ijaburuku bi arabirin yi ti binu arakunrin si ta lo da o withdraw mo re ko le olohun ni kankan se pe lokunrin mo won o si fe ka won foju kanra pelu etan yi e wa mo bi ti wahala wa wa bi kini won wa tu ka si ni o lohun le ke ba bere ti wa lady kaki lati gba to hun tin rin nu aye ira ngba ta won jo wa papo won mo ko hun ni fe to be leyin gba ta won tu ka yi won ni ifokan ba le bi ti ko kere mo gbogbo gba ni okan hun lo sara re ati pe nkan tin dogbon daru die die o tin belegbe fohun e ma binu kuda to ba ni ko won ko yawo ile ohun se tin ati ko o dakun ko gba to hun yewo won saanu won mo ko ore nbe lara re to yi asolore ore omo ni e dakun omo Nigeria to iya itaku onku leke gan na nsari kakire arabirin ye ti tilekun bi to wa mo ti ko lo grandma ti fe kan toju gan ta oro ba ri bayi arabirin se moran wa ni pe kokuku gba kadara gbogbo won o muri oko waye la pe abi ma gba pe le to tan to si pada je wo takara tu epo ti lo wa san ju fun eni to fun loyun lo to bi mo kan fun ti ori mo daaro yi abi iru aye wo la ba peru eleyi se je ngba pe bi meji to ra koko mi tun ti lo pelu were ti mo sa lori oro na e ri po lagbara awon number to wole sile agbara 0912370875 awon number to wole sile agbara hello ta lo wa loju
3: hello hello sir
2: hello ma kini karabirin yi o se
3: abdullahi latoyo ni
2: iya wa kini karabirin yi o se
3: se ri oro re oja npata mo
2: ehn se won o jare
3: ke bi emi ba ni
2: kile pe irunmore kile fun
3: yada wa ni o
2: eni pe
3: ma jo yada wa ni
2: te ba ri sister tan so yi ma sagbala kagba kan repete
3: e gba na nko bi ta ti para tari ti e si e run da nunu olodun ba re ba tun to
2: ami ase ri mare mo dupe
3: e se ni ri na ma pe dedere tin paro to ka wa ko
2: sorry eh ori afefe le ti e wa yi odidi eyan ma ni o si gbon daada ko se jirin na tara eh ori afefe le wa die ma bi do awon kankan be ti mo gba wa laye won na ma fe gbon ye mi se ma e ja tun gbote lomi ero ti yin nu elo ta lo wa loju opo yi
3: elo e kro le o
2: e kro le ma
3: ki ola lati
2: iya wa kini karabirin yi o se
3: ki obirin yan ko da wa ni o ma sise re ko ma toju omo e
2: lati tati
3: o so kan landu arika
2: o lati tati
3: e ku eto
2: e seun ya mi lati tati lo ato bele ba ya kini ki arabirin yi o se
4: to ya moran temi ni won ba opolomode temi ni pe se ri ko ni da ki obirin ti tori po ni di nkan ko ma wa settle fun to ma pada palara omokunrin yen gun ni fe tori pe nkan ti ko ni fe lati le tori to ye ku ba ni fe ni ati le yen lati so to to fun bo latari po ri pe style e ba tohun mu
2: lo
4: se pada fe pada ki se tori po love we
2: se ka fi sabe pe ko lo ro se wa ri kini wa ni moran yin fun
4: ko da duro olohun o ti ipese titi e ni titi e shin bo ti o ba ti da ki adura ti o de si wawo kilode won pada pade ara won suru lo need
2: oda mo dupe e je fi le ka sere le labalai e lo ta lo wa nbe yen o
3: o ma nbe nbe won lo ti ko
2: ti yin o ni baje baba mi e seun
3: o ni baje fun yin o be wa mi da sa la ke don ni
2: baba mi kini karabirin yo se mo re kile le mu wa lori oro yi ade ori oke
3: o se le na ni pe ko si gba ti o ni da duro ti o da wa iru eni yen se a mo ori oye olohun o le je pe ori okunrin gan lo n ba waye to je pe yo ma gbo bukata lori obirin mambo e ti wa di pe obirin na lo ba wa
2: to
3: yo yo gba fo olohun ba ni
2: jeje
3: yo ma gba bi pelu kadara ti
2: o dupe o e seun ti yin o ni ba ami ele de mare mo dupe baba mi e seun o da to ba ri be yi ni won ma fi se lo labalaye ti won fi ni anfan ti o fi di ojo mejo lagbare ile de mare e je ki ma gba alejo mi laye kon ma wole ile se kaka si waya oya e ja gbe body oya
5: Lagilu FM 96.7

0: òkè òkè register lẹ́lò tó bá ti register fún àyẹ̀wò ẹ̀yin lẹ́ padà sọ ohun tó ń ṣe fún
1: bẹ́ẹ̀ni sà
0: ẹ mà wá bèrè pé tó bá jẹ́ rọ́bẹ̀ kẹ́ wí o
1: bẹ́ẹ̀ni bórí bá ń fọyàn ẹ̀rọ yẹn á gbé jáde porí ń fọ.
0: Ọjọ́ kan tiẹ̀ wá tẹ sọ pé téèyàn bá kí ń rẹ́rìn tí kì í ṣàwàdà ẹ̀rọ yẹn ò tún sọ fún yẹn pé.
1: Ó máa sọ ó máa gbé jáde àwọn yẹn ó máa ń consciousness level test làwọn yẹn ó máa gbé jáde a sọ bí a pé ẹni yẹn ti ń wọ depression bí a pé inú ẹ̀ ò dùn dáadáa mọ́ joy level ó máa sọ ẹni tí ó yẹ pé kò wà social ẹ kó máa ń dádì tó máa ń isolate ara rẹ̀ ó máa sọ
0: gbogbo àwọn yẹn sọ̀rọ̀
1: o a tún sọ dé gbogbo bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ kókókókó gan látòrí prostrate ni ìsétọ̀ a gbé jáde pé kiní ìsétọ̀ yìí o báwo ló ṣe wú sí a tún sọ bó tún ṣe le sí.
0: Ẹ dákun ṣé gbogbo ọkùnrin ló ní kiní yẹn.
1: Gbogbo wa la ní prostrate nínú ara ṣùgbọ́n kì í ṣe gbogbo wa ní prostrate wa máa ń wú kì í jẹ́ ṣe gbogbo wa ní prostrate wa máa ń le. Àwọn kan wà tó jẹ́ wípé tí wọn tó bá ti ń pé bíi age of 35 láti bẹ̀rẹ̀ sí ní wú kíní ẹ̀jẹ̀ rẹ wọ́n lè má tètè mọ̀ ń gbà yẹn nígbà ó lè lo bíi 20 years sí 25 years kó tó dé ibi tó ti máa padà sé ìtọ̀ yẹn pátápátá so ẹni yẹn lè ti máa wọ bíi 60-65 years old náà fi máa ń sábà sọ pé ẹyin àṣà àwọn àgbàlagbà ni tó bá fi máa tó àsìkò yẹn á ti wá á máa wú díẹ̀díẹ̀ á máa fún ọ̀pá ìtọ̀ yẹn a máa fún lọ́rùn a máa fún so tó bá ti ń fún lọ́rùn díẹ̀díẹ̀ ẹni a máa kọ́kọ́ máa ní frequent urination a máa tọ̀ ṣáṣá bí kò lọ ní ó lọ tọ̀ nísìnyí ó lọ ṣẹ̀yọ́ nísìnyí
0: kò tún ní pé bí
1: a tún ti lọ ṣẹ̀yọ́ jẹ́gẹ́ àwọn àpẹẹrẹ yẹn lákọ́kọ́ máa mú wá ẹlòmíì ò ní tètè mọ̀ bẹ́ẹ̀ yẹn
0: ó ti ń fún ọ̀pá yẹn lọ́rùn nìyẹn
1: bẹ́ẹ̀ ni ó ti ń fún lọ́rùn nìyẹn so ẹlòmíì wà tí ò kí ni tẹ́ pé tí ẹ ò ní wú rárá títí tó máa throughout lifestyle
0: kódà kó lo 100 years láyé
1: ò ní wú torí pé kiní yẹn ó ní ṣe pẹ̀lú dna nínú ẹ̀jẹ̀ ló wà tẹ́ pé ẹlòmíì tí ẹ máa wú ẹlòmíì tí ẹ ò ní wú ṣùgbọ́n àwọn nǹkan míì tún wà níbẹ̀ tó jẹ́ pé ẹ̀rọ yẹn tún máa ń sọ a sọ bóyá ọkàn wa ọkàn ẹlòmíì mo rí ẹnìkan tẹ́ pé nínú nǹkan mẹ́wàá tó gbé ọkàn ẹ̀ dúró kò sí kankan tó dúró mọ́
0: kí ló ṣe wọ́n
1: gbogbo ó ti rẹ̀ wọ́n àwọn nǹkan mẹ́wàá yẹn ó ti rẹ̀ wọ́n
0: oorun ti kùn wọ́n
1: bẹ́ẹ̀ ó ti àwọn ẹwọ́rú ọ̀pá tó gbé ẹ̀jẹ̀ wọnú ọkàn padà ọ̀pá yẹn ó ti rẹ̀ pressure tó wà lórí ọ̀pá yẹn ó ti kéré jù èyí pọ́ǹpù tó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ òun náà ó ti rẹ̀ stroke volume ẹ ìrìn àjò tẹ́jẹ̀ rìn ní ìṣẹ́jú kan kò rí ìrìn àjò yẹn rìn kọjá another thing tó tún wà níbẹ̀ ó tún sọ̀rọ̀ nípa vascular resistance ẹ ó ti lọ òkè ìyẹn ni pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ìfúnpẹ̀ máa ga ni tàbí kó má rorun sùn mọ́ kó sùn díẹ̀ kó bí a sùn orun 2 hours ó ń jí kalẹ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló wà nínú ọkàn tàbí kó jẹ́ wípé oxygen tí a àti ẹ̀ ń kó jẹ́ ti pọ̀ jù bí generation ṣe ń jepo ọkàn ẹlòmíì ń kó oxygen jẹ ìtumọ̀ ẹ̀ ni wípé oxygen yẹn atẹ́gùn tó ń fà sínú ni oxygen kò ráàyè kọjá lọ nínú ọkàn blockages ti wà kí ló jẹ́ máa ń fa blockages tí àwọn cholesterol bá ti pọ̀ jù nú ara ó lè fa blockage o cholesterol crystal ìyẹn ń wọlé nu oúnjẹ blood fat ń wọlé nu oúnjẹ total cholesterol triglyceride high density lipoprotein neutral fat àti circulating immune complex àwọn yẹn body fún rẹ ló ń pèsè ẹ táwọn yẹn bá ti pọ̀ jù ó ti ń sọ fún wa wípé liver ènìyàn ò ṣiṣẹ́ dáadáa mọ́ ẹ̀dọ̀ nínú ẹ̀dọ̀ yẹn jẹ̀rẹ̀ àwọn nǹkan márùn ló wà níbẹ̀ òróǹro wà níbẹ̀ òróǹro ẹlòmíì ti ń daṣẹ́ sílẹ̀ tí ò ṣiṣẹ́ dáadáa mọ́
0: òun náà sì níṣẹ́ tó ń ṣe
1: òun náà níṣẹ́ tó ń ṣe iṣẹ́ tóun máa ṣe ni pé ó ní wọn pe kinní kan ní total bile acid ó yẹ kó máa fi ránṣẹ́ sínú ìwé gall bladder so that oúnjẹ tá à ń jẹ á jẹ́ kó tètè máa digest ṣùgbọ́n nígbà tí
0: yóò dàbí òróró tí ò jẹ́ kíkiní yẹn ó yá
1: á dà fún yín sà
0: aṣẹ́ ìdùmàrè
1: ó ti kò ní tí òórùn yẹn bá ti ń wí kò ní produce acid yẹn dáadáa mọ́ ìgbà yẹn lẹ́lòmíà máa sọ pé àwọn ò rí igá ṣe lọ́jọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin torí pé oúnjẹ ẹ̀ ò dà
0: jẹ́sì dáadáa
1: kò dẹ́sì inú àwa le kalẹ̀ kò ní oúnjẹ òlẹ́ ò lè jẹun torí iṣẹ́ ẹ ni pé gbogbo àwọn ọ̀rá tó pọ̀ jù tí bọ́dì ti ń produce yẹn tó wọlé kẹ́kẹ́ èèyàn ìtẹ̀yàn jẹ àti tó produce ó yẹ kó máa ré gbogbo àwọn kinní yẹn kúrò nu ara kó máa bá igá jáde ṣùgbọ́n tígbà liver yẹn ò bá ti ṣiṣẹ́ dáadáa mọ́ kò ní jẹ́ kí ọ̀rá máa accumulate sínú ara tó bá yẹ ti accumulate ó máa block gbogbo àwọn ojú òpó tí ẹ̀jẹ̀ ń gbà nínú ọkàn.

0: Bibi Building, New Adioyo, Hospital Ring Road, Ibadan, Ero Panisoro, Baba Gangan, New Gbeto Bakpe, 0703900-4687, Sweetland Abba Ventures, Olorun ni fun won se ki se eyan.
1: Hello?
2: Hello,
1: Eka Ale o, ti wa lori eto gbogbo agbaye ngbo yin bayi.
2: Oki gbogbo eyin ololufe to Sweetland pe ka lesi alaafia ni mo ba yin o.
1: Awon na n daun be se nso npa alaafia la won wa.
2: Bi ara ma je o.
1: Ami o. Ami e ba n wo bi ti network n ti daada sa.
2: Oruko mi ni Adesuyi Adejoyin ti gbogbo eyan mo si Sweetland Adventure.
1: O wa pa be se ora nso ohun.
2: Gbogbo eyin ololufe eto wa ti en gbo wa lojo mejo mejo gbogbo awon idanilepo ti an se fun yin je ka ma fi silo ka ma fi si se bi gbonu kan o to bi ko se pe ka fi silo ka ri pe ilera wa se pataki si wa ni iwoye ijejo la n soro nipa ohun to pa ki ori ma po yi ki oju ma su ati awon nkan ti o le sokun fa e a soro nipa patigo ni ijejo ohun lo ma mu ki o dabi eni pe a fe subu ori wa n yi asu si ori bedi a fe subu nibe ati bebe lo ki lo n sele a fe soro nipa festibular system wa leni o je gege bi ero kan ninu iwe ti wa to ma je ka wa ni won to mo si ninu eti ope ni e o pe a kan fi bi gboran lasan ni ki se pe a fi gboran lasan sugbon ninu ina ye wa lohun ise pataki miran ti o se ni pe awon oloyibo pe kini kan ni balance ati orientation iyen ni bi ara wa ti ma n duro ati bo se yipo inu eti lo je ka ma mo pe eni do dada ori en yi o n tese gbe kan ati bebe lo sugbon kini nkan ti a n pe ni fascicular system o je apa kan ninu inaye wa ninu iwe ti wa lohun o ma n ran opolo lowo lati mo si ori wa ti duro tabi oyi sa n lo siwaju ni taba n lo seyin ti a n tese egbe kan ni ti ara wa n yara ni tabi o n rora n rin bawo la se duro lai subu inu ise ti vestibular system wa n se niyen ta ba ni ka so lona to rorun lati ye wa daadaa o ni okan lara ohun ti o n fu opolo ni isofunni nipa iwontunwonsi ati isipopada bi ori wa se n sise e je ki n soro nipa awon kan marun ototo kan to ma n ran opolo wa lowo to ma n je ka wa ni iwontunwonsi a n pe kankan ni cervicular scanners ki ni ise ti yen se o wa lara awon kan kekeke meta ti o wa ninu iwe ti wa lohun boya fun bi apere ta ba ni anfani lati ki nkan si iwe ti wa a ri pe nkan kọkọ kan o block e ikeji ati eleketa ti a mo si drum ninu lọrun kini awon nkan wonyen ma n se ninu ti wa to ma n je ka mo boya wa niwontunwonsi won pe nkan kan ni rotational movement ti wa iyipo bi ori wa se n yipo fun bi apẹẹrẹ ti a ba yi ori wa si ọwọ ọtun ati si ọwọ osi ohun ta so ni pe vestibular system wa mo iyipada ohun to n sele lọwọlọwọ inu eti ni awon nkan bi ni pe a n pe nkan kan ni otiku saku wa ohun meji yi ohun ni authority organs ti o ma n ran ara lọwọ lati mo bi ina iye wa se n yara n gboran titi a mo si acceleration se mo pe awon nkan wa to je pe to ba dara soro kekere si won pa ti gbo sugbon awon miin ti won ba pariwo wa ni ki lo so mi gbo nkan to so ise ti nine acceleration wa n se niyen o ma se isipopada ni awon bi graffiti wa agbara ti o pa nkan wale ati ti a fi gboran ati ti a fi duro o tun ma se agbara itesi ori wa awon kan ti ohun ti a menu pa ti o se niyan iyen ni authorities of Ganwa ta ba wa soro nipa awon nkan ti o wa ni abe authorities of Ganwa abi awon kista kekeke ohun ni a pe ni otokonia awon ga yi kini ise ti won se won ma ran opolo ati vestibular system lowo lati mo ibi ti a wa ati ibi ti a de a le wa so pe bawo ni gbogbo awon kan ta menu kan yi se sise se ba awon kan meta ti a menu kan yi won ma ran won ma gbe isofunni fun opolo ni inu eti lo wa iyan lo ma mo ya duro oye ori iwaju si otun ni tabi ti oyi si oti awon isipopada yi o ma n gbe isofunni fun bi apere vestibular nerve wa brain stem wa ati opolo wa opolo ma n darapo mo gbogbo awon isofunni ti a menu kan yi nigba ti eti oju muscle wa ati joint wa ti o wa ninu eti lo ba parapo kini opolo ma se a fi gbogbo isofunni yen a fi pamo titi digba ti a ba ma nilo e to ba wa sele pe awon isofunni yen ti wa takora won oju ti takora eti ti takora awon isan na o se dada enikan wa ma ni iyipo ori a ni oun fe subu oju oun yi ori oun yi ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi ti iṣẹ́ yẹn ti máa ń dàrú nìyẹn ṣùgbọ́n tí gbogbo àwọn nǹkan tá a mẹ́nu kàn yẹn bá wà níwọ̀n déédéé iṣẹ́ yẹn ò ní dàrú kí ló máa tẹ̀lẹ̀ à á gbọ́ràn dáadáa orí wa máa dúró dáadáa gbogbo ara wa dúró dáadáa torí pé àwọn nǹkan tí ojú ń sọ fún ọpọlọ ni pé ojú rí nǹkan vestibular system wa iná yẹn wa ń sọ fún ọpọlọ bí orí wa ṣe yí àti bí graffiti wa ti wà a pè kan ní proportional system wa ìmọ̀lára bí àwọn muscle wa àti joint wa ṣe dúró bí a ṣe ń gbé ọwọ́ bí a ṣe ń gbé ẹsẹ̀ àti bí a ṣe ń lo ara wa etí ló máa ń jẹ́ kí ọpọlọ mọ ìsọfúnni yìí tí ò bá sí etí kò ní ṣe é ṣe fún ṣùgbọ́n àwọn nǹkan tí à ń sọ yìí tá a bá ti ń rí àpẹẹrẹ pé àdúró ojú wa wá ń ṣe pé ojú wa ń wo mọ́tò kan tó ń lọ ṣùgbọ́n ọpọlọ a máa sọ fún wa pé a máa dúró ni ọpọlọ ò ní sọ fún wa pé etí wa ò ní sọ fún wa pé a ń lọ a ní àdúró ni ojú wa ló má máa sọ fún wa pé mọ́tò kan kọjá lẹ́gbẹ̀ẹ́ wa ṣùgbọ́n nígbà tí etí wa bá ti wá ń pariwo tó wá sọ fún wa pé nǹkan lọ tí ò lè lọ ká tètè gbé ìgbésẹ̀ èyí máa ń fa òye orí nígbà míì ó ṣeéṣe kí ẹ̀jẹ̀ má débẹ̀ dáadáa ó ṣeéṣe kí omi tí ó ń fọ etí nínú lọ́hùn-ún tí a mọ̀ sí omi inú ẹ̀jẹ̀ kó má ṣiṣẹ́ dáadáa ó ṣeéṣe nígbà míì kí ọkàn wa má ṣiṣẹ́ dáadáa kó má gbé ìpọ́n lọ sí ọpọlọ wa dáadáa nígbà míì tí àwọn nǹkan kan bá ti ṣẹlẹ̀ sí ọpọlọ ó lè máa fà á oríṣiríṣi àwọn nǹkan ló fà á etí òkìńtà dédé ń pariwo ojú òkìńtà dédé ń yí àwọn organs tó ń ṣiṣẹ́ nínú etí wa nínú ọpọlọ wa nínú ojú wa tí kan bá ti ní àkóbá ń bẹ̀ àwọn yòókù a máa ṣiṣẹ́ tí kò tọ́.
1: Hello. Inú mi dùn torí pé mo ti ń wojú aago náà bí a sì níṣẹ́jú tó pọ̀ mọ́ gbogbo àwọn àlàyé tẹ́ ẹ ṣe yìí sà ǹjẹ́ nílé iṣẹ́ yín bá a bá ti rẹ̀ ń tírú nǹkan yìí ń ṣe ǹjẹ́ kọ̀ǹpútà lè ṣe ẹ̀yìn tẹ́ ẹ mọ̀ ń lò bí n bá pè ní fánà ọ̀pẹ̀lẹ̀ náà ń tí ìjà yóò pa torí pé ọmọ tú àṣírí nǹkan ni ǹjọ́ lè tú àṣírí gbogbo nǹkan yìí lára àwọn èèyàn
2: pátápátá ló lè tú àṣírí
1: àtàwọn nǹkan míì tẹ́ ẹ̀ tún tí ì sọ.
2: Ó wà bẹ́ẹ̀ ó pọ̀ gan-an a ó máa tún tẹ̀síwájú tó bá dìgbà míì nígbà míì orí ọwọ́ ẹlòmíì a máa gbọ̀n orí ẹlòmíì a máa gbọ̀n kí ló fà á tó fi ń gbọ̀n
1: a tiẹ̀ sọ lọ́sẹ̀ tó ń bọ̀. eje n wa se bayi sir awon asiko wo na le pade yin ni le ise yin sir
2: lati ojo monday si ojo thursday mo ma wa ni ibi ibadan to ba ti di opin ose a ma wa ni ilu akure
1: o tumo si pe ni to ba wa ni bi agbegbe ile sa ife nkan kan ondo akure won le yoju si yin lakure abi
2: beni
1: bo ba pe eyan wa lado nko sir
2: won le yoju si wa ado jina erin wakati kan ni
1: o ya e wa ba nse bayi e ba nso awon bi ti le ise yin wa na ki n to ni ke pe number sir
2: a wa ni number 5 aye to eleyowo ni ilu akure
1: o de ni
2: a wa ni opposite ado garage a wa ni number 52 majevita bus stop lona aje oyo ti tu
1: ni ilu ibadan ti wa yin
2: ta ba ti bole ni yana de oyo e se keya so fa awon lokada pe majevita bus stop la nlo egbe majevita gangan ni le se suye la
1: eje nbi yin le beeri kan njo ti ese se en to ba wa ko ese mo so n to nse ke to mo n tesi fun
2: ko ni lo ati so n to nse nigba ti ayewo ba so n to nse tan to ba wa ni awon afikun tabi ayo kuro ninu awon kan ta so o le tese wa se and kin si aisan kan ti elomin gbe bo ni nkan yen ma so o
1: yo to so mi to fara pamo
2: mo
1: ti yo nti mo fe yo e wa ba nse ba elo ni kan mo mu bo tan ba nbo
2: e gege pe yin na se mo le se wa owo ayewo egberun meji ni 2000 naira owo fifo ruko sile bi registration 3000 naira o gbe egberun marun
1: pelu bi gbogbo nkan se ri lasiko yin na egberun marun yin na si ni
2: e je ka ma se gbogbo
1: ah olorun o ma pin yin lere sa
2: ami o
1: e wa ba n pe number yin tori pe yin o se awon eyan le pe yin lale ibe ba ti n drop
2: won le pe mi lale
1: kan ti oko salaye n to se won abi
2: ben
1: ke wa le so irin ti won o ba rin fun won o ye ba n pe number sa
2: 070 39 00 46 87
1: Number dokita Suiland inu o eyin te ba ngbo te fe te oya etun gbo kin pe tele won bayi
2: 070 70 39 00 00 46 87
1: e ba ntotun pe sa
2: 070 70 00 00 46 87
1: ejo e ma binu e ba npile kan si
2: 070 070 39 00 00 46 87
1: oruko

0: lọwọ Ọlọrun ọba mi Edumare o nle to ti gbọ lalẹ yi be ti mo gbọ lọsọọsẹ eyin se ri ilera ara wa e ma ja fi sere o e ma ja fi sere gbogbo eyin te n pe mi lori Facebook wi pe ri ma en ko mo so le kan e ma binu ah mo ri mama mi iranse Ọlọrun mama Adebo Emily Adebo Wale tinu ijo CAC okera pada Amone Quarters Elewuro nile Ibadan mo ki yin mama mi o tori pe mama daada ni won je asiko bayi na ni mo si le ki mama tori pe yin ni keni o tun le se mi ojo Sunday gangan la jodun won ninu ojo wa CAC okeran lowo Jesu to wa ni Amone Quarters Elewuro nile Ibadan mama mi Emily Adebo Wale e ti se odun eyi o e tun se ti e mi lagbara Ọlọrun oba pelu akori the name of the Lord is strong to wa oruko Oluwa ile iso agbara ni ojo Sunday ni o ajo darapo mama mama me labe isakoso baba pastor J Oladoye lagbara Ọlọrun ti won je Odusona district superintendent lojo Sunday ni ni Amone Quarters ni Elewuro beyin na ba fe darapo mo wa tori mi na wa nbe ijo wa ni ajo wa nbe ni beyin na ba fe darapo mo wa eyin na te ba ti de akubo eyin sa so pe nlo Elewuro be ba ti so nbe eni Amone Quarters gangan le nlo ni Elewuro e si ba mama mi ranse Ọlọrun mama woli Emily Adebo Wale e ba won pade lojo Sunday ni o latago mokanla lati jo bere titi di owo oro legbere ajodun ni o ayin Ọlọrun aju adupe o se ndixin oju oni ti o bi yin o se je onu o lagbara Ọlọrun ijo wa oni tu o CAC okay na lowo Jesu ade yemi akin oye loko mi number mi re feyin te ba fe pe number mi e ba fe ba mi soro boye fe pe mi fun kede abi polowo oja yin abi nkankan tabi nkankan mi e pe yemi ijala sori number 0807 37 88 88 88 0807 38 38 88 abi yemi ijala lori Facebook titi ojo mejo ta tun pari Adeyemi Akinyoye lo ko mi odijo mejo odabo
1: was Saturday gbogbo agbára pátá tó ń bẹ lọ́wọ́ ọlọ́run aláàyè òwe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tọlọ́run ọba ni ọlọ́run ló rán Sweetland níṣẹ́ láti yọ gbogbo ènìyàn kúrò nínú ìgbèkùn àìsàn tí ń bá ọ fínra Sweetland Herbal Ventures kò sí onírúurú àìsàn lágbára ọlọ́run ká nílé iṣẹ́ tiwọn àbájọ táwọn ènìyàn fi ń lọ sílé iṣẹ́ Sweetland Herbal Ventures tìkẹ́tìkẹ́ wọ́n tún ní ẹ̀rọ ìgbàlódé tó máa ń tọ́ka sí ibi àìsàn wà tààràrà nínú àgọ́ ara ènìyàn bó o bá dé ilé iṣẹ́ yìí pẹ̀lú ìnira àlàáfíà pípé ni wàá fi padà sílé rẹ̀ àṣẹ tilé dùmọ̀rẹ̀ ọlọ́run kò ní fa ìṣọ̀ ṣe wá o nítorí wípé ìlera lọ́rọ̀ a kì í bá a mọ̀ tó o bá ní kùdìẹ̀kudiẹ tí ń bá ọ fira nínú àgọ́ ara.

0: ṣe olódò má rẹ̀.
1: Ó pa kìnìún lẹ́nu mọ́ fún Daniel nínú ìlú. Alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀
0: o. Bẹ́ẹ̀ ni.
1: Gbégbé ni kì í awo mọ̀
0: se pé. Gbé.
1: Ọlọ́sọ mọ̀ rí gbàbọn lọ́wọ́ ojú ẹrù jẹjẹ. Adánimọ̀ gbàgbé ẹni ọgbọ́mọ níjà kẹrù ọbọ̀
0: mọ̀.
1: Ọgbọ́nra jìgìdẹ́rù o.
0: Bẹ́ẹ̀ ni.
1: Aláṣẹ ẹ̀nà aláṣẹ ara ẹni òkun gbórúkọ rẹ̀ tó sá ẹni jọ́ Dání gbórúkọ rẹ̀ tó padà sẹ́yìn. Táwọn òkè ńlá òkè kékeré ń fò bí àgbo níwájú. Ju re ni gbagbo iwo lo
0: peye
1: iwo ni yin ye awo mo yin o titi aye ni gba ta ba ti wa la o mo fogo foruko re ni gbagbo
0: eh ari iro ala
1: igbala opeye o awa olohun meji ta o fi fun baba oba igbala opeye

0: ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ yóò.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò ojú olúwa pẹ̀lú ajíròrè Káyọ̀dé Oyèbọ̀dé àti àwa àti ikọ̀ wa ní náà ni. Ẹ gbọ́ mi, kí ni kí n pàkó rí ibi tí ohun tá a fẹ́ wò tá a fẹ́ gbọ́ lálẹ́ yìí tàbá kókó kákókó tó lè bọ́ sí. Mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbàdúrà fún wa, mo sì kí gbogbo ọkàn pátápátá tí wọ́n fẹ́ràn Ọlọ́run tí wọ́n sì ń tẹ̀lé ètò yìí, pàápàá jùlọ mo kí Lady Evangelist Ilésanmí, ara àwọn olólùfẹ́ ètò yìí ni òní lọ́jọ́ ìbí wọn. Akínyìn ẹ kú ọdún o, ẹ̀mí ó ṣe púpọ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa lórí ètò, Akínyìn Lady Evangelist Dr. Kehinde Oyèbọ̀dé, ìyàwánu Akínyìn, Yàfin Debrat Medinat Akínyìn, gbogbo ẹ̀yin tẹ̀lé ṣe kẹ́ mọ́ kàn sí wa lórí ètò tí mo tí mọ́nì Akẹ́yìn náà o, Alábí Alábá Adénìkẹ́ Akínyìn, oní well done sir, ojú ẹkú iṣẹ́ Olúwa o, Olúwa ó ṣàgbára dọ̀tun, àmì. Yá àbejì ẹlẹ́gùn sí Akínyìn o, Alábá Yusuf Akínyìn náà, ẹ wo ẹ ṣe à prógámù yìí torí pé màá fi nǹkan kan hàn yín báyìí. Kí ni ká ti pè é? Ẹ̀yin ọ̀dọ́ ẹ má mà báyé jẹ́, ọ̀dọ́ má mà báyé jẹ́. Ìwé òwe orí kejìlélógún ẹsẹ̀ ìkẹfà sọ pé tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí ó rìn tó bá dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Tabawo Psalm 119 tabawo ẹsẹ̀ ìkẹsàn sí ìkọkànlá, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé wa níbẹ̀ wípé báwo ni ọ̀dọ́mọkùnrin yóò ṣe túmọ̀ ọ̀nà rẹ̀ tọ́. Ó ní bí kò ṣe láti máa kíyèsí àti láti máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ayé ti wá di nǹkan tí àwọn ọ̀dọ́ ti ẹ̀ káyé kò nǹkan kan mọ́. À ń gbọ́ àwọn tó ń ṣe Yahoo, à ń gbọ́ àwọn tó ń ṣe 419, à ń gbọ́ àwọn tó ń oríṣiríṣi ọ̀nà làwọn ọ̀dọ́ fẹ́ gbà lówó. Ẹ jẹ́ kí n sọ fún yín, jẹ́jẹ́ mọ̀ wípé Ọlọ́run tó dá wa tó dẹ̀ dá ẹnu níbù ó mọ ohun tó máa fi sí. Ọlọ́run ò dẹ̀ ṣàṣìṣe láti dá wa sórílẹ̀-èdè Nàìjíríà. Àwa òbí gbogbo àwa tó jẹ́ wípé a kì í mọ̀ àti ẹ̀pẹ́ra wa lọ́mọ Ọlọ́run, àwa náà tún ń ké bí àwọn tí ọ̀nà Ọlọ́run náà tún ṣe ń ké. Lóòótọ́ kò síbi tó gbé rọrùn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ gbọ́ ni Timothy kínní ní orí kẹfà yẹn ní ẹsẹ̀ ìkẹfà, ó ní ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn ó ní èrè ńlá ni. Ó wá sọ pé nítorí a kò mú ohunkóhun wá sáyé bẹ́ẹ̀ ni a ò dẹ̀ ní mú ohunkóhun jáde lọ. Béèyàn kọ́lé ogún tọrọ mọ́tò ọgbọ̀n, béèyàn ní ìyàwó kòkú sẹ́yìn tó tiẹ̀ tí níyàwó tó Solomoni kò sẹ́yìn tó lálètò pẹ̀lú gbogbo ẹ̀ náà kò sí kankan téyìn kankan máa mú lọ. Kí ni ìdí àsàmọ̀ yìí? Ẹ̀yin ọ̀dọ́ ẹ má bàyé jẹ́, ọ̀dọ́ ẹ má bàyé jẹ́. Kelvin ní mídíà lọ́hùn-ún, mo fẹ́ fi nǹkan kan hàn wá, ìjọ gbogbo ẹ̀yin èèyàn ẹ lọ sórí Facebook Làgèlú kẹ́ ẹ lọ ọmọ pàdé wa ń bẹ̀, bó ṣe kéde kàlẹ́ wà ẹ pàdé wa ń bẹ̀. Akintoye Akinboye Susan, God bless you. Ẹ ṣí a program yìí, ẹ wo àwọn ọmọ tí ẹ̀ ń wò lójú ìwòran yìí, kí ni n tó ṣẹlẹ̀ sí wọn? Àwọn ọmọ tẹ́ ń wò lójú ìwòran yìí, àwọn ọ̀dọ́ mẹ́ta kan lẹ́ ń wò lójú ìwòran yìí, àwọn ọ̀dọ́ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ń wò lójú ìwòran yìí, kí ni n tó dé sí wọn? Ilé ayé ni wọ́n mọ̀ mú, ilé ayé ni wọ́n mú lọ́kùnkúndùn, wọ́n sá fẹ́ kí àwọn jẹ gbogbo ayé. Kí ló wá ṣẹlẹ̀ sí wọn? N tó ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ tí ń wò wọ́n yìí, òun náà ni wípé ṣẹ̀rẹ́ ìtọwọ́ singlet òun, òun ló mú kíndìnrín rẹ̀ tó lọ ta. lo ta kidney e ele lo ta o ta ni 7 million
0: ah.
1: O ta kidney re ni 7 million ite wo to wo singlet yi o ta kidney ni 7 million se wa ri bo lo se se e wo e to wa te n wo yi te hen ite n wo te n wo te n wo ju re yi to n soro yi e loju re ehn o ni contractor ehn o lo se okunfa bi wo se ri kidney ta e to wa laarin yi o n gba elo o gba 1.2 $1,200 lo gba gege bi owo pe mo ba yin wa ni ti e gba kidney e ta lo wa towo bo we kan to le se won bi omo ti won yo kidney e lere ta lo towo bo we kan to se oni kan na awon meta ina ni eyi te n woju re un oun lo towo bo we ki se baba re o ki se ya o ore la awon meta ta o odo si la awon meta ta won wa ta kidney ki le wa fi 1.2 I mean $1,200 to gba se ora phone iwo na nko 7 million to ta ni bolowo wa bayi owo titan won ni so gba so mo wi pe pelu kidney kan to ta yi ile aye to fe ni gbe o le ma se be san manamo odore won o le ma mo ku mo eni ti o je pe ko momuku mo gan orisisi aisan ni nbaaja eyin obi se nwo awon omo te nwo yi idi ti mo fi nso fun wa tori eyin te lori ofi ati wa on facebook eyin te wa on facebook e ti mo agbo nti an wi ede iboni ferin fitin ni an fi bi won lere oro in to sele ni mo so fun yin yi awon odo meta yi be se nwo won yi e to wo singlet yen o ti ta ikanu kidney meji to ni ne tori pe on wa owo o ta ni 7 million 7 million yen nisin ko seku nkan kan mo ora phone ngba to ra phone o se gbogbo e nbe owo sa fi di jale owo fi di jale akiyesi re fawo obi awon ma wa ti an jade ti an lo ti an bo bo ni an se rin awon yoruba ni pe omo ku ni kini kan iya ogbo nle awon obi re won ni se won mo oni won omo o nda won obi won omo ko mo bo nti lo ta kidirin iya si njiya lori omo baba njiya lori omo orisisi awon alagba to njiya lori omo e wa wo awon omo bayi o e wo bi tan bara won nitori ati je ati mu e lo sori facebook la e ma wo nbe lori facebook la gbelu o wa be tan fi han yin nitori pa fe gbadun 7 million to ta yi moto wo lo le lo ninu 7 million aso mere lo fe ra ninu 7 million ngba ba ti ra phone iphone kan ba ibo ani nsin iphone boya iphone ti an so pa won lo iphone 2 million ijo ti 1000 ba de ti ko nu 1 million ni o ti 1 million mo ni o ti 1 million mo se ri won e roju won e roju awon mo yin e roju won bayi won se agbode gba fun ra won won tele ra won lo si ile ewosan ile ewosan wo won ti bi won lere ile ewosan na won so ile ewosan ti lo se e wa gbona awon dokita to seru ele ti won ri obi anyway awon to ti e seru ele na won ti mu nise na ni awon dokita to seru ele ti se pe obi kan lo tele omo wa ti o se agbalagba kan ti o lo lati wa sign to ye pa won ara won na sign fun ra won on lati je pa won ele na ti fi sise se
0: bo se ri na
1: eyin ijoba wa o wo ti ba won ni o le se nwo won be se nwo won yen te se nwo won ti an wo bi owo ti oyo yi owo ti ba won bayi oju won ti wale won ti pari owo won ti pari owo ki lo le pada sele si won won mama won ma sugbon eni to gba owo eni to gba owo o ti nawo je e to sagbode gba o na ti pari owo ti e eni keji na to je pe o na si han lo ni o na ti o ti gba owo ti e o na ti na owo je tan awa obi loruko jesu ani je bi ti mo ba lo tin ba pada di a soju opo sile ka jo da sin ton sele yi god bless you
0: amen.
2: Baba Ibaru ba onisegun ibile ko pe meji jake jado ile Ibadan.
3: Kala o di pe pe pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idi ni yi ti oba oke se si agbe kale baba Ibaru ba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe ifunpa giga eyo aseju abi ko mo kunrin o ma muna lo gbari lori ise enu le airorun sun dede bi eti ba ngoye abo fe ma se gbon yin owo kan ese kan gbodo ma gbon ririri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o topin lodo baba Ibaru ba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's get grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbon danu bu bi elubo
4: Javis PL I Care Foundation lo nlo gun tatata wi pe ti yin melo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara o ju lo bara idi pataki re ti ajo Charity PL Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PL I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 2000 naira pele lowo card ofesi la yewo oju o Classes lo fe fun gbogbo en ba nilo e anise ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale Charity PL I Care Foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete fona loju popo la fini o ma lo taara lo saye oju re ni number 94 opposite Unity Bank Charity Council Building yana agbala bus stop ni to si olowo din fowo sanu shopping complex iworo ibadan lojo oju mani o ago mesan ro sa ago merin role 2000 naira pere lowo card ko bere atalaye pe 07010152255 oju lo bara oni dindo mo wa lagbari
5: igba ita o ma tun ola
6: eni to wa owo lo to pade ola ti yi lona osuri le gba ai mo yo jo odun osu to ti fi nwa owo kiri sugba gbogbo igba ni won ma ngo nipa cash e be du to fi bi ko sala igbo nigba ti cash e ti bi ola ti yi fun opo eyan to sumo ati awon ore re to mo ki wa lu ditu do we Ṣe tun funi ni ayo to gaju o se tan lati deni pe ke iwo na nu ke wa yi lati abala oko ti e gba winin galo lawon eyan tin gbo pe back to back lele to kun fun owo ti opolopo awon eyan si jawe olubori wa yi o ma duro maro se nitori pe oko oju rin na tun ti gbera lakotun iyen ninu osu October yi million gbe million kan ti cash e ko wa ninu osu yi iwo na gbodo gba ipe ti re ninu e gba winin galo ninu osu October yi kan na ni ajoyo odun kokola ti lade lu FM e wa wo bi ogoro eniyan se fowo se faje pelu cash e gbogbo ojo eti Friday gan ni ijawe oluburi onibeji be la si tun ma se afihan awon milionia tutun October 28 ni ayeye odun kokola ti lade lu FM 96.7 o ma lagara do ninu gayuba owo latun owo losi ninu osu kewayi o ye bere si ni lo ma ta pelu code e lori splash fm *347*1004*#. Lori Ladelu FM *347*1004*2#. A si tun le sabewo soju opo website www.cashier.ng. Eni odun meji di logo soke nikan lo le kopa lati ta cashier ojo state gaming board lo fun telu cashier ninu en ba won ni galo yi emi lo kan lati di milo ni atutun ni atutun so ti cashier mo ti cashier cashier.
7: The Black Experience is 10 years old, a decade of music, culture, unforgettable live performances, and pure Sade Black. Sade Black presents 5 p.m. in Ibadan, a remarkable live music experience featuring a full orchestra, bringing a completely new experience to the city. For incredible performances from Terry Apala, Alhaji Taye Currency, Dr. Yinka Ayefele, T-Famous, Billy Rano, King Wiser, Fabulous PZ,
8: Lyrics, Chill Natural,
7: Tem Keys, Lekondo Konsu, and many more. Sunday, 11th of October. October 2026. Time, 2 p.m. Venue, Jogo Event Center, Ibadan. For tickets, regular at just 5,000 naira only. Tables are available for 2 million naira, 1 million naira, and 500,000 naira. For table reservations, please call 0812-575-4785. You can get your tickets at www.felixentertainment.com. Proudly supported by Caplux Ride.
8: Cap Construction.
9: Jaru Entertainment.
7: By Lagila FM.
10: Gode chance not to land a nigba kuga tabaje
4: Gbogbo ni bara Golden Chance Lotto eku aduro ti wa lore kore ni lesa Golden Chance Lotto yo ma tayin lorun lori basepo yin pelu wa Golden Chance Lotto lesa kese ni won san winnings o ni je tan kun tun ma bere ninu e nibi kibi lo ti le gba winnings e you can get winnings anywhere eyi gan lo mo kan ni bara wa bale Golden Chance Lotto kete lati so ni bara doloro Golden Chance Lotto ilese ti wa afaye gbagba kuba laye akiso pe ti awon agent wa taja ma fi kan dikan ilese Golden Chance Lotto yato lesa kese la won sanwo to si han kedere faye lati gba yi wa waran sesa ni winnings Idire ti le se Golden Chance Lotto pe je asiwaju laarin awon akegbe
10: igbakugba ta ba je lese kese lo sanwo
4: Golden Chance Lotto ona to ya lati so de millionaire
11: Iṣẹ́ ìránṣẹ́ Spirit and Truth Worship Gathering wọ́n ṣàgbékalẹ̀ kórajọpọ̀ àwọn ọmọ ọlọ́run fọdún 2026. Lábẹ́ àkòrí ìfarahàn ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ìtọ́jọ́ Pentecosti lẹ̀mí olúwa tó máa bà sórí olúkúlùkù láti ṣiṣẹ́ agbára lójú ẹsẹ̀. Coming out powerfully and prophetically from Friday 27th November to Sunday 29th November 2026. Oh yes, Spirit and Truth Worship Gathering is inviting all and sundry to the Gathering 2026 with the theme The Move of the Spirit from Friday 27th November to Sunday 29th November 2026 latago meji osan ni ilekun ile oruwo ti wa ni sisi sile ti ikorajo ko alagbara yo se ma bere latago merin ro le si meji asale ni bi ti jesu ti ma lo reference something ajeto mo bi pastor silas omo loye pastor biodu oladele pastor dekunle epafra pastor yomi adeboye oko fe o ma gbe awon eniyan lati new garage elebu junction ati apata ladoju ko le fowo pamo wema bank ayewo eto lero fe de ma wa fun egberu ma awon eniyan to ba koko de sibe ibi ta ti ma pade ni the garden international christian center ni mekun elebu axis alawo akala expressway ni badan bi akori ifarahan mimimo e je kejo pade nibe tori pe se agbara to ma sele bi ti gba ni

0: 091-2370-8675 tabi plus 234-814-249-1006. Hello, Ekalema.
1: Ekalema.
0: God bless you, ma. Ami ata yi na.
1: Agbara Olorun ni faye yin sile o.
0: Ami o.
1: O je nkan to ya wa lenu o. Papa awa ta pera wa ni alabiya mo. Gege bi Bible se so pe ka ko mo wa. Ni ona ti o ma rin. O ba dagba ko ni le kuro lo na ta ba ti le won lowo mo. Iru awon omo won yi, iru eko wo la obi won ti ko won. Iru awoko se wo ni won wo nu aye awon obi won. Ya ti le wa ti wa gberu gbese to le. Ko ti e beru emi re, ko ti won ba nse lowo ti omi un ba lo si nko. Awon omo yi ma nkan ju owo pupo ju. Elekeji baba mi ni mo dokita to ba won se yen.
0: Ah.
1: O ye ti joba o gbegbe se, o ri dokita ti o ri obi won. Ti ti se pe won ni boya baba re kan ni o fe ba change kidi ni abi ya re. Kan ti ko be bo lara
0: ti ba. Ti se gbe, ti sa buru re.
1: O ye ti joba o gbegbe se le lori o.
0: Won ti mu won.
1: E se ku eto.
0: Won ti mu won, won ti ma won mo. Dokita na o foju won. Ile iwosan tan ti se na gbugbu e na ni o foju won. Ami o, ami o, ami lagbara Olorun Olorun.
1: Mama ti ni lati wema.
0: Mama ti lati wema, God bless you.
1: Amen.
0: Plus 2348142491006. Oni eyin te wa lokere. Hello.
2: Ojoluwa.
0: God bless you, sir.
2: Amen. Lambale ati lati ole de America ni. Very awujo wa lo ti kuna
0: awujo wa lo kuna
2: awujo lo kuna se ma pe owo lo kuta nbo awujo ko so ma lo adimo o eni to yo kidire are ti o le pa yan gan so ba ri o le jani to ba ko wo ye de awon ti o lo gba lo re je se fe bi o ti ko wa
0: En ba ti lowo lawujo mo won fe mo bo se rowo
2: an ta wo mo ni e won do ba rowo ni won mo wo de nti o sori re ni eni ba ti ko lo lo sori loju ti won e ti ba ti ko lo won eni le pere ni
0: ask
2: awon you get you know ni ise logo se won a ti se ore ni ke ba ti je ni ga
0: o de to me ti se mo ise iru ilu odo yin yen iru America teyen wa won bi en ba fe se iru e si omode le duo fo omode ko omode so ni duo fo omode lati sign
2: eni suru
0: yes sir
2: eni ti e dajo okufu gan ti agbo la bere oku ti oku won ti do so hospital lo tipe
0: won dajo okufu won gun la bere oku ko wa ku
2: oro jaru mo so fun yi
0: won wa gbe lo hospital lo toju e
2: won daje oku fun ni September 30 o ri pe ko ku o tete ku o ye tun wa gbe lo hospital lo ti to se jiro ni ni ti lo fa ni wi pe gbogbo nkan ko ku to fi ni bi bayi
0: to fin to fin
2: to ba lo ri ni drive fast lance se won bi o ri pe so ready ati ti eya ara le to ba ku tan to ba ni be ni won gba to ba ni be ko ko se ti o ti o be lo re se le ko e bi asofin wa kan ekele madu
0: bẹni
2: o je ikeji igbakeji lake bas se bi to se won ti America ni e bi nbe bi se
0: bẹni bẹni
2: hey robot where we fit go
0: eh kama wo on te tama wo on to fin o se lori awon eleyi na kama wo on to fin o se e se alagba nbale assist that America God bless you
3: amen
0: egbe nkan bayi egbe nkan eyin ijoba wa mo te owo ti e ti ba won na owo ti ba won e mo mo wi pe gbogbo nkan e tofin tofin na ni won po orilede yi na orilede alayo ni hello eh ilekun yen o si dada ba n si lekun fe lomi akani ademola akanji ademola god bless you hello sir
4: e ku eto
0: oluwa seun
4: oruko mi ni alaran lati madina eke
0: amulo e se
4: seri amokun ero ewo oloko okele nwu e wo sale amo ti a se nkan bayi
0: bẹẹni
4: wọn ti ń plan tí ò tó bá ń lójú àwọn òbí wọn. Ó tó di pé wọn ṣe ní lábàwọn.
0: Ẹ sì rò kóbi lè máa wù ọmọ ràn bẹ́ẹ̀.
4: Níbi wọn bá ti ń fi igi ìsànára ná ilé ẹ ti máa nìyà kán bá mú gbó lọ́la.
0: Tọ́ bá ti ń fi igi ìsànára iná kó ètè máa jẹ gba kó mọ́ bá a dẹ ti ń mú gbó lẹ́yìn ọ̀la.
4: So kí nǹkan tó ń ṣẹlẹ̀ sí a lóde òní ìjọba kò ń tọ́pọ̀ ṣùgbọ́n 70% ni làwọn òbí kó lórí ẹ̀ torí pé òbí ò wọn ò ráyè táwọn ọmọ mọ́.
0: Wọn ò ráyè ọmọ.
4: Ẹ imagine ìyá lọ bí iṣẹ́ láago mẹ́fà àdájí àbá náà jáde láago méje wọn bá tuntun kúrò láago méjì kò ṣe tí ọba lé ẹni tó bá rí ni ọba rìn yóò di láago mẹ́sàn-án bó di láago mẹ́sàn-án bò ẹ dákun gbogbo tó ṣe kí wọn tó dé yẹn ta ni ọkọ̀ ń bọ̀ ẹ̀ pé tó ṣe ọ̀dà.
0: Ọlọ́run kò di ìwà mú.
4: Àwọn ìyá tí wọ́n tọ́jú èmi àti yín ṣe ẹ̀ fáwọn tọ́jú wa nílé mọ́mọ́ bá ṣe rìn ni.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
4: Àwọn náà pa àyà kuyà. Torí pé àwọn ò fojú lẹ̀ wọ́n fà sìkò owó rẹ̀ kọ́lọ̀ wọn ò lè bá a da. Àwọn tòṣì náà fà sìkò lẹ̀ kọ́lọ̀ wọn lè bá a da mọ́. Ìlọ́jọ́ mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ọmọ ogbó kọ́ máa ṣe ìyàwó. Torí pé àwọn òbí ò jọ ọ̀sán mọ́.
0: Táwùjọ́ bá ti wọn. Ẹ ṣeun. Ẹsẹ̀ keje Timothy kínní orí kẹfà yẹn sọ wípé nítorí a kò mú ohunkóhun wá sáyé bẹ́ẹ̀ ni a kò ní mú ohunkóhun jáde lọ. Ó ní bí a bá sì ní oúnjẹ àti aṣọ kí wọn yìí kó tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n àwọn tí ń fẹ́ sọ̀rọ̀ àwọn di ọlọ́rọ̀ wọn a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ èyí tí máa pani lára irú èyí tí máa rí ènìyàn sínú ìparun àti ègbé. Lórúkọ Jésù àwọn ọmọ wa àwa náà a ní gbé ayé ìyá o bó ti wù kó le tó bó ti wù kó le tó nǹkan tẹ́mi mà ní wípé ọ̀la ń bọ̀ wá dára ẹ jẹ́ ká forí tì í ká dúró tí n tọ́lọ́run fẹ́ ṣe fún wa. Orílẹ̀-èdè Nàìjíríà yìí náà máa da ṣùgbọ́n tó bá da tán sọ wá yẹ kó wà nú àìsàn sọ yẹ kó wà nú ìdààmú. Lórúkọ Jésù a ní sọkún lórí àwọn ọmọ wa o gbogbo àwọn ọmọ ẹ ó ṣoríire ọ̀la yín ó dára orílẹ̀-èdè yìí á gbè yín á dẹ̀ gbé àwa òbí náà. Tó àṣálẹ̀ ìdajì kan pẹ̀lú Olúwa láago kan lóru léni á tún lórí ọ̀fẹ́ àti pàdé ńbẹ bí Jésù ọba ti dé àṣálẹ̀ ìdajì kan pẹ̀lú ẹ darapọ̀ o ojú òpó tèmi tẹ́ lè pè sí ni 08057929941 08057929941 títí ọjọ́ mẹ́jọ tá a pàdé lórí ètò eléyìí àti ìdájí tá a pàdé ẹ má gbàgbé o Jésù ni ọ̀nà òtítọ́ àti iyẹ God bless you.
5: Lágbèlú FM 96.7

ẹ̀mí mímọ́ gba ẹ̀yìn wa o ọlọ́run lódodo ogun ni fún kọrin ẹ má bá wa lọ nípa ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ àsìwì ẹ má jẹ́ àsìsọ ẹ má jẹ́ àsì àhán wa lò ní orúkọ ńlá jésù olúwa wa amí. Àkòrí ọ̀rọ̀ ọlọ́run tí mo bá wa sọ lónìí mo pè ní kíkó àhán wa ní ìjánu. Kíkó àhán wa ní ìjánu. Gbogbo wa la mọ̀ wípé àhán ó ti ran ẹlòmíì níbi tí ò fẹ́ ìyẹn nìkan kọ́. Ẹlòmíràn àhán ó ti tì í ní àtìpa. Ẹlòmíì àhán ó ti sọ́ di nǹkan míì. Torí kò ṣe àhán yẹn lò. Torí náà mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí kíkó àhán wa ní ìjánu. Ìwọ lè sọ wípé ìwọ ọ̀gbẹ́nu ti ẹ fún alágbàfọ́ o. Gbogbo èèyàn ló mọ̀ pé kò sẹ́ni tí gbẹ́nu ẹ fún alágbàfọ́. Ṣùgbọ́n nítorí iṣẹ́ rẹ ìwọ náà ọmọ ibi tí àhán ti tì ọ́ dé lónìí. Ọmọ tó ti fi ojú ẹ rí àhán. Torí pé obìnrin míì ó ṣì lò àhán ti lé nílé ọkọ. Ọkùnrin míì torí pé ó ṣe àhán lò ó ti di ẹni tó padà sí di àrò. Àhán torí pé ẹlòmíì ṣì lò wọ́n ti dá dúró níbi iṣẹ́ ó ti pàdánù iṣẹ́ tó dára àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ni ìwé Psalm wí fún ọ? Psalm 39. Mo fẹ́ ka ẹsẹ̀ kìíní sí ìkẹta. Ó ní mo ní èmi ó máa kíyèsí ọ̀nà mi kí èmi kí ó má fi àhán mi ṣẹ̀. Èmi ó fi ìjánu kó ara mi lé ẹnu. Nígbà tí ènìyàn búburú bá bẹ níwájú mi ẹ ti kọ́kọ́ gbọ́rọ̀ yẹn. Ọ̀rọ̀ ńlá ni onísàmù sọ yẹn o. Èmi ó kíyèsí ọ̀nà mi. Ìyẹn ni wípé àhán tá a bá lò lòkulò ó lè mú yàn ṣìnà ó lè da ọ̀nà èèyàn rú ó lè mú kéèyàn rá tí a bá ṣe àhán yẹn lò ẹ̀rí báyìí. Torí pé àhán yẹn á mú yàn rìnrìn tí ó yẹ kéèyàn rìn. Ó ní mo ní èmi ó máa kíyèsí ọ̀nà mi kí èmi má bá fi àhán mi ṣẹ̀ ẹ̀rí báyìí. Èmi ó fi ìjánu kó ara mi lé ẹnu nígbà tí èèyàn búburú bá ń bẹ níwájú mi. Ìwọ náà ọmọdé èèyàn ti ń bẹ wájú ẹ o sọ ọmọ pé ò mọ inú ẹ. Ìwọ náà mọ ò rí inú ẹ ẹ gbówe Yorùbá ni. Wọ́n ní téèyàn bá ṣínú ẹ lòmẹ́wò wọ́n ní wọ́n á bá ọká wọ́n á bá èrè nínú ẹ. Inú fẹ́lẹ́ tó dẹ̀ bonú yìí Yorùbá ní òjì àárí ikun á ṣe bí. Ẹ ń dúró níwájú ẹ bọ́yẹ tó fẹ́ bà tí ẹ jẹ́ ni ìwọ ọmọ. Ẹ tó dúró níwájú ẹ bọ́yẹ tó fẹ́ kó bá ọ ní ìwọ ọmọ. Bọ́yẹ tó dúró níwájú ẹ bọ́yẹ tó ti rí ìràwọ̀ ẹ tó jẹ́ pé ó fẹ́ ba ọjọ́ ọ̀la rẹ jẹ́ ni ìwọ ọmọ. Ṣùgbọ́n ìwọ kàn máa sọ̀rọ̀ gbà o. Ìwọ kàn máa sọ̀rọ̀ kwà. Ọ̀dẹ̀ mọ̀ wípé àhán yìí oró gidi ni. Àìmọye èèyàn ló ti bà tiẹ̀ jẹ́. Ọ̀pọ̀ ń bẹ lọ́wọ́ ọgbà ẹ̀wọ̀n ọ̀pọ̀ ọmọpọ̀ ọ̀rọ̀ tó ń sọ lè gbé òun débẹ̀ ìṣe àhán ni. Ẹgbẹ́ ẹsẹ̀ kejì ó ní mo fi ìdákẹ́ ya di. Ó ti rí báyìí ìdákẹ́ ó ní mo fi ya di. Ìyẹn ni pé I was dumb with silence. Ó rí bẹ́ẹ̀ yẹn with silence. Kìí ṣe pé òun mèsì ọ̀rọ̀ ṣùgbọ́n òun kàn fi ìdákẹ́ ya di ni. Kìí ṣe pé bóyá ohun ọmọ tó ń lè fún ẹnìyẹn léṣì ó mọ ṣùgbọ́n kàn fi ìdákẹ́ ya di ni. Kí ló wá fà tó fi ya di? Ó ní mo tilẹ̀ pa ẹnu mi mọ́ kúrò lé ọ̀rọ̀ rere ìbìnújẹ́ mi sì ru sókè ẹ ti rí. So ọ̀rọ̀ tẹ́lómi fẹ́ sọ ọ̀rọ̀ rere ni ṣùgbọ́n kọmọrúlẹ̀ tí ó bọ̀ sí nínú ayé ẹni tó ń fẹ́ sọ sí. Ó ní mo tilẹ̀ pa ẹnu mi mọ́ ẹ ti rí báyìí. Àtọ̀rọ̀ rere o àtọ̀rọ̀ búburú o ẹ ti ẹ̀ ní gbọ́ kankan. Ẹ ti rí kìí ṣe ó pé ẹlòmíì tẹ bá rò pé ó máa ń lọ́ra àti fèsì. Kìí ṣe pé wọn ò gbọ́n o wọ́n mọ̀ pé
eyabu buru bela ye ni oye aye ye won ni egbo bele ni oni yara lati gboro sugba lora lati fisi yara lati gboro sugba lora lati fisi egbo ese keta oni aya mi gbona ninu mi nigbati emi nronu inaran nigba na ni mo fe aami soro eti ri bayi elomi won a provoke titi ni office oro ti o ba je be ko ni so nkankan ko ni so anything iwe jacob soro kan fun wa mo bo si package o ye ka soro fun wa ki a ma se lo ni loku egbo ti iwe jacob wi o iwe jacob ori iketa ese kejo siwaju ori sugbon ahan le enikeni ko le tu loju o mbuburu alaigboran ni o kun fun oro iku ti npa ni e ti ri bayi iku ti o pa elomi dipo ko dake ko ma soro ani ko alo obero enikankan be se n wo yi ko si ni nkankan o ko de je nkankan o e ti ri bayi igba ti o ba so tan bayi abakoba re wa lo ba di si leyin gbo ba soro tan so ahan oni bibeli so yen o olo ombuburu ni o alaigboran to ba nti o mo ti ara re o to ba so pe o sa soro ko sa soro ah ah

0: ọlọrun sí ọna ama ọmọ yan bubaje ọmọ yan bubaje ẹnu ẹ kiki epe ni to ba bu elomi ba e eleyan de ma sokun to ba n soro buruku se elomi kilode ma lo ahin ni lokulo ma ji oti olobi to fe ese kewa ori lati enu kan na ni iyin ati buti n jade eyin ara mi nkan won aye ko ya ko ri be o ti gbo ko ye ori be o oni orisun a ma sun mi tutu tabi omi ro jade lati oju sun kan na wa bi e ti ri bayi eyin ara mi igi opo to a le so eso olifi bi tabi ajara le so eso opoto be le orisun kan ko le sun mi ro ati omi tutu e ti gbo oro e bayi e ti ri pa gbodo sora ahan wa iyin lọlọrun ni ka ma fi yin adura lo ni ka ma fi gba iwaasu lo ni a ma fi waasu fe lomi lati fi gba okan la ko so wi pe ka je elepe tabi ile ibu e je ka gbadua ọlọrun ti ran oro re jade o tori na kiko ahan wa ni ijanu emi ti se le oluwaje wonu wa bẹẹni yorùsì ogoni fúnkọ olúwa àwọn tá hantlẹ ti kó bá olúwa fanu dá wọn nídìí fanu tú wọn sílẹ ní orúkọ jésù bá sì máa lọ ahọn wa olúwa máa kọ wa o ní orúkọ jésù olúwa wa àmì ẹrọ ìbánisọrọ mi ní 08023 947 96 ó tún di ọjọ mẹjọ ní orúkọ jésù.
1: Yesu mi ba wa o ba wa wa gogo
2: ijo ìyẹnrere ti tuntun nínú Kristi be new in Christ Evangelical Church ìsọdẹ mímọ ìwà mímọ ìjèrè ọkàn lọjọ wa lọgùn àǹfààní wo lo ní kò jèrè ayé kọ wá sọ ẹmí rẹnu àbámágbẹyìn kò ní jẹ tèmi àti tiẹ àmì ìdí ẹrẹ tá a fi ń pe gbogbo ènìyàn sínú díẹ lára àwọn ètò ìsìn wa tó ń wáyé ní gbogbo ẹka nílẹ yìí àti lókè òkun olú ilé ìjọwá kalẹ̀ sí ẹ̀yìn ìbàdàn boys high school òdíàn òkè bàlà ńbàdàn tẹlifóòn 0023394796 be new in Christ Evangelical Church nípasẹ̀ bàbá wa alákòóso àgbà apostle P.A. Alimi ló sọ pé ìgbàlọ́kàn rẹ ni ó dùn mọ́ bàyé rẹ.

0: Gajoke, Gajoke.
1: Lagilu FM 96.7.

kábíyèsí ọlọ́run tó sílẹ̀ kan ọjọ́ òní kábíyèsí rẹ̀ arúgbó ọjọ́ ìgbaanì kábíyèsí rẹ̀ ìwọ náà ni ọlọ́run tó jẹ́ pé èmi àti àwọn tí ó jẹ́ olólùfẹ́ ètò láwùjọ àgbà àtọ́jọ́ ń gbọ́ra wọn tó ń gbọ́mọ inú ilé mi náà tó ń lè ṣètò kábíyèsí rẹ̀ òní ọjọ́ keje ọlọ́run nínú oṣù kẹwàá léyìn tó túmọ̀ sí pé oṣù tí a mọ̀ sí ìkẹwàá yìí lẹ́yìn rẹ̀ tó bá parí okùn méjì oṣù méjì là ní bẹnu ọdún kan mẹ́ta bára sí mẹ́ta mẹ́ta á jẹ́ mẹ́rin lọ́nà mẹ́rin mẹ́ta mẹ́ta á jẹ́ mẹ́rin èmi àti yín àti lo mẹ́ta àkọ́kọ́ mẹ́ta èkejì mẹ́ta ìkẹta mẹ́ta ẹlẹ́kẹrìnlá ló lọ yìí ọlọ́run ìwọ ni a mọ̀ lóore a sì mọ̀ lóore pé o tó dẹ̀mí wá sí agídí òràn a ṣe òràn pé mo gbọ́dọ̀ jí lọ́la kò sẹ́ni tó lè sọ ọwọ́ ọlọ́run ní agbára àti àṣẹ mímọ́ àti kẹ́yìn ò jí sí ìdajì ọwọ́ ọlọ́run ló wà a mọ̀ lóore orúkọ mi ni akinlóye olúmìnire akin ọmọ akin lójúdo olúyọlé eyín tí àwọn èèyàn mọ̀ sí ẹ̀kẹrin baálẹ̀ nílùú ọ̀jẹ̀lẹ́yẹ ẹ̀kẹrin baálẹ̀ nílùú ọ̀jẹ̀lẹ́yẹ akin kan báyìí mo wà ní dídò sí lágilo fm dídò bàbá wa ọba muritala adébáyọ akande ẹ̀kẹrin olúbàdàn sílẹ̀ ìbàdàn bẹ́ẹ̀ ni lábẹ́ bàbá wa ọba tí fi ọba jẹ ọba sẹ́nitọ́ rasheed adébọ́lù ládọjà bàbá karoleo bàbá kẹ́mi ọlọ́gùn kábíyèsí rẹ̀ ọlọ́run ìwọ ni ọmọ ọ̀tọ́ ọ̀báyọ̀mí ọlọ́run ò jẹ́ ọlọ́run kábíyèsí rẹ̀ bí wọ́n ti ń gbọ́ mi lálẹ́ tò ní mo kí yín ẹ káàbọ̀ sórí ètò láwùjọ àgbà bẹ́ẹ̀ ni lálẹ́ òní dixon tùnú lamójú ẹ̀rọ mi àwọn tí wọ́n bẹ̀rẹ̀ nínú lórí mo kí yín adésínà aláwọ̀dé ni olóòtú ètò láwùjọ àgbà bẹ́ẹ̀ ni ní lágilo fm túndé ọláwo ni ọ̀gá wa àti lágilo àti splash ọ̀gá wa ni túndé ọláwo bẹ́ẹ̀ ni àmọ́ o kenneth kebugi ni lágilo ọ̀gá wa ni àti gbẹ̀ngà ọláyíwọlá ọ̀dọ́mọdé tí ò lójú tì tó ń bọ̀wọ̀ fún àti ẹ bá ti jù lọ kódà tó ń gábà jù lọ ń bọ̀wọ̀ fún ọ lágbára olóyè mi àti gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ mi àjọ sí wẹ́rẹ́wẹ́rẹ́ tí ọdún yóò fi kolẹ̀ àtòjọ pé 2027 láyọ̀ àti àlàáfíà bẹ́ẹ̀ ló ń wò pé àmọ́ ẹ gbọ́ mi ẹ kì í sọ sókè àti sọmọ campaign ìpolongo ìbò fún ti ààrẹ bẹ́ẹ̀ ni wẹ́rẹ́wẹ́rẹ́ ti gómìnà náà tó ń bọ̀ àti àwọn chairman wẹ́rẹ́wẹ́rẹ́ honorable àwọn senate gbogbo ẹ̀ wẹ́rẹ́ àmọ́ o ètò wọn kò fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé èmi àti yín wò ní fi ẹ̀jẹ̀ èmi àti yín ṣe ètùtù wọnú ìjọba ìtumọ̀ rẹ̀ ni pé ìtí ọba kan mọ́wọ́sọ̀sọ́ ó ṣe pàtàkì ọwọ́ àlàáfíà ẹlẹ́ẹ̀kejì nǹkan bí ọdún gani ọdún mẹ́wàá sẹ́yìn kankan sẹ́yìn ó ti yàtọ̀ sí ìsìn ó ti yàtọ̀ tó fi yàtọ̀ ni pé o rántí pé fóònù ti ẹnìkọ̀ọ̀kan mú dání téèyàn bá ṣe nǹkan kan tí ó lérò pé ó dáa tí ó sì dáa tí wọ́n bá fi ya fọ́tò rẹ̀ tàbí rìkọ́ọ̀dù ẹ̀ ìyín ogún ọdún àmọ́ jóni lọ́wọ́ ìyín ogún ọdún àmọ́ jóni lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ àlùfànṣá ìyín ogún ọdún àmọ́ jóni lọ́wọ́ ìyín ni ọ̀rọ̀ tí mo kàn fẹ́ fi sọ fún àwa tí a mọ̀ pé bóyá olórin ọkùnrin ni o bóyá àwọn òjò ni o bóyá o ò ní mọ̀ pé ẹni tí ń rìkọ́ọ̀dù rẹ̀ a ò ní sísọ ìyín báhùn ẹlẹ́ẹ̀kejì fi ọwọ́ àlàáfíà ẹ̀yin ọlọ́kadà onímọ̀rúwá àti àwátàárín ẹ rántí pé aago mẹ́wàá àbọ̀ ó sì ń bẹ́ńta o wọn ò ní sí yìn gbé wọn ò ní sì wá mú
won ni si wa si ni nkan buruku en tian ba ki male pin o se se pe elun gangan o se se pe yo fi ori ko ibi ti o so ko ni ile nkan kan ati nkan kan yo sele o ni pe e fi sokan meji ti mo so fi sokan so mi swaju dixe mo simbo dixe so mi swaju

0: bí èyàn ṣe kọ́kọ́ rí láàrin nu ẹlẹ́ẹ̀kejì tí ó jẹ́ pé ẹ fi sọ wà láàfíà ò ní pé àwọn tí wọ́n jí gbé ọlọ́run ọlọ́run ti ṣe wọ́n ní rírí ní ẹgbẹ́ kejì ẹ mọ̀ gbòòrò ní ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ lọ́la àmọ́ gbogbo wa wọn ò ní síwà gbé a ò ní sọnù a ò ní bọ́ sí ọwọ́ ọlọ́wọ́ láṣẹ̀dùmarè mo kí gbogbo wa kú oríire gbogbo àwa tí ọmọ wa tí a bá ṣe mọ̀ pé nǹkan àdùnnú ni kí ọmọ kó sì lọ sílé ẹ̀kọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́ jáde ilé ẹ̀kọ́ gíga wẹ́rẹ́wẹ́rẹ́ ayẹ ṣúṣà kó lọ kọ́ a lọ sìn rúùlù tó burú tó wù sí ọkàn yìí ò ní balẹ̀ àmọ́ gbogbo wa mo kí wa kú oríire a ò ní rírú ẹ̀ mọ̀ kò ní sílẹ̀ sí wa torí àwọn ọmọ wọn ti fi wọ́n lẹ̀ mo sì kì kábíyèsí olùbàdàn ilẹ̀ ìbàdàn pé a kú oríire lágbára ọlọ́run ọlọ́run máa dúró ti gbogbo wa a ò ní sírin èmi àti baálé ìlú ọlọ́ka tí baálé ìlú ọlọ́ka lẹ́gbọ́ ohun lẹ́nu wọn lálẹ́ tó ní ìlú ọlọ́ka bí ní ìjọba ìbílẹ̀ ẹgbẹ́dá níwájú olódó adélẹ́yẹ iwájú ẹ̀ lọ́hùn lókè ọmì ni ọlọ́ka wà ẹ gbọ́dọ̀ lẹ́nu wọn àmọ́ ògbé lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe òwe tálẹ̀ tò ní rèé òwe tí alẹ̀ tò ní ẹ bá mi tù òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe òwe ń rèé bá a bá ta aráalé ẹni lọ́pọ̀ a ò lè ríra bẹ́ẹ̀ ni tá a bá ta lọ́pọ̀ a ò lè ríra lọ́wọ́ nǹkan kan ni bàbá wa fẹ́ fàyọ mọ́ máa sọ ọ́ òwe jinlẹ̀ òwe ó jinlẹ̀ ó dìb gan ìpa ṣeré bàbá tara alẹ́ ní lọ́pọ̀ ó ṣe kámọ̀lẹ́ra lọ́wọ́n nọ́mbà ni 091 ẹ pè mí síbẹ̀ 091 kẹ́ ẹ bá mi túmọ̀ òwe 2378675 bẹ́ẹ̀ ni bí a bá tara alẹ́ ní lọ́pọ̀ a lè ríra ó ṣe ṣe kámọ̀lẹ́ra lọ́wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ń kàlẹ́kùn bá a ṣe fún wọn ẹ ṣe hello hello
1: hello ẹkaalẹka o
0: ẹkaalẹ o
1: a kú oríire àwọn ọmọ tí wọn gbé lọ a dúpẹ fọlọrun o
0: yes sir
1: bá a bá tara alẹ ẹni lọpọ àìríra lọwọn ó ní bá fún un pé bí ènìyàn akẹgbẹ ẹjẹ kọkọ bí lákàtúnṣe gbé lọ náà tí obìnrin kan tí bá ń yẹpẹrẹ ọkọ rẹ tí ń yẹpẹrẹ ọkọ rẹ tí ń yẹpẹrẹ ọkọ rẹ tí ń yẹpẹrẹ ọkọ rẹ ìjọ tí ọba padà ìbánu jẹ nǹkan kò ní ṣe é ṣe mọ ìjọ tí ọba padà pé òun fẹ́ ṣàtúnṣe gan yẹn wọn ta bá tara ẹlẹ́ni lọ́pọ̀ a ní ríra lọ́wọ́n epo ti ba ẹ ti ba ó ti fi ìyẹpẹrẹ kan ọkọ rẹ òun àti tó lè ṣe mọ́ tó lè dàbí nǹkan wọn ta ló súnmọ́ yẹn láàrin lọ́kọ̀ dá ìyàwó yẹn ló súnmọ́ yẹn jù ọlọ́run ẹ bàjẹ́ o
0: ẹ sọkọ yín o
1: àwọn afá kàwọn olùdíyàn ajé ṣe fínilá tẹlẹ ta.
0: ẹ ṣe bí a bá tara alẹ́ ní lọ́pọ̀
1: ẹnìkan tó ń kàlẹ́ kù hello
0: hello
2: hello ẹ pé tó
0: ẹ mọ̀ kálẹ̀
2: kẹkùsẹ́ máa tẹ̀síwájú o
0: àmì ta ló wà ń bẹ̀
2: grace ni látọ̀mí adì
0: yes ma.
2: tí a bá tara ẹni lọ́pọ̀ pọ́pọ̀ àlẹ́
0: ìrànlọ́rùn
2: a sì wé òbí àti ọmọ níwọ̀n bá kọ́kọ́ báyìí ló sì tí wọ́n mọ wọ́nyìn ń gbọ́n wọn lẹ́nu yóò foyì fún àwọn òbí díẹ̀ ẹ ó ń tẹ àwọn òbí rẹ̀ náà nù ń tọ́pẹ́ àwọn òbí rẹ̀ àwọn ará àtọ́ bá pè bẹ́ẹ̀
0: ẹ ṣe ẹnìkan tó ń kàlẹ́kùn ìfihàn káàdì òwe ta lè nílẹ̀ ẹnìkan tó ń kàlẹ́kùn wọ́n kàn gbọ̀ngàn lẹ́gbẹ̀ẹ́ bí mọ̀ngbọ́lẹ́gbẹ́ ọ̀hún tá a bá tara alẹ́ ẹni lọ́pọ̀ ó ṣe é ṣe ká mọ̀ ríra lọ́wọ́n hello
3: hello
0: hello
3: hello
0: ìdí rédíò yín lẹ wa o
3: àdìkú mẹ́ẹ̀.
0: yẹsà kí ló kọ yín.
3: akẹ́wọ́n máa kí.
0: yẹsà
3: àlẹ́ àjẹ́ ọ̀la dé jì. Adiye mo. Baba ba le lọ ja mo. Adiye mo ma ke. wọ́n fi pàṣàmọ̀rọ̀ ni tí a bá tara yẹn lọ́pọ̀ àríyá lọ́wọ́ ọba bá ara ilé rẹ̀ ń bi kan nífin wọ́n fi àjẹ tàbí nǹkan kan lọ́nà tí ó gbà lẹ́tọ̀ ọwọ́ kọmíṣánná lọ́ńtì ẹ̀ báyìí ìjọ kejì máa sọ pé òṣùgbà lámì ń bí gbà ìlànà ó ń fi ẹ̀ wojú rẹ̀ bàbá máa bí ara ilé rẹ̀ bàbá tara yẹn lọ́pọ̀ àìmọ́ ìyá lọ́wọ́ ìyá wa máa wọ̀n ni.
0: Ẹsẹ̀ àlàáfíà ni àmọ́ náà wá jọ wà papọ̀ lọ́lọ́ ni àlàáfíà ni àmì ẹsẹ̀ torí bàbá tara alẹ́ ẹni lọ́pọ̀ a lè rira lọ́wọ́n àwọn bàbá wa òwe wọn ní ìtumọ̀ gan ni mo sì fi ṣeré etí ẹ̀ ń sọ ni pé má fẹnu tẹ́ńbẹ́lú ẹni tí ó yé èèyàn rẹ̀ má sọ pé ọ̀jẹ̀ nǹkan kan mo sì ń bọ̀ torí mo fẹ́ kúrú ọjà.
4: Akíntúndé ọ̀rẹ́ mi afíjú nílà tó mòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí àdúrà kan péré mojí ọ́ kí náà sì làdúrà ọ̀hún ni pé kọ́lọ́run mọ́jú oṣù wòsọ́ọ̀tì.
5: Bí ti bò
4: ìdí ni pé dílà rẹ̀ òdíjú mọ́tò méjì péré lọ tokunbọ̀ kan àti nigerian uc tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ tà yìí ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o ṣé wò tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní táwọn wà lólúyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní lọ́sọ̀tò kò sí tó burú bẹ́ẹ̀ kì í ṣe wọ nìkan ló wà ńbẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ni tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé ní lọ́sọ̀tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
6: Tá a bá ṣiṣẹ́ látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gboko lẹ́jọ́ nù.
7: Ó wà bẹ́ẹ̀.
8: Ó jẹ sílé gbọ̀ngàn wọn sórí. Má fi ṣe àwọn àwọn.
6: Ètò tó ń múlùú dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa ṣúpà.

0: Gosh, yeah. Gosh, yeah.
1: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fín àìlera bíi àìróorunsùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ṣàrà ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò báìbáì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní nọmba 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Ọjọ́ iwájú pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbó fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí number 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga. Kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
3: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
4: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
3: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkọ mi balẹ̀.
5: Omi yóò lọ ta o.
4: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólo tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0808-951-0143. Láì sí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
6: Torí ọjọ́ yẹn sáré ni, Alfawash, àárín ọjọ́ mọ́sílọ́kùn. Adúfawas, èmi àti baálé ẹ̀yẹ ìlú Ọlọ́ka lájọ wà lórí ètò tí máa ní baálé ìlú Ọlọ́ka ṣe mọ̀ pé olóyè Masoud Akínkunmi tó jẹ́ pé àwọn ọmọ Akínwùmí láti ìlú Ọlọ́ka Ọlálẹ́yẹ ọ̀yá ẹ̀jẹ̀ kí n gbóhùn wọn.

0: ẹ káàbọ̀ sí orí ètò láwùjọ àgbà. Báyìí wọ́n ti wà ní ọ̀dọ̀ baálé ìlú ọlọ́ka ní ìjọ àbílẹ̀ ẹgbẹ́ra. Ẹ dákọ́ yín fún àwọn tí ń gbọ́ wa náà léhùn.
1: Orúkọ mi ni Olóyè Moshood Akinwumi Ọlálẹyẹ, baálé ìlú ọlọ́ka ní ẹgbẹ́ra local government.
0: Níjọba àbílẹ̀ ẹgbẹ́ra. Níwájú olódó mọ́nà.
1: Bẹ́ẹ̀ni tá a bá ti kọjá ẹgbẹ́ra tá a yà àwa àti Pagun àjọwọ́nú ara wa ni.
0: Tí a bá ní baálé baálé ó tó ìgbà wo tí Ọlọ́run ti sọyìn di baálé lùn.
1: Ó ti fẹ́ pọ́dún mẹ́ta báyìí tí Ọlọ́run ti kádàrá kí Olúbàdàn kò fi wá jẹ baálé ìlú ọlọ́ka.
0: Baálé ta ni ọlọ́ka gangan àtàbí kí ni a pé ó bí ọlọ́ka?
1: N tó bí ọlọ́ka ni pé àwọn bàbá wa tí wọ́n ṣẹ̀ wá lẹ̀ wọ́n wá láti Èjìgbò. Ọmọ ẹ̀yìn ogun ọmọ ẹ̀yìn jagunjagun Ọdẹ́yìn lọ ni wọ́n. Ìgbà tí wọ́n ń jagun Òṣogbo táwọn Fulani fẹ́ wọ tó tí wọ́n fẹ́ wọ Òṣogbo làwọn náà darapọ̀ mọ́ jagunjagun Ọdẹ́yìn lọ. Ìgbà tí wọ́n ti jagun tán tọ́lọ́ pé kí wọ́n borí wọ́n darí wá Síbàdàn. Ìgbà tí wọ́n darí Síbàdàn náà ogun tó ń tẹ̀síwájú náà ni ọmọ ọba ni wọ́n ní Èjìgbò ní ilé agboolé ọdúnmọ́rún gbàgede ní Èjìgbò ọmọ ọba ni wọ́n ọdúnmọ́rún gbàgede ní Èjìgbò ọmọ ọba ni wọ́n àmọ́ jagunjagun ni wọ́n. Ẹ rí pé ńgbà náà wòye pé jagunjagun Ọdẹ ni wọ́n máa pè wọ́n. Fún àpẹẹrẹ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ní ìsìn Oyè Níran ni
0: orúkọ
1: tí tí wọ́n pe oko oyè mi torí gbogbo ọmọ ilé ọdúnmọ́rún gbàgede nílé ọba ni wọ́n máa ní oko oyè. Oyè Níran máa ń pè mí but wọn wa bàbá mi wà pè mí lóye Níran títí tí wọn fi mo fi dàgbà sí wọn bá mi pé babọ́dé ni wọn máa pè mí. Ìjọ kan mo ti wá dàgbà mo ní bàbá kí ló dé máa pè mí babọ́dé wọn ní ẹnu àwọn ògbà láti pe oko oyè táwọn fún táwọn tí bàbá àwọn fún mi. Mo ní kí ni oko oyè wọn lóye Níran wọn lóye Níran ni ó wá láti Èjìgbò. tóun àti Kúfè Ijín àtàwọn àbúrò yẹn kù tí wọn wá tí wọn jagun wá Síbàdàn. Láti Èjìgbò ni tó wá bí ọlọ́ka ni pé ẹ rí pé àwọn ọmọ ọba Léjìgbò àìmẹ̀mú àìsí ìmọ̀gùrọ̀ ògìyàn ni olóró wa ọdún ògìyàn la mọ̀ sí ògìyàn sí ìmẹ̀mú kìí sí ìmọ̀gùrọ̀. Nítorí náà àwọn ẹrú tí àwọn bàbá wa tí wọ́n mú látogun yàtọ̀ sí wọ́n ń gbin oúnjẹ táwọn èèyàn máa jẹ wọ́n tún wá máa gbin ọkà bàbà.
0: Ṣé ẹdún
1: ọkà bàbà yẹn
0: ní ẹgbẹ́ ìṣọ́ kíkà ẹ tó lọ bẹ̀ ẹni ẹmu ẹmu nídìílé yìí ẹ sì mu òkúrọ̀ ṣe láyé John ni àbí dìísìn sáàmà lé ọ̀dọ̀ yín sí mọ́ o.
1: Wọ́n mọ̀ fún àpẹẹrẹ kó tó rí pé wọ́n sọ fún mi wípé àìmẹ̀mú ẹ rí pé gbogbo ala lọ́wọ́ lè wí àká nkankan sí mọ́ mo sáwọn rí pé ìfowópamọ́ wà lára mi. Àbúrò àbáwá kan wà lágboolé Ogundeji ní Ọkẹ́ Ọba ti pẹ́ mo forúkọ bò wọ́n láti rí àbúrò àbáwá yẹn wọ́n máa lù níyà so gbogbo èèyàn púpà sí ni wọ́n gbogbo ara wọn wá ti pàlàpàlàpàlà ìjọ kan wá bí bàbá mi níyà kí ló dé tí bàbá lágbájá tí ara wọn fi rí báyìí wọn ló ń jẹ èèwọ̀ ni mo ní èèwọ̀ kí ni wọ́n ní máa mẹ́mu ó sì máa mógúrọ̀. Mo ní kí ni mo àtẹ̀gùrọ̀ náà ni ni pé òòsà tí wọ́n fi bí wa níbi tá a ṣẹ̀ wá Léjìgbò ògìyàn ni kì í sì mẹ́mu kì í mógúrọ̀. Kí n wá sọ fún wọn pé mo mẹ́mu ọjọ́ náà mo fi ẹ̀mú mi mu àtẹ̀gùrọ̀ ni mo fi
0: torí ẹ̀ mọ́lé wọ̀ tẹ́lẹ̀
1: torí mi ò mọ́lé wọ̀ tẹ́lẹ̀.
0: Ẹ dákọ̀ mọ́gàjì náà mo ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ní Ogundeji nígbà náà tí a ń rolé mọ́gàjì mo ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn ṣé àná ni mọ́gàjì ilé agboolé ọ̀dọ́ yín tọ́wà ń bàdàn.
1: Bẹ́ẹ̀ni mọ́gàjì wa ni Olóyè Ambali Ọlátúnjì.
0: Ẹjú agboolé yín nìbàdàn.
1: Agboolé wa ó ń bẹ ní Òkè Ọ̀fà ti pẹ́ láti òjé láti àjọ òjé tẹ́ ẹ bá ti da fúrí gẹ̀rẹ́gẹ̀rẹ́ tẹ́ ẹ dé odò Àgélú apá tún apá sì lẹ́yìn odò Àgélú tẹ́ bá ti kọjú odò Àgélú ìní agboolé wa titi kan la laarin ni
0: eja wa lo si bi e so nipa oruko ngbe ko ni bi ti emu ati oguro
1: bi oloka ti wa jeyo awon eru baba won ma ba won ma gbin oka baba oka baba ti won ma gbin yen se ni omo ni baba te puta won yen memu we si mu oguro so won ma fi si otika so otika ni won ma mu so won wa gbin repete won gbe oka baba repete de bi pe oko je yi ti won ma fi se ti won fi so otika nikan so won bes ni won bes ni eta won bes ni eta se pe en to leru lo leru ma baba na won ni gbogbo ti won
0: be ni
1: so te ta won yan ba ti nlo ti won ba ti nbo ti won ba ti nlo ti won ba nbo won ma ra oka baba ni lodo won a fe de lodo akoja lodo yan lodo baba oloka akolo re baba oloka adolo baba oloka bo se di oloka nu odo baba oloka lo di oloka lo di lo oloka
0: tori awon ti o ba yun na oloka oloka se yin lo je be ni eyan ko e ti siwaju
1: so bi bo se di pe won so odo wa ni oloka nu oloka lo se pe keze pe won o didi so pe n ta fe so ilu ni awon kan ni o sele ti won o fi mo ti an ba be si pe won mo ni ti an ba si pe wa mo oloka oloka oloka oloka ba si di oloka ti di oni niyan
0: eh bale se awon baba wa lodo yin gba na se won ni ila ti won ko abi won o ni ila to di soboro nbe o ila po nigba na
1: e ri pe ni agbole wa ni le loko ile yo kan soso ti an ko eni merin omo oba ati eru meta nwaju en ti o ba ti en to ba pe e lo mo le ogundeji tabojo mo ogun pe no mo atole dole oloka ta se wa lateji gbo lati bi 80 meje odun seyin ti o ba ti ko merin tabi baba re ko merin ki eru si wa waju re bayi ki so mo oloka
0: ile yan baun ni kankan ba gbe ni aye john na ni o
1: bisi na ni o magaji mi
0: re
1: be lo latoji merin be le ke won
0: won ti dagba
1: be nbe bayi baba to be mi na mẹrin nbẹ lẹẹkẹ wọn ẹrù mẹta sì wà nbẹ.
0: àmọ́ ètò mo fi ní ní ayé ìjọ ni pé dóò sẹ́wọ̀n pé ń wọ ìdàgbà jù náà ń wọ ìdarúgbó àmọ́ ní ìṣe yìí ò lè dán ọmọ dùbúlẹ̀ kó fẹ́ kọ́ ńlá mo òfin ní mò ń wò ó tí mo fi ní ṣe láyé ìjọ ni abẹ́ tó ń kọ́ láti ṣe ni.
1: ẹni tó bá wulẹ̀ kọ́ bá máa àkọlàmọ́ torí ibi tèmi ti ṣiṣẹ́ tí mo ti fẹ̀yìntì àjọ ọ̀tánijí àti ṣe ìpolongo pípé káwọn èèyàn jáwọ́ ń bi máa kọlà fáwọn èèyàn tipẹ́ tipẹ́.
2: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánṣágo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 2000 naira péré lówó káàdì ọ̀fẹ́ ṣàlàyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ máa nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ 2000 naira péré lówó káàdì fún béèrè àtàlàyé pé 0701015 2255 ojúlọ bára kò ní dín dúró mọ́ wa lágbárí.
3: ìlera lọ́rọ̀
4: àlàáfíà tayo.
5: Togas. Ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbèpè lògùn lọ́nà ìgbàlódé tó pé èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti gbá oògùn tí ń ṣiṣẹ́ fàkọjẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara, ẹ wo gbogbo ìwọ takọjẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni o béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè f fun Togas liquid ni o ba nfo kedere yin mo toni toni be si ni gbogbo ogo wa ni nafda kitinu lo nte gbogbo eyin te wa fe mo ba wa duwo po ni le se Togas te fe mo ko ogo wa ni opo ko yoku abeyin te fe mo ra leye yo tori wi pe awon alagbeta fun gbogbo awon ogo wa ni le se Togas multi dynamic concept ni akala express bravo bus stop ni lu obado tabi ke mo pe wa ni le se Togas sori 09032949024 ni le se Togas lo ni ani fasan lugba gbogbo ti se oyen agbara igbogi ibile ka
6: Everybody could hear the eagle as landed. Talk of the town.
7: Cash.
8: The ultimate joy giver don't land again.
7: Season one of the Emba winning galore. It been come up for September. People pack money tire. Money way enter people hand up till now. They never fit to believe I'm the train. Don't start again. Don't start again. In the honor like this, no looking back.
9: Money make the work go round.
7: You must get your own piece of the Ember winning galore for this month of October. October don't land. Cash here, they celebrate. Like the Lua FM 11th anniversary. And with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus the mighty October 28th. Like a new anniversary. Cash party. Money left, money right, money center. If you want play today, or you carry your phone right now for Splash FM, now star 347 star 1004 star 1 hash. For Lagelu FM, now star 347 star 1004 star 2 hash. You fit a bust, enter website www.cashier.ng. Only those people where they reach 18 years and above. Now you go fit to play this cashier. And now your state gaming board, 9 license.

Betwedibo 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Mary Kay Pharmacy, Dugbe Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí print.

mo ti rí àwọn èèyàn wọn ti wà pẹ̀lú láwùjọ àgbà lórí facebook ti lágelu ẹ̀ṣẹ́ mo rí àrọmọdọ́mọ ìyá onírú mo rí wọn isaka sodiq akànnì mo rí wọn mo ní congratulations all right olúwa ìrẹ̀nà ìfẹ́ ire ẹ̀ṣẹ́ magaji isaac ẹlẹ́gbàáwò mo rí wọn wọn ní ẹkú ètò ọlọrun yóò máa bá yín ṣe bọlájì alálápẹ mo rí wọn ọmọjọ dádì afis mo rí wọn abídèmí àdìsá ẹṣẹ alaba yusuf mo rí wọn saheed ọsẹ ìyàwó mo rí wọn ìjẹbù bẹẹrẹ mo rí wọn akin ọsùn ọpáyẹmí ọládélé sunday muyiwa mo rí wọn blessing olùsọjí mo rí wọn adumi kashim adikas mo rí wọn èmi àti baálé ọlọ́kà a sì tẹ̀ síwájú sùnmù síwájú baálé ọlọ́kà sùnmù síwájú pẹ̀lú wọn torí gbẹrẹgbẹrẹ ètò sì tẹ̀ síwájú baálé ọlọ́kà.

ṣe mọ̀ pé ojú òun sáré ni baálé ọlọ́kà abala kejì rẹ̀ amúgbó lọ́sẹ̀ ti ń bọ̀ àmọ́ ẹ ti kí n sọ nọ́mbà àwọn àmọ̀tẹ́kùn mo ṣe sọ fún yín ó wúlò gan-an ó wúlò gan-an mo sì mọ̀ pé ojú òní jọ ti èmi àti yín wọn à ní wọn ò ní síwà gbé lágbára olóòtàwà àti àwọn ọmọ wa wọn ò ní síwà gbé ẹ jẹ fún nọmbà méjì sí àtibà àfijìó àtibà àfijìó ó ṣe pàtàkì torí àwọn onírin wèrèwèrè tẹ bá ti rí wọn ẹ má wò wọn ràn ẹ pé àmọ̀tẹ́kùn ẹ pé àmọ̀tẹ́kùn káà náà máa sọ wọn tí wọn àti tí wọn bá ti sọ wọn mo mọ̀ pé gbọ́pẹ́ gbọ́yá ó rí wọn falà pápẹ́ ara àbò níwọ kí náà wá kí kí náà wá ara àbò ní ọ tí wọn bá ti ṣe bẹ́ẹ̀ àṣírí ẹ̀ túnu torí tẹ bá wòran àtibá àfijó ìlú ọyọ nìyẹn wa tẹ bá ní àfijó ní àtibá bẹ́ẹ̀ ni kú dẹ fún yusuf ní kọ́nítọ̀ wọn 08013-03-05 àtibá àfijó kú dẹ fún yusuf 08013-03-05 nọmba wọn nu torí ó ṣe pàtàkì ní olúyọ̀lé nìbàdàn níbí olúyọ̀lé kọ́nítọ̀ wọn ni oyedeji yusuf ló náà ń jẹ oyedeji yusuf 07068493070 ní olúyọ̀lé ìjọ abilé olúyọ̀lé oyedeji yusuf 07068493070 nọmba wọn nu ó ṣe pàtàkì ẹ mọ sun àsùnpẹyì ojú òsì ni ìjọ ti wá lágilú ni mo wà yìí àmọ ìjọba àbílẹ̀ lágilú bàbá àbàdàn babalọla paul ní lágilú 08137629507 lágilú ìjọba àbílẹ̀ lágilú kọ́nítọ̀ wọn ni babalọla paul 08137629507 ẹ̀mọ́rẹ́ nìkan tó ní à gbọ́yà torí pé lágilú ni ó ti ń ṣiṣẹ́ ló fi ń tẹnumọ́ lágilú tàbí kọ́ jẹ́ pé baálé tó jẹ́ ní ìlú ọ̀jẹ̀lẹ́yẹ níjọba àbílẹ̀ lágilú ló fi ń tẹnumọ́ lágilú kò rí bẹ́ẹ̀ wọn ò ní jọ ṣe èmi àti yín gbé ẹ̀yìn tí ọlọ́run ṣògo onípẹ̀dé ìdòwú bẹ́ẹ̀ ni nọ́mbà tí wọ́n ní ọlọ́run ṣògo ìjọba àbílẹ̀ ọlọ́run ṣògo onípẹ̀dé ìdòwú 08072046590 sọmi síwájú mo sì ń bọ̀ torí ó ṣe pàtàkì.

0: La Gelu FM. Jagaba Guburitu. Maro Wancho. La Gelu FM 96.7.
1: Ẹkú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko. Orúkọ tèmi ò yí padà o, ọmọlára Bọ́sẹ̀dé Adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi jẹ́. Mo ní àlejò pàtàkì kan nílé lónìí, oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa, bàbá Ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba Iṣan ara. Mo dé àdúgbò Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú, opposite People's Girls Grammar School. Mo rí àwọn ènìyàn tí wọ́n rọ́ kẹ́tíkẹ́tí. Ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
2: Ẹ kú dédé àkókò yìí, gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Gẹ́gẹ́ bí atọ́kùn ti wí, bàbá Ìbàrùbá ló kọ́ mi, gbogbo èèyàn a sì máa pè mí ní ọba Iṣan ara. Iṣẹ́ la ṣe débẹ̀ o. Ọdún ni mímí Ìsà Ìmọ̀ Folóko. Gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kì í ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run. Kí n tó tẹ̀síwájú, ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-33-88-10-08 tàbí 070-18-21-11-11. Ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀, kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́. Eléwé arẹmọ làwa o, ìtọ́jú gbogbo ará ayé pátá la sì yàn láàyò. Iṣẹ́ tá a mọ̀, tá a kọ́, tá a dáyébá, tá a ṣèwádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá Ìbàrùbá. Lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì. Ẹ wá nǹkan fi lédi àbí kẹ́ ẹ fìdí lé nǹkan. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
1: Bàbá, ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni Yorùbá ń pè ní eléwé arẹmọ?
2: Ẹ ṣe atọ́kùn, béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí, oògùn nárun, oògùn márọpá márọsẹ̀, oògùn inú lílọ́, oògùn làkú ègbé. Ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú, ká máa rìn tàgétàgé, ká máa mí lókè lókè, kí tọ̀ ó máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó, kó di wípé ojú ń ṣú àbí nǹkan la go lórí èèyàn. Àti gbogbo ohun tó jẹ mọ́ ń tá a fi lálàáfíà láyé, tá à ń wá ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe. Irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ. Àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
1: Bàbá, ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò.

0: lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
1: Ẹ ṣe atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní sọ àwọn èèyàn di aláàbọ̀ ara tẹ́lòmíì sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀. Lákọ̀ọ́kọ́ àìsàn kan bẹ tí à ń pè ń làkú ègbé àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan. Àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn. Tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mí gúlegúle. Ẹlòmíì sì rèé, wọ́n mọ fa wọnú mọ́tò, wọ́n mọ gbé bí ìgbà tí wọ́n bá ń wọ àpò ẹ̀wà ni. Ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mí gúlegúle. Ẹlòmíì ó sì mọ sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn án àbí tí ò bá fọwọ́ kàn án. Àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Itú táwọ̀ kánà sì ń pa òsí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeye ní gbogbo ìgbà. Ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfín àbí ilẹ̀ ti fẹ́ sú lọ́sàn-án gan. Ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde ó máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn. Gbogbo ohun tá à ń sọ yìí, àìsàn ni, àrùn ni, àfi ká tọ́jú ẹ̀. Nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni. Ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bó bọ́ bàtà lẹ̀ kò ní mọ̀, bó wọ bàtà kò ní mọ̀. Ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀, kò sì ní mọ̀ kó ní tòkúta mọ́lẹ̀. Àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó. Bó bá ti di pé èèyàn ń sùn lóru, èèyàn ń jí, èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́, ó gbà fura sí. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédéé nílé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára, lórí móhùnmáwòrán, ọkọ mi ò ṣe déédéé, ọkọ mi ò ṣe déédéé, ẹlòmíì ṣe kan sùn lọ, wọn àti ẹ̀ máa fẹ́ lòmíì ṣe yẹ̀yẹ́. Àwọn bàbá tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà, àwa náà ò ṣaláì mọ́ mójútó ra wa. Àwọn bàbá wa ò lo oko, wọn ò lo odò, wọn ó sì sojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn. Ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọ kan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ. Táwọn ìyá náà ò sì mọ wò táńtorí ní tí wọn fẹ́ wò ń ta ti wà nílé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pé pẹ́pẹ́pẹ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rìrìrìrìrì. Bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó. Torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn, túmí ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o. Ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o. Bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá Adédìbú lọ àdojúkọ People's Girls School tó wà ní Mọ̀lété Nìbàdàn. Ibẹ̀ la wà tá à ń fọ àwọn òyìnbó ń jẹun, kò fọ́ kò sì ní fọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́. Iṣẹ́ tèmi ti ń ṣe láti 40 ọdún àtọdún 4 tí mo wà lẹ́nu rẹ̀ yìí. Làwọn kan ó kàn gbé báàgì, wọ́n mọ kiri gáréèjì ní ìwòrò odù, lọ́jà bá láyẹyẹ ní Mọ̀kó, ní Bẹ̀rẹ̀ àti káàkiri. Pé àwọn ni bàbá ìbàrùbá o, bàbá ní káwọn bá wọn mérò wá sí Mọ̀lété. Mo ní eléyìí èrò tó wà gan àti ìdán ló ń tán. Àárín èèyàn kankan ń ṣe o. Àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó, àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin. Iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà. Ibi tá a wà láti dúró àti wà náà la wà. Tẹlifóònù wa náà ni tẹlifóònù wa. A so oògùn míì tó kọjá ewé ara mọ́ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn. Ẹni tí ò tí ì kú ló ni gbòkè ọ̀hún àti gbòkè yín. Àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn. Bàbá ìbàrùbá ò pé méjì, ọ́fíìsì wa ò sì pé méjì. Kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn. Tẹlifóònù wa ò sì yàtọ̀. Tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí, òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá. 08033881008 ẹ gbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070-1821-1111 070-1821-1111. Bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn ó dojúkọ People's Girls Grammar School níbẹ̀ la wà. Bọ́rọ̀ bá dọ̀rọ̀ làkú ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ́rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀.

0: bọ.
1: Baba, irú àwọn èèyàn wo gan ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín?
0: Ẹ ṣeun atọ́kùn, ẹni tí ò bá nígbàgbọ́ nínú ìwé àtegbò má wulẹ̀ wá. Ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún kó mọ̀ wulẹ̀ wá. Ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o. Àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó. Àwọn tó nígbàgbọ́ nínú ìwé àtegbò, àwọn tí wọ́n sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní ṣe mí. Tá a sì ṣàyẹ̀wò fún wọn, tá a sì fún wọn lóògùn wọn, tara wọn ó sì yá. Ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá Adédìbú, ibikíbi tẹ́ ẹ bá ti dé Ìbàdàn, ẹlẹ́rìn lọ Mọ̀lété. Àwọn èèyàn ń wá láti ìlú Òyìnbó, ẹlẹ́rìn rí Mọ̀lété. Bẹ́ ẹ bá dé Mọ̀lété, ẹ béèrè ilé bàbá Adédìbú ní àdojúkọ People's Girls Grammar School la wà. 080-33-88-10-08-080-33-88-1008 tàbí 070-18-21-11-11 070-18-21-11-11 Àìsàn ò ní ka yín wóróko bí awọ gángan o. Àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù. Ẹ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó o. Ojú àti tí ò ní re léde yín. Àmì nìkan kọ́ o. Kẹ́ǹdé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín. Eléwé arẹmọ ni wá o. Bàbá Ìbàrùbá ọba iṣan ara. Àwa lọkọ àwọ́ká, àwa lọkọ làkú ègbé. Bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá, yóò mèrè sá ni o. 080-33-88-10-08 tàbí 070-18-21-11-11 Àlàáfíà ara wa ò ní gbọ̀n dànù bú bí èlùbọ́. A mọ̀ retí yín pẹ̀lú ògo Ọlọ́run Ọba. Ẹ ṣé púpọ̀.

0: Bàbá Ìbàrúbá.
1: Ọba Ìsanra.
0: Orúkọ tó lámìlaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ààrẹ ni kí gbogbo orúkọ máa roni. Kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle. Àbí ká máa ṣe ẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lú kìkìkì. Àbí èèyàn wọ̀ ọ́kọ́. Ó rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jẹ́bọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara àrégbà lẹ́yìn ilé bàbá Adédibú. Nímọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrúbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111. Bàbá Ìbàrúbá ọba iṣan ara àgbà ìṣègùn tó ń bá ìṣàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
2: Ẹ̀yin ọmọ Yorùbá, mo kí mọ̀ kákò.
3: O ṣàtá ọ̀bá mọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ. Nìkànnì Lágelú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà.
4: Ẹ bá àwọn gbọ́ndọ̀ yìí gbẹ.
5: Jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà.
3: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàlá ìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàlá ìyá àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.
6: Lágelú FM 96.7.
7: Ìlera lọ́rọ̀.
8: Àlàáfíà tayọ.
3: Ọ̀gbẹ́dára Aba Home olóòtú iṣan ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú egun tàbí iṣan ara. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀. Ká rin òpó ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìjákulẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀gbẹ́dára fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ yá àjà lágọ̀ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlòbà gòlòbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kà sí wa lónìí ní Ọ̀gbẹ́dára Aba Home.
9: A wà ní ìta kilo ní Tutaba, Òjẹ́ Ìbàdàn.
3: Bàbá Ọ̀gbẹ́dára ló ní àlàáfíà ló ń wò.
10: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀gbẹ́dára. Tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lẹ̀ ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Kinloyè Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Tótà Òjé Ìtútábà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Kinloyè gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹ wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayọ́lọ́ mọ̀ wípé ojú nìmọ́lẹ̀ ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde. Ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ rí o rí nǹkan tó súnmọ́ ẹ o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nẹ̀kọ̀nẹ̀ táìsẹ̀ ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan o ló máa ń fa fa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nerun ajaka ko lewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma dami ko ma yopin elekeji eyan le ni kokoro ina eje tawon agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki eje o ma gbone wa lati nu o si le fa ki isen eyi tin gbeje lo si bi ri ni eyan ki se yo ni ayen to ba si wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan bakan na keyan ma ronu pupo ju ironu pupo ju a ma sakoba fun irina keyan ma ri na dede tita tawon agbalagba ma pe ni igbona o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo bakan na ti e ko ba po la po ju awon na ma sakoba fun irina orisirisi aisen irina ohun ni won ma pe fun wo le ni ayokele ba irina je ayokele foju ohun lo nda wo la mu abi ki nkan fufun ko ti e wa lewo tonto sibi irina ti e ah eledumare ko ni gba irina lowo enikokan wa to ba mo po ni pe ni ja irina dede o le daka qurani o le daka bibeli o ti e ri na ri un to sunmo elomi o ri na ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma dasi koto yo ma dasi gegele o ti ni pe ni ja aisan airina dede niyan kan si mi ile ise wa ti wa ni itakin loye oje ni ilu ibadan legbe ile epo tota oje itutaba legbe le baba kinloye gangan ibadan iwo to ba mo po ni pe ni ja oju mu ajmo eyo kan e to lomi ni dada ko mu dakin bakan na tiro ta fin se toju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya wo ti si abe sibiri na ti e wo se se ni abo ti pe sibe sibe na o firi na dede wa ajmo eyo kan e to lomi ni dada ko mu dani ero bani soro te ma pe mi si ohun na ni 090 488 688 53 090 488 688 53 ni le ise ti wa awa ki fara niyan to pa na obe lorun ko lorun fara ni wa bakan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope ero bani soro te ma pe mi si ni 090 488 688 53 090 488 688 53 alaafia loju o
11: ilera loro alaafia ta
3: Ọ̀bẹ́dára Aba Home olótú iṣára gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣára ká dúró ká má le dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ ká rin òpó náà.
6: Lagilu FM 96.7

0: kódà yín èèyàn wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ láti ọ̀dọ̀ ìyá togo ńbẹ yẹn ẹ mo rí gbogbo yín tẹ wà lórí facebook máa kà máa porúkọ yín ṣùgbọ́n kí n tó lọ sọ́dọ̀ yín mo fẹ́ fàkókò ìdúpẹ́ lọ́wọ́ dádì wa kan ṣùgbọ́n mi ò mo ń try láti gẹ̀ẹ́tì orúkọ wọn ńgbà tó gbọ́ pé a fẹ́ ṣe program yìí inú wọn dùn gan-an ni inú wọn dùn gan and inú mi náà dùn pé bí inú wọn ṣe dùn nígbà tá a parí ètò ní sunday kan wọ́n kàn pè mí immediately ni wọ́n ní wọ́n ní ká kí make sure pé a ṣe program yẹn káwọn ọmọ yẹn pọ̀ kí nìkan mo ní wọ́n jẹ́ wọ́n ní àwọn máa support wa mo dúpẹ́ lọ́wọ́ wọn orúkọ ni ok orúkọ wọn wà níbí mo dúpẹ́ lọ́wọ́ wọn Mr. Kayode James Adepoju Daddy UK mi ò ti sọ fún yín Mr. Kayode James Adepoju adúpẹ́ lọ́wọ́ wọn gidigidi gan ni wọ́n fún wa ní 25,000 naira wọ́n ní chiquito program tó fẹ́ ṣe yìí ó ṣe pàtàkì gan àwọn fẹ́ support pé àwọn dẹ̀ máa fẹ́ wà ńbẹ̀ ní ọjọ́ yẹn mo dúpẹ́ lọ́wọ́ wọn gan Mr. Kayode James Adepoju ẹ ṣe adúpẹ́ mo dẹ̀ máa fẹ́ fún àkókò yìí náà dúpẹ́ lọ́wọ́ dádì UK ẹ̀yin náà ẹ ṣe ẹ má jẹ́ kí n pé oye tẹ́ fún wa pé ká fi ṣe program yìí torí ti bá pé ara èèyàn má ní pé ṣìkìtò ṣáìdì ìbò ló ń gbà lọlé ní alẹ́ yìí ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo wa pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín àti wàá fàkókò yìí náà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti nawọ́ sí wa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ dan vic náà òun náà nawọ́ sí wa a dúpẹ́ lọ́wọ́ trisnet àwọn náà nawọ́ sí wa ṣe gan ni god bless all of you kò ṣe ẹ̀yin tọ́lọ́run bá tún fẹ́ wá lò fún wa torí a fẹ́ jọ yẹn káwọn yẹn jókòó kọ́ wo fíìmù wá tiẹ̀ fẹ́ fún fíìmù kan hàn wọ́n tó yẹ pé tọ́ bá wò ó tán ẹni inú wọn tó bá fẹ́ ṣe nǹkan tí ò dá tó bá rántí eré yẹn báyìí a pera ẹ̀ bá sọ̀rọ̀ ìjọ yẹn lágbára ọlọ́run máa wo fíìmù wọn máa jókòó àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yẹn láti abuja èkó àti ìbàdàn wa ń bí báyìí wọ́n máa bá wọn sọ̀rọ̀ èmi náà wà ńbẹ̀ láti bá wọn sọ̀rọ̀ a dẹ̀ máa gba nọ́mbà àwọn òbí wọn àbí tí wọn tó bá ní lọ́wọ́ káwà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rin ìrìn àjò tó bá yẹ pé ìrìn àjò tó máa gbé wọn dé bíi ògo lágbára ọlọ́run èmi gan wà ńbẹ̀ live and direct lágbára ọlọ́run by the special grace of God almighty ọmọ tó bá máa wá òun àti ìyá ẹ̀ lọ gbọ́dọ̀ jọ wá òun àti bàbá ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ pé òun àti ìyá ẹ̀ torí ó ní session kan nínú program yẹn tá à ń pè ní mother and daughter time ìgbà tí ọmọ á fi òun àti ìyá ẹ̀ ó ní nǹkan tọ́jọ́ máa ṣe níbẹ̀ níjọ́ yẹn tó yẹ pé àwọn méjèèjì á di ọ̀rẹ́ tímọ́tímọ́ tó yẹ pé ọmọ yẹn ò ní fi nǹkan bò fún ìyá ẹ̀ mọ́ ìyá ẹ̀ dẹ̀ a máa ti wọ́ ni má fi nǹkan kan bò nípa ọmọ ẹ̀ fún bàbá tí ó bí fún lágbára ọlọ́run gbogbo ẹ̀ náà làjọ máa ṣe network ló ṣì ń dà wá láàmú lórí ti káàṣì ẹ dákun ẹ daríjì wá ó ṣì ń dà wá láàmú lọ́wọ́ so lágbára ọlọ́run ọjọ́ yẹn gbogbo náà la máa péjọ ṣùgbọ́n ọmọ kọ́kọ́ ò lè wọbẹ̀ pẹ̀lú ìyá ẹ̀ láì ṣe pé wọ́n mú káàdì yẹn dání káàdì ìwọlé ó ti wà ńlẹ̀ ẹ̀yin tẹ́ ti send orúkọ àwọn ọmọ yín tẹ́ ti register ẹ rántí o free of charge everything is free of charge ẹ̀yin tẹ́ ti send orúkọ àwọn ọmọ yín àti ọjọ́ orí àwọn ọmọ yín tá a ti kọ wọ́n sílẹ̀ lágbára ọlọ́run ẹ̀yin tẹ́ ti send a máa pè yín lọ́la ẹ̀bọ̀ tẹ́ bá ń gbọ́ mi báyìí ẹ lè wá lọ́la sí ọ́fíìsì ní nǹkan bíi aago 12 ẹ wá gba káàdì ìwọlé ẹni tí ò bá ní káàdì ìwọlé kò lè wọlé o nǹkan tó sọ nìyẹn o ẹ dẹ̀ ti mọ̀ ọ́ báyìí mo rí pé ìyá lu òyìnbó ń pè wá ìyá lu òyìnbó jẹ́ ń pè yín ní fóònù kejì torí à ń fele dáwọn dádì UK lóhùn ni mo tiẹ̀ trust ìyá lu òyìnbó wọn kì í fetí gbọ́ kínní àwọn náà máa wà ńbẹ̀ live and direct tó bá ti gbọ́ ọ̀rọ̀ ọmọ báyìí abiyamọ tòótọ́ tí ọlọ́run ń lò ni wọn jẹ ìyá lu òyìnbó ẹ ṣe gan ni mo rí pé ẹ ń pè mí mo rẹ mọ pé ẹ fẹ nawọ sí mi ni ẹ fẹ nawọ sí wa ìyá ìlú òyìnbó alájà yínká àbí èwo ni kí n pè yín báyìí nísìn màámi kọ́ṣẹ́ màámi ti dé so ẹ̀yin èèyàn wa àdúpẹ́ lọ́wọ́ yín ẹni tọ́lọ́run bá ní kó nawọ́ sí wa kò sí problem hello ìyá ìlú òyìnbó mo rí kọ́ọ̀lì yín ni.
1: Ẹ ṣe àlàáfíà lẹ wa o.
0: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ó di à ń gbọ́
1: yín. Ṣé ẹ lo 75 lálẹ́ yìí ni?
0: Kí lẹ́yìn mà?
1: Ẹ lo fóònù lágelú lálẹ́ yìí ni?
0: À ń lò.
1: Ó dẹ̀ dundun ẹ pé.
0: Ẹ má bínú bóyá torí à ń sọ̀rọ̀ lọ́wọ́.
1: Ọ̀rọ̀ tẹ́ ń sọ náà la fẹ́ dá ṣiṣẹ́ rọ́rọ̀ àwọn ọmọ yẹn. Ẹni tó bá fẹ́ help wọn kì í mórí dúró. ọpọlọpọ wọn o le ṣe nkan kan ọlẹ ni wọn gbogbo nkan na ma n ka si iya wọn dẹ ni ẹni tí o ba le ṣe bi alaru loyin gbo ko le da bi adegboro lọjọ ọba awọn ọmọ ọsin wọn ready lati fara wọn silẹ ki wọn tẹriba kọ ṣiṣẹ ọmọ mi wa ti ya ma ma jẹ tẹ ma sọ pe oke o ẹ mu tira kẹ tọju ẹ gbogbo nkan ma ma jọ iya loju wọn ni àwọn òbí wọn náà tún ní help wọn òbí mi wà ṣebí mo mú kan sọdọ níbí báyìí pẹpẹ ó ti jáde school ó lòun ti ṣe ẹ dìbò ní òkè wá lọ kọ kọmpútà mo dẹ sanwó síbẹ ó dẹ kọ ó dẹ mọ lẹyìn ìgbà tó kọ kọmpútà tó tó mọ kó lóṣù kan lọdọ mi o tẹ bá ti bá wí báyìí ìyẹ́ ẹ̀ náà wà lọ́dọ̀ mi ń gbà náà tó bá mi ṣiṣẹ́ tó bá ti jọ wọ yàrá tó bá ti sọ̀rọ̀ fún ìyẹ́ ìyẹ́ ò ní bọ́ta kó bèrè pé mọ́mì ọmọ yìí máa sọ ọ̀kan báyìí tí ìyẹ́ náà bá jẹ́ a máa fún yín ní attitude ni ó sùn mi mo lé àwọn méjèèjì dànù ni so àwọn ọmọ yẹn wọn ọ̀fẹ́ mórí pẹ́pọ́ ọ̀fẹ́ mórí dúró rárá wọn ọ̀fẹ́ rákòrò wọn fẹ́ gastrate ni.
0: tó ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń pààyà wọn fi ṣoògùn owó.
1: bẹ́ẹ̀ni
0: tó ń bá ìyá
1: wọn ọ̀fẹ́ mórí dúró ọlẹ́ lọ̀pọ̀lọpọ̀ wọn. ṣé òkè níbi tí èjì irú mi dé dúró yìí tí màmá kúrú tí màmá ga tí màmá ṣiṣẹ́ tí màmá ṣe àwọn ọmọ yìí wọn làwọn fẹ́ lọ tọ́lẹ́tì wọn lọ háìdí ara wọn. iṣẹ́ tẹ̀ ṣe yẹn ó ti kú wọ́n máa sọ pé ẹ wo iṣẹ́ tó ń gbé fún yẹn ó ti pọ̀ jù. bẹ́ẹ̀ni mo mọ̀ kọ́ sọ́jà wípé ká jọ lọ rajà lọ́jọ́ kan gbogbo bó ṣe ó kàn bí mi nínú ni bébí ṣe ń kó ẹrù tí mò ń lòdù ẹ tí mò ń ṣe yẹn ìṣeré máa gbé ẹrù yẹn bí ìgbà tó yẹ pé ọwọ́ ń dùn ọwọ́ ẹrù yẹn fẹ́ jábọ́.
0: so
1: irú àwọn ọmọ yẹn wọ́n rẹ́dì láti forí balẹ̀ fẹ́ẹ̀lì kọ̀ọ̀kan.
0: ọ̀dà ẹ ṣe ìyanu akúkú ṣẹlẹ̀
1: torí
0: ẹ̀ la ṣe ní kẹ́ orú yín náà kẹ́ jáde kẹ́ wá ẹran ti pé ẹ̀yin náà ẹ máa wà ń bẹ̀ ń jọ yẹn láti sọ fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn tó bá ti dé láti ìlú òyìnbó nísìn wọn á jura wọn fún wọn kọ́ máa bá wọn sùn torí ó dé láti ìlú òyìnbó. ok àwọn tó ń dé láti ìlú òyìnbó yẹn fi wọ́n ń tọ́ba.
1: ó
0: tiẹ̀ ti da ọ̀dà ẹ kúkú máa wà ń bẹ̀ ń jọ yẹn àbí bò láti sọ láti bá wọn sọ̀rọ̀ nípa ìlú òyìnbó tí gbogbo
1: wọn ń sá tọ́lọ̀. ọlọ́run aṣọ wa jùlọ náà lọ.
0: àmì ẹ ṣe gan mọ. ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dádì uk torí àfẹ́gbọ́lá tọ̀dọ̀ wọn náà ká tó wá tẹ̀síwájú sí i torí àwọn àwọn èèyàn ń pè gan-an ni. ẹ jẹ́ ká fún dádì uk náà ẹ̀yin tẹ́ ń pe nọ́mbà yẹn má pè mọ́ òun ni òun la fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn tó wà nílùú òyìnbó ẹjọ́ àwọn dádì uk òun la fi ń bá wọn sọ̀rọ̀ ẹjọ́ ọ̀yá dádì uk ẹ bá a dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní kọ́mọ́n kóbó ká tẹ̀síwájú kíákíá.
2: ẹ ṣe àtọ́kùn
0: ẹ káàbọ̀.
2: amúdẹ fi àsìkò kí gbogbo àwọn tí wọ́n ti dá sí ètò láti rí inú mi dùn ayọ̀ mi dùn torí pé gbogbo adé ọ̀la mọ̀ bó ṣe rí mi dẹ̀ tún fi àsìkò kí màmá Kingsley ẹ má bínú ṣèyí tó ló ń kọ́ mi lójú. mo rò pé màmá Kingsley yóò máa wà bẹ́ẹ̀ lọ́jọ́ sunday yá àbíjẹ lẹ́gùn sí màmá carrot gbogbo yín tí wọ́n bá ọmọ yín sọ̀rọ̀ àǹtí ṣèkìtò ọ̀rọ̀ gidi ni o mo fẹ́ kọ́kọ́ mu láti ibi ìbéèrè yín kò yé yín sẹ́rí kí ló ń jẹ́ ọ̀dà asex àǹtí ṣèkìtò ẹ̀dá báyìí káwọ́ dáadáa sẹ́rí ọ̀dà asex tó sọ pé èèyàn ní sex pẹ̀lú ọmọ kékeré kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ju rape lọ. Omo ṣe sọ yí pé sex involving a child is rape. Àwọn olùkọ́ wọ̀ tó jẹ́ pé wọn ò count as rape but tí wọ́n tó bá ti lè mú ọmọ a girl that is under let's say 13 bí Bọ́lájí ṣe sọ lẹ́ẹ̀kan yẹn tó bá ti lè gbé ọ get wà under 13 legally irú ọmọ yẹn kò lè consent sí sexual activities. Ìwọ́n tó bá ti lè penetrate ọmọ tó jẹ́ minor àti ṣìkìtì kò sí nǹkan tó ṣe dípò rape ọmọ lọ. Ìjìyà tó wá máa fọ́lù ẹ̀ unfortunately the punishment tó máa fọ́lù ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà nínú ọ̀dọ̀ wa nílùú wa ọ̀pọ̀lọpọ̀ gbà ló jẹ́ pé punishment yẹn kì í fit crime tí wọ́n commit. Ìyẹn ló jẹ́ kí ó jẹ́ pé kìlì ó tún sì máa lọ sókè sókè sókè sí. Now in South Africa Adesokito and some sub-Sahara Africa mo ti kárí nínú ìwé mo dẹ̀ ti rí fídíò ẹ̀ tí wọ́n sọ pé wọ́n ní this belief there is something they call virgin cure. Wọ́n believe pé sex with a virgin or a minor cures AIDS and HIV àti àwọn other illnesses. Adesokito mo ń sọ mo dẹ̀ tuntun sọ yí pé irọ́ pátápátá gbàdú àwọn ọ̀mọ̀wé àwọn èèyàn gidi wọ́n ti ṣe lálàyé pé ṣeré sex with a child or under age does not cure HIV AIDS.
0: Maka
2: àti ṣèkìtò sexual activity with a child yes kò sí lóko lórúmọ kan méjì tó jẹ́ ju abuse lọ. Kí wá ní abuse yẹn máa jẹ́ that abuse yẹn lóòrùn ó máa cause a physical and psychological harm fún ọmọ yẹn. Tí wọ́n sọ pé physical irú AIDS àṣọ yẹn ó lè cause AIDS ọmọ because ẹni tó ń bọ́ ọmọ sùn under insects tó ń bọ́ ọmọ kékeré sọ ọmọ tí ò lè consent sí ìbálòpọ̀ tó wá bọ́ ọmọ yẹn sùn. Tí wọ́n gan bá rí nǹkan lára ẹ wo fídíò tẹ́pẹ̀lẹ́ lẹ́ẹ̀kan yẹn ẹ̀kan tó bọ́ ọmọ yẹn sùn tó dìsíwájì lọmọ yẹn lóhun mo ti máa ń gbọ́ pé ìyá ẹlòmíràn wà jẹ́ pé ìjọ tó bá dìsíwájì ni ẹ̀ the first experience ló máa ń sábà rí result nínú oyún tó bá rí result nínú oyún tí ó bá rí result nínú infection ìyẹn tún kọ́. Now kí wọ́n ló ń fà á ṣe rí èmi wo kílé kan tó ṣe tó lè dàbí ìsọkúsọ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n rape àpáfọ̀ wípé punishment tí ìjọba fún wọn kò bí fit gbogbo nǹkan tí wọ́n ṣe àpáfọ̀ blood èmi rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n sick ọ̀pọ̀lọpọ̀ ló dàbí pé wọ́n ní àrùn ọpọlọ. Ṣé rí nǹkan tí a ti sọ ẹgbẹ́ ọ̀gá tí Bọ́lájí sọ lẹ́ẹ̀kan yẹn Bọ́lájí sọ wípé àwọn ọmọ kékèké yìí ìwọ bàbá tó bá mọ ọmọ kékèké kí ló ń fà á tọmọ ẹgan irú ọmọ kékeré yẹn tó fi wá lọ sí tó fi dá ìwọ bàbá lóhùn tí ó bá sí pé ìyá poverty ló sodo mọ ọmọ yẹn. Náà ẹ áàdì nǹkan tí Bọ́lájí sọ yẹn kẹ áàdì ẹ mọ nǹkan tí ẹ màmá ìlú òyìnbó sọ bí poverty ṣe wà yẹ lóòótọ́ ló wà but àwọn ọmọ yìí náà kọ́ àti ṣìkìtò kò síbi tí poverty ò sí tó bá sọ pé poverty wà lábúròdú náà ẹ má jẹ kí n tọ yín irú mi dùn àwọn èèyàn tó ń wá láti ilé ìbò tó dẹ wà lórí ètò wọn pọ bí poverty ṣe wà ní nàìjíríà ló ṣe wà ní àbúròdú náà ẹ má yẹ ká tọra wa ṣùgbọn ẹgbẹ nǹkan tí wọn sọ náà ẹkọ tí ìyáálé ìbò sọ ọpọlọpọ ọmọ yìí náà wọn ní lọwọ wọn dì mẹrù ọpọlọpọ ọmọ ló jẹ pé mọkùnrin òtí bẹ́ẹ̀ kọ́ làánà ẹ jẹ́ ká kọ́kọ́ sẹ́tẹ̀ lórí àwọn àgbàdà àwọn bàbá ìyá tí ó jẹ́ pé gbogbo òsì pé wọ́n máa ní ọmọ kékeré lọ ẹgbọ́n bàbá tó bá ṣe rú ẹ̀ ó ti bì í tó ètò trust tí wọ́n fi yẹ lọ́wọ́ kí bẹ́ẹ̀ ló fi máa ṣe nítorí pé oníkànṣó nítorí pé olówó lọ́wọ́ o mọ̀ pé torí pé olówó lọ́wọ́ o lè expand bandi yẹn o lè ṣe nǹkan tí ò yẹ kó ṣe o lè manipulate o lè teach obìnrin by force ẹ̀rù nípa kọ́kọ́ pé lẹ́ẹ̀kan yẹn o gbé èèyàn sínú ilé o mọ̀ pẹ́lú yìí o wà helpless torí pé o wà helpless o gbé sínú ilé o dẹ̀ ń bá lò pọ̀ lẹ́ẹ̀mẹta lójúmọ́. Fídíò ìta kọ́kọ́ pé yẹn ẹ lọ wo fídíò yẹn dáadáa tẹ bá fọ́ọ̀nù kéèsì yẹn ẹ rí wípé máàlì tí ẹ play fídíò àlákọ̀ọ́kọ́ fún ọmọ tó ń bá ọmọ yẹn sùn lẹ́ẹ̀mẹta yẹn attitude to there is more to it. Tẹ́bá omi ní ẹ̀dá ẹ wọlé bí tí máa yẹ gbé. Ẹ̀rọ bílẹ̀ yẹn ṣe tóbi tó. Àwọn èèyàn mélòó ló ń gbé ilé yẹ. Bíbí wọ́n máa ṣe ń pariwo yẹ kára ọ̀ tó máa jáde síta nínú ilé yẹn pé àti ló ń ṣẹlẹ̀. Ìjẹ́ yàn kọ́kọ́ jáde. Bílẹ̀ yẹn ti fọ́ ètò. So ẹ lọ wádìí kíkì ní kẹ́tẹ́ bá rí bí ẹ ṣe lè fọ́lò kí ẹ rí pé nǹkan tó ṣì wà nílé ẹ̀yìn ọ̀fà ẹ̀fà àbọ̀fà ó gbèjì lọ. Ṣé kò yẹ yín? Ṣé rí àwọn ọkọ wà ní ọ̀dọ̀ wa àtìsìtò? Ṣé rí obìnrin trust? Ẹni tó ń ṣe báyìí tó ń rèpọ̀ ọmọ kékeré. Èmi ò tí ì mọ adùn tó wà ní níyàn rèpọ̀ ọmọ kékeré o. Because àwọn FFF àwọn ọ̀kọ́ tọkùnrin wò tó fi tètè mú káàrọ̀ ọkùnrin jí. Èmi ò tí ì ọmọ tí ò bá tí ì bàlágà tọ́jọ́ ò tí ì sí ń bẹ̀ tí ìdí ò tí ì yọ tí ò tí ì develop. Èmi ò mọ bó ṣe máa rí lára wẹ lónìí o. Àwọn ọ̀pọ̀lọpọ̀ bàbá yìí àwọn òpòrú yìí ọ̀pọ̀lọpọ̀ rí yẹ pé wọ́n bí ọmọ tara wọn. Ìkànnì ni ṣé tiẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá nírú wọn tí wọ́n bá ń kọra lórí ọmọ tiwọn ẹ̀ ní bìlíìfù ẹ̀. Bàbá kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan níṣìṣẹ́ tó. Ó sọ pé àwọn kan àwọn ẹyẹ kí n pẹ̀lú power daddy torí gbogbo ọmọ ẹ̀já kán máa lè yàn kiri. Àwọn kan yẹ pé lóòótọ́ ni tí wọ́n bá fẹ́ ṣe patí wọ́n máa rí kí wọ́n dìde lọ sí skul báyìí kọ́ lọ kó àwọn ọmọ skul wá ni. Bẹ́ẹ̀ ni àtúnṣe tó. Wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n kọ́ wá yìí. Irú aṣọ ohun lọ́fẹ́ káwọn ọmọ yẹn wọ̀ nǹkan tó wà provocative nǹkan tí wọ́n tó jẹ́ see through àwọn bakunẹ bra àwọn tó máa ṣí ọyọ̀ sílẹ̀ tó máa ṣí ìdí sílẹ̀ nǹkan tí àwọn bàbá yìí náà fẹ́ rí nìyẹn. Kò yé ẹgbẹ́ ọ̀gá tí ìyá rẹ̀ ìbùsọ̀ ní àwọn ọmọ yẹn ọkọ̀ fẹ́ lù wọ́n kọ́ lù wọ́n kọ́ já wọn jùlẹ̀ ni because bàbá yìí lọ́gbọ̀n tiẹ̀ ó níyàwó tiẹ̀ ó láwọn tó tún ní níta ó kọ̀ fẹ́ wíìsì táàmù yẹn ni. Àtìṣìkìtò ìwọ tó bá sọ pé torí kò fẹ́ satisfy sexual urge ẹ o ni wípé kò mú máìlọ ọmọ kékeré kò bá lù bó ṣe ṣe ọmọ lọ́mọ lọ́ṣẹ́ máa ṣe ọmọ tiẹ̀ o. Ṣé wá rí mílìkì ní ṣe wà ní mílìkì mẹ́rin ṣe wà nígbà ní àtìṣìkìtò? Àwọn obìnrin kan wà tó jẹ́ wípé wọ́n kò ní ilé ọkọ kìíní wọ́n lọ ní ọkọ kejì. Wọ́n wá mú ọmọ obìnrin wọn dání. Àwọn ọkọ náà obìnrin wà so careless débi pé wọ́n á tún fi ọmọ obìnrin wọn sílẹ̀ fún ọkùnrin yẹn. Wọ́n ní trust nínú ọkùnrin yẹn but ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ọkùnrin yẹn máa ń bì tí ì trust wọn. Táwọn obìnrin dẹ̀ ti wà stuck yẹ kí wọ́n lè parí síta. Ọ̀pọ̀lọpọ̀ á sọ pé tóun bá fẹ́ síta tóun bá bínú kúrò bẹ́ẹ̀. Tóun bá lọ sí ibòmíì wọn máa bá ọkà kó ti di méje ó ti mẹ́ta. But rather wọ́n prefer láti sacrifice gbogbo kìíní ẹ̀ tọmọ wọn tọmọ jìyà tó máa jẹ. Ṣé mo tó bá pè nǹkan tọmọ consent ni ó yàtọ̀ but nǹkan tọmọ ò fẹ́ tó dẹ̀ ń ṣe fún psychologically kìíní ẹ̀ máa wà ní brain ọmọ yẹn àti ṣìkìtò. Irú ọmọ yẹn tọmọ ẹ bá dàgbà tán ó ṣeé ṣe kọmọ ẹ lọ kó má yẹ kẹ̀sì lórí ọkùnrin mọ́. Mílíọ̀nù wípé ẹni tó bọ́mọ ẹ sùn ó ti bá yí ọmọ yẹn jẹ. Ìwọ ọ̀yá tó bá sọ yín pé òun ti kúrò nílé ọkọ ó wá fi ọmọ sílẹ̀ fún bàbá nítorí pé oríbòmíì tó ń lọ ìyá ló máa fi jà ọmọ ẹ̀ kó tó máa ń tì díẹ̀ wá rìn. Téyà bá kú tí bàbá bá kú tẹ́nìkan bá kú ẹnì kejì ní láti take responsibility. Ọlọ́mọ ẹ̀ kójú èèyàn méjì lójú èèyàn mẹ́rin níbi pẹ́ẹ̀nìkan tí wọ́n máa tọ́jú ló máa tìyá àti bàbá kọ́ lọ jẹ́ kí gbogbo àdàgbà ká darúgbó but a ní láti máa wò. Mo máa ń sọ fáwọn obìnrin tí wọ́n á mú ọmọ lọ sí ilé ọkùnrin mi be very very careful. Máa so ọmọ yẹn kì í ṣe pé òótọ́ ọkùnrin yẹn o but máa so ọmọ yẹn méjì ká because tí ọyọ yẹn bá ti ń yọ tídìí yẹn ń yọ tó di pé ọmọ yẹn náà ti ń ṣe nǹkan oṣù tídìí yẹn tó di pé ìyá náà ti ra bra ló ti ń sọ pé tẹ́sílẹ̀ wò kò yẹ yín àti ìyètò ó léwu. Yes, bọ́mọ ti wà bẹ́ẹ̀. Ṣẹ́rí kínní kan tí wọ́n wà tán pè ní upskirting. Àtìṣìkìtò, ṣẹ́rí upskirting ní ọ̀dọ̀ wa níbi kínní ni pé tí o bá lọ ìwọ ọkùnrin, tí o bá ní ìbẹ̀rẹ̀ wípé ojú mírọ̀ sílẹ̀, obìnrin jókòó, òun wo abẹ́ ojú mírọ̀ sílẹ̀ ibi tó dúró sí, tàbí ọrọ àbúrò ìlàtọ́lẹ̀ owáwò owó pátá ẹ̀ owó díẹ̀ adíjìtò criminal offence ní Bọ́lájí ṣe sọ. Tàbí kí wọ́n gbé fídíò ọmọ kékeré ẹ̀wọ̀ pé gbogbo aláwà lórí lárí mobile phone sí wọ́n wá sẹ́ẹ̀lì fídíò ọmọ kékeré tí wọ́n ń bá sùn fún ẹ tí wọ́n bá rí tí ìjọba bá rí ìwọ gọgọ ló kọ̀mítì ọ̀fẹ́ǹsì ẹ̀ ìwọ gọgọ tó bá jẹ́ professional o ti use gbogbo right ẹ̀ nìyẹn. Ìyẹn ló máa ń mú mi lọ sí ibi ọ̀rọ̀ tí kò fún sí sọ lẹ́ẹ̀kan. Tẹ̀báwọ́ tí kò fún sí ń bèrè yìí pé irú àwọn pípín ìwọ ọ̀fin ojú wọn hàn. Yes, ọ̀rọ̀ gidi ni. Ṣé rí ẹni tó bá kọ̀mítì ọ̀fẹ́ǹsì àti ṣìkìtù? Irú ẹni báyìí, the first tó yẹ kí ìjọba kọ́kọ́ ṣe ni pé kọ́kọ́ lọ wo ọpọlọ ẹ̀. Ṣé ọkùnrin yóò ní àrùn ọpọlọ? Ṣé ò bá lárùn ọpọlọ àti ṣìkìtù? Kí wọ́n wá lọ tẹ́ẹ̀kì wípé òkè ìwọ tó lárùn ọpọlọ yìí tó mọ̀mọ́ ṣerú nǹkan bàbá báyìí. Ṣé rí ó yẹ kán ní ẹjẹ́nsì kan ní Nàìjíríà tó yẹ pé wọ́n máa dútù orúkọ ẹni yẹn sí orí rẹ́gísítà? Sherry Sex Offenders Register Yatisikito tí ẹnikẹ́ni bá fẹ́ lọ sí wọ́n fẹ́ gbà ẹ́ síbi iṣẹ́. The first thing táwọn rábí ẹ̀ máa kọ́ wò ni pé ṣé o ò sí nínú Sex Offenders Register? Ìwọ́n tó bá ti wà níbẹ̀ o mọ̀ pé wọ́n nílé employ ẹni. But àwọn tó ń ṣe kíní wá kò níbì kan wá lọ síbi kejì ayé ti lajú ju gbogbo eléyìí lọ. Tọ́ bá fi orúkọ ẹ sí báyìí ní Èkó. O tí wọ́n bá tàpọ̀ orúkọ ẹ ní Àbújá ní Ghana ní South Africa níbi kan níbi kíbi ọlọ́bàdùwọ̀ ó yẹ kí kíní ẹ ṣò. Láti ẹ̀ sọ pé a sákùn ẹ̀ àrùn fẹ́ẹ̀sì ẹ̀ sáàrin ara wa ní Nàìjà ó yẹ kí kíní ẹ ní ìṣó níbi kíni tó bá wà ní pé ẹni ti wà nínú àwọn sex offenders ó ti wà nínú sex offenders register wọn ò lè fún ẹ níṣẹ́ ẹ̀ lè sún mọ́ ọmọ kékeré mọ́. Kò yẹ ṣé gbogbo kíní ló yẹ káwọn àti ṣì ẹ wá mọ nǹkan tí sísà yìí sọ lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀lẹ́ àwọn ọmọ ọkọ wà ní ẹ̀kọ́ ti di ẹja gbígbẹ lóòótọ́ ti wà too late òun ni mo ṣe láti start very young tí ẹ fẹ́ ṣe ní ọjọ́ Sunday because àṣẹrẹ́ àwọn tó ti dàgbà yẹn wọ́n tún máa ń tètè corrupt àwọn kéékèèké tó wà lábẹ́ wọn tó bá ní àbúrò lẹ́bi ni lábẹ́.
0: But so
2: àwọn kéékèèké láti
0: mọ̀ngbọ́n
2: ṣẹ́rí tí òun mo ṣe ń sọ pé catch them young tá ẹ fẹ́ ṣe lọ́jọ́ Sunday yìí ó pè ẹ̀jẹ̀ láti tètè jẹ́ káwọn ọmọ ẹ mọ̀ pé ìgbìmọ̀ nǹkan tí ẹnì kankan bá sọ bọ́dì ẹ̀ ìwọ ló ní kò sẹ́nì kankan tó gbọ́dọ̀ ọ̀bù flóṣù yọ̀bọdì ọ̀tọ́ọ̀tì yọ̀bọdì ẹ̀wọ̀n ògbà táwa kéré àwọn ẹ̀gbọ́n wa tọ́jọ́bìnrin à á máa gbọ́ táwọn òbí wa bá sọ fún yín pé tí ọkùnrin bá ń bẹ sọ̀rọ̀ tó bá dúró wà lórí. Ṣẹ́rí fí àyàn fi sí wọn lọ́kàn ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn sì lọ́ọ́ máa fi rẹ́rì ẹbí omi ti títọ́ mi jáde secondary school ó sì bínú ìgbé tó bá gbọ́kùnrin sọ̀rọ̀ òun máa lóyún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí láti fail. A fẹ́ ìyàwó ọmọ wa.
0: A fẹ́ ìyàwó ọmọ wa.
2: A fẹ́ ìyàwó ìjọba náà fail lọ́nà kan. Àwọn ọmọ yìí náà gan ṣẹ́rí social media yìí náà ó tún jẹ́ káwọn ọmọ yìí gbogbo alárí láti ṣiṣẹ́ gidigidi lórí àwọn ọmọ yìí kò sí nǹkan tá a lè sọ kò sí nǹkan tá a lè ṣe a ní láti máa ṣe ìṣe òbí ni ká máa sọ pé òkè báyìí báyìí ṣe gbọ́dọ̀ ṣe ìwọ ọkùnrin tó bá rí pé wà too lonely tí loneliness bá pẹ́ kú lọ wá gbòòbù kan kò kádà kò lọ wọ obìnrin tó máa fẹ́ tó bá lóbìnrin tó ò fẹ́ tàbórí wà ní oyin fọ́ọ̀bù kan tó bá òyàn activity tó bá òyàn sọ̀rọ̀ tó bá òyàn jáde tẹjọ ní group tẹ ń lọ tẹ ń bọ ò ní ro láti máa dúró máìlì ọmọ kékeré. Ìwọ tó mú mú kú mú substance ìwọ tó mú drug tó mú alcohol tàbí torí relationship difficulties first solution to it.
0: Ẹ jẹ́ ká sáré mú fídíò kan mi ò mọ̀ bóyá àwọn social media wà ńbẹ mo fẹ́ kọ́ sáré gbọ́ eléyìí náà dáàdi UK ṣé ẹ ń gbọ́ wa báyìí kò bá dùn mọ́ wa. Kò bá dùn mọ́ wa nínú ká ní ẹ̀yin náà wà around ní fún programu yẹn inú wa náà ò bá dùn ṣùgbọ́n a mọ̀ pé the next one tá bá máa ṣe lágbára ọlọ́run ẹ máa wà pẹ̀lú wa. Mo wá fẹ́ fà àkókò yìí pé gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ sẹ́ndì orúkọ àwọn ọmọ yín ẹ̀yin òbí ẹ gbọ́ mi o torí anybody ò lè wá níjọ yẹn kó ní ẹ jọ àmọ́ sẹ́ndì orúkọ mi ò gbọ́ pé ẹni ká wá gba kínní àti ń pe gbogbo yín lórí fóònù bọ́n ti a ti pé ọ̀pọ̀lọpọ̀ yín lórí fóònù lẹ́ni pé a ti rórúkọ yín o àtàwọn ọmọ yín o ẹ wá gba torírúkọ àwọn ọmọ yín o pé ẹ fẹ́ kọ́ wà ńbẹ̀ ó yá ẹ wá gba káàdì tẹ máa fi wọlé o tí ẹni ò bá ní káàdì o ò ní lè wọlé torí kò ń ṣe kí ló ń pè náà ẹ̀wọ̀n gbọ́mọyà ibi tó yẹ pé àwọn èèyàn ńláńlá jàǹkànjàǹkàn ń bọ̀ ńbẹ̀ wá bá àwọn ọmọ wa sọ̀rọ̀ ni then èyí tó yẹ pé wọ́n máa bá ọmọ sùn ọmọ threatening ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́mọ sọ fún pé tó bá sọ màá ṣe kinní kan fún ẹ àwọn ọmọ yẹn á meet àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn kí ló ń pè àwọn lọ́ọ̀yà ní yorùbá náà àwọn kí ló ń pè wọ́n ní yorùbá agbófinró wọ́n á pa àwọn pàdé wọ́n á bá àwọn ìmọ̀-ẹ̀májẹ̀ ń pa àwọn tó máa bá pàdé torí mi ò fẹ́ ja mi ò fẹ́ bẹ̀ ẹ jẹ́ ká gbọ́ eléyìí náà.
3: I am 19 years old and born this speaking. Me and the father no dey.
0: Mi ò bóyá social media ṣe
3: wọn. Me and the father no dey again. He deny the pikin. In time I call him mom see. My mother say ma no keep the pikin. Say if I born am, say ma sell am.
4: Sibiti.
3: Say ma sell am.
4: Make you sell the pikin.
3: Yes.
4: So how you carry meet the guy?
3: My close friend, not for me the guy. So I start to the date. He get, I don't know say the guy gets a baby mama. So the guy come see our my recent video for TikTok. What I do for the guy house. She come DM me for TikTok. Come say what's up, babe. Send me your WhatsApp number. Ask her any issue. She say no. I come send her my WhatsApp number. She come message me. She message me. She come send me the video. What I do for the guy house. Come say ask me say man over. Say which of the guys are the date for the house. I come tell her. She come tell me say she ask the guy. About me, say the guy say no get anything with me. Say na him friend, na him carry me come house. As I tell the girl, boy guy, the guy will tell me say my keep the pikin. Say if na him get her. So abortion no be dey my mind because I never done before. So I come like come keep her. So my friend, my close friend, gonna tell me say this guy tell me say my. Drop the pikin side, I believe, and drop him. Say no, say my remove him. I tell her, say I no go fit. Say I never try him before. She can't they pressure me, they pressure me. I say I no go fit. So I can't ask the guy again. The guy can't say no, say you no go fit. Train pikin for now. Say you no won't suffer, so that won't suffer. All this kind of thing. Can't they talk anyhow, anyhow, anyhow, anyhow, anyhow. From there, so I.

0: initial one was better for me. So when they 1,015 not a walk on it. In cut off human power was a jumarani. But you so I follow up or be like a case at our but you are me together. A long attack, I think.
1: Ami, Ashe Goni. Ashe. Mo fa koko yi pe gbogbo eyin ti e fe wa e wa gba iwe card te ma fi wole lo ni ojo yen o te ba ma gba ola ni awon eyan ma gba card yen lati ago 12 ni office wa to wa ni scout camp leti ma gba ko se lage lumbi o e ka bo sa Amisa e mo pe tori e la se ni ko so mo to ma wo be yen lai se pe obi e lo mu wa omo 19 o ba mo ba 19 bo ba 18 bo ba 17 lati 13 e jo olukaluku ma ko ma kan mo mo wa o la omo lati 13 ta ba de ro mo 13 ma ro pa ni mo o lati 13 anyway Ami e se sa Ami sa e jo Sunday yi la fe se lagbaro Olorun awon to ba ti wa gba card iwole awon ni won ma mo ibi ta ti fe se ati akoko ta fe se lojo Sunday hello
2: hello e kale ma
1: yes
2: ba jo ife la wa ti pe wa
1: ibo
2: ife ba so si
1: kini age omo SR is okay.
2: 15 years.
1: Ekwe mi leyin eto tori a fe so pe elomi le wa nbadan ko lohun bo wa la ko nbo la tabuja. Ekwe mi leyin eto awon ibere ti ba bere ni ma fi mo nkan ta ma se.
2: Order.
1: E se ma. Lekan si mo dupe lowo daddy wa yen Kayode mo dupe lowo Danvik mo dupe lowo ki lo npe won awon Trisonate mo dupe lowo won mo de dupe lowo daddy UK gan daddy UK mo dupe lowo yin gan ni ese fun gbogbo support te n fun wa eyin to lohun ba tu fowo to ko ti nkan to kere pe ke support wa e le support wa fe ka awon yen je enjoy yen ko
3: mo
1: Hello.
3: An
1: gbo yin sir.
3: Nipa oro ti en so. Se ri opolopo o wa lowo obi lo ti to seyin so pa won ya wa. Sugbon to se pataki ju ti awon ilu to ba fe ran won lowo awon ara ilu na la ma ran lowo. Bi okunrin kan to soro lati agbe ni àwọn ọmọbìnrin kan wà tẹ́lẹ̀ wọn á kóra àwọn jọ láwọn ọmọ kéékèèké 12-14 tíjọba bá fẹ́ràn lọ ìjọba ti mú nú wọn tán mú gẹ́gẹ́ bíi pé àwọn tí wọ́n ń kó nígboro yẹn wọ́n wá ń gbà wọ́n tí wọ́n wá dínkù torí wọ́n ẹ̀rì wọn lójú títì lálẹ́ báyìí wọ́n máa kóra àwọn àtọmọkùnrin tí ò sí 13 àti ò sí 14 ìlú àwa tá a wà nílùú tí wọ́n bá mú wọn sọ́fà wọn lágbófin lọ́wọ́ à á tẹ̀lé gẹ́gẹ́ bíi pé àwọn wẹ́lbíà ebi ọkùnrin ní ìjọba mú lọ wẹ́lbíà tí wọ́n máa à á rí bá a tẹ̀lé.
1: Ọ̀dà ẹṣẹ́ gan sà ẹṣẹ́ gan sà ta ló tún wà ń bẹ̀ yẹn ta bá lọ sórí Facebook báyìí Sarah Ọ̀ṣẹ́ Idu thank you Ọ̀pẹ́yẹmí Ayẹ̀tàn thank you Àtúnṣe Afis thank you Olóyèdè Kẹ́hìndé Babalọla Fúnmilọ́lá Tóyìn Abake, Ashimiyu, Usman, ask me you Usman kini kini yo fellows okay ask me you Usman Olayinka Abdullahi Muhammad thank you Said Oseyawo thank you Abraham Abraham Ajibade thank you talo wa nbe yen hello
4: hello Adisikito
1: yes sir Mayowa Olugbile thank you
4: angbo uruko mi ni James Ajala
1: e ka bo sa
4: uruko tutu ado ayin o gba
1: ami sa
4: awon mo tin yin ni yaya kuya
1: ami sa
4: tin ba wo ji ayin tin ba wo ba won bi se interest la mo kan ma san ko sinu atagbalagba ati iwe to si bi to si lagi lu mo tin se o bara ki bi ten wo yen be mo tin se o ami bi ni ko sa to
1: okay sir
4: uri omo bi kan mi ni ati ya re àtàṣọ tí ìyàwó àti ìtọ́mọ́wọ́ ọmọ 12 years gbogbo tọ́wọ́ wà wà ń lẹ̀
1: báyìí
4: ìjẹ́rú wọ́n lè wà ń gáràjì náà lè pé kí wọ́n mọ̀kì wọ́n mọ́lẹ̀ àtìyá àtọmọ́ tẹ́ bá bẹ̀rẹ̀ báyìí kò sí ọgbọ́n gbogbo tó ń bẹ lábẹ́ wọn lè máa rí ó fi kristo ní máa jẹ mọ̀búra ṣe sàtánì lóore kiri bẹ́ẹ̀ àbí ó ṣe àtà ìrí àwọn ilé ìdẹ̀ wa òkè o orí bọ́ọ̀dì wọn pé gbogbo bọ́ọ̀dì wọn wà òkè ṣé ìwé mímọ̀ ló fà ká máa rí o kásọ máa dòrókún bí ìwé kíkà ló ní kí ọmọ ọmọkọmọbìnrin ló máa fi ẹ̀yìn sílẹ̀ tó ń kúrú wa rẹ̀ nígbà ìyá fẹ̀yìn sílẹ̀ kí lẹ́fẹ́ kọ ọmọ náà wọ̀ jáde gbogbo yẹn ní kẹ́ bá wa fi tẹ́ ní wọn jọ sànge
1: kẹ
4: wá lu fídíò orú àwọn tó bá ẹlú wọn
1: torí àláṣe ni wọn á mú ìyá wọn dání wá gbogbo wọn tó ń bọ̀ nbẹ̀ ń jọ yẹn so that
4: onílé
1: ọ̀jìjà ń bẹ̀ kí ẹnìkan wá wọ ìwọ̀kuwọ̀ fọ́mọ̀ ẹ̀ wọ́n ní ẹrú aṣọ tó máa
4: wọ̀ wọ́n wọ́n rìn kiri ìwòwò wọ́n rìn kiri ìwòwò ní àdìyá àtọmọ ṣe sàtánì àgbòsí abẹ́ àìríṣẹ́ náà ló ń dà mú wa tó bẹ́ẹ̀ àwọn aráàlú òyìnbó rìn ìwòwò
1: ó dàá ṣe gan sa
4: lórúkọ jésù ló wà pẹ̀lú yín
1: àmì sà
4: àdúrà yín ó gbà ẹgbẹ́ ṣàṣeyọrí
1: àmì ẹ ṣe sà
4: ẹni bọ́wọ́ lágbára ọlọ́run ẹ kéré òkú délé
1: àmì sà ẹ ṣe sà
4: ọ̀rọ̀
1: asimi usman olayinka thank you ogunṣọlá f ibùkún ìyá lanko elélùbọ fọláṣadé thank you ọlárẹwájú fúnmi ẹṣẹ tfk shitu thank you ajagbe olúwatóyin comfort adékúnlé idris moshood tony jide atanda amusa saheed akorede adigun akinwale asiwaju yomi oke owo hamad suara abdullahi muhammed thank you ogunrin ola olasunkanmi thank you imafoje peter ese o ogunrin olasunkanmi md agbojo oropo asiwaju yomi oke owo olayinka olatunde olagunju taiwo fresh tea hope yemi thank you olúwa ṣeun ìdòwú ọ̀gíní alex mary ayeni ẹ̀ṣẹ́ agatha bọ́sẹ̀dé thank you abdullahi muhammed thank you lawson olúọmọ thank you sir okay wọ́n ní I would like to contribute to the upcoming programs on sunday okay uncle lawson bóyá ẹ ti lọ sùn abẹ́ ṣì wà ń bẹ̀ ẹ lè máa pe nọ́mbà mi síta lẹ́yìn ká tó parí ètò ẹ lè pè wá ẹ lè pè lórí fóònù yẹn nǹkan tó lọ́wọ́ bá fún yín ẹ lè bá wa contribute ẹjọ́ ẹ ṣe mo ń dúpẹ́ lọ́wọ́ dádì uk lẹ́ẹ̀mẹwàá torí hall ta fẹ́ lò 600,000 ni hall wọ́n dẹ̀ ti bá wa sanwó hall so àdúpẹ́ lọ́wọ́ wọn gan ìyẹn ti kúrò ńbẹ̀ ẹ̀yìn tó lọ́wọ́ bá tún fi tọ́ lọ́kàn láti ṣe kíni láti ràn wá lọ́wọ́ ẹjọ́ ẹ bá wa ràn wá lọ́wọ́ ọlọ́run á ràn ẹ̀yìn náà lọ́wọ́ torí jíjẹ wọn mímu wọn lọ́jọ́ yẹn àti wọn afẹ́kọ́ gbádùn sọ́dọ̀ àwọn máa rántí we want a memorable day afẹ́kọ́ rántí ọjọ́ yẹn gangan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ dádì princess náà torí dádì princess náà láwọn máa nawọ́ sí mi mo dúpẹ́ lọ́wọ́ mo ti rórúkọ wọn báyìí adéyẹmọ ayọ̀bami imáfojì peter thank you arọmọdọmọ ìyá onírú thank you ayégbèmí wáyídì thank you dayo adéwùnmí ẹ ṣe gan ni ẹ kalẹ dádì princess wọn ní uncle bj dádì uk ẹ kalẹ join the program dádì princess ẹ ṣe gan ni then queen abisola adébísí thank you lọsìn ok uncle lọsìn wọn ẹsẹ send the message nísìn ok wọn ń gbọ wá nìyẹn wọn wà ní sri lanka ok god bless you Ah, okay, God bless you. E se gan ni ma pe number mi jade. E da the princess te ba n gbo mi na, e ma pe leyin eto. Ejo, eyin na nowo si fun wa ejo. Ko jije won, nkan mimu won ati iwe to, iwe a ma fun won ni iwe lofe. Iwe a ma fun won ni iwe lofe njo iwe kan ti mo ko, mo pe ni letter, a letter to my daughter. Eh ma fun won ni iwe yen njo yen lofe. Iwe yen ma te owo gugu won lofe. To ba lo ka, eh omo to ba ka oju e ala tori emi na so story mi die ninu iwe yen mo so story mi die Adekunle Alabi Lawal, thank you. Emmanuel Kayode Oluwayemi, thank you, thank you, God bless you. Oda Daddy UK share ngbo wa ati Uncle BJ. Hello. Okay, sorry. Ari UK se ngbo wa eyan ti o ku bi je oda e se e ba wa a fe ki o je eyin gangan le ma ba wa gba awon obi lamoran ni ale ko to di pe a lo sugbon ka to lo opolopo eyan so pe ka to gba awon lamoran opolopo eyan so pe awon ipepese awon obi ni awon obi ni but emi so fun yin pe awon mo ta nbi nisin mi o ni so pa awon obi ni tori awon mo ta nbi nisin o gboran won o gboran rara teyan obi ba ti e ba won soro nkan to fe se yen lo wa lokan won nkan to wa lokan won yen ohun ni o ma se se be re omo mi to nnu o to nna iya e abi omo mi to nna baba e so ona wo la awon obi ma gba lati le tame awon omo yi abi especially awon ti won ti to won ti to oko iwo bi ni ne se so
5: an chi se ditu
1: an gba yin sa
5: awon to so pe awon obi won ma jebi
1: ah
5: sebi won o jebi tori yoruba so pe kekere la fi pe to roko a ba tin ba tin ba se to so dada o to ba dagba ton apa o ni ka seri te ba gbon gba to so leko mo ni opolopo awon obi no ma yin doji awon omo won te ba wu laye ati jo ati ti to a ma so gbogbo gba nigba te yi pe ni daddy princess ni ye ejo nkan ton so njo si nigba ta nsoro njo kan ti won so yi pe awon ma di dije awon ma ri oki kini ti yawo mi wa ba clean ye won fo opolopo ni won oko bo se ma toju ile opolopo ni o je pa awon obi gan dipo koko won ti ke be gbo nkan ton so to soro ti si boda to soro si so bí àwọn dáàdì yẹn tí wọn ní tí ìyá àtọmọ lọjọ jáde tí wọn jọ wọwọkúwọ náà wọn ní táwọn méjèèjì bá bẹrẹ gbogbo dindon tó wà nísàlẹ ìyá àtọmọ làwọn ní gbogbo ìyọ máa rí
1: báwo
5: ni irú ìyá ìjẹ ṣe lè kọńtò ọmọ
1: àtọmọ
5: náà ọpọlọpọ ọmọ tá ẹ sọ yìí ni wọn ṣẹlẹ nǹkan tó dẹrẹ pé kọmọ tá bá rí ọmọ nàìjà tó bá pè lórí fóònù tó bá ba yín sọ̀rọ̀ ni fọ́ọ̀sì tẹ bá sọ pé ẹnì kárọ̀ ni fọ́ọ̀sì tó bá bí lọ́rí ni pé fóònù tẹ bá wá wo fóònù tó wà lọ́wọ́ àwọn ọmọ yìí fóònù tí ẹ̀yìn go ní lọ́wọ́ ló wà lọ́wọ́ àwọn ọmọ àti ṣìṣìjù níbo dẹ̀ ni wọ́n ti rí ta ló ń fún wọn tí ò káwọ́ òbí ibi táwọn òbí ti jẹ̀bi ni pọ̀pọ̀lọpọ̀ òbí gan ló máa rí fóònù ńlá lọ́wọ́ àwọn ọmọ yìí tí wọ́n lè pé bó ló ti rí kò yé yín irú àwọn òbí a máa dùn ọmọ orí ọmọ bí o gbàgbà fọ ó ń kásẹ wálé àbí báwo ni ọmọ tí ò tí ì bẹ̀rẹ̀ kínní tẹ̀dẹ̀ rí wípé ọmọ yìí ló nǹkan ńláńlá ẹ̀ ṣe lè pé bó ló ti rí bẹ́ẹ̀ làwọn ọmọ ẹṣẹ máa ń kó sọ́wọ́ àtúntò nígbà tó bá dé stage yẹn àwọn ya lọ kọ ẹgbẹ́kẹgbẹ́ tó bá wọn débẹ̀ tán nǹkan tí wọn mọ̀ bí ìpè knowledge wọn brain wọn ó ṣe kéré tọ́ bá níbẹ̀ tán tọ́ bá wọ ẹgbẹ́ tọ́ máa wọ̀ tán wọ́n á wá sọ pé òkè o ti wọ ẹgbẹ́ o ti ráṣì ni o máa lówó bọ̀ǹkan bá àdáfẹ́ wàá máa bá yẹ ẹ sí wàá máa ṣe báyìí sẹ́yìn tó gba àwọn kiri yẹn ó sopọ̀ mọ́ra wọn but then àwọn ọmọ ní lọ́wọ́ àwọn òbí náà ní lọ́wọ́ ẹyin òbí bí wọ́n ṣe sọ àwọn tó ti kọ́ àwọn ẹja tó ti gbẹ tó ti ṣe òṣè ká tó yẹ pé tẹ bá bẹ́ẹ̀dì ó máa break ẹ jẹ́ ká kọ́kọ́ fi tàwọn ẹsẹ́ ìgbẹ́ kan àdúrà dáadáa fúnra wọn but àwọn tí wọn ò tí dé stage yẹn bí nẹ́nẹ́ ṣe sọ lẹ́ẹ̀kan yẹn catch them young ká tètè mú àwọn yẹn sábíyá ẹyin òbí ẹ tètè mú àwọn ọmọ yín náà sábẹ́ tẹ bá rí nǹkan kan tí wọn ní lọ́wọ́ tí ò kí ń ṣẹ̀yìn lẹ̀ rà tẹrí pé owó kìíní pọ̀ bọ̀dáhùn ló rà fún ẹ báwo ló ṣe jẹ́ báwo ni bọ̀dáhùn ṣe jẹ́ sí ẹ ẹ máa ṣèwádìí then ẹyin òbí ẹ máa lọ sí school láti lọ máa chẹ́ẹ̀kì àwọn ọmọ yín àtúnṣe tuntun nígbà táwa kékeré ẹ nígbàgbà tí bàbá àbíyá yín máa wá sí school tó máa kẹ́kọ̀ọ́ lù tó máa wá tó kàn máa yọ sí school tó máa sọ pé wà á kàn lọ sọ́dọ̀ principal ni àwọn fún àwọn ọmọ yìí ó dìgbà tí principal bá rọ́ṣẹ́ pé kọ́ lọ pé wá ní class kẹ tó mọ̀ pé bàbá yín wá wò yìí ìyá yín wá wò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà ní táìmù láti lọ wà ọmọ wọn ọ̀pọ̀lọpọ̀ òbí ni ọmọ bọ́mọ ṣe ń jẹ wọn ọmọ gbàtọ́mọ wọn ń jáde wọn ọmọ gbàtọ́mọ wọn ń wọlé gbogbo ní ìlà láti ṣe gbogbo àtúnṣe láti ṣe tá a bá fẹ́ ìlọsíwájú gidi not for àwọn ọmọ ẹnìkan fún orílẹ̀-èdè wa nàìjíríà because àwọn ọmọ tẹ́ ẹ̀ ń wò yìí wọ́n ní ọmọ tí a bá tọ́ ló máa gbélé ta ṣe kínní kan tà lẹ́yìn ọ̀la ẹ jẹ́ ká tètè máa tọ́ àwọn ọmọ yìí àwọn tó ti kúrò yẹn tó ti dàgbà yẹn àá fàdúrà ràn án lọ́wọ́ but àwọn tó ń bọ̀ yìí ẹ tètè máa ẹ má yìí dọ́jà ọmọ yìí ẹ tú àfi wọn ẹ parí wọn síta kí gbogbo ayébáyé bá wọn wí kọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi ní bíbélì sọ ọlọ́wàá ràn wọ́n lọ́wọ́ ẹ ṣe.
1: Ọ̀dà ẹ ṣe gan ni lórí Facebook a ní Sam Adékunlé Uncle Sam Adékunlé wà lórí Facebook pẹ̀lú wa ní alẹ́ yìí ẹ ṣe gan ni Emmanuel Kayode Olúwayẹmí àwọn náà wà pẹ̀lú wa ń bí Adékunlé Alàbí làwa wọn wà pẹ̀lú wa níbí báyìí náà ẹ ṣe ẹ bá wa sọ fún gbogbo àwọn tí wọ́n ti register ọmọ wọn ẹ rántí pé ọ̀la lágbára ọlọ́run anything from 12 má ti wà lọ́fíìsì mi ní scout camp ọjà Jimobi ní challenge bí báyìí má ti wà ń bẹ̀ má ti àwọn tó ti register tí a ti kọ nọ́mbà wọn síta tí a máa pè wọn àwọn tó a ti pè àdẹ̀múpà ti pè wọn a máa ma fún wọn ní káàdì ẹ máa gba káàdì wọlé tẹ́ ẹ bá gba káàdì ẹ lè wọlé àwọn òyìnbó ń pè ní pass ìyá tí ò bá dẹ̀ wá pẹ̀lú ọmọ ò ń tanra ọmọ ẹ ò lè wọlé máa fi ọmọ ẹlẹ́pẹ́ ó máa lọ ṣáà máa lọ wọ́n wà ńbẹ̀ o gbọ́dọ̀ wá pẹ̀lú ọmọ ẹ torí nínú program yẹn anytime tá a máa tó a máa ṣe nǹkan tẹ́ ya ń pè ní mother and daughter time kò yé yín so ẹ make sure tó bá dẹ̀ pé bàbá ló mọ́ ọmọ wá there's no big deal about that ó depend relationship ọmọ yẹn àti bàbá yẹn so ẹ jọ then ọlọ́run ìyanu àṣẹlẹ̀ gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ àwọn tó wá gba káàdì a máa sọbẹ̀ fún wọn àti gbogbo bó ṣe máa ṣẹlẹ̀ lágbára ọlọ́run mímọ̀ pé eléyìí ṣe first of its kind tàbádẹ̀ ṣe tán mímọ̀ pé nǹkan á yí padà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn èyí tí ò tí ì bẹ́ síta ọlọ́run á bá wa mú wọn mọ́lẹ̀ a dẹ̀ máa jẹ́ ọ̀rẹ́ wọn àwa àti wọn á máa tẹ̀síwájú sí i then tó bá dẹ̀ ka ìwé tí mo sọ fún yín ìwé yẹn tí mo ní mo ṣe just very small kinisha a bá fún wọn táwọn tó bá lọ kà á ọlọ́run á dẹ̀ tún gbabẹ̀ náà kọ́ wọn ní àwọn oríṣiríṣi nǹkan náà lágbára ọlọ́run let's catch them now tí wọn ò tí ì bẹ́ síta ó máa pè wá torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló máa lọ skul tó máa lọ join àwọn kọ́ọ̀tì kò ń ṣepọ̀ owó òun láti join but because ọmọ yẹn ò mọ̀ nípa ẹ̀ wọ́n dẹ̀ tán ó dẹ̀ wọ̀ but tá a bá jẹ́ kọ́ ọmọ ní confidence tọmọ wà intelligent tọmọ think ahead kò yé yín ẹ máa rí pé àwọn ọmọ yẹn ò ní kó sí gbogbo nǹkan tí wọ́n ń kó sí abe ọláìdé ọmọtọ́ṣọ thank you sir so ẹyin tọ́lọ́run bá ní kẹ bá wa fọwọ́ kún kínní yẹn jọ ẹ sì náwó sí wa a máa dárúkọ yín àdèmá dúpẹ́ lọ́wọ́ yín lágbára ọlọ́run yẹn lọ́run á dẹ̀ wà pẹ̀lú yín ẹ ṣe gan ni uncle bj ẹ bá wa kí ọ̀rọ̀ daddy uk lọ́wọ́ àbí lẹ́nu ẹ bá advice àwọn òbí ká wa máa gbaradì láti lọ pé tá à ń lọ lálẹ́ then ẹ̀yin tọ́lọ́run bá fún ẹ̀ńtọ́ ẹ̀jọ́ o mo ń wá projector mo fẹ́ current projector ẹni tó bá mọ̀ nípa àwọn tó ń rent projector torí projector yẹn ni mo fẹ́ ká fi project eré tí wọ́n máa wò ń jọ yẹn àtàwọn oríṣiríṣi nǹkan tó máa kọ́ wọn ní ọgbọ́n torí ní ìsìnkú bá wá sí ìbàdàn àwọn kéèsì oríṣiríṣi wà nílẹ̀ àwọn ọmọ tó jẹ́ pé wọ́n kó láti ibi wọ́n dẹ̀ kó wọn lọ sí libya wọ́n dẹ̀ lọ fi wọ́n ṣe owó nọ̀bì ṣé nọ̀bì ló ń pè àbí kí ló ń pè ṣìkìtò tẹ bá gbọ́ yẹn lálẹ́ en to ba gbo a fe sun kun pa omo yen so ni okunrin 15 okunrin 15 lo n ba won sun ni ojumo eyan kan okunrin 15 abasun ngba ti okunrin 15 ba ba eyan kan sun e dakun se eniyan fe ku ni se eniyan ma ku ni abi o ma ye 15 okunrin 15 eyin to ba follow Sunday program mi e mama gbo kini yen eyin te ba de ni interest in send kini yen so kan pe networking e o si lale ni networking yen se bakan bakan if not mi o ba ti ba yin play e lale e ma gbo e gbo
6: atara to so atoru la fin sise ko si si mi
1: Ogba
6: to ko osu kan ki 2 years pe no wa boss ni ojo to wa boss yen be wa si camp time to fun mi ni phone yen wa si camp lojo yen o wa ri small phone lowo mi o wa bere pe ki lo kini je didi nse pelu phone pe igba o le mi de to fun mi ni small phone gbogbo time igba yen o sese yo oyun ni igba yen so bo se wa ri phone yen o san bere pe ta mo ni pe boga mi na lo fun mi phone kokko be yen pe ile ojo wa ni ko le so pun mo mi so be fun emi le mi so lokan pe se bojo wa ni ko sha le so pun mo bo se ni pe mo sha mo punishment won bi ba pe ko to ba ti tomo ba ti se won ma na o de ma ba sun pe mo mo punishment won bi ba pe o de mo mi wole lo ba mi sun lojo yen
7: ah
6: yen aburo ko boga mi yen
7: o gba fun lowo e le mo gbo
6: ben gba to gba fun ni e lowo mi gba to gba fun ni e lowo mi
7: pele pele ma sokun pele pele pele pele sokun akin ni suru ni suru ni suru pele chori o tin ba su e bo ti pe hmm o tin sokun bo ti pe ma sokun pele pele pele so o gba fun lowo e
6: Ben.
7: O wa so lo be so.
6: O ni pe punish pe mo sha mo punishment won bi ba. Ni ke mi lo phone mi so fun. Ma ni pe gba ti ko se ni boga mi. Pe e de so pe e mo pe phone wa lo mi pe customer lo ni pe ki ma fi pe. Ke ke bi amun lo phone leyin. O de mi ko ti e gbo temi ko gba laye mi.
7: O de se yo oyun ba yen ni.
6: Mo de se yo oyun ni.
1: Yes.
7: Pele pele pele. Mo se kan pele o ni ba wo dudu a se ba se ni yen.
6: Ibẹ ni pe to ba ti gbọ mo wa si ibẹ pe won ni fe gba laye pọ ma gbọ mo lọhun eyan kokko bẹ ni pe to ba

0: èèyàn mi lọ kọkọ bẹ wa ṣa ni pe a n bẹ wa ni pe ṣe bi true èèyàn kan ni mo fi débi ba so mo de ma n gbowo sọwọ so gba to di bi abẹ ọjọ kẹta o wa fun mi ni phone to ba ti jade lọ si bi iṣẹ o mama pe mi pe ṣa awọn customer wa pe ki ma ṣa awọn girls yẹn dada o kọkọ bẹyẹn mo ṣa ni pe okay mo ṣa n ba lọ bẹyẹn gba to pe 1 week gba to pe 1 week ti mo pe 1 week lọdọ ma yẹn ni mo sa kuro nbẹ
1: lọ ṣe ma yẹn na o n bawo na o tun ba ẹsun ni
0: bẹẹni ṣùgbọ́n mi ò ṣiṣẹ́ ó ń bá mi sùn ṣùgbọ́n mi ò ṣiṣẹ́ òun
1: nìkan ló ń da ẹ bá sùn like private kí ni ló jẹ bí ìyàwó
0: bẹ́ẹ̀ni.
2: Chai ẹ wo ẹ jẹ́ kí n máa lọ lé lálẹ́ ọ̀rọ̀ burúkú tòun tẹ̀yìn àbí báwo ló ṣe ń sọ uncle bí jẹ́ ẹ bá wa gba àwọn èèyàn lámọ̀ràn ká dìde abe ọláìdé ọmọtọ́ṣọ́ thank you murphy adeniyi ẹ ṣe ẹ má mísì kínní yìí ẹ̀yin tẹ bá ní ọmọ obìnrin ìwọ tó bá jẹ́ ọmọge tó ti márì tó ti bímọ ìwọ náà yọjú kò bá lè mọ bó o ṣe fẹ́ kọ́ àwọn ọmọ tiẹ nígbà tí wọ́n bá dé àkàtà ẹ̀ bó o dẹ̀ jẹ́ young guy tó ti márì àbó o ṣẹ̀ṣẹ̀ márì o lè mú ìyàwó ẹ̀ wá kò sí problem but àwọn ọmọ girls yẹn 100 of them wọ́n máa jókòó nínú hall yẹn báyìí pẹ̀lú àwọn big guests wọ́n máa kọ́ wọn máa kọ́ wọn bẹ́lẹ̀ ṣe ń jù sí wọn lélẹ́yìn jù sí wọn wọ́n máa fún wọn lọ opportunity láti béèrè ìbéèrè ní ọjọ́ yẹn lágbára ọlọ́run ìyanu àṣẹlẹ̀ uncle bíjẹ́ bá gbà wọ́n lámọ̀ràn torí mo ti fẹ́ dìde báyìí.
3: Ẹgbẹ́ tìṣúná ẹ ṣeun gidi gan ni ìtìtìtì kò sí àmọ̀ràn tá a máa gbà kí n má tún gba àsìkò much gbogbo tó ti ń bá a sọ iná ni pé ẹ jẹ́ kí ìyá àbẹ̀yẹ lẹ́gùsí a máa tẹ̀lé ọ̀rọ̀ yín ọ̀rọ̀ àgbà ni wọ́n ti da gbẹ̀ sílẹ̀ èyí tó bá jẹ́ sí ẹ bẹ̀ kò mú bẹ́ẹ̀ o.
2: ṣé mọ̀ pé dani uk àti ọkùn bíjì àtàwọn tó ń gbọ́ mi ṣé mọ̀ pé ìyá míì máa ń mọ́mọ́ ẹ lọ ṣe family planning fọ́mọ́ ẹ̀ ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lọ́jọ́ yẹn ìyá ọmọ ẹ obìnrin ọmọ 16 years yes ó dẹ̀ lọ ṣe family planning sí lára so ìyá tó bá ṣe family planning sọmọ lára kí ni ìtumọ̀ ẹ̀ kó máa dóko lọ nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ anyway dixon ti ní kí n máa dìde mo ti fẹ́ dìde lágbára ọlọ́run àtúpàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin tẹ bá tún fẹ́ gbọ́ sí lórí ètò nínú ètò tá a ṣe lénìí ẹ tẹ̀lé wa lọ́jọ́ friday lágbára ọlọ́run ọjọ́ friday ní 7 o'clock wọ 7:30 ẹ máa gbọ́mọ̀ 30 minutes yẹn ẹ máa fi gbọ́mọ̀ nípa ètò yìí àtàwọn ọmọ tí wọ́n ń gbé lọ libya láti ìbàdàn ń bí bó ṣe ń lò wọ́n lọ́hùn àtàwọn èyí tí fẹ́mi sọ́ọ̀mọ foundation gbé padà wá sí ìbàdàn tí wọ́n dẹ̀ tún sá lọ tí wọ́n padà sí libya anyway ẹni tó bá fẹ́ bá chikito sọ̀rọ̀ nọ́mbà tèmi kò mù ẹ̀yin tẹ bá dẹ̀ fẹ́ rẹ́gísítà ọmọ yín lálẹ́ yìí nọ́mbà mi náà ò mù ẹ pè ẹ̀yin tẹ bá dẹ̀ fẹ́ bá wa dá sí ètò náà ẹ jọ ẹ lè pè ẹ̀yin tẹ bá fẹ́ nawọ́ sí wa ọlọ́wọ́n bá mi a nawọ́ sí gbogbo ẹ̀yin náà 080 nọ́mbà chikito nìyẹn o 81218145 mo mọ̀ bóyá tún mú báyìí rò 08081218145 ẹ̀yin tẹ bá fẹ́ bá chikito sọ̀rọ̀ nọ́mbà tèmi nìyẹn daddy uk ò tiẹ̀ pé nọ́mbà wọn lálẹ́ yìí daddy uk ẹ̀ pé nọ́mbà yín anyway ẹni tó bá pè mí màá fún wọn ní nọ́mbà yín 08081218145 gbọ́mọ ẹ wá tọ́mọ ẹ kó ba lè ṣe kíni kó ba lè ṣe bó ṣe yẹ kó ṣe ṣe lọ́la ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa chikito ṣì lórúkọ mi ó dà rọ̀.